ayé lára ó sì sọ pé òkè ńlá pàápàá tí a lè rò wípé ó fi ìdí múlẹ̀ ṣinṣin ó ń sọ wípé ó mì àwọn ènìyàn tí ó dàbí ẹni wípé pẹ̀lú ohun ìní wọn pẹ̀lú gbajúmọ̀ wọn wọ́n dàbí òkè tí a ti fi ìdí rẹ̀ kalẹ̀ tí ó dàbí ẹni wípé kò sí ohun tó lè dé wípé kò sí mímì kò sì sí ẹ̀rù ṣùgbọ́n ẹni tí ó kọ ìwé yìí nípa ẹ̀mí sí ọlọ́run ó ń sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tí ara rọ̀ tàbí tí ara tù pé bí wọ́n tilẹ̀ dàbí ẹni tí wọ́n dàbí òkè tí a fi ìdí wọn kalẹ̀ síbẹ̀síbẹ̀ pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé ó ń sọ wípé àwọn òkè ńlá wọ̀nyí wọ́n mì ṣùgbọ́n wá sọ fún wa ibi ìtura tí ó wà fún àwọn àyànfẹ́ fún àwọn tí wọ́n ń sin ọlọ́run lé ẹ̀mí àti ní òtítọ́ àwọn tí wọ́n ní ọlọ́run jákọ́bù gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí olùgbàlà àti gẹ́gẹ́ bí olúwa wọn ó sọ fún wa wípé odò ńlá kan wà ṣíṣàn èyí tí yóò mú inú ìlú ọlọ́run dùn ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo èyí ni jésù ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé omi kan wà kànga kan wà orísun kan wà tí ó ń ṣàn fún omi iyè fún ìmúláradá àwọn tí ara wọn kò dá fún ìgbàlà àwọn tí wọ́n sọnù fún ìdáríjì àwọn tí wọ́n dẹ́ṣẹ̀ àti fún ìmúdúró àwọn tí ẹsẹ̀ wọn ti yẹ̀ èyí ni ẹni tí ó kọ orin dáfídì yìí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí ayé rẹ̀ bá dàrú bí ó bá dàbí ẹni wípé ó dàbí ẹni pé kí ó lọ pokùnso kí o sì kú dànù nítorí pé kò sí nǹkan tí o rò pé o tún fẹ́ ṣe nínú ayé ó ń sọ fún ọ wípé má bínú jẹ má sì sọ ìrètí nù nítorí pé odò ńlá kan wà ó lè máa ṣe ọ níkàyéfì wípé bí ó bá jẹ́ bẹ́ẹ̀ wípé odò ńlá kan wà èyí tí ó mú inú mi dùn bí mo bá darapọ̀ mọ́ àwọn ènìyàn ọlọ́run níbo ló wà nítorí pé gẹ́gẹ́ bí ẹni tí ó dàgbà díẹ̀ ó ṣeéṣe kí o ti máa wá ibi ìsásí àti ibi ààbò káàkiri ṣùgbọ́n ó dàbí ẹni pé bí o ti ń sá bẹ́ẹ̀ ni pàṣán bẹ́ẹ̀ ni ó ń bá ọ tí o sì ti sá káàkiri títí títí o ń wá ibi ààbò ṣùgbọ́n tí kò sí ibi ààbò àwọn ènìyàn tí wọ́n sì mọ̀ wípé ayé ń lé wa àwọn náà pàápàá wọ́n kọ́ ilé kékèké káàkiri ó ṣeéṣe nínú ọgbà tí wọ́n sì fi ẹnìkan síbẹ̀ tí ó dàbí olùṣọ́ wọ́n sì lè kọ́ sí ẹnu ọ̀nà wípé ibi ààbò nìyí ó sì ṣeéṣe kí ìwọ náà kí ó ti lọ síbẹ̀ rí bóyá gẹ́gẹ́ bí aláboyún tàbí gẹ́gẹ́ bí ẹni tí ó ń wa iṣẹ́ tí kò rí iṣẹ́ tí wọ́n sì sọ fún ọ wípé bí o bá sá pamọ́ sí ibi ààbò tí o sì jẹ ara rẹ níyà ó ṣeéṣe kí o tilẹ̀ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ méje tàbí ọjọ́ púpọ̀ jù bẹ́ẹ̀ lọ ó sì ti rò wípé o ti dé ibi tí o ń lọ pẹ̀lú àwẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú ìjẹ ara ẹni níyà síbẹ̀síbẹ̀ lẹ́yìn ọjọ́ méje lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tàbí lẹ́yìn oṣù kan ìyà kò yé ya ilé rẹ nítorí pé bíbélì sọ wípé ẹlẹ́ṣẹ̀ ni a fi ìṣẹ́ fún bí ó bá dìgbà tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ìṣẹ́ tàbí ìjìyà ẹ̀ṣẹ̀ kò ní yé máa wà lọ́dọ̀ wa ṣùgbọ́n ó sọ wípé o lè ṣaláìmọ ibi tí odò ńlá yìí wà síbẹ̀síbẹ̀ ìdánilójú ni wípé odò ńlá kan wà ṣíṣàn èyí tí yóò mú inú ìlú ọlọ́run dùn kò sọ wípé ṣíṣàn èyí tí ó mú gbogbo ìlú dùn ìlú púpọ̀ ló wà ṣùgbọ́n gbogbo ìlú kọ́ ni ìlú ọlọ́run ó sì ṣeéṣe kí o ti máa jọ́sìn kí o ti máa lọ káàkiri kí o ti rò wípé pẹ̀lú gbogbo èyí tí mo ń ṣe náà mo sá ń ṣe ìwọ̀nba tí mo mọ̀ wípé ó yẹ kí n ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àǹfààní odò ńlá tí ó ṣàn yìí fún ìtura fún ìmúláradá fún ìfọkànbalẹ̀ fún àlàáfíà fún ìdáríjì fún àṣẹ pé ìgbàlà rẹ kò jẹ́ tirẹ ṣùgbọ́n ó sọ wípé kí o lè mọ bí a ṣe é mọ̀ wípé a ti dé ibi tí odò yìí wà ó ní ọlọ́run bẹ̀lẹ́ àárín rẹ̀
Jesus si je ki o di mo fun awe pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe ni di oja tita ni di ikore ni di basa ni di jeun tabi ni di ijo ni di ilu ko so be o oni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se ni di ija ki se ni di yapa ki se ni di ke ma lora wa laso mu wi pe ta lo ji owo apo alufa on ibiti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibiti ansa pamo si nibiti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si ni di ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibiti olorun wa oni aki o se oni di olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re oni awon keferi nbinu bi o ba ti mo tele tele ti o sin ja fara ti o ro wi pe ko sewu je kin so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni an pe ni keferi awon tin ta fani awon ti won fe se oni ibi awon ti won ko mo olorun ti won ko si fe mo awon eni ika awon eni bi aye awon keferi nbinu bo jeun bo yo bo ba so sita won binu si o bo ti ri yawo fe sugbon ti owo re ji ti o dabe ni pe nkan lo dede fun o awon keferi abinu si o bo ri je awon keferi abinu bo si ri je bo ni nkan kan to tori be to joko se ko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba won sidi sugbon won so fun a wi pe olorun wa eni igba aye raye eni igba ni eni ti o nduro si odo eni ti ko ni baba eni ti o je ebi abo fun wa won ni o po hun re aye yo oluwa awon mogun wa pelu wa olorun jacob o le abo wa iwo bi o ba so gbe bo ba so gbe kuro lo bere lowo awon to so gbe kuro ikun pa won atomo ati baba ati ya won kole ile dara dara ile mere mere ti akun dara dara sugbon ki won ki o to wo inu re won a wa le si enu ona won a ri nkan kan mole won se ri nkan mole la ri awon papa mole lo bi won won ku lai ti e nidi won so pe ari lagbaja ni ose to koja be ni e ti won soro e ti won ri mole ko gba won bi won tin bi won ni won so nde mo ni di ti won so komo lorun apere po ta omo re fun esu niyan sibe sibe pelu abo eke ti awon eyan ti o wa ninu aye ti won ni won so fun a wi pe owo aye nte won esu n ba won o n pa won awon ti o pa tapatapata o pa won ni aparo won je ni aye won je ni orun gba teyan ba lo odun marun ni ile iwosan wo oyibo ni iwon ba adota tabi ogoji odun to ni lo ninu aye yo ti mo wipe esu ti pa lapati gba to bimo ti o raye gbadun won ti o si le toju won to sin kaakiri esin yi na ni o n gbe bibeli kaakiri ko mo oju bibeli o sori bibeli kodo abo ti o wa fun wa odo nani ti o wa fun imulada fun irora ti wa ko mo nipa re Jesu Kristi ti a fi han wa lati ku ese wa lo ati lati ko ijiya wa lo ko mo nipa re sugbon bi o se ti awa ti a ti mo ona hirere awa ti a fi ese wa sowo si olorun ti a so wi pe kojo a je wo ese wa se ko sile bi a ba nse be awon eyan ma pe wa ni omugo won ti e so wa loruko won ni awon egbe je wo ese be ni awon ton je wo ese ose nse won iya si n je won sugbon iwo to gbon
iwo to si mo wi pe o nfe iran lowo lodo olorun o si fe abo re bo tin je wo ese ba tin da ba tin je ki ese ki o koja lo bi odo ti o san koja lo be ni abo olorun to ndaju lori re o so fun a wi pe awa ta se be pe a je olori re olorun jacobu tani olorun jacobu gba ti jacobu nsa ku lowo tani lowo isau le olorun pade re ni oju ona ibi to nsa lo ni igba ti o fi okuta se irori re ti o si wa ni ibi ona ti o je wi pe inu aginju ni olorun wa ba ni o ko si wi pe ohun a ma seso lori re olorun jacobu niyen nigba ti o de odo labani gbogbo iya ti labani fe fi je ati ireje ti labani fe se fun olorun gba nigba ti olorun so pe ki o kuro ni odo labani ni labani tun fe se eka o fe dode re o si fe le ki o si ba aja be ni olorun tun so fun labani pe jacob je eni eyan ti ohun nitori be ki o ma se fi owo kan nigba ti Jacob n bo lati rin ajo ti o ti lo ni o ranse si Esau wi pe mo n bo ki o si gba awon ore ni Esau ranse pada wi pe so fun wi pe emi papa n bo gege bi ota ti o mura sile lati parun pelu irinwo awon eniyan lese kese ni Jacob be si ni gbadura be ni Olorun je abo re ota ti o fe pa ko le ri owo te mo eyi ni Olorun ti o da abobo Jacob a si wa so fun o wi pe bi o ba di eni igbala bi o ba je wo esere ti o ko sile ti o fi Oluwa se olugbala re ti o si bi Olorun se ile iso giga re wi pe Olorun Jacob yo je abo re e wa wo awon ise Oluwa iru aforo ni aye o mu ote tan de opin aye ewo ni opin aye ibi ti o wa yi ni a n pe ni opin aye gbati Jesu wa ni aye a o so fun ninu iwe itan wi pe o rin de ilu Nigeria tabi o rin de ileto re sugbon sibe sibe a n je ki o di imo fun wa wi pe bi o ti le je pe Jesu ninu ara ko rin de ileto re ko si rin de ilu re sugbon ninu emi pelu ise asetan igbala ti o se je ko ti rin dodo re o ti gboro Jesu ati fi rere ati fi han o eni Olorun so wipe titi de opin aye nibi ti o wa nibe ni ise Olorun ni o ti nse awon ote ti awon eyan sin ni si o awon ti o dite mo o so wipe o mu awon ote wonyi tan de opin aye o se orun o ija ni a pe be o si se oko o ija na niyan o se si meji o ke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba n saka akiri eredi ti a fi n saka akiri an wa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si se se ki iwo na ki o ti wa iru abo be ri awon abo eke Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro Oluwa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti a n fi sowo ti a ro wipe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wipe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se n wa iru nkan be kaakiri
tabi a ti lo fi emi wa dogo si owo adaunse a ti ro wi pe bi a ba se be o pari bo so le wa koni ri wa ah bi o so ba ri eni le adaunse mbo lo ma ti ri o se lodo jesu lo so ma ti ri o awon ti won lo si le adaunse awon ni ofa osu ati ofa aje awon lo kokon ba awon ni won fi ori won sebo nitori wi pe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wi pe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa si abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wi pe ah awon ti won o ni o isora awon ni won wa jesu kaakire awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se ji na won yi won lalakala iberu wa ninu okan won baba lawo papa to se ogun fun won iyawo e ogbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ifoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye oye won jo kan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku laipe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba ni ru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo eje ra owo ipaniyan apa ona mi o wa so fun a wi pe nitori eyin ti wi pe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wi pe o kan so pe en mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi temi mo ti ni nkan aje tele aje sara a si ti se mi jina ko si nkan na bo ti le je wi pe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki fo ko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da maje mu won ku o sugbon sibe sibe won so wi pe won ti ba iku da maje mu a si ti ba ipo ku mule nigba ti pasan gigun yo laaja ki o le ki o de odo wa nitori awa ti fi eke se abo wa eke ni o magbekele aja otile ni ojo iponju ni ojo aini ni ojo ti o je wi pe o nfe nkan won yi abo yi gan yo ja otile abo eke ni ki duro labe iro le awa ti fi ara wa pamo iwo ti o fi ara re si abe ogun abe onde abe oruka abe iro le o fi ara re pamo si nitori na bayi le oluwa jehova wi pe kiyesi emi gbe okuta kokale ni sioni fun ipile okuta ti adanwo okuta igun ile iyebiye ipile ti o daju eni ti o gbagbo ki o sa bi o ba ri enikeni ti o nsa kaakiri ko gbagbo eni ti o gba jesu gbo nitori jesu yi ni okuta ti a nso fun wa nipa re eyi ti a gbe kale ni sioni fun ipile ipile ile oluma ngbe ile duro igbesi aye re ko ni le duro lai ni ipile ti jesu kristi okuta ile asiti danwo o si yege okuta igule iye biye ni
ipile ti o si daju ni eni ti o ba gba gbo eni ti o gba Jesu gbo ki o sa onkon ki o le idajo le mi o fi le ese pelu ati ododo le mi o fi le osun yin ni yo gba abo eke lo omi o si kunbo ibi isasi mole gbogbo abo eke yin ni o gba lo idajo olorun ni o gba lo nitori be bi o ba nfe abo ti o daju abo ti ki o je otile ni ojo eponju Jesu Christi ni abo ti o daju nitori wi pe gbogbo abo eke patapata ni yin yo gba lo omi yo si kunbo awon ibi isasi mole ma je mu yin ti e ba ikuda le o so di asan nitori be awa ti ansaka kere anfi owo sofo ni o gbo wi pe enikan wa nbi kan ile abo ti o wa nibe koda ko si eni to sa sibe ari abo ni o nfi owo re sofo nitori pe olorun ti se ipinu ati idajo le orun ko si si ohun ti o le yi pada wi pe ma je mu yin ti e ba ikuda le o so di asan imule yin pelu ipoku ki yo duro nigba ti pasan gigun yo re koja nigba na ni owo teyin mole bi o ba je be ewo ni isasoke isasodo wa o si so ni ese kokandilogun ni won igba ti o ba jade lo ni yo mu yin nitori ni gbogbo owuro ni yo re koja le osan ati le oru kiki iguro re yo si di ijaya nitori akete kuruju ibiti eniyan le na ara re si lo akete ni a pe ni bedi o so wi pe ki o le gba wa duro nitori o kere ju idiwon wa lo o si so wi pe ibora koni ibo to eyi ti o le fi bo ara re ohun ti a n gbe kakiri eyi ti a n so morun eyi ti a n fi si ika owo eyi ti a n so modi o n so fun wa wi pe o dabi eni ti o ni nkankan bi scarf kekere ni akoko otutu ti a so pe obinrin ibora re da ti o si mu nkan naa jade kekere bayi ti o so pe wo ibora mi ni yi lakoko otutu akoko oye egbe e lo olohun ni ju be lo iwo ronu e eni to ni gele ori eyen nikan agbalagba to je pe koni nkan kan ju gele ori obinrin nikan lati fi bora ni akoko otutu eta abo ta ru pa ninu aye iru eniyen ko ju be lo ki je abo to to o si sese ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma n so pe bi owo mi ba te samu o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti te samu ni suru o ni Samuel kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apo ti eri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi majemu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si hoye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba nfe abo to to an lati kuro ninu ese ke a si gba Jesu Christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni Samuel kini ori kerin mo n ka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba Israeli si wi pe nitori kini oluwa se le wa loni niwaju awon Filistini e je ki a mu apoti majemu oluwa ti n be ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro
lọwọ àwọn ọ̀tá wa. Àwọn ẹlòmíràn wà tí ó jẹ́ wípé sáàmù ni wọ́n wá káàkiri. Kí sáàmù yìí kí ó lè gbà wọ́n kúrò lé ọwọ́ ọ̀tá wọn. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí wọn kí ó jẹ́ aláboyún. Irọ́ ò kúrò lẹ́nu wọn, ìjà ò kúrò lọ́wọ́ wọn. Bí wọ́n bá fi ìjà pẹ́ta pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aládùúgbò, wọn á sọ fún ọ wípé kí ti bábá mi kí ó má ti dé bá mi ni. Àwọn náà ṣé wọ́n mọ̀ pọ̀lọ́ kì í jà bẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀ bó bá sọ pé kí ti bábá rẹ kí ó má ti dé ni, àwọn èèyàn ò ní lè mú ọ, wọn ò ní lè sọ ọ̀rọ̀. A jẹ́ wípé èṣù bábá rẹ ni ó fún ọ níṣẹ́ ṣe. Ṣùgbọ́n irú àwọn èèyàn bẹ́ẹ̀, bí wọ́n bá ti lóyún, ó di ilé àdúrà pẹ̀lú ìgò lọ́wọ́ wọn àti omi. Wọ́n sọ pé kò sí ni, bábá ti mú mi àdúrà, gbogbo ẹ̀ parí. Bínú ń rùn ọ́, bí ọmọ yẹn bí ó bá dàbẹ̀ ni pé nǹkan fẹ́ ṣọwọ́ òdì. Bí omi àdúrà bó bá ti kan ọmọdé lára, ó parí. Ẹni tó ń gbàdúrà sínú omi ìgò gan, èpè ò kúrò lẹ́nu ẹ̀. Ìyàwó kejì ò kúrò nílé ẹ̀. Nítòótọ́ ló ń gbàdúrà. Nítòótọ́ ló ń dàbẹ̀ ni pé ó sọ nǹkan kan tó dàbẹ̀ ni pé ó ń fi èdè fọ̀. Ọ̀pọ̀ ló ń pè. Nítorí pé kò jẹ́ t'Ọlọ́run. Kò mọ ìlànà Ọlọ́run. Ó ṣeé ṣe. Nípa bẹ́ẹ̀, kí a sọ pé ọkàn mi balẹ̀ nítorí pé omi àdúrà ó wà nílé mi. Mo tò wọ́n jọ ní ìgò méje. Bélé ìṣẹ̀lẹ̀ láàárọ̀, ìgò báyìí ni màá mu. Bélé ìṣẹ̀lẹ̀ lálẹ́, eléyìí ni màá mu. Gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ, tẹ́ṣẹ̀ ò bá kúrò lọ́wọ́ ẹ, ààbò kọ́ yẹn. Ó sì ṣeé ṣe ká ṣe àgbélébu pẹ̀lú igi. Kápẹ́ńtà tó bá kan àgbélébu, ṣé kì í dẹ́ṣẹ̀? Kò ti fi ọwọ́ ẹ̀ṣẹ̀ ba àgbélébu tí ó kàn fún ọ jẹ́, wàá gbé sí ẹnu ọ̀nà. Wàá ní Jehovah Jireh, Ọlọ́run ló pèsè rẹ̀. Pẹ̀lú gbogbo ẹ̀, àìsàn ń ṣe ọ́. Pẹ̀lú gbogbo ẹ̀, wọ́n ru àwọn èèyàn jáde nínú irú ilé bẹ́ẹ̀. Abo ekeni, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, ìṣẹ́ ò ní kúrò nílé wa. Bí a bá sì mọ̀ bẹ́ẹ̀, a ó sátọ Ọlọ́run lọ pẹ̀lú ọkàn tí ó ronúpìwàdà. Wo àwọn èèyàn wọ̀nyí, wọ́n sọ wípé nígbà tí àpótí ẹ̀rí yìí bá dé àárín wa, èyí jẹ́ àmì wípé Ọlọ́run Olódùmarè àti Alágbára wípé ó ti dé àárín wọn. Wọ́n sọ wípé kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn sì ránṣẹ́ sí Ṣílò pé kí wọ́n gbé láti ibẹ̀ ẹ̀wá àpótí májẹ̀mú Olúwa. Àwọn ọmọ ogun, ẹni tí ó jókòó láàrin àwọn kérúbù àti àwọn ọmọ Eli méjèèjì, Ofni àti Finihasi, wà níbẹ̀ pẹ̀lú àpótí májẹ̀mú Ọlọ́run. Nígbà tí àpótí májẹ̀mú Olúwa débùdó, gbogbo Ísírẹ́lì sì hóyè tó bẹ́ẹ̀ tilẹ̀ mìtìtì. Inú wọn dùn. O lè máa wo àwọn ẹlẹ̀sìn, àwọn àgàbàgebè, àwọn tí wọ́n ń jà, àwọn aluni, àwọn ẹlẹ̀tàn, àwọn ìkà, àwọn alágbèrè, àwọn afiọkùnrin bá ara wọn jẹ́ tí wọ́n bá dé ilé ìsìn ní ọjọ́ ìsinmi. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń pàtẹ́wọ́, tí wọ́n ń fò sókè. Wọ́n á sọ wípé awo orí èṣù mọ́lẹ̀ wómú wómú, kí wọ́n sì máa fò sókè. Wọ́n á sọ pé ó parí, ti ọ̀tá parí, ti oṣó parí, ti ẹ̀jẹ̀ parí. Ìjà ò kúrò lọ́wọ́ wọn o, ẹ̀ṣẹ̀ ò kúrò lọ́wọ́ wọn. Ó sì ṣeé ṣe kí wọ́n gbá àwẹ̀, kí wọ́n yíra nílẹ̀, kí wọ́n kí alelúyà, kí wọ́n pàtẹ́wọ́, kí wọ́n ṣe kíni yìí. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ ò bá kúrò ńbẹ̀, ìyà ò ní kúrò ńbẹ̀. Wọ́n fòye wípé ìṣẹ́gun ti dé. O tiẹ̀ lè sọ ara rẹ ní ìṣẹ́gun, tàbí kí o bí ọmọ kí o sọ pé ajagun ṣẹ́gun. Bó o bá kúrò nínú ẹ̀ṣẹ̀, ìṣẹ́gun ò ní dé. Ní ẹsẹ̀ ìkẹfà, nígbà tí àwọn Filistini gbọ́ ohùn ariwo náà, wọ́n sì wípé ohùn ariwo ńlá kílé yìí ní ibùdó àwọn Heberu. Ó sì wáyé wọn pé àpótí májẹ̀mú Olúwa lé ó débùdó. Ẹ̀rú sì bá àwọn Filistini. Wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọn ò mọ̀ wípé àpótí lásán ló wọ bùdó. Wọn ò mọ̀ wípé sáàmù lásán ló gbé dání. Wípé agbára tí ó wà nínú sáàmù ni ẹ̀ṣẹ̀ ti gbà á lọ́wọ́ ẹ. Wọn ò mọ̀ wípé kòròfo Bíbélì ló gbé dání. Agbára tó wà nínú Bíbélì, tí ẹ̀kọ́ tó yè kooro, tí ó máa ń jẹ́ kí agbára ni kí ó ṣiṣẹ́ ní ìgbésí ayé wa. Nígbà tí ìwọ fún ara ẹ ò ní ẹ̀kọ́ àti ìgbàlà tí ó wà nínú Bíbélì,
epali ofo lo gbe dani ko sagbara nu e mo fun o abi mo agbe sori bedi ani agbe bibeli ti agbe sibi irori e a so pe e mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi aje ba ko fo lo

báwọn díẹ̀ ni wọ́n sọ wípé ẹ̀jẹ̀ alágbára ẹ ṣe bí ọkùnrin ẹ̀yin Filistini kẹ́yìn má ṣe ẹ̀rú fún àwọn Hebrew bí wọ́n ti ń ṣe ẹ̀rú yín rí ẹ ṣe bí ọkùnrin kí ẹ sì jà àwọn Filistini sì jà wọ́n sì lé Israeli wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀ ìpani sì pọ̀ gidigidi àwọn ẹlẹ́sẹ̀ tí ó ṣubú nínú ogun Israeli jẹ́ 1,500 ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sì gba àpótí ẹ̀rí wọn ó tán ó ṣe ò ti gba sáàmù lọ́wọ́ ẹ àjẹ́ ò ti gba bíbélì lọ́wọ́ ẹ gbogbo èyí tí a ń kà bí ìṣòro bá dé ní ọ̀gànjọ́ òru ka orin dáfídì ìkẹtàlélógún ní ẹ̀ẹ̀méje wọn ti gbà lọ́wọ́ ẹ ẹ̀ṣẹ̀ kò ti mú ìpọ́njú bá ọ àpótí ẹ̀rí tó wà lọ́wọ́ wọn ìgbẹ́kẹ̀lé wọn ohun tí ó jẹ́ ìdákọ̀rọ̀ nínú ọkàn wọn wọ́n sọ fún wa wípé wọ́n sì gba àpótí ẹ̀rí ọlọ́run tí a bá ń fẹ́ kí agbára rẹ̀ kí ó ṣe tiwa ó dájú wípé a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ gbọ́ ohun tí ọlọ́run sọ fún wa ní orin dáfídì 91:91-91:91 nínú bíbélì wa bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni ọlọ́run jákọ́bù ni ó jẹ́ ààbò wa tí a ti wá sí ibi ìsásí àti ibi ìsádi tí ó jẹ́ tí ó nípọn tí ó sì ṣe iyebíye púpọ̀ bí ò bá sí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa bí a bá ti fi ẹ̀ṣẹ̀ wa ránṣẹ́ sí ìdájọ́ tí a sọ fún ọlọ́run wípé ọlọ́run jọ̀ọ́ ẹ̀ṣẹ̀ mi ni mo mọ̀ wípé jésù kú fún mi ò sì fẹ́ máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ gbogbo àwọn òǹdè àwọn òrùka àwọn ẹ̀gbà ọrùn gbogbo àwọn nǹkan tí a ń so mọ́ra fún ààbò tí a ti kọ̀ ọ́ sílẹ̀ tí a ti jó wọn nínú iná àwọn ìgbẹ́kẹ̀lé wa nínú àwọn baba ìsàlẹ̀ tàbí babaláwo tàbí oníṣègùn kan tí a ti jù ú sílẹ̀ tí a sì ń sọ wípé ìgbàgbọ́ mi dúró lórí Jésù Kristì èyí sì ni ìdákọ̀rọ̀ mi wípé ìgbẹ́kẹ̀lé mìíràn mi ò ní àpáta ayérayé èyí tí a ń pè ní Jésù Kristì ó ní ibi ìsádi mi ẹ̀jẹ̀ rẹ̀ tí ó sì ti ha rẹ̀ yọ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ ó ní ààbò fún mi bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó dájú wípé ààbò rẹ̀ yóò dájú lórí rẹ̀ èyí ni àwọn ẹni ìgbàlà ọlọ́run àwọn tí wọ́n jẹ́ wẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n kọ́ sílẹ̀ àwọn tí wọ́n rí ìgbàlà Jésù gbà lọ́fẹ̀ẹ́ torí ọ̀fẹ́ ni a kì í fowó rà á ó kàn gbà wípé a ní láti jẹ́ wẹ̀ṣẹ̀ wa kí a kọ́ sílẹ̀ kí ire àti àánú yìí kí ó lè jẹ́ tiwa àwọn wọ̀nyí ni ọlọ́run fi sí ibi ìpamọ́ ó sọ wípé ẹni tí ó jókòó kò sọ wípé alárìnkiri ìsáǹsá tí yóò wá sọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ kan bí ó bá tún ti jáde tó tún rí sìgá a tún máa fa sìgá fìhìn ọjọ́ sunday a tún lọ sí ilé ìsìn àwọn wọ̀nyẹn wọn jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo wọn dàbí àwọn tí ó wá sí ẹ̀kọ́ bíbélì ní àyà òní tí a ń ṣe ṣùgbọ́n bí ó ti jáde ni ó tún ti rí àwọn ọ̀rẹ́ ẹ̀ka àtijọ́ àwọn àgbèrè wọ̀nyí ni ó ń gba agbára ọlọ́run kúrò ní ìgbésí ayé rẹ gbà tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé pàṣán ìyà pàṣán ẹ̀ṣẹ̀ àti ìdájọ́ ọlọ́run á tún tẹ̀lé ṣùgbọ́n àwọn tí ó sọ wípé mo ti pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀ pẹ̀lú èṣù àti pẹ̀lú ìrera ayé àwọn tí wọ́n ti fi ẹ̀jẹ̀ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ àwọn tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú agbádá òdodo tí a ti fi wọ̀ wọ́n àwọn tí ẹ̀ṣẹ̀ ti kúrò ní ìgbésí ayé wọn àwọn tí wọ́n ń sin ọlọ́run lé ẹ̀mí àti lé òtítọ́ àwọn tí irọ́ èké tí ò tún sí ilé ẹnu wọn mọ́ àwọn tí ẹ̀mí ọlọ́run jẹ́rìí nínú ọkàn wípé wọ́n ti di ọmọ ọlọ́run ìgbésí ayé tuntun ni wọ́n sì ń gbé nísinsìnyí àwọn wọ̀nyí lé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo àwọn ni ó ń gbé abẹ́ òjìji olódùmarè èmi ò wí fún ọlọ́run pé ìwọlé ààbò àti ó di mí ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ta ló gbẹ́kẹ̀lé ní ọ̀gànjọ́ òru bí ìdágìrì bá dé ta ni ìgbẹ́kẹ̀lé rẹ ṣé epo tí wọ́n ṣe sínú ìgò tí a ń pè ní tí wọ́n ń pè ní ẹ̀rọ ṣé òun ni ìgbẹ́kẹ̀lé rẹ bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn ṣé epo lásánlàsàn ó ń lé èṣù lọ o mọ̀ wípé bí àìsàn bá dé èṣù ló wà ń di ẹ̀ ṣé epo tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ìgò tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ọwọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fún ara ẹ̀ tó tẹ̀bọ́nú ìgò tó fi ń rọ tó fi sí.

látàrí ọmọdé ṣé òun ló lé èṣù lọ ìfọ́jú ọkàn ni ó ní ọlọ́run olódùmarè ẹni gíga ẹni ayérayé ẹni ìgbani ó ní òun ni ìgbẹ́kẹ̀lé mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ni tòótọ́ òun ó gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹ́yẹpẹ́yẹ àwọn tafàtafà àwọn tí wọ́n máa ń tafà nínú ayé sí ènìyàn àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́ abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni wọ́n ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò sì ṣe àsà àti àpáta rẹ̀ ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lé òkùnkùn tàbí fún ìparun tí ń pani tí ń runi lé ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹgbẹ́ rẹ̀ àwọn tí kò ní ààbò nìyẹn o àwọn tí wọ́n fi èké àti irọ́ ṣe ààbò wọn àwọn tí wọ́n gbẹ̀kẹ̀lé ohun tí ó wà nínú ayé wọn a máa ṣubú ní ẹgbẹ́ ẹgbẹ̀rún lé ẹgbẹ́ rẹ̀ àti lé ẹgbàárún lé apá ọ̀tún rẹ̀ ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ kìkì ojú rẹ̀ bí ó bá jẹ́ pé o ti fi Jésù ṣe ààbò rẹ̀ bí ó bá ti jẹ́ pé Jésù ti di olùgbàlà fún ọ tí a ti gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ìjà kúrò nínú asọ̀ kúrò nínú ìrìnkìrìn kúrò nínú afi ọ̀rọ̀ kẹlẹ́bánijọ́ ni o sọ fún ọ wípé kìkì ojú rẹ̀ lè wọ́ fi máa rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi o lè máa béèrè lọ́wọ́ ara rẹ má tanra ẹ jẹ o ṣé Ọlọ́run ni ààbò rẹ ṣé Olúwa lé ààbò rẹ tàbí èyí tó so sílé èyí tó fi sí abẹ́ ìbùsùn rẹ èyí tí o fi sí inú àpótí rẹ ṣé òun ni ibi ààbò fún ọ bí ò bá jẹ́ ìtànjẹ gbàtẹ́ èèyàn kúrò nílé tí ó fi oògùn dúdú tí a lọ atare àti aláǹgbá tí a jó nínú iná tí a so sínú awọ àgùntàn gbàtí àgùntàn wà láàyè tí ò ṣe ọ níre àgùntàn tọ́lọ́run fún wa ká máa jẹ ká máa sanra àwọn èèyàn wọ́n tún sọ́ di nǹkan míì wọ́n sọ́ di ẹrù jẹ̀jẹ̀ wọ́n tún mú awọ rẹ̀ wọ́n tún di èédú kan sínú ẹ̀ wọ́n tún fi sínú ilé bó bá fẹ́ jáde kí èédú ni kí ó máa ṣọ́ ohun ìní ẹ abájọ tí o lè ń kó ọ lẹ́rù ẹ̀yin bó bá wà lọ́jà kí o lè tà àtúnfi nǹkan bí ẹyọ owó tí a ti lọ wà láti ibìkan àti àtúnfi sí abẹ́ apẹ̀rẹ̀ tí a fi ń ta nǹkan abájọ tí a gbé àgbàná lé ọ lọ́wọ́ ṣùgbọ́n bí ó bá jẹ́ pé gbogbo nǹkan wọn nì ni o kó sọnù tí o sọ wípé Olúwa lè ààbò mi ó sì ń ṣẹ́ṣọ lórí mi tó pé mo ṣe iyebíye lé ojú rẹ̀ ó ń sọ fún wa wípé kìkì ojú rẹ̀ ni ó máa fi rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ búburú kan kì ó ṣubú lù ọ́ bẹ́ẹ̀ ni àrùkárùn kì ó sun mọ́ ilé rẹ èyí ni ààbò tí ó dájú fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run bámi wo Deuteronomy orí ìkẹtàléníọgbọ̀n Deuteronomy orí ìkẹtàléníọgbọ̀n 33 ẹ̀ẹ́ta láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 títí dé ìkọkàndínlọ́gbọ̀n nísinsìnyí ni mo ń fi ààbò tí ó péye ààbò tí ó dájú mo ń fi hàn ó wákù sí ọwọ́ rẹ bí o bá fẹ́ gba ààbò tí Ọlọ́run pèsè fún ọ Deuteronomy orí ìkẹtàléníọgbọ̀n láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n kò sí ẹni tí ó dàbí Ọlọ́run ìwọ Jeṣuruni ti ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ àti nínú ọlá ńlá rẹ lé ojú ọ̀run Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ Ọlọ́run ayérayé ni Ọlọ́run tí ó ti wà kí èṣù kí ó tó wà Ọlọ́run ayérayé ni ó ti wà kí a tó dá àwọn ọ̀tá rẹ Ọlọ́run ayérayé ni ó ń dìde tí ó ń sọ fún èṣù àti fún àwọn ọ̀tá rẹ pé panu mọ́ tí wọn ò sì lè mí fi sí ọ Ọlọ́run ayérayé ni ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀ ẹni tí ó mọ àtúbọ̀tán ayé rẹ ẹni tí ó sì ṣetán láti tọ́jú rẹ àti láti pa ọmọ ó ní Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ àti ní ìsàlẹ̀ ni apá ayérayé wà ní ìsàlẹ̀ rẹ wo Ọlọ́run bí ó ti ga tó nì
o wa ni oke o da bi abo fun o o si wa ni isale pelu owo re owo nla re owo ti gbani owo ti yoni ninu ofi owo ti yoni ninu iya pelu owo re abe re ni o ni apa ayeraye wa ni isale re o si ti ota kuro ni waju re o si wi pe ma parun Israeli si joko le alaafia orisun Jacob nikan ni ile oka ati ti o ti wani pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli tale o dabi re iwo eniyan ti ati owo Oluwa gbala je ko wa ye o nisisin wi pe igbala se pataki tale o dabi eni ti ati owo Olorun gbala asa iranlowo re ati eni ti se ida olala re awon ota re yo si teriba fun o iwo si ma te bi giga won mole eni ti o fi Olorun se abo re ati apa re awon ti ni aka nibe yen ninu iwe owe ni ati so fun wa ni ori ikeji le ni ogun iwe owe ori ikeji le ni ogun ni ese ikewa de o so fun wa iru abo ti Olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikeji le ni ogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wi pe ile eso agbara ni oruko Oluwa iwe owo orikeje din ni ogun ni o ese kewa oruko Oluwa ile eso agbara ni olododo sawo inu re o sila oruko Oluwa oruko Oluwa ile eso agbara ni olododo sawo inu re kise elese o kise elegan ki se eni ti o ni fi oro Olorun se sugbon olododo eni ti o ti je won ise re ti o ti ko sile eni ti o ti bebe fun anu lodo Oluwa eni ti a ti fi eje Jesu wo inu okan re mo eni ti a ti fi eje Jesu ra pada eni ti a ti gba okan re la awon wonyi ni olododo oruko Oluwa ile eso agbara ni olododo sawo inu re o sila oro Oloro ni ilu agbara re o si dabi odi giga le oju ara re eni ti o le oro a ma fi oro re se ibi giga ilu agbara ati ilu abo eni ti o ni oyin ni a ma fi oyin ni ye ara re ka bi ilu agbara ati bi abo sugbon ike ni o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba nfe bo lowo ajakale arun lowo iku ojiji lọwọ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan lọwọ àjàkálẹ̀ àrùn tí ooru àti lọwọ ohun tí ó ń lọ nínú ayé òní sáwọ ibi gíga ilé ìṣọ́ agbára ti Ọlọ́run orúkọ Olúwa lé Ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí bí o bá sáwọ inú rẹ̀ ó dájú wípé òòlà a ó sì dá ọ ní ìdè ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lé orí rẹ̀ kí a tó lọ gbàdúrà ni a ń wo Malaki orí kẹta Malaki orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún Malaki ni ìwé tí ó gbẹ̀yìn nínú májẹ̀mú láéláé orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún nígbà náà lé àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà Olúwa sì tẹ́tí sí i ó sì gbọ́ ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa tí wọ́n sì ń ṣe àṣàrò orúkọ rẹ̀ wọ́n ó sì jẹ́ tèmi ní ìní kan lé Olúwa àwọn ọmọ ogun wí lé ọjọ́ náà tí èmi ó dá èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn ín Ọlọ́run sọ wípé ní ọjọ́ wàhálà ní ọjọ́ ìdágìrì òun ó dá ọ sí òun ó ṣe ìtọ́jú rẹ òun ó jẹ ààbò fún ọ
bi o ba je wipe o fi ara re sinu kiko eko oro olorun eyi ti an wa ti an so fun a wipe ke a wa ko eko oro olorun ke a wa gbo ti oluwa ki olorun ki o le gbo ti wa ke se lasan bi o ba wa ni ojojo aya oni ti a fi eko bibeli ti yoruba si bi o ba n wa ti o n gbo eko oro olorun ti o si mu igbesi aye re pada bo sipo gege bi oro olorun o so wipe ke se lasan wipe ohun a ni o gege bi ni won ma seso lori re ohun a si je ibi abo re ki olorun ki o si to le je ki o to le je ibi abo re gbogbo abo ike gbogbo iro ti a sa pamo sabe re o se pataki wipe ki a ko won sile ki a si so fun olorun wipe olorun iwo le abo ati agbara mi iwo le lowo lowo iran lowo ni igba ekanju fun mi o so pe nitori na ni emi ki yo beru bi a ti le si aye ni idi ti a si se awon oke nla nipo esi inu okun bi omi ti le n ho ti o si ru bi oke ti le bi ti le mi nipa owo bibi re odo nla kan wa kise yi ti o mu ilu olo inu ilu olorun dun ibi mimo oga ogo olorun nbe le arin re a ki o si nidi olorun yo ran lowo ni kutukutu owuro oluwa awon omo ogun wa pelu wa olorun jacobo le abo wa ati je ki o di mo fun ni asale yi ibi abo tuto ibi abo ti o daju ibi abo ti ki jani chile le ojo eponju o wa ku si olowo lati gbadura lati wa oju oluwa bi o ba mo wi pe ese si wa ninu ago re ese wa ni igbesi aye re ki o so fun olorun ki ibi abo ti olorun ti pese sile ki o le je ti re gbogbo abo ike gbogbo iro ti a sa pamo si abe re ki a je ofin olorun ki a ko sile oruka owo ni igbadi ti idi ni onde ni tabi egba ti a so morun tabi eyi ti a ri mole ni ile wa tabi eyi ti a soro si oju ferese tabi si enu ona ki a ja won kuro ki a si so fun olorun wipe loni o n gba jesu gege bi olugbala re o ko ese sile jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni ibi ni bi o ba so fun olorun o daju wipe yio gbo ti re kepe nigba ti o wa nitosi nisinsin ki o le gbo ti re ki o le gbo adura re bi wahala ba wa fun o so fun jesu bi o ba ti n fi aabo ike se isadi re jewo nkan wonyi fun olorun ki o si ko sile bi o ba si ti n ta ara re je wipe saamu ni ibi isasi ti re tabi agbelebu ti o soro mo ile tabi omi igo ti a ya si mimo loro wipe yio je ibi abo fun o tabi ile ti a ko si agbala ibi kan ni o ro pe yio je ibi abo fun o ati je ki o di mo fun o loni eyi ti o je ibi abo tooto oruko oluwa ile iso agbara ni bi olododo ba sa wonu e abodaju eje re ni ati sa le asi ta sile fun imukuro ese wa lọ́fẹ̀ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀ képe kí ó lè gbà ọ́ kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe wá sọ́dọ̀ jésù lónìí
ba je wo ti o si kon ese re sile anu olorun ati idariji lati odo re yo je ti re kepe oluwa yo si gba o je ke asako ki o pada wale bi o ba ti mo olorun tele tele sugbo o tun ti pada sinu aye ati sinu ese pada wa si ile adupe fun ise igbala ti jesu wa lati se fun wa adupe fun iya ti o je nitori ti wa adupe fun eje ti o ta sile nitori ti wa a si dupe fun oro olorun ti o fi fun wa ati fun awon eniyan ti o ti pese sile lati ma fi oro yi ye wa baba omo ati emi gba ope ati yin wa opolopo lo wa ni ilu yi ati ni orile ede yi ti won ko ni anfani lati gbo ohun ti o nje ki a gbo nitori o so fun wa pe ibukun ni o fun oju wa fun ti an ri ibukun ni fun eti wa fun ti an gbo baba nitori ore to se wa yi adupe lowo re gba pe ati yin wa sugba nbe o be ati se olori ire to ti o si ti fun ani anfani to lati gbo oro ihin rere oro ti o n gba ese lowo elese ti o si n gba iponju lowo eni ti n jiya oro ti o n fi aabo fun eni ti ko ni aabo ti o n da sile ti o si n tu sile ti o n ra ni pada abe o wipe gege bi o ti fi oro yi fun wa lofe pe ohunkohun ko ni gba lowo wa ni oruko jesu abe o wipe nigba kankan nigbesi aye wa a o ni fi aye sile fun ore tabi fun ebi tabi fun awon elesin ni igboro lati gba anfani yi lowo wa ni oruko jesu adupe fun kan ti o ko wa ni asale yi o ti je ki o di mimo fun awe pe iku le ri ese o si ti je ki o nimo fun pe okan kokan ti o ba se yo ku ati wo pe awon ojo awon eni rira awon oso awon ti o wa ni egbe imule tabi egbe okunkun tabi awon emere awon eni ika ati awon elese ti won ko lati ko ese sile o so fun awi pe inu ina ọrun apaadi ni igbẹyin wọn a o si fẹ ki eyi ki o jẹ ti wa ye a n bẹ ọ wipe fun iye ọkan kọọkan ti o ba ti ko ẹsẹ rẹ silẹ ti o si ti jẹwọ fun ọ tọkantọkan pẹlu ipinnu lati ma pada sinu awọn ẹsẹ wọnyi mọ ti o si n bẹbẹ fun iwẹ inumọ ati igbala nipa iṣẹ irapada jesu kristi abẹ wipe idaniloju igbala ti o ma n fi fun awon ti o ba ke pe o fi fun o ni oruko jesu a si bẹ wipe igbesi aye otun irin otun oro otun iwa otun bi se gbogbo awon eniyan wonyi loso ni oruko jesu eyi ti a ti gbo ni asale yi nipa abo ti o daju je ki o je ti enikankan wa apa aye raye ti o so fun wa wipe yo wa ni abe wa ati owo agbara re ti o sijibo wa je ki o je ti wa ni oruko jesu o sa ti so fun wa wipe kiki ojo wa le opi ma ri ere awon eniyan buburu wipe arun karun ki o sun ma go wa nitori wipe ati fi olorun aye raye yi ati olorun alagbara olorun jacob se bi abo wa abẹ o wipe awon ileri wonyi yo je ti wa abo ti o wa ninu awon ileri wonyi yo je ti wa ibi ti ejiya ba ti wa tele tele ibi ti ise nise ti wa tele tele ibi ti owo aye ti wa tele tele
ibi ti o ta ni ti o tin jele run ti o tin parun ti o ti wa tele tele baba mu opin wa si nkan won yi ni oruko Jesu tu awon de sile mu awon alaisan laada asebe o we pe awon ti o ti yagan owo to won ki o si gbo ti won ki o si mu edun okan enikokan wa ki o mu o si waju ite re ki o si se owo wa lore adupe ko ti gbo nitori agbadura ni oruko Jesu Christ Oluwa wa.

Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kìí kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ìrí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣin ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ké pè yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Bí a ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe ké pè yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdi mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámọ̀ kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ ó gbàdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà, kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ, ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ó mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni amọ̀, ìwọ sì ni ọmọ. Gbogbo wa sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Lónìí ọ̀rọ̀ ìyànjú wa yóò dúró lórí ru ara rẹ sókè. Bí a bá wo ẹsẹ̀ ìkeje, ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ó mú, nítorí tí ìwọ pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn tí ó jẹ́ jàm̀bá tàbí èṣe, ohun tí ó wo wọ́n léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti di ìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn. Èyí ni ó sì fa kí wọn kí ó máa ní ìtẹ̀síwájú. Kí sì ni ohun tí wòlíì Isaiah sọ fún wa wípé ó fún ọ ní ìrẹ̀wẹ̀sì ọkàn, àìlágbára, àìlè gbàdúrà, àìlè di ìlérí Ọlọ́run mú? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lè ó dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin.
O so wi pe gbogbo wa si re bi ewe aise dede wa si mo wa kuro bi afefe eyi ni an so fun omo Israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aise dede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si Olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o ndoju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe roko Olowa o ye ki won ki o le gbadura eyi ni amu asodo wa loni we pe awa paapa ani lati je eni tin gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki o fun ni anfani tabi aye tabi igboya okan lati le gbadura si Olorun awon ese won yi ki o fun wa laye lati ru ara wa soke lati le kepe roko Olowa ki Olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wi pe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu Olorun ninu orin Dafidi ninu orin Dafidi ori kerinle ni adota ori kerinle ni adorin ese ikeji dinlogun oni bi emi ba gba ese le aye mi Olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aye mi Olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma n ba awa omo eniyan awon idanwo won yi ni o si ma n je ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi won yi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si Olowa nitori wi pe okan ti o ni idalebi okan ti o n beru ni waju Olorun okan ti o mo ebi re wi pe o n je elese eleri alaise oto ni waju Olorun ko le ni igboya lati gbadura si Olorun ni akoko kan na eyi ni olorin Dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede a si ma awon nkan wonyi yo je idena tabi idabo laarin awa ati Olorun eyi ni o fi je we pe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese wonyi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati Olorun wo iwe woli Isaiah ti an ka tele tele lati ori ikokandinlogota iwe woli Isaiah ori ikokandinlogota lati ese ikini kiyesi owo Olowa kokuru lati gbani beni eti re ko wuwo ti ki o fi gbo sugbon aise dede yin le o yan kuro lodo Olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ki won ki o si ma tesiwaju lati ma dese sugbon awon nkan won yi ni o ma nfa idena ti ki je ki ore ofe Olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yekeyeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisooto alaisododo a je alaisooto pelu oko tabi alaisooto pelu aya tabi alaisooto pelu awon aladugbo wa alaisooto pelu awon ti a gba sise tabi alaisooto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won yi ba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma n fi irewesi ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri Olorun mu a n so nipa agbere bi o ba je eni ti o n teti leko ti o n gbo awon iroyin ni ayika wa lati inu ero redio a ma n so wipe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun oyinbo ti won fi n ke tantan
si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni to n tesiwaju ninu aisan be mo we pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o nso nipa iwa ika bi abani iwa ika e je wi pe ese wa ni igbesi aye wa yala an se ka si omo ti o ba wa gbenu ile abi aya ti o ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le an se ka si o je ese o se se ki o je oju kokoro we pe onko ti ani ko te wa lorun awon won yi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon tin seyun tabi bi awon ti o nlo ogo loro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa buburu tabi a fi oro kele banije asoro ni leyin tabi eni ti o korira olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaroshe on buburu asa egboran si obi asa egboran si oro olorun pelu alainiye ninu odale alaini fe agidi alailanu awon kan oyin ni o ma nfa ki adura wa ki o ma je itewogba oni asa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wo pe o ye ki o da wa loju wo pe agbara olorun ki baati o ye ki o da wa loju wo pe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wo pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba ke pe ati wo pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wi pe a ko da awon adura wa ohun ti o sele ni wi pe aise dede wa awon ese wa aini gbala wa oni o nfa awon idina won yi wa si igbesi aye wa sugbon aise dede yin li o ya yin kuro lodo olorun ati ese yin li o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a n so fun omo Israeli wi pe won ko ni igbona okan lati pe oroko Olowa nitori wipe won je ohun aimo awon ododo ti won gbekele bi ke a ma fi owo fun alagbe bi ke a ma lo si ilesin bi ke a ma rubo si Olorun bi ke a ma sutura ri bi ke a ma se ohun kan tabi omiran a n so fun wipe awon kan yin dabi akisa elegbin awon kan won yin ni o je nkan ti awon elese ma n sogo ninu re won ma n so fun awe pe awon je ni mimo awon je ni titọ ni waju Olowa ati wipe awon mo bi won se ma nfun awon alagbe lowo awon si mo bi won se ma nse ise esin a nso fun aye pe gbogbo awon kan won yi ti agbekele won je akisa elegbin ni waju Olorun ati wipe o mu ki are danu bi ewe aise dede wa di o mu wa kuro ni o fe wa kuro ni waju Olorun gege bi afefe oni ni ese ikeje ori kerinle ni ogota ko si eni ti o npe oruko Olowa ko si eni ti o npe oruko Olowa amo Israeli ti answer ni pare ti woli Isa ti o ko iwe isila koko won je awon ti o pa ilana ise esin Olorun won pa ada won je awon ti a ti fi ilana Olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko Olowa nitori wi pe ati fi oruko Olowa fun ati fi ileri Olorun fun won si ti mo Olorun Abraham ti Isaki ati ti Jacob sugbon nigba to ya won be si ni ke pe oruko angeli ninu adura won won ko ke pe oruko Olowa mo won be si ni ke pe oruko awon eniyan eda owo Olorun ninu adura won won ko pe ke pe oruko Olowa mo won si be si ni ke pe awon orisa orile ede ti o yi won ka eyi ni Isaiah so fun wi pe nitori ko si eni tin ke pe oruko re awa na papa bi abati sha Olorun ti bi abati yi ilana Olorun pada ti o je wi pe a ko ke pe oruko Olowa mo boya oruko angeli le awa nke pe nisinsin yi lati gbo adura wa tabi oruko eniyan eda owo Olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju Olowa oni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko Olowa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wipe won ke pe oruko Olowa se o ti ka nipa Joseph
inu ni bi ni ati wahala popo ni o wa ni igbese aye re kini o da okunrin na sele kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oroko olowa bi abaka nipa eniyan bi danieli tabi nipa bi dafidi o ti o se won ni we pe won ke pe oroko olowa bi o ba lo sinu maje mo titun bi o ba wo awon ti o ti ni ijatile tele tele sugbon ti o da bi eni we pe won ke sejari ni ti igbagbo won ke sejari nipa ti ebi won won ke sejari nipa awon ohun idawole won ohun ti o se won ni we pe won ke pe oroko olowa sugbon Isaiah so fun wa esun ti o fi kan omo Israel ni we pe ko si eni ti o ke pe oroko re ti oru ara re soke lati di omo ti oru ara re soke lati di omo e je we pe ilowo owo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ni bi ni ti won doju ko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o doju ko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju we pe bi o ko ba ru ara re soke bi o ko ba ke pe oroko olowa bi o ko ba di iliri olorun mo bawo ni o se se se fun o lati kuro ninu ipo egan ti o wa nisisiyi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo olorun ninu ifihan ori keta ese ike dogun ati ikerin dilogun ni Jesu Kristi omo olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodikea we pe o mo ise won ati we pe esun ti o n fi kan won ariwisi ti a niriwisi won ni we pe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ike dogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowo owo Jesu tin so fun awon ijo ye wi pe ariwisi ti a ni wisi won ni wi pe won ko gbona bẹẹni wọn kò tutu ní ẹsẹ ìkẹrìndínlógún ǹjẹ nítorí tí ìwọ ṣe lọwọọwọ tí ìwọ kò sì gbóná bẹẹni o kò tutu èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èyí jẹ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn a ó ṣí kúrò èyí jẹ wípé a ó yà wọn nípa sí ọlọrun èyí jẹ wípé a ó ta wọn nù èyí jẹ́ wípé bí a ti gbà wọ́n gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nísinsìnyí bí a bá ta wọ́n nù bí a bá pọ̀ wọ́n jáde kúrò lé ẹnu olówa kúrò lẹ́nu olùgbàlà wípé wọn kì í ṣe ti ọlọ́run mọ́ o jẹ́ mọ̀ wípé bí ìlọ́wọ́wọ́ bá jọba ní ìgbésí ayé rẹ tàbí ìrẹ̀wẹ̀sì ni ó jọba ní ìgbésí ayé rẹ tàbí àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé rẹ èyí yóò mú kí ọlọ́run kí ó ta ọ́ nù kí ó sọ fún ọ wípé o kì í ṣe ti òun nítorí wípé ó ní bí o bá wà ní ìlọ́wọ́wọ́ síbẹ̀ wípé a ó ta ọ̀nà a ó pọ̀ jáde kúrò lẹ́nu olùgbàlà nínú Jákọ́bù orí kẹrin ẹsẹ ìkejì ẹ̀yìn ń fẹ́ ẹ kò sì ní bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì a lè sọ yìí nípa wọn wípé ẹ̀yìn ń fẹ́ ẹ̀yìn kò sì ní bí a bá rí ẹni tí ó ní ìwọ̀ tútù bí a bá rí ẹni tí ó máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì bí a bá rí ẹni tí ó ní ìwà bí ọlọ́run ní ìgbésí ayé rẹ̀ ó ṣeéṣe kí èyí kí ó máa wọ̀ ọ́ rántí wọn pé kò lè ṣeéṣe fún ọ láti ní ìwà tútù tàbí ìwọ̀ntúnwọ̀nsì tàbí ìwà òdodo tàbí ìwà olóòótọ́ láì jẹ́ wípé o ní ìgbàlà nínú ọkàn rẹ láì jẹ́ wípé o ti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ láì jẹ́ wípé o ti fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnà láì jẹ́ wípé o ti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ a sì ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ ọ́ ó ṣeéṣe kí a rí ẹni tí ó ní ìwà rere ẹni tí ó ní ìwà tútù ẹni tí ó ti di àtúnbí
ẹni tí a sì rí wípé nípa àtúnbí yìí ohun rere gbogbo ni ó ń wá sí ìgbésí ayé rẹ̀, kí o sì máa fẹ́ kí irú nǹkan wọ̀nyí kí ó ṣẹlẹ̀ sí ọ. Jacob ń wí pé ẹ̀yin ń fẹ́, ẹ kò sì ní. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé oore Ọlọ́run àti ìbùkún látòkè wá ó ń ṣàn yanturu ní ìgbésí ayé rẹ̀. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé bóyá ó ti ṣe ìgbéyàwó, ó ń bímọ, lé ọmọ, tàbí ó ṣeéṣe kí ó wà lé ẹnu iṣẹ́, ó ní ìgbéga kún ìgbéga, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé gbogbo àwọn ọ̀tá pátápátá ni wọ́n ti wá tẹríba fún un. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ibi tí ó ti ní ìṣòro tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí àìsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn nǹkan wọ̀nyí ti pòórá ní ìgbésí ayé rẹ̀, ìwọ sì ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀. Ó wí pé ẹ̀yin ń fẹ́, ẹ kò sì ní. Ẹ kò ní nítorí wípé ẹ kò ṣe nǹkan tí àwọn wọ̀nyí ṣe nípa wípé wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, wọ́n kọ̀ ọ́ sílẹ̀, wọ́n pe orúkọ Olúwa, wọ́n fẹ́ kí Olúwa kí ó dáríjì wọn. Báyìí ni ìbùkún àti oore àti àánú Ọlọ́run ṣe dé ìgbésí ayé wọn. Ẹ̀yin ń fẹ́, ẹ kò sì ní. Ó ṣeéṣe bóyá o ti ní ìgbàlà. Ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìsọdi mímọ́, bí a bá ń sọ nípa pé kí a fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé ẹ̀dá, kí a fà á tu kúrò ní ọkàn rẹ, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àjèjì sí ọ. Bí a bá ń sọ nípa ìwà bíi ti Ọlọ́run, bí a bá ń sọ nípa ìwà ìfarajọ Jésù Kristì nínú èrò, nínú ọkàn, nínú ìrìn, nínú gbogbo tí a ń ṣe, kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ àjèjì sí ọ. Bí o bá sì rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́, bí o bá rí oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wọn, bí o bá rí ìwà mímọ́, ìwà tútù tí ó wà ní ìgbésí ayé wọn, bí o bá rí ìwà tí kóra ẹni ní ìjánu ní ìgbésí ayé wọn, ìwọ ń fẹ́ nǹkan wọ̀nyí. Ẹ̀yin ń fẹ́, ẹ kò sì ní. Nítorí kíni? Nítorí wípé o kò rú ara rẹ sókè, nítorí wípé o kò di ìlérí Ọlọ́run mọ́, nítorí pé o kàn gbọn ara rẹ kúrò nínú àwọn ohun tí ó dè ọ mọ́lẹ̀. Ó ṣeéṣe wípé o rí ẹni tí ẹjọ́ wá sí inú ilé ìsìnyìí ní àkókò kan náà. Nísinsìnyí wọ́n ti ní ìgbàlà, nísinsìnyí wọ́n ti ní ìsọdi mímọ́, nísinsìnyí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run ó ti jọba ní ìgbésí ayé wọn. Kí ni wọ́n ṣe? Kí agbára Ọlọ́run kí ó tó wá sí ìgbésí ayé wọn, ohun tí Jésù sọ fún wa ni wọ́n ṣe, wípé kí wọn kí ó dúró ní Jerusalem títí a ó fi agbára ẹ̀mí Ọlọ́run kan. Èyí ni wọ́n ṣe, wọ́n dúró, wọ́n fara wọn róbọ, wọ́n jẹ́ kí gbogbo ìgbésí ayé wọn kí ó di ìfihàn níwájú Olúwa. Wọ́n sì sọ fún Ọlọ́run wípé bí ó bá fún ọ ní agbára ẹ̀mí mọ́ yìí, wọ́n ó máa gbàdúrà, wọ́n máa ṣiṣẹ́ fún Ọlọ́run, wọ́n máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run àti fi agbára ẹ̀mí Ọlọ́run kan wọn. Nísinsìnyí bí wọ́n bá gbàdúrà, wọ́n á sọ̀rọ̀ bí ọba, bí wọ́n bá gbàdúrà wọ́n á sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ, bí wọ́n bá gbàdúrà wọ́n á lè di ìlérí Ọlọ́run mú. O sì ń fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé tìrẹ pẹ̀lú ní ẹ̀yìn ń fẹ́, ẹ kò sì ní. Ó ṣeéṣe kí orí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní àìsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n ti ń wá sínú ìjọ bẹ́ẹ̀ ni àti mú àwọn àìsàn wọ̀nyí kúrò. Àwọn tí wọ́n ti jẹ́ ẹni tí wọ́n jẹ́ aláìlera tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tí wọn kò lè lọ síbi iṣẹ́ ní ọjọ́ méjì nínú ọ̀sẹ̀, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò lè gbé ohun tí ó wúwo, wọn kò lè ṣe ohunkóhun, àwọn tí wọ́n máa mọmí hẹlẹ hẹlẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísinsìnyí wọ́n ti di alágbára. Gbogbo àìsàn, gbogbo ìrẹ̀wẹ̀sì, gbogbo ohun tí ó ń ṣe wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti mú un kúrò. Kí o sì máa fẹ́ nǹkan wọ̀nyí ní ọkàn rẹ wípé a jọ wà nínú ìjọ, a jọ ń gbàdúrà, a jọ ń ka Bíbélì, àwọn wọ̀nyí sì ti ní ìlera pípé. Síbẹ̀síbẹ̀ èmi wà nínú àìsàn. Ó ní ẹ̀yin ń fẹ́, ẹ kò sì ní. Kíni ṣe? Tí a rí wípé àwọn ẹlòmíràn wọ́n ti ní ìdáǹdè, àwọn ẹlòmíràn wọ́n ti ní ìgbàlà, àwọn ẹlòmíràn wọ́n ti ní ìsọdi mímọ́, àwọn ẹlòmíràn wọ́n ti ní agbára ẹ̀mí Ọlọ́run, àwọn ẹlòmíràn a ti dá wọn sílẹ̀ kúrò nínú àìsàn tí ó ń ṣe wọ́n, àwọn ẹlòmíràn àwọn májèlé tí wọ́n gbé fún wọn jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, gbogbo rẹ̀ pátápátá ló ti pòórá ní ìgbésí ayé wọn. Kí ni ṣe? Tí oore ọ̀fẹ́ Ọlọ́run wà fún irú àwọn wọ̀nyí ṣùgbọ́n tí kò sí nínú ayé àwọn kan nínú wa, ìdí rẹ̀ ni wípé a kò ru ara wa sókè, ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń ṣe ìlọ́wọ́wọ́, ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń rẹ̀wẹ̀sì. Ó ní ẹ̀yin ń fẹ́, ẹ kò sì ní. Wo àwọn nǹkan tí o ti ń fẹ́ nínú ọkàn rẹ, wo àwọn nǹkan tí o ti ń sọ fún Ọlọ́run ṣùgbọ́n tí o kò sọ fún Ọlọ́run pẹ̀lú ọkàn tí ó ń gbàdúrà jágara, ọkàn tí ó ń gbàdúrà àgbáyọrí. Àwọn nǹkan wọ̀nyí tí o ń fẹ́ wọ̀nyí bí wọ́n bá máa jẹ́ tìrẹ, o ní láti rú ara rẹ sókè. Ẹ̀yin ń fẹ́, ẹ kò sì ní. Ẹ̀yin ń pa, ẹ sì ń ṣe ìlara, ẹ kò sì lè ní. Ó ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run,
bi e ba nfe igbala olorun bi e ba nfe tesiwaju nipa ti emi bi e ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owu jije ki se nipa ilara sise oni eyin se ilara sibe sibe pelu owu ati ilara won yi e ko si le ni eyin ja eyi je we pe en jiyan eje wi pe an poju tembelu awon ti o li ni nkan won yi eje wi pe an wo awon eniyan ti o ti ni nkan won yi I eti aba fi lo si ori ekun wa ki agbadura ki awon kan yi ki o le je ti wa ija tabi ilara tabi aran kan ni a fi n gbe ko awon elomiran loju eyin si n jagun e ko ni nitori eyin ko bere e ko ni nitori ti eyin ko bere bi a ba ri awon elomiran ninu ijo bi a ba tin pari iwaasu be ni won sajade won lo si eti oko lati le lo mu moto nkan won yi ki o je ke awon eniyan won yi ki o le ni ore ofe olorun ati awon ileri olorun ti won fe ni igbese aye won e ko ni nitori ti eyin ko bere bi a ba fe ni igbala ani lati bere bi a ba fe ni isodi mo ani lati bere bi a ba fe ni agbara emi olorun ni igbese aye wa ani lati bere bi a ba fe ni iwosan kuro ninu awon aisan ti o wa ni ago ara wa ani lati bere bi o ba je wi pe emi okunkun ni o rin wa mole ti a si nfe ni idande ani lati bere bi o ba je wi pe arun ko gbogun lo wa ni igbese aye wa ti a si nfe itusile ati imunilarada ani lati bere bi o ba je wi pe ani wahala ninu ile ninu ebi pelu awon omo tabi pelu oko tabi pelu aya ti a si nfe ki olorun ki o pe ero si igbese aye wa ati si idile wa ani lati bere ani lati je ni tin gbadura ani lati je ni tin ru ara wa soke e ko ni nitori ti eyin ko bere o ye ki a mo we pe adura se pataki bi a ba fe ni ore ofe olorun bi a ba fe ni imuse ileri olorun ani lati je eni tin gbadura wo Matthew ori kerindinlogbon Matthew ori kerindinlogbon lati ese ogoji o si to awon omo ehin re wa o ba won won sun o si to awon omo ehin re wa o ba won won sun eyi ni an so nipa ti Jesu Kristi ati awon omo ehin re o ti so fun oni isaju wi pe oun fe ki won ki o le gbadura pelu oun o mu Johanu Jakobo ati Petero o so wipe won ni lati gbadura pelu ohun ohun si lo siwaju o be si ni gbadura o be si ni kepe olowa wipe ki a le fun oni agbara lati le dojuko awon nkan ti o ye ki o dojuko ati lati le ru ese wa ati lati le lo si ori ige agbelebo ki o ba le ku fun ese wa eyi je akoko ti o se pataki popo fun Jesu Kristi ki se be ni kan o se pataki popo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wipe gbogbo ebo ti a nru ninu majemo lailai iwon yi ni ibaje abayori si re tabi imuse awon nkan won yi nigbati Jesu Kristi odo agutan olorun ti o fi ara re ru ebo fun gbogbo agbaye patapata sugbon awon eniyan won yi eyi ti won iba fi dide eyi ti won iba fi kunle eyi ti won iba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Kristi won ko le gbadura o si to awon omo ehin re wa wi pe o si ba won won sun gba ti o ye ki won ki o gbadura won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won abajo ti aseti aseri ti o fi wa ni igbese aye won abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigbati awon omo kekeke ti won wa bere wi pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi a ba ye igbese aye re wo daradara bi a ba wo kini idi ti o dabi eni wi pe aisan fi joba ti o ko le segun ti o dabi eni wi pe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma n gbeye lowo re ti o dabi eni wi pe nigba gbogbo ni o ma n je otile ni o ma n fi eyin re bale eyi ni wi pe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la
eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ki esi ma gbadura e ma sona ki esi ma gbadura bi o ba fe di alagbara e ma sona ki esi ma gbadura bi o ba fe ki ore ofe olorun ki o wa ni igbese aye re e ma sona ki esi ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ki esi ma gbadura bi idanwo ti nwa latowo isu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni ti nbori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbese aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki esi ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si nfe alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki esi ma gbadura bi o ba dabi eni pe oje alaisan a ma npe ni kufo laye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki esi ma gbadura bi o ba je wepe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe yi o nfe ni yi pada rere e ma sona ki esi ma gbadura bi o ba je wepe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo oni ki e ma sona ki esi ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a ngbe aye ti esu njoba ni aye ti a wa aye ti awon emewa ti awon omo esu ti won njoba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon aloni lowogba ti won po si ni aye ti a wa aye ti oni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe ni oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi n fe igbala sugbon sa ilera fun ara looto le emi n fe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sa ilera fun ara looto le emi n fe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi nfe sugbon o sa ilera fun ara looto le emi nfe iwosan emi nfe ki a se aseye ati aserege ni igbese aye wa aseyege ni igbese aye wa emi nfe ni toto sugbon o se ailera fun ara bi a ba si nfe ki olorun ki o boju wa ati ki awon ileri re ki o se si wa lara ohun ti a n sọ ni wepe a ni lati ru ara wa soke wo bi aisa ti sọ fun wa aisaya ori kejileni aadota aisaya ori kejileni aadota lati ẹsẹ ikini ji gbe agbara rẹ wọ iwọ si oni o n sọ fun awa ti a rẹwẹsi o ni ki a ji dede o n sọ fun awa ti a wà lábẹ́ agbára òkùnkùn tí agbára òkùnkùn ń rìn ọmọlẹ̀ ó ní kí a jí dìde ó ń sọ

yìí kí ó jọba, kí ó wà ní ọkàn wa. Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà, alábòkun fún ni àwọn tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sí pa òdodo nítorí wọn ó yò ó. Alábòkun fún ni àwọn tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ, àwọn tí wọn mọ̀ wí pé wọn fẹ́ ìsọ̀dí mímọ́, wọn fẹ́ òdodo Ọlọ́run láti wà nínú ìwà wọn, láti wà nínú ọkàn wọn, láti wà nínú ìgbésí ayé wọn. Wọn fẹ́ àwòrán Jésù Kristì láti wà nínú ọkàn wọn. Wọn fẹ́ láti ní ẹ̀mí ọkàn àti ohun gbogbo tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run nínú Jésù Kristì. Wọn fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wọn. Bí a bá ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀, ìsọdímọ̀ kì í ṣe ohun tí a ń bá pàdé lójú ọ̀nà. Ìsọdímọ̀ kì í ṣe ohun tí a ń bá pàdé ní ibùdó ọkọ̀. Ìsọdímọ̀ kì í ṣe ohun tí a ń bá pàdé níbi ọjà. Ìsọdímọ̀ jẹ́ ohun tí a ń bá pàdé nílé Ọlọ́run nígbà tí a bá ní òǹgbẹ, nígbà tí ebi bá ń pa wá sípa òdodo, tí òǹgbẹ ń gbẹ wá sípa òdodo. Nígbà yí ni a ó fi ìwà mímọ́ àti ọkàn funfun, nígbà yí ni a ó fi kó wa ní ẹsẹ̀ ìkẹjọ, alábòkun fún lé àwọn tí àwọn onínú funfun. Nítorí wọn ó rí Ọlọ́run. Bí a bá ń fi àwọn ìbùkún wọ̀nyí, a ní láti ní òǹgbẹ nínú ọkàn wa. A ní láti ru ara wa sókè láti lè di ìlérí Ọlọ́run mú, láti gbàdúrà títí a ó fi gbàdúrà àgbàyọrí. Nínú Jọ̀hánù orí keje ẹsẹ̀ ìkẹtàdínlógójì, lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ àjọ ńlá, Jésù dúró, ó sì kígbe wípé bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn onílọ́wọ́ọ́wọ́. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn kò gbóná kò tutù. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn aláìlè gbàdúrà. Iye anípẹ̀kun kì í ṣe àwọn tí wọn kò lè bólúwa dúró láti gbàdúrà sí Ọlọ́run títí a ó fi dáhùn àdúrà wọn. Ó ní bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, òǹgbẹ ìgbàlà, òǹgbẹ iye anípẹ̀kun, òǹgbẹ wípé kí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ kí o lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Òǹgbẹ wípé kí a kọ orúkọ rẹ ní ìwé ìyè Ọlọ́run. Òǹgbẹ wípé kí a sọ ọ́ di ọmọ Ọlọ́run, kí ẹ̀mí Ọlọ́run kí ó máa bá ọ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Tàbí òǹgbẹ ìwà mímọ́, òǹgbẹ ìsọdí mímọ́, òǹgbẹ ọkàn funfun ni ó ń gbẹ ọ́. Bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá. Ṣùgbọ́n bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o kò tọ Ọlọ́run wá, bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o bá ń dánìyàn lọ́kàn rẹ, bí o bá ń fẹ́ àwọn ìmúṣẹ ìlérí Ọlọ́run lọ́kàn rẹ ṣùgbọ́n tí o kò tọ Ọlọ́run wá, tí o kò gbàdúrà, tí o kò sọ fún Ọlọ́run wípé títí Ọlọ́run yóò fi nǹkan wọ̀nyí fún ọ, o kò ní kúrò níwájú Ọlọ́run, kì yóò lè ṣeé ṣe fún ọ láti lè ní àwọn ìbùkún Ọlọ́run wọ̀nyí ní ìgbésí ayé rẹ. Ṣùgbọ́n bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, láti inú rẹ̀ ni odò omi iyè yóò ti máa ṣàn jáde wá. Ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí, tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí tí a kò tí ì ṣe Jésù lógo. Ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe Jésù lógo. Ó sì sọ fún wa wípé nísinsìnyí tí a ti ṣe Jésù lógo, wípé bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, òun fẹ́ ìgbàlà ni, tàbí òun fẹ́ ìwòsàn, tàbí òun fẹ́ ìsọdí mímọ́, tàbí òun fẹ́ agbára ẹ̀mí mímọ́, tàbí ohunkóhun tí ó jẹ́ àìní rẹ, òun fẹ́ kí a mú àwọn àìní wọ̀nyí kúrò. Ohun tí a ní láti ṣe ni pé kí a ru ara wa sókè, kí a ké pe Ọlọ́run, kí a jẹ́ kí ìlérí Ọlọ́run kí ó di mímúṣẹ ní ìgbésí ayé wa. Rántí wípé àríwísí tí a ní nínú Isaiah sí àwọn ọmọ Ísírẹ́lì ni wípé kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú. Ní àṣálẹ́ yìí, bí a bá fẹ́ ní ìbùkún Ọlọ́run, ó yẹ kí a lè ru ara wa sókè, ó yẹ kí a lè ké pe Ọlọ́run, ó yẹ kí a lè sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ àwọn ìbùkún Ọlọ́run. Ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó dájú pé yóò gbọ́. Bí ẹlẹ́ṣẹ̀ bá wá tí ó ń fẹ́ ìgbàlà, a ó gbà á là. Bí ẹni tí ó ti ní ìgbàlà bá tí ó ń fẹ́ ìsọ̀dí mímọ́, a ó sọ di mímọ́. Bí ẹni tí ó ti ní ìsọ̀dí mímọ́ bá wá síwájú Ọlọ́run, tí ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ̀, agbára tí yí ni padà, agbára tí yí èdè ẹni padà, agbára tí yí èrò inú wa padà, agbára tí yí àìlera padà sí ìlera àti ara dídá ṣáṣá. Bí a bá ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run,
o daju wi pe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko Olowa wi pe oju re yo mole si wa lara yo si fi awon ileri Olorun ti o po yo fi won se yo mu won se ni igbese aye wa nitori be e je ki a dede ki a si so fun Olorun wi pe a nfe imuse ileri re a nfe agbara re ni igbese aye wa bi o ba je elese sibe ke pe oruko Olowa so fun Olorun wi pe loni o ru ara re soke loni o nji dide ko rinu orun ti o tin sun o si nfe ki Olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun Olorun wi pe o nfe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbese aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun Olorun wi pe o nfe agbara emi mimo ni igbese aye re ji gbe agbara re wo iwo sioni mo iruku kuro le ara re dide ki iwo ki o ba le mu ileri Olorun se ni igbese aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o ke pe oruko Olowa bi o ba je eni ti nfo ni ku fo laye tele tele ninu igbagbo ji dide ki o ke pe oruko Olowa so fun Olorun wi pe o nfe ori ofe re ni igbese aye re o nfe anu re ni igbese aye re o nfe igbala Olorun ni igbese aye re o nfe isodi mimo ni igbese aye re o nfe agbara emi Olorun ni igbese aye re tabi iwosan o nfe iwosan ni igbese aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun Olorun wi pe o fe ki a tu osile o fe ki a da oni ide o fe ki a gba o sile ji dide ma se se ilowo owo ma se je eni ko gbona ko tutu ke pe oruko Olowa ke pe oruko Olowa ke pe oruko Olowa o daju wi pe yo gbo bo ba le ke pe ji gbe agbara re wo iwo sioni gbe aso ogo re wo iwo Jerusalemu nitori lati igba yi lo alaikola ati aimo alaimo ki o wo inu re mo ke pe oruko Olowa iwo nfe o ko si le ni nitori aile igbadura emi nfe o se ailera fun ara nitori aile igbadura o je alaini o je alaiwa bi Olorun nitori aile igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti an segun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide ru ara re soke ke pe oruko Olowa so fun Olowa wi pe o fe yi pada ni igbese aye re mama fi igbagbogbo wona ni igbala mama fi igbagbogbo wona ile igbadura mama fi igbagbogbo wola ni isodi mimo o fi igbagbogbo wola ni agbara mi Olorun ni igbese aye re jidide ki o ke pe oruko Olowa jidide ki o ke pe oruko Olowa jidide ki o ke pe oruko Olowa ki o so fun Olorun wi pe loni o nfe igbala o nfe igbala ronu po ada awon ese re ki o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o jẹwọ ẹsẹrẹ kí o kàn wọn sílẹ kí a ba lè dáríji ọ kí ìgbàlà kí o lè wọnú ọkàn rẹ bí o bá ti ní ìgbàlà képe ọlọrun fún ìsọdí mímọ bí o bá ti ní ìsọdí mímọ képe ọlọrun fún agbára ìfikún ní agbára ẹmí ọlọrun bí o bá ti ní ìfikún ní agbára ẹmí ọlọrun képe ọlọrun kí o bá lè fi ìgboyà jẹrìí orúkọ rẹ nínú ọkọ èrò nínú abúlé nínú ìletò lé àyíká rẹ tàbí níbikíbi tí o ń gbé ke pe oruko Olowa ji ki oru ara re soke so fun Olorun wi pe irewesi yo pora ni igbese aye re aile igbadura yo kuro ni igbese aye re ke pe oruko Olowa eyi ki se akoko fun orun sisun ke pe oruko Olowa eyi ki se akoko fun irewesi ke pe oruko Olowa jidide ki o ke pe oruko re ru ara re soke ki ileri Olorun ki o ba le je ti re
ki idande ki o ba le je tire, ki iwosan ki o ba le je tire, ki alaafia Olorun ki o ba le je tire, ki imuni duro okun atoke wa ki o le je tire, ki ore ofe Olorun ki o le je tire. Jidide, jidide, ru ara re soke, ki o kepe oroko Oluwa, so fun Olorun di ileri re mu, kepe oroko Oluwa. Iwo nfe sugba ati ni nkan won yi ani lati gbadura o nfe igbala lati ni nkan won yi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan won yi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbese aye re lati ni nkan won yi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbese aye re lati ni nkan won yi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oroko Oluwa jidide ki oru ara re soke ki o so fun Olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun Olorun ki o di ileri Olorun mu ki o di ileri Olorun mu ki a ba le pa agbara ota ni igbese aye re ki a ba le pa agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o need ni igbese aye re jidide ki o kepe oroko Oluwa jidide ki o kepe oroko Oluwa jidide ki oru ara re soke ki o di ileri Olorun mu ki o di ileri Olorun mu ki o re ofe igbala Olorun anu Olorun isodi mimo tooto ati agbara emi Olorun ki o ba le je tire ru ara re soke ki o kepe oroko Oluwa.

0: Baba yi ra ye. Ẹni tí ó fẹ́ wa tí ó mọ̀ wá nínú òṣè àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ṣe àrífọ́ wa jọjọ́ tí ó sìn lọ Jésù Kristì ọmọ bíbí rẹ̀ lọ́jọ́ṣọ́ kí a má ba ṣègbé ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́
1: láti rí ohun tí à ń rí ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀ tí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́ a dúpẹ́ fún bíbélì ìwé ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ a dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn kí a má ba ṣìnà kí a má ba ṣègbé gba pé àtìyìnwá ní orúkọ Jésù àtúndé láṣàálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́ wá kọ́ wa wá tọ́ wa wá ṣe amọ̀nà wa a sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa oore ọ̀fẹ́ àti àánú agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù a dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa àmí. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú ìríran fún àwọn afọ́jú ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́ nítorí pé a ò ṣe amọ̀nà wọn wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn abàmì ẹ̀dá ṣùgbọ́n tí òye òye wọn tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀ àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́

tí ó wọlé yìí ni ó bá sí ìwé yìí ní Lúkù orí kẹrin. Mo ń kà á láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó sì wá sí Nasareti níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi. Ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi. Nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì. Ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ̀lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu. Nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ̀jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì ń sọ fún ọ wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, 146, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú. Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Aísáyà orí 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Aísáyà orí 42, ẹsẹ̀ ìkẹfà sí

0: ìkẹjọ èmi olúwa lè o ti pè ọ nínú òdodo èmi ó sì di ọwọ́ rẹ mú èmi ó sì pa ọ mọ́ èmi ó sì fi ọ ṣe májẹmú àwọn ènìyàn ìmọ́lẹ̀ àwọn kèfèrí láti la ojú àwọn afọ́jú láti la ojú àwọn afọ́jú láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú èmi lé olúwa èyí lé orúkọ mi ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́ ẹsẹ̀ kẹrìndínlógún orí yìí kan náà èmi ó sì mú àwọn afọ́jú bá ọ̀nà tí wọn kò mọ̀ wá èmi ó tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀ èmi ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn àti ohun wíwọ́ di títọ́ nǹkan wọ̀nyí lè èmi ó ṣe fún wọn èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀ ní àwọn ẹsẹ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú tuntun àti májẹ̀mú láéláé nínú ọ̀rọ̀ ọlọ́run tí ó yè tí ó sì lágbára tí kìí tanni jẹ ọ̀rọ̀ ọlọ́run tí kìí yẹ̀ àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó rékọjá ti Ábrahámu tí ó rékọjá ti Mósè tí ó rékọjá ti Joshua tí ó rékọjá ti Elijah tí ó rékọjá ti Elisha ẹ̀mí ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó rékọjá ti Dáfídì tí ó rékọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí tí ó rékọjá ti ìránṣẹ́ ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú tuntun ẹ̀mí olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ wọn wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù bí a bá fọ́jú kí ó lè la ojú wa ó yẹ kí a mọ̀ àwọn wo ni bíbélì ń pè ní afọ́jú nítorí ó ṣe é ṣe nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú ó ṣe é ṣe kí o dìde kí o gbé bíbélì rẹ kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí màá padà wá nítorí pé ojú mi ò fọ́ mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí kò sí bó ṣe lè jìnnà tó bí n bá wù ẹ́ lọ́ọ̀kan màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú ó ṣe é ṣe kí o sọ wípé èyí ni ọkàn mi ó sì kàn ọ́ mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan ó yẹ kí o yẹ ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí tí ó ń fi ìríran fún àwọn afọ́jú ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀ mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá ṣùgbọ́n jẹ́ kí ó yẹ ọ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́ sá lọ sí ọ̀dọ̀ Jésù kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran ní orí Ésáyà tí mo ń kà fún ọ ní orí ìkejìléníogójì láti ẹsẹ̀ ìkejìdínníogún ó wí pé gbọ́ ẹ̀yin adití kí ẹ sì wò ẹ̀yin afọ́jú kí ẹ̀yin kí ó lè rí i ta ni afọ́jú mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ bí a ti ń kígbe tí a ń kìlọ̀ tí a ń ké rara tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19 ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi. tabi abiti bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse oluwa o so fun o iye ki o mi o to o so fun o wi pe oni ta ni afoju bi iranse mi oni awon ti mo ran nise awon ti mo gbe oro olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun oni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti olorun gbe dide ni ile israeli we pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyan abiti won ba wo fefefe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wi pe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wi pe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wi pe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajin rere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesi aye mi wi pe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se ni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin la yin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le n pe lafoju emi ni mo n gbe opa fun alufa wa ni akoko ikore o ni oju se ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo nse tabi ise re pe ohun ko le owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo ríran tó ṣe a rí ẹni tí ó ríran tó tí ó fẹ́ ìríran lọ́dọ̀ jésù ṣó wà ń bí rárá o bí irú ẹni bẹ́ẹ̀ bá wà ó padà lọlé nítorí wípé ọlọ́run kò ní bá ẹnì kankan ṣe tí ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá tó ní ò ríran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni isaiah ori kerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese kokan din ni ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbon kan won yi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese iba se pe e gba wi pe e foju e ba ti je wa ese yin kia kia ki a si gba okan yin la ese yin ba ti di pipare eyin ki ba ti le ese iba se pe eyin foju sugbon nisisin eyin wi pe awa riran nitori na ese yin wa sibe bi a ba n jiyan bi a ba so wi pe a je eni ti o riran nigba ti a je afoju o so wi pe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun ti n pe afoju to n kire pe mo wa nbi o sanu fun mi lami loju je kin riran iru eni be lo ma n gba anu mo si gbagbo wi pe enikeni to wa nbi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma pala pala pa bi o ba wa wi awa wi ati awijare bi o ba so wi pe o n je ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe ohun mo gba wi pe anu wa ni asale yi ore ofe si wa pelu wo isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wi pe ta ni afoju ese ikewa isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju le awon alore re ope ni gbogbo won odi aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma togbe awon alore awon ni wasu la npe be awon to nlu ago ni owuro kutukutu wi pe e ronu piwada ijoba olorun ku si dede eji ninu orun yin ki e gbadura e ke pe oluwa jesu nbo awon won yin dan pe ni alore awon ti won pe wa wi pe ki a wa sin olorun awon ti won jade waasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se n bimo bi won se n tomo o wa ni afoju le awon alore re o si n so wipe o pe ni won nkan to si se wa laanu ni wipe awa ti a n fe itosona o se wa laanu wipe awon afoju ni a n tele jesu si je ki o di imo fun wa wipe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won se gbe igbala osi furu fun afoju ti afoju fi ona han wi fun mi eni to n se pe to n ko ebon se n gbadura eni ti le o toro to n so fun o ebi le ti e se le toro eni to mu oti amuyira to si n so fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si n so fun o wipe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si n sina eni ti o n to sara ti o mu amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo n tele kaakiri loloran lo n fi ikanran kan to so pe ohun sogo eyi ni si wa olohun fe ko ebon se n gbadura olohun fe ko ebi le ti e ba se toro olohun fe ko ebi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa won niyen o wa n so wipe afojule awon alore re o mo so pe ohun to se wa laanu ni wipe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo nba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wipe igbagbo aye baye yi ona to to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to nbo lowo ese mo dupe wipe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o ye ko se wa ni kaye fi elomiran ti o ba mo pe o nje afoju ngba to wa sibi ni asale yi ti awon ti wo pe ni omo kekeke omo ana ti won be si ni ko e bi won se ngbe yawo o si ti bi won o ti biru won danu to ti e ti so won so mi iru awon wonyi ti won ko elo ti lo ba dokita ti won ti payo ti won ti junu to ti e ri won mo awon wonyi kekeke ni won wa duro si waju e tan so wi pe ka ma musuru ka ma ka to gbe yawo ka ma gbadura ka je ki olorun ki o to wa bi a ba fe fi awon omo wa fun oko a fe fi won fun aya tabi ohun kon ti a fe lo se idana o ye ki a je ki olorun ki o to wa ki a ma fi adogba da po pelu awon alai gbagbo ke ma si fe ni ti o ti ko oko re tabi aya re ti o ti ko sile bi o ba je pe o gba pe afoju ni o ni joko wa so pe ewo ni e to de ba mi yi abuku lagba wo omode yi to n yowo se mi agbalagba we pe baba e ka ewo yi fun wa o ma se o bi o ba je igbagbo yi na e ko burusha bo ba gba po ja foju oni joko be abi o sese lati joko be iru awon eyan ti won ro pe won laju pe awon o tun ni itosona kankan mo bo ba de tan ri iru awa kekeke won yi ti an ko won ni eko oro olorun won mu fila won ni wa si lo sile won pe mi o mo pe egbe awon omo kekere lo wa nbe awon egbe omo mi won ni kin joko ka ma pate o ka ma dide ka ma kori ka ma si bibeli o ma se o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí rẹ tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ gbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run obẹ̀ sí ní ṣe obẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣa ọládàá tí ó ń ṣa ọláàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi gbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólórí re ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀kéré ju èyí ni mo ṣe bí josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ ísírẹ́lì kúrò lọ́wọ́ gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọn wípé kí wọn kí ó wá kí wọn kí ó sòrò nípa àdá ẹṣẹ wọn bí ò bá jẹ pé wọn mọra wọn ní afọjú ni wọn ò ní gbọ nǹkan tó ń sọ ṣùgbọn a dúpẹ lọwọ ọlọrun wípé ní àṣálẹ yìí ó jẹ kí a mọ àwọn wo ni à ń pè ní àwọn afọjú wo kọrìntì kejì orí ìkẹrin kọrìntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìnrere wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a gba Jésù Kristì gbọ́, kí ó lè gbà wá là, kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa. Bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀, bí ó bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú Olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́. Kí gbòǹgbò Ekoro àbínibí tí ó wà nínú wa, kí Ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù kí ó lè fi fà á tu kúrò. Kí ìfẹ́ ti Ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa. Kí a lè fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa. Ìhìnrere ti ìsọdi mímọ́ yìí, bí ó bá farasin fún ẹnikẹ́ni, ó farasin fún àwọn tí ó nù, àwọn tí ó sọnù. Bí o bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìrere ni pé nípa ìná rẹ̀ lè mú wa láradá. Bí oore ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára Ọlọ́run, oore ọ̀fẹ́ tí a fi wo nìsàn pẹ̀lú ìná Jésù Kristì, bí ó bá farasin fún ẹnikẹ́ni, ó farasin fún àwọn tí ó nù. Bí o bá ń gbọ́ wípé ẹ̀mí Ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́, tí ó máa ń darí ẹni, tí o sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìrere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó, tàbí ó fẹ́ ṣiṣẹ́, tàbí ó fẹ́ rin ìrìn àjò, àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni Ọlọ́run, tí kò mọ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń ṣàmọ̀nà, ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìnrere wípé ẹ̀mí Ọlọ́run máa ń ṣàmọ̀nà fún àwọn tirẹ̀. Bí ó bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ ìhìnrere sì ni wípé ọkùnrin kan, aya kan, aya kan, ọkọ kan. Nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó? Ara kan. Ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan? Ṣé ó sọ bẹ́ẹ̀? Bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí, ẹ̀kọ́ ìhìnrere wípé ọkùnrin kan, aya kan, bó bá farasin, ó yẹ kí o mọ àwọn tó farasin fún. Gbàtí Ọlọ́run dá Ádámù, obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀? Ṣé Ọlọ́run ò lágbára? Ọlọ́run ò sì ní iyè nínú, kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá? Èyí tí ìbá fi ọgọ́rùn-ún ìyàwó ta lọ́rẹ, mo ṣe bí Sọlọ́mọnì ni, ó ní wọn tó ẹgbẹ̀rún. Mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀, Ádámù yẹ kó ní aya púpọ̀. Ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò Ọlọ́run fún Ádámù ní éfà kan ṣoṣo. Mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá, Ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀, tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀. Èyí ni a ń pè ní Noa. Ó sì ní àwọn ọmọkùnrin mélòó? Gẹ́gẹ́ bí ọmọ, wọ́n jẹ́ mélòó? Noa àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n jẹ́ mélòó? Mẹ́rin. Bí o bá mọ ìtàn Bíbélì dáradára, àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́? Àwọn mélòó? Àwọn mẹ́jọ, ọkùnrin mẹ́rin, obìnrin mẹ́rin, ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo. Gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀, tí wọ́n kó wọn kúnlé, tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school, tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí. Wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, kó má sì mọ ìyàwó, kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi, mo mọ̀ wípé tìyálé nìkan lórí ìsìn, ó dára. Kán máa ṣoògùn síra wọn. Gbogbo àwọn bẹ́ẹ̀, omi ìkún omi náà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè, tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan, aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì, nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sodomu àti Gomorrah rẹ́, wọ́n pọ̀ ń bẹ́. Àwọn tó fẹ́ wọn, mẹ́ta, mẹ́rin, mẹ́wàá, tàbí ogún, tàbí ọgbọ̀n. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àbí wọ́n bọ́. Rárá, Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ. Ṣùgbọ́n aya kan tá a ti ń wí náà pàápàá, ó kúrò nínú iná Sodomu àti Gomorra. Ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀. Ó ṣeéṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀. O kò lè sì sọ́rùn, lè sì lè wà nínú ọkàn ẹ̀. Ibi tí ìṣúra ẹ bá wà, ibẹ̀ ni ọkàn ẹ máa wà. Bó bá ní wọn síta, àwọn wọ̀nyí tí Jésù Kristì bá dé, àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn. Gbà tó oníkan sí sùúrù lérè, oníkan sébùté mẹ́ta, oníyàwó kan sí ibòmíì. Bí Jésù tiẹ̀ fẹ́ dé bó tiẹ̀ ń pé, o ò ní gbọ́ ìpè. Nítorí pé igbe ìyàwó púpọ̀, adìọ létí, ara ọ níye, afọ lójú, òní mọ̀nà. Èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo, àjọ tí wọ́n ń dá, owó tó dá síbi kan kò júlẹ̀. O ní gbogbo ẹ̀ parun. Gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní, àwọn ilé tá a kọ́, àwọn dúkìá tá a ní ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí. Bí àwọn áńgẹ́lì ti sọ pé ẹ sáré, ẹ jáde, ẹ má ṣe ìlọ́ra, ìdájọ́ ń bọ̀ ni Lọ́ọ̀tì pàápàá àánú Ọlọ́run pọ̀. A fàsẹ́yìn. Lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé Ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀. Bó sì ṣe dé tán ni ó yá o, ẹ wá jáde o, kò méyí tó máa mú. Bó ṣe mú èlé ó jùúlẹ̀. Ó tún mu tìbí, ó tún jùúlẹ̀. Àwọn áńgẹ́lì ilé wọn nílé pé ẹ jáde, bàbá yẹ jáde, iná ń bọ̀. Ó ní mò ń bọ̀. Kò méyí tó máa mú nù ẹ̀. Gbà tó yá tí ò méyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́wọ́ mú pé ó yà ẹ jáde, sáà sálà fún ẹ̀mí rẹ̀. Ni ìyàwó kan náà tó fẹ́. Ó dúpẹ́ pé Lọ́ọ̀tì ò ní àlè ní Sodomu àti Gomorra. Ìwọ́tò sọ pé ìyàwó kan ló fẹ́ tó lálẹ́ ń ta. Gbangba adẹkùn kedere abẹ́wò. Lọ́jọ́ tí Jésù bá dé, ọ̀pọ̀lọpọ̀ àní ẹ sìsá ń kọ́, sìsá ò wà. Ní ìjọba Ọlọ́run, ní àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lókè, nígbà tí Jésù Kristì bá dé, bọ̀dá àwọn tó máa ń wàásù fún wa, ń kọ́ tó máa ń wàásù nínú bọ́ọ̀sì. Tó sì jẹ́ wípé gbà tí wọ́n fẹ́ kọ́ ilé Ọlọ́run wa, òun ló fi òkúta igunlé, òun ló fi lélẹ̀, bọ̀dá ò wà, ó lálẹ́ ń ta. Ẹ̀yin ni o mọ, ṣé èyí tẹ́ ń fi hàn yín pé ìyàwó kan ni mo ní, ìyàwó kan ni mo ní, ẹ̀jókòó bẹ́ẹ̀. Jésù kúkú mọ ọkàn ẹ, ó mọ ibi tó ń rìn dé, ó mọ ibi tó ń sá lọ lóru. Gbà tó jùyàwó ẹ lẹ̀ tó lọ síbì kan, ó mọ nǹkan tó lọ ṣe. O lè pamọ́ fún ènìyàn, ṣàfọ́jú làwọn èèyàn tó ń pamọ́ fún àwọn náà kúkú ríran. Ṣùgbọ́n gbà tí Jésù bá dé, ìyàlẹ́nu ni lọ́jọ́ náà. Àwọn tí wọ́n ti wàásù jákèjádò ilẹ̀ Nàìjíríà, gbà tá a bá dé ọ̀hún tí a bá fẹ́ wọn kù. Ẹkún á gbọn àwọn ọmọ ìjọ mìíràn gbà tí àlùfáà tán bá fẹ́ kù. Àlùfáà mìíràn nígbà tí ó bá rí àwọn díkìn. Àwọn tí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn tí ó bá fẹ́ wọn kù. Tó lọ bí Jésù pé àwọn òṣìṣẹ́ mi dá, àwọn òṣìṣẹ́ ò péye. Wọn ò kẹsẹ̀ járì, wọn ò sí níbì. Àwọn alága àgbàgebè, àwọn aláfaraṣe, àwọn afọ́jú tí wọn mọ̀ pé wọ́n fọ́jú wọn ò wà. Iná wa máa jó. Ìyà, ìparun, ìṣẹ́niṣẹ́, títí ayérayé. Ìka àbámọ̀ a wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀. A ní kí n mọ̀, kí n ṣe bí wọ́n ti wí, kí n mọ̀ kí n ṣe àtúnṣe, kí n mọ̀ kí n gbàdúrà, kí n mọ̀ kí n gba àgbàyọrí láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyí tí a ń sọ yìí ni àwọn áńgẹ́lì ni wọ́n bá mú Lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ méjèèjì ó yà, ẹ jáde. Wọ́n bá ń lọ, wọ́n bá ń lọ, wọn ni ẹ má bojú wẹ̀yìn o, e ma boju wo yin o ina njo e ma se panu o iyawo ba ro wi pe ah so gbogbo damask late gbogbo bata onile gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni seju kan bi ise ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati enlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko ki lo ma sele o ba don wo ba don ton bo ti boju woyin o ba di awon iyo iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese yawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju woyin ah oni lo ri lo so fun wa pe eh kin de te wa seko ibeli iyawo mi ni o je kin wa ah joko be eh sister ke a de ri yin e wa seko ibeli ojo nlo e wa gba laye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan nbo to ni mo oko to ni mo aya ni ti no ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ah ko se nta tu enikan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada ah iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ah ife orun apadi ni bo se boju wo yin niyan o ni Jesus ba wa ran wa leti ki Jesus ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesus ba nbo opolopo ni o da bi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikeni ninu awon eni ti olorun aye yi ti so okan won okan won ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iye eni pekun jin ki onikaluku ti o ba gbagbo ki o le je ti enikankan wa ṣugbọn so fun wa wipe ti ihinrere ti a n waasu re ẹkọ ọrọ ọlọrun ti o ma n tun aye ẹni ṣe ti o ma n yi ni pada ẹsẹ ìkẹrìnlá ẹ jọwọ wọn si afọjú ti n fọnà han afọjú ni wọn o mọ o ni wọn ṣe n kele ọ lórí iwe pe ah o n lọ si ẹgbẹ ìkẹkọọ bíbélì bó ba lọ tó kú bá kú fún ẹ kò sẹni tá a bá ẹ lọ ọ̀rọ̀ yìí la ń sọ nípa èyí ọ̀rọ̀ yìí a ní pẹ̀kún èmi a sọ pé bó bá lọ síbẹ̀ ẹ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì ẹ bó bá bímọ wọn ni wá bẹ́ẹ̀ kó jáde ẹ má wà ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde ṣebí jésù wá wá ẹ̀mí ọlọ́run a sì wà ńbẹ̀ bàbá ayérayé olùdámọ̀ràn a sì wà pẹ̀lú wa àwọn angẹ́lì ọlọ́run ò sì ní fi wọ́lẹ̀ mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọmọọ̀tí kó wá náà pàápàá àbí wọ́n fẹ́ kọ́ ọmọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọọ̀tí àlùfáà tó ń ṣe pé ìyẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́ ọmọ jáde èyí tó ṣe ìlùyàwó ẹ̀ nílé tán tó gba ní sálúbàtà a wá kúrò mẹ́ a wá lòun wá bẹ́ẹ̀ kọ́ ọmọ jáde bó bá súre àdúrà ò lè gba ṣọ́lọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀ wọ́n á sì sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àní wọ́n bẹ́ẹ̀ kó jáde ẹ jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́mọ jáde ṣebí bọ́n bá wá náà ìnáwó náà máa kó wa sí wọn ò ní wá kọ́ má béèrè bí ò tẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n wá lẹ́nu òfo. Àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kìí ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n ti ń jókòó náà ń béèrè wípé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àmì jẹ ìrẹsì ti ọmọ tẹ̀sẹ̀ bí ìgbìsì náà ń kó bá wà. Bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn, mo tẹ̀ rò pé ó dáa náà pàápàá àbí ò dáa. Ṣebí láyé àtijọ́ tá a bá bímọ, wọ́n á wá mọ àmúyíra ńlé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ. Kán tó délé wọn ti ṣubú gọ́tà níyàwó àlùfáà béè lọ́wọ́ ẹ pé ọkọ̀ mi kọ́ kò délé ẹni. Ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o, a wá rí i pé ọkọ̀ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ. Ṣé ìgbàgbọ́ nìyẹn? Ìgbàgbọ́ ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni. Ó ní afọ́jú tí ń fi ọ̀nà hàn ẹ̀tí ń fọ̀nà han afọ́jú níwọ̀n. Bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Èyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú, ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà. Bó bá wo Deuteronomy orí 37, ẹsẹ 22, Deuteronomy orí 37, ẹsẹ 18, ègún ni fún ẹni tí ó ṣe afọ́jú lé ọ̀nà. Ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba Ọlọ́run afọ́jú ni. Orin kan sọ fún wa ní àwọn iléèsìn pé afọ́jú lé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn aláìgbàgbọ́, gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà, afọ́jú ni wọ́n. Àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà, a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣe afọ́jú lé ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wí pé àmì. Orí 32, Deuteronomy orí 32, ẹsẹ 31. Ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí. Ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan. Bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn, ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ. Àwọn tí ó ṣa Ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí. Mo ń bẹ Ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ. Àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ń wawọ́ mọ́ bóyá ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin, ó ń sọ fún wa wípé afọ́jú ni wọ́n o. Ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn. Ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́. Kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì, bí ó ti sọ fún wa ní ìṣáájú, ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú, òun lòun wò wọ́n sàn. O Máàkù orí 10 kí a tó lọ gbàdúrà ní àṣálẹ́ yìí. Nísinsìnyí a ti mọ àwọn afọ́jú. Àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà Ọlọ́run, àwọn tí kò tí ì mọ iyè àìnípẹkun, àwọn tí Ọlọ́run ayé yìí tí ó ti ra ní iyè tí ó ti fọ́ lé ojú, àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ, àwọn tí ó ti ra ní iyè, àwọn tí ó ti fọ́ lé ojú, àwọn tí ó ń fi rere pé ibi, àwọn tí ó fi ibi pé rere, àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere, àwọn wọ̀nyí ni afọ́jú. Ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran, ìtúnríran bá àwọn afọ́jú. A sì ń fẹ́ ka Máàkù orí 10 yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá, wò ó láti ẹsẹ 46. Máàkù orí 10, ẹsẹ 46. Wọ́n sì wá sí Jericho. bi o si ti n jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o n sagbe ranti o gbogbo awon elese ni won ma n sagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wase kire pelu abetele gbogbo afoju patagba lo n sagbe awon elese ti imole ire o ti imole si loju won ma n sagbe nigba ti o gbo pe Jesu ti Nazareth ni o bere si kigbele ohun rara wipe Jesu iwo omo Davidi shanu fun mi bi a ba n gbadura awon elomi won mo ba ti gbadura won adake sibe bo ba dake Yoruba so fun awe pe tara ya ba e dake oni ṣugbọn ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba kigbe to Olorun wa to so fun Olorun wipe elese ni mi to tiju to so fun Olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun Olorun to kigbe li ohun ra wipe saanu fun mi iwo omo Davidi saanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si ihinrere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni adota opolopo si ba wi ki o pa enu re mo bon se n ba ewe niyan bo ba de lensin o se se ki oko ki o titilekun ko mu kokoro ko lo wa kan lekun tititi bo ba si de agbayin ko le wole a ora wole ifoju okan ni iwo to wa ko beyan se nse ore fun oko beyan se ntoju oko beyan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba mi pelu e ye gbadura ye lo se ko bibeli Bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o painu re mo iwo lo ni panu mo ti o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jo mo de nile iwe ni bo ba tin kepe olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hin rere ti oro igbala ni ile iwe e adekun e kekere niyan bibeli ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo ti n di ago marun ti ago marun abo lo so fun oga ibi ise pe mu lo se eko bibeli lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo ti n so pe o lo se eko bibeli awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro olohun be elese se nigbala ti o ba lo ko fo n so ohun aro la ma wa si bi ise o so gbo o si gbe bibeli e o n bo gba to ba si de laaro a ni ko lo gba iwe lowo eni to n gbe lodo e wipe ti bi ba ma wo fun e gege bi ile ise eko bibeli yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe e debi don titi iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo n yagbe sori ibusun e gba tan ba ti yi aso e pada lemeji ti gbogbo e runku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi na njo ma ba lo bojo nro emi pelu e ni airo o ki se ti ku o awon ore ti o fe ko ni gbala niyan awon to npon le loni bo ba ti ku ba e to ti pa jude na ti wa iwe account owo e na tin so pe ki lo fi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa o ro pon fena owo ni won fena bo ba dola to nda to lenu e ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wa le e mo awon ton fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran olowo won o si ni je ko kepe olorun to le ran olowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ti o pa enu re mo sugbon o si ki gbeju be lo iwo omo dafidi saanu fun mi jesus si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju ka dide o npe o o si bo ewu re sonu o dide o to jesus wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to so pe olorun saanu fun mi to so pe jesus npe o fe gbo kan ela be ni gbogbo aso ero to npa tele tele aso ese aso rin de oru gbogbo e to ni tele tele o yan gbo e sonu ije wo ese niyan o nko ese sile nitori pe oba awon oba ki la juri ese gbogbo egbin gbogbo idoti to wa nigbe ti aye wa ko won sile bo ba nbo lodo jesus si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun pe raboni olukoni ki emi ki o le riran jesus si we fun pe ma lo igbagbo re mu olarada loju kan na o si riran gba to si riran tan o ba nwa ile asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba jesus pade won na ba jesus pade won tun gbona le ti ile oti lo mo ba jesus pade irede oruko ju won le iyen o ba jesus pade o si won wa ni oni o si riran o si nto jesu leyin le ona mo gbagbo wi pe loni bi olorun tin la o loju emi to nfi ire han to ndari esere jio to nwe esere nu to si so wi pe lo ki o ma riran eni to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e I oro ihinrere eko to ye koro a ma dun mo bon so pe iyawo meji o da gege bi oro olorun eyi keji to ti fe si keji lo ti n bere amoran wipe kini ki n se ba ni ki n se so fun ko le lo bi olorun si ti n dariji obe lo n fi agbara fun o ma lo ma se dese mo igbesi aye ayipa bo ti n ja tele o ni le ja mo bo ti n buyan tele eebu adi ohun irira fun o bo ti n wo aso ti o bo ti ju tele to n fi oho re han gbogbo asiri ara e to n fi awon okunrin abi awon obinrin elegbe e bo ba tin de ni igbala be lo nbo ihoho re gbogbo oso aye to kokora tele eti esu be o ni sote ni se tele to nfi aworo esu han bo tin ni igbala be ni gbogbo e lo ndi rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lo de ton so be wa ni oyi pada ni ogo jesu e wa jesu niyan ani e te ko gbogbo e te nko se tin ko ati handcuff te nko sowo se mo e ton fin de awon elewon mo wa fe mu lo sinu black maria e ton ko sowo ati okun ta nso meran lorun to nko sorun tele wa ni olorun ti ja okun kuro lorun mi e ton ko sese nko patapata lo lorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo ero esu patapata ati lori bedi ni o ati labe bedi ati eta so moju window ati eta so sonu ati eta fi si ika owo gbogbo e patapata ni mo ti yan sonu eje jesu ti we mo ti di mimo nisisin oju mi la daadaa eyi ti mo ro pe ko si nkan to buru nu e tẹlẹtẹlẹ igba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igbala niyen o bọkunrin bi jesu ti n la loju be lo nju awon nkan to ti koja loju won sile lo ntele jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe lami loju dari ese meji mi bọlọrun ba ti dariji o tele ko ma dupe lọwọ ọlọrun bo ba ti nigbala isodi mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye e wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje jesu a so kan re di mimo bo ba si tin so kan e di mo be lo nbere fun agbara mi mo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fo olorun a gba okan re la a si se oloju ti emi emi wi pe mi o ni lo eko yin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba ope ati yin wa anbe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise ipanu ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o je ki o di mo fun wi pe idajo nbo fun won nje anbe o wi pe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronu ko ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won sin fe idariji ni ekun rere fi fun ni oruko jesu janu fun oni koloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji a nbe o wi pe iwa won igbesi aye won je ki o di otun iyi pada to to lati oke wa je ki o je ti won okan to nkorira ese emi ti o nsa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku ni oruko jesu a mọ̀ pé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọn máa ń pani lọ́kàndà àwọn atanijẹ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣeé ṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà yín rere yìí bàbá yọ wá kúrò lé ọwọ́ wọn bí wọn bá ti ń sọrọ tí wọn fẹ pa wálé ọkàn dà jẹ kí ẹmí rẹ kí o ṣe ààbò fún wa ìpinnu tí a ti ní pẹlú rẹ láti wà pẹlú jésù kristi títí dé òpin má jẹ kí a yẹ ìpinnu yìí ní orúkọ jésù pa wá mọ bí a ti ń lọ pèsè ọkọ fún wa bí a ti ń lọ ṣàmọ̀nà wa ní ibi owó tá ń lọ a sì ń bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà àwọn tí o ti gbàlà àwọn tí o ti dárẹ́ ẹ̀ṣẹ̀ wọn dì àwọn tí o ti sọ di ẹ̀dá titun a ń bẹ̀ ọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajíhìn rere láti sọ ìtàn àgbélébùú fún àwọn ẹlòmíràn a dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá sí yín láti gbọ́ ọ̀rọ̀ yín láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́ kí a bá lè mọ bí a ti gbàdúrà kí a bá lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí kí ìgbàgbọ́ wa kí ó ba lè le kí ó lágbára kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí ohun tí ẹ ń fẹ́ bá wa sọ ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ anbebe wepe ki eyin fun ara yin olorun emi ki o ko nkan won yi si wale o kan aya ti o fi je wepe a o le se aseyori ni igbese aye igbagbo wa ati wepe adura wa yo

0: láti ní ìgbàgbọ́. Ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Bí o bá ronú dáradára sí àwa kí a wá sínú ìjọ, ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ Ọlọ́run níbòmíràn, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, wọ́n máa wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn. Ẹlòmíràn nígbà tí wọ́n bá dé inú ìjọ, wọ́n á sọ fún wa wípé níbi tí àwọn ti ń bọ̀, àwọn ni ìyá ẹgbẹ́, tàbí àwọn ni balógun, tàbí àwọn ni bàbá ìsàlẹ̀, tàbí àwọn ni agbọ́pàá àlùfáà, tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn, tàbí àwọn ni atẹ́dùrò, tàbí ó ṣe é ṣe kí wọn kí ó sọ wípé àwọn ni bàbá àsàlẹ̀ tí ó jẹ́ wípé bí ìjọba fẹ́ ṣe ìpinnu láì rí àwọn kò lè ṣe ìpinnu. Nítorí bẹ́ẹ̀ àwọn ń fẹ́ láti kọjá sí dípà. Bí àwọn sì ti ń fẹ́ láti kọjá sí dípà níhìn-ín, kí ni ààyè tàbí ipò tí àwọn yóò wà bí àwọn bá kọjá wá sí ìhín? Ohun tí wọ́n ń rò ni wípé ipò tí a ní nínú ìjọ, òun ni ó ṣe pàtàkì, òun ni kò ṣe é má ní tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ní láti máa dù. Ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé ipòkípò tí a bá ní, bí a kò bá ní ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Wípé bí a tilẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ akíkanjú nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ ògbóǹtagí, tàbí a jẹ́ ẹnìkan tí wọ́n máa dúró dè bí wọ́n bá fẹ́ mú ìpinnu nínú ìjọ, bí a kò bá ní ìgbàgbọ́, a kò lè wo Ọlọ́run. Wò lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sínú ìjọ, ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí, nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ, iṣẹ́ ó ń gbèrú lọ́wọ́ mi, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, owó ó ń kún owó lọ́wọ́ mi, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí mo ti dé inú ìjọ, ilé kejì ni mo ń kọ́ nísinsìnyí. Ẹlòmíràn á sọ fún wa wípé nígbà tí òun ti dé inú ìjọ ni òun ti rí wípé àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wọ́n pọ̀ sí, òun ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Èyí jẹ́ ohun tí wọ́n máa ń ṣògo, tí wọ́n máa ń yọ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa, bí a ti wá sí inú ìjọ, ohun tí ó ṣe pàtàkì níwájú Ọlọ́run, ohun tí Ọlọ́run ń wò ní ìgbésí ayé wa ni wípé kí a ní ìgbàgbọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́, àwọn ẹlòmíràn wọ́n máa ń ní ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́, ṣùgbọ́n kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Wọ́n máa ń sọ wípé àwọn gba ara wọn gbọ́, wípé bí àwọn bá dáwọ́lé nǹkan, bí àwọn ò bá rí ìyọrísí nǹkan náà, àwọn ò jẹ́ padà. Àwọn ní ìpinnu, àwọn ní ìgbàgbọ́ nínú agbára tiwọn, nínú ohun tí wọ́n lè ṣe. Wọ́n máa ń ṣògo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ara wọn, ìfọkàntán nínú ara wọn, wọ́n gbẹ́kẹ̀lé ara wọn. Èyí kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Bí o bá wo ìhín, ó ń sọ, ó ní nítorí ẹni tí ó bá tọ Ọlọ́run wá, kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, ó ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Àwọn ẹlòmíràn ìgbàgbọ́ tí wọ́n ní ni wípé àwọn ní ìgbàgbọ́ nínú àlùfáà, wípé àwọn mọ̀ wípé àlùfáà wa pé kò ṣeé ṣe, ò sí níwájú ẹ̀. Àlùfáà wa ó jẹ́ ẹni tó lè gbàdúrà, wọ́n lè bọ́ṣọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní jà torí bẹ́ẹ̀. Bí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ tí kò dára nípa àlùfáà, wọ́n lè tú gèlè, wọ́n lè tú ọ̀já, wọ́n lè ṣí fìlà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà, kí wọ́n sọ pé ìgbàgbọ́ tí mo ní nínú àlùfáà, mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kàn án. Èyí kì í ṣe ìgbàgbọ́ tí ń jà, ìgbàgbọ́ tí ń nodì, ìgbàgbọ́ tí ń dà nǹkan rú, kì í ṣe ìgbàgbọ́ irú bẹ́ẹ̀ là ń sọ. À ń sọ ìgbàgbọ́ nípa nínú Ọlọ́run. Ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà, ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹnikẹ́ni tí ó bá tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá farabalẹ̀ wá. Àwọn ẹlòmíràn wọ́n máa ní ìgbàgbọ́ nínú ọkàn ara wọn. Bí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò, ó ṣeéṣe kí wọ́n ti ní ìpinnu pẹ̀lú ẹnìkan pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò. Ṣùgbọ́n bí ẹni ti ń wọlé, bóyá ó ṣeéṣe ìgbà tí wọ́n fẹ́ jáde, wọ́n fẹsẹ̀ òsì kọ, wọ́n ní àmì nìyẹn. Mo sì gbàgbọ́ pé tí n bá ti fẹsẹ̀ òsì kọ bẹ́ yẹn, ó parí nìyẹn. Nǹkan tí máa bá pàdé lójú ọ̀nà kì í ṣe nǹkan tí ó dára. A sì sọ fún ẹnì kejì wí pé mo gba ara mi gbọ́. Mo mọ̀ pé bó jẹ́ àlá ni mo lá ni, bó jẹ́ ẹsẹ̀ ni mo fi kan ni, bó jẹ́ nǹkan kan ni mo ń gbòòrò nínú ara mi ni. Mo mọ̀ wí pé mo mọ bí nǹkan ṣe máa ń rí. Kì í ṣe irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ń sọ nípa rẹ̀. A ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Wí pé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ láàyè. Wípé ó jẹ́ alágbára, wípé ó jẹ́ Ọlọ́run tí kìí ṣèké, ó jẹ́ Ọlọ́run tí wí bẹ́ẹ̀ tí ṣe bẹ́ẹ̀. Èyí ni ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Àti wípé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá fara balẹ̀ wá. Ṣé o kíyèsí níhìn-ín? Ó ń sọ nípa wípé kí a fara balẹ̀ láti wá Ọlọ́run. Wípé kí a má ṣe jẹ́ ẹni tí ń kánjú. Àwọn ẹlòmíràn wọn kì í mú sòrò, wọn kì í lè fara balẹ̀ wá Ọlọ́run. Wọn á pẹ́ kí wọn kí ó tó dé ilé ìsìn. Bí a bá sì ti ń parí ìsìn, àwọn ni ẹni tí ó kọ́kọ́ jáde. Wọn kì í fara balẹ̀ láti gbàdúrà, wọn kì í fara balẹ̀ láti gbọ́ ẹ̀kọ́, wọn kì í fara balẹ̀ láti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, wọn kì í fara balẹ̀ láti dúró de ìmúṣẹ ìlérí Ọlọ́run. Ó ní òun jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ wá. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè ní sùúrù níwájú Ọlọ́run. Ó yẹ kí a lè fi àkókò sílẹ̀ láti sin Ọlọ́run. Kí a dé sí ilé ìsìn ní àkókò tí ó yẹ. Kí a sì rí wípé a gbàdúrà, a farabalẹ̀. Ẹlòmíràn nínú ilé kì í farabalẹ̀. Ó ṣeé ṣe kí ó máa ka Bíbélì. Bí ó ti ń gbọ́ ti ẹnìkan kanlẹ̀kùn, kò mọ̀ bóyá òun ni wọ́n ń bèrè tàbí ẹlòmíràn ni wọ́n ń bèrè, ó ti dìde. Kì í farabalẹ̀ lórí àdúrà. Ẹlòmíràn àdúrà tirẹ̀ ni wípé ó gbómi léná, ó fẹ́ tẹ̀bà. Tàbí ó gbọ́bẹ̀ léná, ó fẹ́ jẹun. Ó ní kò ń sáré gbàdúrà. Ibi tó ti ń gbàdúrà, ó ń ronú bóyá ọbẹ̀ ń jó, bóyá omi ti hó, ó dìde. Irú ẹni bẹ́ẹ̀ kò fara balẹ̀ wá Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tí ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, àwọn ni ẹni tí ó jẹ́ wípé wọ́n tọ Ọlọ́run wá. Wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run ń bẹ. Wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ láti wá Ọlọ́run. Mo ti ń sọ nípa bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́, nítorí pé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wọ Ọlọ́run. Jẹ́ kí n tún sọ fún ọ, kí ni à ń pè ní ìgbàgbọ́? Wo ẹsẹ̀ ìkíní. Ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Ẹsẹ̀ kan yìí tí apostoli ń sọ fún wa, òun ni apostoli ni ó ṣe àpèjúwe rẹ̀ ní gbogbo orí ìwé yìí. Òun ni ó fi sọ nípa ti Noah. Nígbà tí Ọlọ́run kìlọ̀ fún Noah wípé ìkún omi yóò dé, Noah kò tí ì rí ìkún omi ní ìgbà kan ṣoṣo rí. Noah kò tí ì rí kí òjò rọ̀ tó bẹ́ẹ̀ ní ìgbà kan ṣoṣo rí, tí ó fi rí wípé omi bo ilé mọ́lẹ̀, ó bo igi mọ́lẹ̀, ó pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó pa wọ́n run. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé kò rí nǹkan wọ̀nyí rí, ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí. Ìjẹ́rìí ohun tí a kò rí. Ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó ń jẹ́rìí wípé ohun tí Ọlọ́run sọ yóò ṣe. Ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó fi mọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìkún omi rí, ó dájú wípé ìkún omi yóò dé. Apostoli tó ń ṣe àlàyé fún wa, ó ṣe àpẹẹrẹ fún wa nípa ti Abrahamu. Nígbà tí Ọlọ́run pè é ní ẹsẹ̀ ìkẹjọ láti jáde lọ sí ibi tí òun ó gbà gẹ́gẹ́ bí ilẹ̀ ìní, ó gbọ́. Ó jáde lọ láì mọ ibi tí òun rè. Fiyèsí dáradára, ibi tí ó ń lọ yìí kò tí ì gbó nípa rẹ̀ rí, kò tí ì kà nínú ìwé ìtàn nípa rẹ̀ rí, kò tí ì rí ẹni tí ó lọ síbẹ̀ tí ó padà wá rí. Ṣùgbọ́n bí Ọlọ́run ti sọ fún un, ó gbàgbọ́, ó kó ẹrù rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí lọ sí ibi tí Ọlọ́run fẹ́ kí ó lọ. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí. Ìjẹ́rìí ohun tí a kò rí. Paul tó ń ṣe àlàyé síwájú sí ní ẹsẹ̀ 11, ó ní nípa ìgbàgbọ́ ni Sarah. ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún. Nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́, rántí wípé ní ìgbésí ayé Sara, kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ 90 ọdún tí ó rí wípé ó lóyún ó sì bímọ. Kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó rí wípé ìgbà obìnrin ti kọjá lára rẹ̀, tí ó jẹ́ wípé kò ṣeéṣe ní ti ènìyàn ẹlẹ́ran ara láti lóyún mọ́, ṣùgbọ́n tí ó lóyún, ṣùgbọ́n ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Sara kò tí ì rí irú ẹnikẹ́ni bẹ́ẹ̀ rí tí ó ti di ogbó, ṣùgbọ́n tí ó lóyún síbẹ̀síbẹ̀ nítorí wípé Ọlọ́run kì í ṣèké, nítorí pé ó ka Ọlọ́run tí ó ṣe ìlérí sí olóòótọ́, ó ní ìjẹ́rìísí ohun tí a kò rí. Bẹ́ẹ̀ náà ni a sọ fún wa ní ti Abrahamu nínú ẹsẹ̀ 17 nípa ìgbàgbọ́. Ní Abrahamu, nígbà tí a dán wò fi Isaaki rúbọ, ẹni tí ó sì fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ, ní ti ẹni tí a wí pé nínú Isaaki li a ó ti pe irú ọmọ rẹ, ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ. Ṣé o rí ohun tí a sọ nípa ìgbàgbọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé Abrahamu kò tí ì rí ẹnikẹ́ni rí tí ó jí dìde láti inú òkú, ó ṣeéṣe kí ó ti kà nípa Abeli tí ó kú tí ó sì jẹ́ pé kò jí dìde láti inú òkú, ó ṣeéṣe kí ó ti kà nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó kú ṣùgbọ́n tí a kò jí dìde láti inú òkú? Ṣé o mọ̀ wípé ó wá sí ayé yìí kí Jésù kí ó tó wá? Kí a tó máa sọ nípa wípé Jésù Kristì jí dìde láti inú òkú, kí a tó máa sọ wípé Elija tàbí Elisha ó gbàdúrà fún ẹnìkan, àwọn wọ̀nyí sì jí dìde kúrò nínú òkú, kí irú ìgbà bẹ́ẹ̀ kí ó tó dé, ní Abrahamu ni ó ti gbàgbọ́ wípé wẹsẹ̀ 19 yìí, ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́ wípé ìgbàgbọ́ ni ìjẹ́rìísí ohun tí a kò rí. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàgbọ́, wípé nígbà tí Ọlọ́run bá ṣe ìlérí fún wa, bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìmúṣẹ ìlérí yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé a ò mọ ọ̀nà tàbí ohun tí Ọlọ́run yóò ṣe tí ó lè fi mú ìlérí iṣẹ́, ìgbàgbọ́ wa ni wípé Ọlọ́run kì í kùnà, Ọlọ́run kì í bàájì, Ọlọ́run kì í ṣe ẹni tí í ṣèlérí tí kì yóò lè múṣẹ. Ìgbàgbọ́ wa ni wípé Ọlọ́run jẹ́ alágbára, Ọlọ́run jẹ́ olóòótọ́, Ọlọ́run jẹ́ onífẹ̀ẹ́, Ọlọ́run jẹ́ ọlọ́gbọ́n, àti wípé kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí Ọlọ́run kò lè yí padà, kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí Ọlọ́run kò lè ṣe. Èyí ni ìgbàgbọ́ wa. Nítorí bẹ́ẹ̀, yẹ kí o yí ọ wípé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí àti ìjẹ́rìísí ohun tí a kò rí. Wo Rómù 4 kí o lè yí ọ jù bẹ́ẹ̀ lọ. Rómù 4 láti ẹsẹ 16. Nítorí náà lé o fi ṣe ti ipa ìgbàgbọ́ kí o lè ṣe tí oore ọ̀fẹ́, kí ìlérí kí o lè dá gbogbo ọmọ irú ọmọ lójú, kì í ṣe àwọn ti ipa òfin nìkan ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Abrahamu pẹ̀lú ẹni tí í ṣe bàbá gbogbo wa. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀, níwájú ẹni tí òun gbàgbọ́ Ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohun ọ̀nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Ṣé o rí ohun tí a sọ nípa ìgbàgbọ́ níhìn-ín? Wípé Ọlọ́run tí ó pe àwọn nǹkan wọn ọ̀nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí, pípé àwọn nǹkan wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Ẹsẹ̀ kejìdínlógún, nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ti ìrètí, kí o lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí a wí pé báyìí ni irú ọmọ rẹ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́, kò ró ti ara, òun ti kára rẹ̀, tí ó ti kú tán, nígbà tí ó tó bí ẹni ìwọ̀n 100 ọdún, nípa ti Abrahamu ni a sọ wípé ó tó ẹni 100 ọdún, nígbà tí Sara tí ò ń jẹ́ bí ẹni 90 ọdún. Àti kíkú inú Sara kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run. Nígbà tí ó sáà ti mọ̀ dájúdájú pé ohun tí òun bá ṣe ìlérí, òun bá ti lérí, ó sì lè ṣe é. Èyí ni à ń sọ nípa ti ìgbàgbọ́. Nípa bẹ́ẹ̀ ni a fi rí wípé ìgbàgbọ́ àwọn ti májèmú láéláé, wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu. Àwọn tí wọ́n ní àìsàn amúhànláradá, àwọn tí ó dàbí ẹni wípé odi Jericho wà ní iwájú wọn, a wo odi Jericho lulẹ̀. Àwọn tí òkun pupa tí ó wà níwájú wọn nípa ìgbàgbọ́ ni a fi pín òkun pupa sí méjì. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, ohun mérírí ni ìgbàgbọ́ ṣe ní ìgbésí ayé àwọn wọn ni. Èyí ni a fi ń jẹ́ kí ó jẹ́ bí àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Bí o bá padà sí Hebrews 11, kí ni àwọn nǹkan tí ìgbàgbọ́ ṣe? Àwọn nǹkan tí ìgbàgbọ́ ṣe, yẹ kí a wo ti Noah ní ẹsẹ̀ ìkeje. Nípa ìgbàgbọ́ ni Noah, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tí ì rí fún un, ó bẹ̀rù Ọlọ́run, ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Nípa èyí tí ó dá ayé lẹ́bi, ó sì di àjògún òdodo nípa tí í ṣe nípa ìgbàgbọ́. Níhìn-ín ni a ń sọ fún wa ní ti Noah. Yẹ kí ó yẹ ọ wípé nígbà tí a kìlọ̀ fún Noah nípa ìkún omi, ohun tí kò tí ì rí rí, ó gba Ọlọ́run gbọ́, ó bẹ̀rù Ọlọ́run, ó kan ọkọ̀. Ọkọ̀ tí ó kàn yóò kàn nípa ìgbàgbọ́. Èyí a ṣe ohun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ ṣe nínú Noah rárá. Kí ló tó ga jùlọ? Àsọfún ní ẹsẹ̀ ìkeje yìí, ó di àjògún òdodo tí í ṣe nípa ìgbàgbọ́. Nígbà tí a ka àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sí ẹlẹ́ṣẹ̀, nígbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ̀nyí tí wọn kò lè rí ojú Ọlọ́run, tí wọn kò lè bá Ọlọ́run dọ̀rẹ́ẹ́, tí wọn ká wọn sí ẹlẹ́ṣẹ̀, tí wọn kú nínú ẹ̀ṣẹ̀ wọn, nípa ìgbàgbọ́ ni Noah ni ó fi di olódodo. Ohun méjì ni a sọ nípa rẹ̀. Noah, ó kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Noah di olódodo nípa ìgbàgbọ́. Èwo ló ga jùlọ? Ṣé wípé a kan ọkọ̀, tàbí a kan mọ́tò, tàbí a ní irinṣẹ́, tàbí a ní àwọn nǹkan wọn ni tí ó wà nínú ayé, àwọn nǹkan tí yóò ba ayé kọjá lọ, ṣé èyí ni ó ga jù? Rárá, wípé a di olódodo nípa ìgbàgbọ́, èyí ni ohun tí ó ga jù. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé nígbà tí a bá gba Ọlọ́run gbọ́, tí ìgbàgbọ́ wa tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tí ìgbàgbọ́ wa tí ó sọ wá di olódodo, tí ìgbàgbọ́ wa tí ó sọ wá di akíkanjú nínú Ọlọ́run, ẹni tí ń bá ẹ̀ṣẹ̀ jagun, ẹni tí ń bá ayé jagun, ẹni tí ń bá ẹran ara jagun, ẹni tí ń bá èṣù jagun, ẹni tí borí ẹ̀ṣẹ̀, ẹni tí borí èṣù, ẹni tí borí àwọn ẹran ara, ẹni tí borí ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù. Ìgbàgbọ́ yìí ni ó ga jù, ìgbàgbọ́ yìí ni ó ṣe ohun tí ó ga jù ní ìgbé ayé wa. Bákan náà ni a lè sọ nípa ti Abrahamu. Bí o bá wo ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́, ó sì jáde lọ láìmọ ibi tí òun rè. Níhìn ni a ń sọ fún wa wípé Abrahamu, ó gba ilẹ̀ gẹ́gẹ́ bí ohun ìní. Báwo ni ó ṣe gba ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ni? Nípa ti ìgbàgbọ́, àwa náà ó ṣe é ṣe. Bóyá a ò ní gá, a ò ní go, a ò ní ìkànnì kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ò nílé, a ò ní bùgbé, a ò nílẹ̀, ṣùgbọ́n nípa ìgbàgbọ́ a gba Ọlọ́run gbọ́. Nípa ìgbàgbọ́ wa nínú Ọlọ́run, abẹ si ni di eni to ni ile gbe adi eni ti o rale adi eni to so wi pe ah lati igba ti mo ti gba Jesu Kristi gbo mo tin fi okota ile ipele ile mo tin fi lele lati igba ti mo ti gba Jesu Kristi gbo mo tin ra irinse ki se be ni kan emi ti o je wi pe mu pin shop ba eyan lo tele tele ni sugbon mo ti ni shop ti ara mi ni sinsin yi se eyi ni ohun ti o gaju ti igbagbo le se rara ori won so fun a wi pe Abraham o je eni ti o gboran nipa igbagbo won ni nigba ti a kilo fun nigba ti a soro fun o gbo o gboran igboran ti o wa lati igbagbo yi ohun ni o gaju o sese ari awon miran ti o je wi pe nipa igbagbo won le ni ile won le ni ile won le ra moto won le ra irinse won le bere si ni bi won le di eni ti nkowo jo sugbon igboran igbagbo ko si ni igbese aye won o sese ki olorun ni ki won ko ti sile ati gboran o soro olorun ki won ko siga mimu sile o soro Olorun so fun wi pe ki won ki o mu iloko laya won ki won ki o mu bo sipo gege bi oro Olorun oko kan aya kan ati gboran o de ti fun won won o le gboran an so fun wi pe ohun ti o se pataki julo ti igbagbo le se ohun ni wi pe igbagbo o je ki a gboran si Olorun Olorun so pe ki a ko ise sile ki a be si ni hu iwa ododo igbagbo ti o ga julo ni igbagbo ti o je ki a di olododo igbagbo ti o je ki a bo lowo ise igbagbo ti o je ki a rin gege bi eniyan olorun gege bi eni ti o ni iwa mimo ki se be ni kan a nso ni ese ikokanla nipa igbagbo ni sara ti kara re pelu fi ni agbara lati loyun nigbati o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto o je ohun ti o wu ni lori o je ohun ti o dun mo ni ninu popo nigbati a ba ri obirin gege bi Sarah ti o je wi pe tele tele ko bimo se o mo wi pe gbati a ti mo Sarah a mo gege bi eni ti o loko ese lese kese ti a daruko Sarah ninu Genesis ni a ri wi pe o ti wa nile oko o si wa nile oko fun ojo pipe fun odun pipe sugbon ko si omo fun odun popo lo fi wa lai romo bi sugbon aso fun anihin wi pe o to akoko kan ti Sarah ti o gba Olorun gbo bi o tile ti koja igba ti obirin le loyun igba ti obirin le bimo sibe sibe o gba Olorun gbo e je ohun ti o dara popo ninu ijo wa nihin iwo na o le je eleri fun mi o le je eleri o le je agbenuso fun Olorun wi pe ati ri opolopo awon obirin ti o je wi pe bi won se wa sinu ijo won ti gbeya won ti loko fun bi odun marun odun mewa odun medogun ati le nka ti olodun mokanlelogun mejilelogun mo ari kan ninu wa ti o je wi pe odun mokandinlogbon ni o ti wa nile oko ti o bimo ri sugbon nigba ti o wa sihin agbadura olorun ti o si ye igbagbo wa si o je ki o loyun o je ki o bimo laye ati lalaafia sugbon ni soro se eyi ni ohun ti o gaju ninu igbagbo rara nitori iwo na papa o sese ki o mo enikan tabi meji tabi meta ti o je wi pe nipa igbagbo nigba ti won wa sinu ijo won o loyun tele won o bimo tele gba ti won wa sinu ijo won loyun won bimo sugbon ese kuro ninu aye won o igbala ko je ti won o ise ododo irin ododo oro alaafia ko si ni igbese aye won o ari awon elomiran to je wipe won ni igbagbo wipe bi oluso agutan ba ti gbadura fun mi bi o ba ti daruko Jesu si isoro airomo bi ti mo ni yi o da mi loju wipe ma loyun ma bimo gba ti a si gbadura ni toto gege bi igbagbo re o loyun o bimo sugbon ye ti o kuro leti e gba kuro lorun awon nkan tan fi nko eti atowo ko kuro nbe ko segun aye ko segun ese ibinu o kuro nbe ija ko kuro nbe o le ka ma fowo ranko ka ma ji owo oko ka ma ji owo awon aladugbo ko kuro nbe ka ma sepe nko tabi ka ma nodi tabi ka ma ni aran kan tabi ka ma jowo eni keji ko kuro nbe ohun ti a nso ni wipe elomiran o sese ke ari wipe o ni igbagbo ati loyun o ni igbagbo ati bimo igbagbo yi ti o ni ko le gbe dorun nitori wipe ese ko kuro ni igbese aye re ohun ti o ga julo ohun ti o tobi julo ti igbagbo le se ninu aye re tabi ninu aye temi o ni wo pe ki igbagbo ki o da mi need kuro ninu ese ki igbagbo ki o gba o sile kuro lowo ese gba ti o nba aye jagun gba ti o nba ese jagun gba ti o nba eran ara jagun gba ti o nba awon nkan ti o wa ninu aye yi ti o nba won jagun igbagbo ti o ga julo ni wo pe ki igbagbo yi ki o da o sile kuro ninu awon nkan ti o wa ninu aye ki a ri wo pe ese iro agbere arankan eja gbe anodi gbogbo nkan won yi ki o kuro ni igbese aye re nipa igbagbo eyi ni ohun ti o ga julo wi pe igbagbo so wa di eni mimo igbagbo so wa di olododo igbagbo so wa di eni ti o bo lowo ese eni ti a dani de kuro lowo ese nitori be eyi ni o je ko eni o ye ki o je ohun ti a o ma ro ninu okan wa eyi ni o ye ki o je ohun ti a o ma gbadura le lori eyi ni o ye ki o je ohun ti a o kunle le lori ti a o so fun olorun wi pe bi ko ba di igba ti igbagbo ti o so mi di olododo eni ti o bo lowo ese eni ti o rinrin ododo eni ti o n soro ododo bi ki ba se wi pe igbagbo se ise ase pe ni igbese aye mi n ki yo duro ohun ti o ye ki a gbe yewo niyi wese ogun oni nipa igbagbo ni Isaac sure fun Jacob ati Esau ni ti ohun ti n bo e je ohun ti o se pataki o je ohun ti o wuni lori a si ma n ri wipe ninu ijo wa nihin opolopo igba ni Olorun le lo oluso agutan ti o je wipe bi o ba ti sure fun o bi o ba ti gbadura fun o bi o ba ti so pe bayi ni bayi ni bayi ni yo ri be na ni yo ri o je ohun ti a n dupe lowo Olorun fun wipe Olorun fi n ke wa o fi n ge wa ninu ijo wa nihin o si sese ko je adari wa o sese ki o je arabirin ninu Oluwa ni a ri wipe o je onigbagbo o je eni ti n gbadura o je baba ti ni isoro bi a ba ti ni ajalu baba ti ni wahala ninu ebi wa bi a ba ti lo ba arakunrin yi ninu ijo arabirin yi ninu ijo bi o ba ti so wipe ma beru ohun to le loni yo ro lola inu re adun wa so wipe arabirin bo ba ti soro be ni yo ri ni toto toto o ba si di ojo keji nkan to le tele tele a ri wipe gbogbo re olorun a pero si o je ohun ti o dara adupe lowo olorun o je ohun ti olorun ti o fi n toju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wipe nipa igbagbo Isaac sure fun Jacob ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki a bimo oni ki a lowo oni ki a rise oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wi pe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wi pe alakara lo nba oja tabi awon nkan kan ni o de si o bi oluso agutan si ti so wi pe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se ye ki a wo Matthew ori keje lati ese ikokanlelogun ki se gbogbo eni ti n pe mi le oluwa oluwa ni yo wole ijoba orun bi ko se eni ti se ife baba mi ti n be le orun opolopo eniyan ni yo we fun mi le ojo na pe oluwa oluwa awa ko a ti so tele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le emi o si jewo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki a mo bi a ti sure o sese ki a mo bi a ti gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wipe awon aisan awon isenise awon iponju ti o ti wa ni igbese aye iru eni bee tele tele lese kese ti a gbadura fun o pora sugbon jesu n so fun awuko ni je o mo wipe eyi ko so wa di eni ero ijoba olorun wipe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o n jade ni igbese aye eni kookan wipe ise iyanu ti a n so nipa re yi lile emi esu jade ti a n so nipa re yi wíwo aláìsànsàn tí a ń sọ nípa rẹ̀, sísọ tẹ́lẹ̀ tàbí lílàlá tí àwọn ènìyàn sọ nípa rẹ̀, èyí kò mú wa lọ sí ọ̀run. O ní àní láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyí ni iṣẹ́ ìyanu tí ó ga jùlọ, èyí ni ìṣẹ́gun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ayé rẹ àti ní ayé mi pàápàá. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a padà sínú Bíbélì, kí a jẹ́ kí ó yé wa wípé ìgbàgbọ́ ní tòótọ́, ó máa jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ìjọ wa yìí ní dípà. Àwa tí ó bá pẹ́ díẹ̀ tí a ti ń wá, a ó jẹ ẹlẹ́rìí wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan tí a máa ń ṣògo nínú rẹ̀ ni wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, láti ìgbà tí mo ti dé inú ìjọ, Ọlọ́run jẹ́ kí n bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo jẹ́ sọ̀ṣẹ́ sọ̀ṣẹ́, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo jẹ́ oníjàgídíjagan ènìyàn, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo jẹ́ amutipara, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí nǹkan tí mi ò lè mú ní sìgá, bó jẹ́ èyí tí wọ́n ń pè ní igbó ni tàbí èyí tí wọ́n ń wé sínú pépà funfun ni, kò sí èyí tí mi ò lè mú ní sìgá. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n da ìtọ̀ sí inú ìgò mo lè mú, ṣùgbọ́n nísinsìnyí Ọlọ́run ti tú mi sílẹ̀, mo ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, mo ti bọ́ lọ́wọ́ ìjẹkújẹ, mo bọ́ lọ́wọ́ ìmúkúmu. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àrìndé òru ni mí, wípé tẹ́lẹ̀ kò sí ibikíbi tí wọ́n ti ń jẹbọ, ibikíbi tí wọ́n ti ń jó, ibikíbi tí wọ́n ti ń ṣe nǹkankínǹkan ayẹyẹ, mo ń láti débẹ̀ ni, ṣùgbọ́n nísinsìn kì í jókòó sílé ni, kí n máa ka Bíbélì ni, kí n máa wàásù ìrere ni. Èyí ni òṣògo wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Dípàláì, wípé a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, irọ́ kúrò lẹ́nu wa, olè kúrò lọ́wọ́ wa, ìrìndè òru kúrò lẹ́sẹ̀ wa, àti nǹkan ayé, ìṣọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ọ̀rọ̀ ayé, ká máa kun ètè, ká máa kun ojú, ká máa kun èékánná, ká máa jó irun níná, wípé gbogbo nǹkan wọ̀nyí wọ́n kúrò ní ìgbésí ayé wa. Ìṣògo wa nìyí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé àdì ọmọ Ọlọ́run, bí a bá jáde láti jẹ́rìí, ẹ̀rí wa ni wípé Jésù Kristì sọ mí dòmìnira. Ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ èṣù, ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ àwọn nǹkan tí ó so mí lọ́jọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn nǹkan tí ó dè mí ní ìgbèkùn nínú ayé yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ wọn. Ohun tí a fi máa ń jẹ́rìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyí, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń yí ìlànà padà, ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé bí wọ́n ti ń wá sínú ìjọ nísinsìnyí, ìṣògo wọn, ìjẹ́rìí wọn ni wípé mo ní ìmúláradá, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo fẹ́ di adẹ́tẹ̀ tán, ṣùgbọ́n gbà tí wọ́n ti gbàdúrà fún mi, mo ti bọ́ lọ́wọ́ nǹkan wọ̀nyí. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo jẹ́ ẹni tí nǹkan máa rìn lára rẹ̀, ṣùgbọ́n nísinsìnyí nǹkan ti gbogbo nǹkan wọ̀nyí ti kúrò. Ṣùgbọ́n wọn ò bọ́ lọ́wọ́ sìgá mímu o, wọn ò bọ́ lọ́wọ́ ọtí o, wọn ò bọ́ lọ́wọ́ olè, wọn ò bọ́ lọ́wọ́ irọ́ pípa, wọn ò bọ́ lọ́wọ́ ìjà jíjà, wọn ò bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ wípé ó jẹ́ ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wọn. O mọ̀ ohun tí Ọlọ́run sọ fún wa wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, èyí ni mo fi ka orí kejìlá fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, jẹ́ kí a wo orí kejìlá nísinsìnyí. Nínú orí kejìlá ẹsẹ̀ ìkíní, ó ní nítorí náà bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kú tó báyìí fún ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọnù láti dì mọ́ wa, kí a sì máa fi sùúrù sa eré ìje tí a gbé ka iwájú wa, kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ ó farada àgbélébùú láìka ìtìjú sí, tí ó sì jókòó lé ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run sàárò, tí ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara wọn, kí ẹ máa bà á rẹ̀wẹ̀sì nínú ọkàn yín, kí àárẹ̀ sì mú yín, ẹ̀yin kò tí ì kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì yín. Dúró níbẹ̀, ó ti sọ fún wa nínú orí kọkànlá, ó sọ nípa ìgbàgbọ́, ó sọ nípa Noah tí ó kan ọkọ̀ pẹ̀lú ìgbàgbọ́, ó sọ nípa Abrahamu tí ó jáde láti ibì kan lọ sí ibòmíràn nípa ìgbàgbọ́, ó sọ nípa Sarah tí ó lóyún tí ó bímọ nípa ìgbàgbọ́, ó sọ nípa Isaki nípa Josefu, ó sọ nípa Jakobu nípa ìgbàgbọ́, ó sọ nípa Mose nípa ìgbàgbọ́, ó sọ nípa àwọn òbí Mose pẹ̀lú nípa ìgbàgbọ́, ó sọ nípa Jephtha, ó sọ nípa Dáfídì, ó sọ nípa Samsoni, ó sọ nípa Gideoni nípa ìgbàgbọ́, ó sọ nípa àwọn nǹkan tí a lè fojú rí, àpín òkun pupa níyà ni, tàbí abímọ, tàbí agba ilẹ̀ ìní, tabi akonko tabi omiran ti a se wipe asegun awon filistini tabi opolopo nkan miran ti a se odi jeriko ni awolule ni o so pe gbogbo awon kan wonyi o wa nipa igbagbo sugbon ni ori kejila wa so wipe nisinsin ki a moju kuro ni wipe apin okun ko paniya ki a moju kuro ninu wipe a je ki golati ki oku ki a moju kuro nipa wipe asegun awon ota ki a koju si nkan kan wipe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Christi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wipe o farada agbelebu eni ti o je wipe o se gbogbo nkan ti olorun fe ki o se ayo ti a gbe ka iwaju re oni o tejumo awa na papa o ye ki o ye wa wipe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara awon nkan ti o ndoju ko wa awon nkan ti o dabi eni wipe won je idanwo ni iwaju wa adoju ko won asisegun wo ese ikerin la e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yori oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wepe ki a si ma lepa iwa mimo lai si iwa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wepe laarin wa o je ohun ti mo gbagbo wepe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wepe a ko lepa iwa mimo iwosan la nlepa e a ko lepa iwa mimo ba o se je ba o se mu la nlepa e a ko lepa iwa mimo ye ki nbimo ye ki nloko ye ki nlaya la nlepa e a ko lepa wepe bi ipe ba dun nigba ki igba tabi bi Jesu Kristi bi o ba farahan lawo somo wipe nje a o le ri oluwa a ko lepa iwa mimo awon kan aye yi awon omule mo fo aye awon nkan itafoba file awon nkan ti o je wipe a o le mu lo sorun o ba ni gbogbo owo aye yi a o le ko lo sorun o ba ara gbogbo won to aye a o le ko won lo sorun o ba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun o ba di eni gba ojumo ninu aye o ba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun o ba di enikeni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan soso ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere o ni iwa mimo nje o jemo o se wa laanu wipe opolopo ni o lepa bi a o ti di atunbi opolopo ni o lepa bi a o se bo lowo ese opolopo ni o lepa bi a o se bori awon idanwo ti o n kodu ara wa ti o n wa si ago ara wa opolopo ni o lepa bi a o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni o le wa ni o lepa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi kibi ti awa sibe sibe anje ki o ye wa o wipe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi ipe badun nisinsiyi ni bo lo wa so fun mi bi ipe badun nisinsiyi ni bo lo pari ire ije igbagbo re ni bo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaje aye yi awon omule mofo afoba file aye yi so ti bo lowo won abi won de oni igbekun agbere ese iropepa o le jija ibinu abi awon nkan won yi ni won de omole ti won ni je ki o le ba Jesu lo se o ti ni iwa ododo ti an so nipa re yi iwa mimo ti an so nipa re yi se won ti je ti re dide ki o gbadura dede ki o so fun olorun lai si iwa mimo ko seni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wipe ke a wo ese wa nu pelu igbagbo ke a so wa di olododo nipa igbagbo ke a so wa di eni iwa bi olorun nipa igbagbo ke a di eni ti o ni iwa mimo nipa igbagbo so fun olorun wipe bi ki ba se pe o so mi do olododo ni ki o kuro nibi loni bi o ba so fun olorun bi o ba gbagbo yo se fun o yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo Thank you.
1: I'm going to go to the hospital.

I'm going to go to the hospital.

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Ìpísẹ́lẹ̀ tí Paul Apostle sí àwọn ará Kolose, orí ìkejì. Nítorí èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ bí ìwà ìyá ìjà tí mo ní fún yín ti pọ̀ tó, àti fún àwọn ará Laodikia, àti fún iye àwọn tí kò tí ì rí ojú mi nípa ti ara, kí a lè tu ọkàn wọn nínú bí a ti ń so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi, nínú ẹni tí a ti fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Èyí ni mo sì ń wí, kí ẹnikẹ́ni kí ó má baà fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà, nítorí pé bí èmi kò tilẹ̀ sí lọ́dọ̀ yín ní ara, ṣùgbọ́n èmi ń bẹ lọ́dọ̀ yín ní ẹ̀mí, mo ń yọ̀, mo sì ń kíyèsí ètò yín àti ìdúróṣinṣin ìgbàgbọ́ yín nínú Kristi. Nítorí náà, bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀, kí ẹ fi gbòǹgbò múlẹ̀, kí a sì gbé yín ró nínú rẹ̀, kí ẹ sì fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ yín gẹ́gẹ́ bí a ti kọ́ yín, kí ẹ sì máa pọ̀ nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dì yín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé ní ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára, nínú ẹni tí a ti fi ìkọlà tí a kò fi ọwọ́ kọkọ yín ní ilà, ní bíbó ara ẹ̀ṣẹ̀ sílẹ̀ nínú ìkọlà Kristi, bí a sì ti sin yín pọ̀ pẹ̀lú rẹ̀ nínú baptisimu, nínú èyí tí a sì ti gé yín dìde pẹ̀lú rẹ̀ nípa ìgbàgbọ́ nínú iṣẹ́ Ọlọ́run, ẹni tí ó jí dìde kúrò nínú òkú, àti ẹ̀yin, ẹni tí ó ti kú nítorí ẹ̀ṣẹ̀ yín àti àìkọlà ara yín. Mo ní ẹ̀yin ni ó ti sọ de ààyè pọ̀ pẹ̀lú rẹ̀, ó sì ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ yín jì yín, ó sì ti pa ìwé májẹ̀mú òní rẹ̀ tí ó lòdì sí wa, tí a kọ nínú òfin èyí tí ó lòdì sí wa, òní ó sì ti mú kúrò lójú ọ̀nà, ó sì kàn má gbélébò, ó sì ti gé àwọn ìjọba àti agbára kúrò ní ara rẹ̀, ó sì ti dójú tì wọ́n ní gbangba, ó ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wọn nínú rẹ̀. Nítorí náà, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni máa ṣe ìdájọ́ yín ní ti jíjẹ, tàbí ní ti mímu, tàbí ní ti ọjọ́ àsè, tàbí oṣù tuntun, tàbí ọjọ́ ìsinmi, àwọn tí í ṣe òjìji ohun tí ń bọ̀, ṣùgbọ́n ti Kristi ní ara. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi àdábọwọ́ ìrẹ̀lẹ̀ àti bíbo àwọn áńgẹ́lì lọ́ọ̀rẹ́ yín gbà lọ́wọ́ yín, ẹni tí ń dúró lórí nǹkan wọn ni tí ó ti rí, tí ó ń ti ipa èrò rẹ̀ ní ti ara ṣe fífi asán, tí kò sì di orí ìnímú ṣinṣin láti ọ̀dọ̀ ẹni tí à ń ti ipa oríkè àti iṣan pèsè fún gbogbo ara, tí a sì ń so ṣọ̀kan pọ̀, tí ó sì ń dàgbà nípa ìbísí Ọlọ́run. Bí ẹ̀yin bá ti kú pẹ̀lú Kristi kúrò nínú ìpilẹ̀ṣẹ̀ ayé, ẹ a ti ṣe tí ẹ̀yin ń tẹríba fún òfin bí ẹni pé ẹ̀yin wà nínú ayé. Má ṣe fọwọ́ kàn, má ṣe tọ́wò, má ṣe fọwọ́ bà, gbogbo èyí tí yóò ti pa lílò run gẹ́gẹ́ bí òfin àti ẹ̀kọ́ ènìyàn, àwọn nǹkan tí ó ní àfarawé ọgbọ́n ní tòótọ́, ní àdàbọwọ́ ìsìn àti ìrẹ̀lẹ̀ àti ìpọn ara lójú, ṣùgbọ́n tí kò ní èrè kan nínú fún ìfẹ́kúfẹ́ ara. Ìpísẹ́lẹ̀ ti Paul Apostle sí àwọn ará Kolose, orí ìkẹta. Ǹjẹ́ bí a bá ti gé yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rẹ̀ àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kìí ṣe àwọn nǹkan tí ń bẹ ní ayé, nítorí ẹ̀yin ti kú, a sì fi ìyé yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Nígbà tí Kristi, ẹni tí í ṣe ìyé wa, yóò farahàn, nígbà náà ni ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé run, agbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú àti ojú kòkòrò tí ṣe ìbọ̀ ìṣà, nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin ti wà nínú nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ní ìsinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, arankan,
2: ọ̀rọ̀ òdì
1: àti ọ̀rọ̀ ìtìjú kúrò ní ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin ṣáà ti bọ̀ bólúgbo ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀, ẹ sì ti gbé ọkùnrin titun nìwọ̀, èyí tí a sọ di titun sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa, níbi tí kò lè ṣe é léni àti Jù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹrú àti òmìnira, ṣùgbọ́n Kristi ni ohun gbogbo nínú ohun gbogbo. Nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹgbẹ́ ọkàn ìyọnúwọ̀, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú tútù, ìpamọ́ra. Ẹ máa faradàá fún ara yín, ẹ sì máa dáríji ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan, bí Kristi ti dáríji yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin fi máa ṣe pẹ̀lú. A ti borí gbogbo nǹkan wọ̀nyí, ẹgbẹ́ ìfẹ́ wọ̀ tí ṣe àmùrè ìwà pípé, ẹ sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín
2: sínú èyí tí a
1: pè yín pẹ̀lú nínú ara kan, kí ẹ sì máa dúpẹ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù àti orin yìí àti orin ẹ̀mí. Ẹ máa fi orí ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. e ma fi ope fun Olorun Baba nipasẹ re eyin aya e ma ti riba fun awon oko yin gege bi o ti ye ninu Oluwa eyin oko e ma feran awon aya yin e ma si se koro si won eyin omo e ma gbo ti awon obi yin ni ogogo nitori eyi dara gidigidi ninu Oluwa eyin baba e ma se mu awon omo yin binu ki won ma ba rewesi eyin omo odo e gbo ti awon Oluwa yin nipa ti ara ni ogogo yi se ni arojuse bi awon alase wo eniyan sugbon ni otito ina ni ibewo Olorun ohunkohun ti eyin ba nse e ma fi tokantokan se gege bi fun Oluwa yi si se fun eniyan ki e mo pe lowo Oluwa ni eyin o gba ere ogun nitori eyin sin Oluwa Kristi sugbon enikeni ti o ba se aisododo yo gba pada nitori aisododo naa ti o ti se
2: ko si si ojusaju eniyan.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura, baba wa ati Olorun o wa, atun wa siwaju yin nisinsiyi, lati ko eko, eko ti o se iyebiye, bi ati le gbe igbesi aye wa, ti o fun yin ni inu didun, ti o si fi han we pe ani ore ofe lati odo yin, bi ati n gbo nisinsiyi, e se wa lele ti omo. Kẹsi fún alóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn adúpẹ́wọ́pẹ́ ti gbọ́ orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì orí kẹtàlé ní àádóje orin Dáfídì orí kẹtàlé ní àádóje Okan, Eta, Eta. Kiye si, o ti dara, o si ti dun to, fun awon ara, lati ma jumo gbe ni irepo. O dabi ororo ikunra iyebiye, li ori, ani, ti o shan de irungbon, irungbon aroni, ti o si shan si eti asore, bi iri, amoni, ti o shan sori oke sioni ni tori nibe ni Oluwa gbe pase ibukun ani iye lai lai loni mo fe soro lori isokan laarin awon ara ninu Oluwa isokan laarin awon ara ninu Oluwa bi ati pejo loni ninu ijokan na bi ati pejo loni gbogbo wa lese agbelebo ohun ti o ye wa ni we pe bi ati wa ni irepo ki a tun wa ni isokan bi ati njo sin papo ki a ri we pe irepo ati isokan awon eniyan mimo wi pe a fun laaye o si joba laarin wa gege bi ara ninu Oluwa o ye ki a mo we pe isokan ni ohun ti Olorun fe ati wipe bi Olorun ba gbe inu wa ti Olorun si wa laarin wa o daju wipe Olorun ti ki se olupilese orudurodo Olorun ti ki fon awon eniyan re tooto ti ki fon won ka o daju wipe Olorun yi bo ba wa ninu wa laarin wa o daju wipe yo je ki isokan wa laarin wa bi a ba n pe enikan ni onigbagbo ti a pe elomiran na ti a pe ni onigbagbo bi won ti le je alejo si ra won tele tele ti bi won ti le je ota papa si ara won tele tele o daju wi pe nigbati eje Jesu Kristi ti we ni mo ti yi ni pada bi o ba ti we awon wonyi mo ti o si ti yi won pada o daju wi pe won ki se ota mo won ki se alejo si ara won mo sugbon won je ara ninu Oluwa nitori wi pe ati gba okan won la awon to ti jina si ara won tele tele yala nipa ibi yala nibi ti won ti jade wa awon to je pe boya awon kan wa lati ila orun awon miran wa lati iwo orun nigbati ore ofe ti gba nila nigbati o ba ti wo inu enikokan won ohun ti a ma ri ni wepe o ma nso won sokan papo nitori be o ye ki a le gbe ninu ife Olorun ati ninu idapo irepo ati isokan awon eniyan mimo isokan je ohun ti o se iyebiye o si je ibukun ti o je wipe awon ti o wa ninu aye yi won ko ri nitori ohun ti a ri ninu aye ni ija ohun ti a ri ninu aye ni isota ohun ti a ri ninu aye ni wepe a ma ri iyapa laarin aladugbo si aladugbo a ma ri iko sile laarin oko si aya a ma ri wepe omo papa a di asunta koni ni irepo tabi isokan pelu awon obi awon nkan wonyi ni o nje ki ibanu je ki o po ninu aye sugbon bi abati di omo olorun bi abati gba omo alade alaafia lati wa fi okan wa se bogbe to si wa ninu okan wa ti o nto wa to nsakoso oro ti an so irin ti an rin ohun ti an se ati ise si wa si awon elomiran a o ri wepe isokan ni yo je abayori si iru iriri be ni igbese aye ni kokan wa isokan pelu Kristi o ma nfa isokan laarin awon ara loni bi atin wo oro yi o ye ki a wo

0: dídùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ bí a ò tiẹ̀ ka nǹkan mìíràn èyí tí a kà yìí. Mo rò wípé ó yẹ kí ó tó. Àwọn bàbá wa máa ń sọ fún wa wípé àbọ̀rọ̀ tó fún ọmọlúàbí ní aya àti ọkọ. Bí a bá ro nǹkan yìí, kí a sọ wípé ó ti dára tó, ó sì ti dùn tó fún ọkọ àti aya láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ kí ẹnikẹ́ni kí ó má rí àárín wọn. A lè sọ wípé ó ti dára tó, ó sì ti dùn tó fún ẹbí, ọkọ, aya àti àwọn ọmọ fún ẹbí láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ kí ẹnikẹ́ni kí ó má rí àárín wọn. A lè sọ nínú ìjọ wípé ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará nínú Olúwa. Àwa tí a wà nínú ìjọ, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, ó ti dára tó, ó sì ti dùn tó kí a jọ máa gbé ní ìrẹ́pọ̀, kí a jọ máa gbé ní ìṣọ̀kan, kí ẹnikẹ́ni kí ó má rí àárín wa, kí èṣù kí ó má lè rí àárín wa, kí àwọn ẹ̀mí òkùnkùn kí wọn kí ó má lè rí àárín wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú àwọn ènìyàn, wọn kò mọ̀ wípé ohun tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wípé ó dára púpọ̀, ó sì dùn púpọ̀. Ìbáṣe pé wọ́n ní òye, ìbáṣe pé a ti là wọ́n lójú, ìbáṣe pé wọ́n jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀, wọ́n mọ̀ wípé ohun tí a ní láti ṣe, tí a ní láti là kàkà fún, ohun tí a ní láti ṣe á pọn. Ohun gbogbo tí a lè ṣe kí a ṣe ni wípé kí a wà ní ìrẹ́pọ̀, kí a sì wà ní ìṣọ̀kan. Jẹ́ kí n tiẹ̀ bí ọ́ léèrè kan. Àwọn wo ni Dáfídì ń sọ wípé yóò wà ní ìṣọ̀kan tàbí ìrẹ́pọ̀? Ó ní àwọn ará. Àwọn wo ni a ń pè ní ará? Àwa tí a gbọ́ èdè Yorùbá, bí a bá sọ wípé ará ilé mi, tí kì í bá ṣe wípé a ń lo èdè yìí ní àgálámàṣà, bí kì í bá ṣe wípé a ń fi ṣẹ̀fẹ̀ wípé ará ilé ẹ̀ ó tún ti dé o, bí kì í bá ṣe bẹ́ẹ̀, bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ń sọ pé ará ilé mi, ó jẹ́ wípé ẹni tí a ní ìṣọ̀kan papọ̀, nítorí bóyá a jáde láti inú ìyá kan náà, bóyá a rí wípé ẹ̀jẹ̀ kan náà ni ó wà nínú ara wa tàbí ní èdè wa, wípé ó rí ìlà ojú ẹ̀ ni, ó mọ̀ wípé ọmọ lágbájá ni. Èmi náà rò bẹ́ẹ̀ wípé ara ilé ni. Ẹni tí a ń pè ní ara ni nínú Olúwa ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì sọ di ọmọ Ọlọ́run, ẹni tí ó wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹni tí ó ń gbé nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ti bá Jésù pàdé, tí ó ti ronúpìwàdà, tí ó ti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, irú ẹni bẹ́ẹ̀ ó ti di ara nínú Olúwa, nítorí ó ti di ìbátan fún Jésù Kristì. Yẹ kí a wo Matthew 12:12 láti ẹsẹ 18, ẹsẹ 18. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún ẹni tí ó sọ fún un pé, ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi? Ó sì na ọwọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó wí pé, ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi. Èyí ni àwọn ará nínú Olúwa o, àwọn tí ó ti gba Jésù Kristì gbọ́, àwọn tí ó ti di ọmọlẹ́yìn Jésù Kristì. Nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run, òun náà li arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi. Àwọn wọ̀nyí ni mọ̀lẹ́bí fún Jésù Kristì, nítorí wípé wọ́n ti gbà á gbọ́. Èyí ni ìfẹ́ bàbá, wípé kí a gba Jésù Kristì ọmọ rẹ̀ nìkan ṣoṣo, wípé kí a gbà á gbọ́. Èyí ni ìfẹ́ bàbá, wípé kí a ronúpìwàdà àwọn ẹ̀ṣẹ̀ wa, kí a gba Jésù gẹ́gẹ́ bí Olùgbàlà, nítorí wípé Ọlọ́run ti rán Jésù gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Ó ní ẹnikẹ́ni tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run, jẹ́ kí n bí ọ́ ní ìbéèrè kan. Ṣé ẹni tí ò gba Jésù Kristì gbọ́, ṣé ó ń ṣe ìfẹ́ bàbá tí ń bẹ lé ọ̀run? Ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó fún àwọn alágbe lówó, ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa gbàdúrà lẹ́ẹ̀márùn-ún lójoojúmọ́. Ṣùgbọ́n kò gba Jésù Kristì gbọ́ ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, kò gba Jésù Kristì gbọ́ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ, kò gba Jésù Kristì gbọ́ ẹni tí Ọlọ́run sọ nípa rẹ̀ wípé, wò ó ẹni tí inú mi dùn sí gidigidi. Ẹni tí ò gba Jésù Kristì gbọ́, ẹni tí a ò tí ì fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀, ẹni tí a ò tí ì sọ dọmọ Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristì, ẹ̀jẹ̀ tutù, irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ìfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tí ó tún bá níwájú Jésù, ẹni tí ó wólẹ̀ fún Jésù, ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, ẹni tí ó kọ àwọn nǹkan ayé wọ̀nyí tí ó kọ̀ wọ́n sílẹ̀, tí ó rọ̀ mọ́ Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùgbàlà, gẹ́gẹ́ bí olùdánisílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ pé ó ń ṣe ìfẹ́ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ pàápàá a rí wípé àwọn ọ̀rọ̀ tí Jésù Kristì sọ nipa bi o se ye ki a gbe papo bi o se ye ki a jeun ohun ti o ye ki a se ibi ti o ye ki a lo awon iwewe awon nkan ti o ti so sile tele tele wi pe o ye ki awon omo eyin ki won ki o ma se iru eni ti o ba nse nkan be o ni aso wi pe o nse ife baba mi ti nbe li orun o ni awon wonyi le arakunrin mi ati arabinrin mi je ki n so je ki n tun laaye o daada ninu Corinthians 2 ori kefa ese iketa din logun nitori na e jade kuro laarin won ke si ya ara yin soto le olowa wi ke ma si se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si ma je omokunrin mi ati omobirin mi le olowa olodumare wi awon won yi ni ara ninu olowa o awon ti o ti ko ese sile awon ti o ti bo lorun dore nipa kiko ese won sile awon ti a ti fi eje Jesu Kristi wenu awon ti a ti gba awon ti a ti gba won la awon ti a ti koruko won ni iwe iye lorun awon won yi ni ara se ran ti on ti a ka ni akoko oni o ti dara to o si ti dun to kun awon ara ini awon ti o ti ba Jesu Kristi pade awon ara ninu Oluwa lati wa ni irepo lati wa ni isokan ni inu ijo wa nihin ni ati man temo wa leti wipe bi abati di omo Olorun wipe a ki tun ma ni iyapa laarin ara wa ke a ma so wipe ah lagbaja Ibo ni o nitori be mi o le ba Ibo se tabi ke a ma so pe ah lagbaja Hausa ni o mo oke okun lo dagba si bo baba iru eni be se nkan o ti mo we pe iwo na eni to wo egun ju ti e lo eni ti sibi e to gun ju ti e lo le jo mo gari ninu awo kan na ah o pari fun e a ki gba awon eniyan laye ninu ijo wa nihin lati ma lo iru ede be nitori kini nitori we pe ko se nkan kan ko ja mo nkan kan iba je ila orun tabi iwo orun tabi gusu tabi ariwa ni eni keni ti wa bi abati di omo Olorun ade ebi ninu Olorun ninu Galatia ori keta ese ikeji din logbon ko le si Jew tabi eleni eru tabi ominira okunrin tabi obinrin nitori pe okan ni gbogbo yin je ninu Kristi Jesu aso fun wa wi pe iba je Jew tabi eleni awon wonyi ni won wa ni akoko ti Paul eni o fin ko si won wi pe bi abari enikan ninu ijo ti o je Jew bi abari enikan ninu ijo ti o je eleni bi abari enikan ninu ijo ti o ti ariwa tabi gusu tabi oke okun ti o wa lati ibe ki a ma se ma da enikeni ya soto ki a mo wi pe ko si Jew tabi eleni eru tabi ominira ki a ro wi pe lagbaja awon kurunti ni ṣugbọn emi eni to gba jumọ lemi nitori be mi o ni nkan kan se pelu lagbaja o ni ki a ma tun ma lo iru ede be bi a ba ti di omo Olorun o ni ki a ma si fi iyato si okunrin tabi obinrin awon elomiran o ma nse ni lanu o si ma ya wa lenu bi o ba se se boya won ri obinrin kan ni o nse ifilo won ma sun bi o ba to won ani femi sile se bi obinrin lo nsoro ninu igbagbo wa ki so be ninu ile esin ti a ti mo Olorun ninu ijo ti a ti gbe bibeli laruge ti a ti mo wi pe bibeli ni o nsakoso wa akoso oro enu wa akoso ise wa ohun gbogbo ti a nse wi pe bibeli ni o ntopase wa a ki soru oro be nitori oni ko si okunrin tabi obinrin o oni yala otibi wa ni obi otitan wa ni oni gbogbo yin eje ara ninu Oluwa eyi ni o fi ye ki isokan ki o wa laarin wa o Corinthians kini ori kini ese ikewa Corinthians kini ori kini ese ikewa mo se beyin ara awon ara lo nba soro ko sese fun awon ti o mo Oluwa awon ti won ki se ani Oluwa ko sese fun won lati wa ni irepo ko sese fun won lati wa ni isokan o ni mo beyin ara le oruko Oluwa Oluwa wa Jesu Kristi ki gbogbo yin ma soro ohun kan na fi esi daradara ki gbogbo yin ma soro ohun kan na adupe lowo Olorun wi pe ninu ijo wa nihin ijo jemo ati o wa ninu ijo Yoruba ati o wa ninu ijo ti awon elede Gesi ohun kan na la ma nso bi o ba je ni to ti fi esi daradara o ri wi pe bi a ba fe ko eko bibeli ni ojo aje eyi ti a n so ni ede Gẹ̀ẹ́sì eyi na ohun kan na la n so ni ede Yoruba bi o ba wa ni ti ọjọ́bọ̀ ti o je ojo isoji ati ise iyanu somo ohun kan na la ma nso ki se wi pe ki a fun awon ki elede geesi ni eko kan ki a fun awon elede yoruba ni eko miran eko kan na ni gbogbo wa ni a n gbe yewo bi o ti le je wi pe ati pin ara wa ni elekun jekun o ri wi pe lati ekun kan si omiran ohun kan na la n ko ni ki se wi pe ki a ma ko awon kan ni ekun ti isale ki a ko won ni nkan kan ki a tun ko awon ekun miran ni oke kan nibi kan ki a tun ko won ni nkan miran o ni ki gbogbo wa ki a ma soro ohun kan na eko kan na ni o bibeli kan na ni oro kan na la nso ki se wi pe egba ti emi gba ti mo wa si bipa mi o ba yen wa gbogbo wa ikan na la mu menu ikan na la nso o ni ki iyapa ki o ma se si ninu yin sugbon ki e le ma ki a le se yin pe ni inu kan na ati imo kan na wo oro kan na inu kan na imo kan na eko kan na ni gbogbo wa ni a n gbe yewo ni a joko ti eyi ni isokan tooto laarin awa laarin ara ninu olowa nitori wipe a je omo olorun a ko je ki iyapa ki o wa sugbon so fun mi ki lo ma n fa iyapa laarin awon elomiran o ye ki a fiyesi awon nkan won ni daradara ki a koko wo boya ari arabirin abi arakun arabirin won je meji won ti loko won je omidan won jo n gbe ninu ile kan na a ri wi pe gbon mi si omi o to o ma n sele laarin won ni igba ku igba ki lo ma n fa iru nkan bee tabi o je wi pe arakunrin kan ati arakunrin miran ni won jo da owo papo iwo n se ise egbe na gbe na emi na n se ise egbe na gbe na gba ti a jo wa lototo a ri wi pe awon ise ko lo ko jagara ko lo dede a wa so wi pe gba to a jo je arakunrin kan na to si je wi pe ise kan na la jo n se a o se dowo bo ise yi papo ka pa owo wa papo gba ti a jo papo ki lo de to je wi pe ojojumo sa ni won ma n pari ija fun wa wepe lagbaja tun ti de o tun ti ko ise de bi o mo pe bayi lo ma ri kilode to je awa ta je arakunrin kan na bo je aran so papo ni tabi o lagbara lati gba shop ti e loto ti bi na o si lagbara lati gba ile itaja ti re loto a so wepe ka jo gba ile itaja yi iba de wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata a wa ri we pe ede wa oyera o dabi ni pe ona wa apapo a si so wi pe ati mo jesu ati ba jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti okunrin si okunrin ti won jo ngbele obirin si obirin ti won jo ngbele ki a so ti oko ati aya ki lo de ki a so wi pe iwo ni jesu emi na ni jesu ọkan ni jesu iyawo ni jesu ṣugbọn irẹpọ iṣọkan ko si ninu ile gbungbungun ni bi ti bi ti nlọ e ka ro kilode ejire ni mo jire ọmọ ọlọrun ojojumọ lo jire kilode ṣe ori pe mi o jire ni oju mi ni abi ori ibanujẹ loju mi ni bawo la ṣe nsọrọ si awa bẹẹ awa ti a je ọmọ ọlọrun kini de ti alaafia ati ife ati irẹpọ ati isokan ki lo de ti o si laarin wa tabi ninu ijo ki a ri wi pe awa ti a ti di omo olorun igba miran ti n ba n kaakiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabinrin kan o n lo mo si bee lowo adari ekun pe arabinrin to n lo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti a ro ko jafafa ni olorun ewo lo n se ninu isin awon onigbagbo se idapoje lo wa ni won ni o pe ta ti n ba soro sugbon ede ti e o ye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be ni keni joko ki be ni keni soro ki be ni keni wewe ohunkohun nitori wipe o ro wipe ohun ni ohun moju laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma n fa àwọn àìṣọ àìní ìṣọ̀kan tàbí ìyapa láàrin àwọn onígbàgbọ́ yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan nínú Génésìsì orí kẹtàdínní ogójì Génésìsì orí kẹtàdínní ogójì láti ẹsẹ̀ ìkẹta Ísírẹ́lì sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ nítorí tí ṣe ọmọ ogbó rẹ̀. Ó sì dá ẹ̀wù aláràbarà aṣọ fún un. Nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí i pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ, wọ́n kórìíra rẹ̀, wọn kò sì lè sọ̀rọ̀ sí ilé àlàáfíà. Níhìn-ín ni a rí ìdílé Jákọ́bù. Àwọn ọmọ rẹ̀ méjèèjìlá ni a rí wípé wọ́n ní wàhálà. Ohun tí ó sì fa wàhálà yìí ni ojúsàájú tí ó wà láàrin Jákọ́bù bàbá àti Jósẹ́fù ìkan nínú àwọn ọmọ. Ní kìí ṣe nítòótọ́ ni Jósẹ́fù jẹ́ ẹni rere. Nítòótọ́ ni Jósẹ́fù la rí wípé ẹni tí ó jẹ́ bí ẹni tá a lè pè ní ọmọ Ọlọ́run tó ní ìwà rere, tí kò darapọ̀ pẹ̀lú ìwà búburú àwọn ọmọ tó kù. Ṣùgbọ́n kìí ṣe nítorí èyí ni Jákọ́bù bàbá rẹ̀ ni ó fi ń ra nǹkan fún un tí ó fi yàtọ̀ sí àwọn tó kù. Wọ́n ní nítorí ó jẹ́ ọmọ ogbó rẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹbí wa nígbà mìíràn, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ẹnìkan ó ti ní ọmọ mẹ́rin. Gbogbo àwọn ọmọ mẹ́rin wọ̀nyí ni wọ́n jẹ́ obìnrin. Ó ti ń gbàdúrà, ó ti ń gbà àwẹ̀, ó ti ń gba ìmọ̀ràn, ó ti ka bíbélì, ó ti ṣe ohun gbogbo tó lè ṣe tí ó tọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run láti lè bí ọmọkùnrin. Ìgbà tí ó máa bí ọmọ karùn-ún ni ó rí wípé ọkùnrin ni ọmọ yìí, inú rẹ̀ ti dùn ré kọjá. Ṣùgbọ́n bí ọmọkùnrin yìí bí ó ti ń dàgbà, bí ó bá ti lọ sí ibiṣẹ́, bó bá ti dé, a ní lágbájá ńkọ́ ọmọkùnrin ẹ̀ ló ń béèrè yìí. Ó wá di pé àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ìṣáájú wọn ò jámọ̀ kankan. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìyapa nínú ẹbí rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìkórira láàrin àwọn ọmọ mẹ́rin àkọ́kọ́ àti ọmọkùnrin yìí. Bí ó bá ti ń jẹun, àwọn ọmọ márùn-ún wọ́n ti jẹun o. Bí òun ti ń jẹun, a tún pe ọmọkùnrin yìí, wá jókòó tì mí bí, a tún jẹ ẹran, a pọ̀ sí lẹ́nu. A ní nítorí bẹ́ẹ̀ má sọ fáwọn tó kù o, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ, ìwọ nìkan ni, ìwọ ni àròlé mi, ìwọ ni ọkùnrin. Gba ọmọ ìyá tún lọ sọ fáwọn tó kù. A ní nítòótọ́ ni wọ́n dàgbà ju òun lọ, ṣùgbọ́n òun lọ́lá ju wọn lọ, nítorí pé òun ni àròlé bàbá. Ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fa ìyapa nínú ẹbí, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ pé ìyá fẹ́ bá ọmọkùnrin. Má fọ ọkàn o, má fọ ọkàn. Mo mọ àwẹ̀ tí mo gbà, mo mọ àdúrà tí mo gbà kí n tó bí ọmọkùnrin yẹn. Ẹnikẹ́ni tó wá fẹ́ náà lọ́la àwọn ọmọbìnrin tó jẹ́ tó mú tẹ̀lé ẹ. Nítorí bẹ́ẹ̀ èyí ọkùnrin ò gbọdọ̀ fọ ohunkóhun tó bá ṣe jẹ́ kí n dé kó sọ fún mi. Irú ọmọ bẹ́ẹ̀ a máa ń ba irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ni. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó máa ń fa ìyapa nínú ẹbí. Jẹ́ kí n tún ṣe àpèjúwe mìíràn fún ọ. Ó ṣeéṣe bóyá ọmọkùnrin kan ó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, màmá tiẹ̀ ó wá jókòó tì nínú ilé. Bí ó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́, a ní màmá ńkọ́ ìyàwó á ní ohun tóun tiẹ̀ wá pàdé ẹ̀ lójú ọ̀nà, ohun tóun bomi fún ẹ pé kó mu omi. Ìgbà tó ṣe dé láti ibi iṣẹ́, ó tiẹ̀ kí òun màmá ló ń béèrè, ṣó fẹ́ràn màmá jù mí lọ ni? Màmá mi ni o, màmá mi ni o, mi ò jẹ́ gbàgbé màmá, nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi. Ìgbà tó mọ̀ pé ó jẹ́ gbàgbé màmá, ó ṣe fẹ́ mi sílé. Irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra, kí a rí wípé ojúsàájú kan kò sí, kí a sì rí wípé a kò gba ohunkóhun láàyè láti fa ìyapa wọ inú ẹbí wa. Kí a máa fi ìfẹ́ hàn, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí. Wo ìwé òwe orí 16 ẹsẹ 28. Aláyídáyídá ènìyàn dá ìjà sílẹ̀, a sọ̀rọ̀ kẹ́lẹ́ ya àwọn ọ̀rẹ́ ní ipa. Bí a bá rí wípé ẹnìkan wà ní inú ilé wa tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́, ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run, bí ọkọ bá ti dé, a ní káàbọ̀, etí ẹ̀ mélòó? Méjì ni. Kí ló fi ń gbọ́ ọ̀rọ̀? Bí o bá mọ nǹkan tí ìyàwó rẹ̀ máa ń ṣe àti nǹkan tó máa ń sọ àti gbogbo ìrégbè tó máa ń wí nígbà tó o bá sinlé, wà á rí pé obìnrin yìí kì í ṣe èèyàn rere o. Gbogbo nǹkan wọ̀nyí ni ìwọ gbìn sínú. O mọ̀ wípé a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ tàbí a sọ̀rọ̀ kẹ́lẹ́, ó máa ń pínyà ìyàwó àti ọkọ ni. O ṣe sọ wípé mẹ́nu ẹ̀ mẹ́nu mi ò fẹ́ ṣe olùṣọ́ àbí adènà àbí ọlọ́pàá fún ìyàwó mi. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ọkùnrin kan nínú ilé ó ń bá ọkọ rẹ̀ ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ kan náà, ó wá ń sọ fún ọ wípé etí ẹ̀ mélòó? bi o ba mo nkan ti oko re nse ni bi ise o ni awon oju mi ni ta o bo ba gbekele okunrin ti wa so pe dipa lo nlo wi pe ko se gbekele o nitori pe ni ojojumo obirin kan wa ni bi ise wa won ma jo jeun lori tabile kan na abi be ni abi be ko bi o ba n gba iru nkan be yen laye ti o so fun wi pe mi o fi e se olopa akoda fun oko mi panu re mo bi o ba se be iru ani yi yo pin iwa ti oko re yo pin ni ya oni tori asoro keleya awon ore nipa nitori be o ye ki asoro ki a ma gba awon asoro kele afi oro kele banije ki a ma gba won laye lati ma soro oko lati ma soro iyawo wa bakan na ni ninu ijo boya enikan ohun ti e ki ri ohun rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari ise igbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti e ri adari fun lojojumo te kuteye lo nso bo gbo ti bi ko ti mo boya nkan to ngbo ojo ti to ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nsun mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro ni ile temedu ojojumo sa lo nri nkan so se e o ki duro si le ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gun e ni kese wi pe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki a mo wi pe iru awon ti o n gbo teku so pe ye awon to ma n dale onileru ni awon to ma n fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ki a wo iwe owe ori 17 ese ikesan iwe owe ori 17 ese ikesan eni ti o bo ese mole o wa ife sugbon eni ti o tun oran ku sile o ya ore nipa o ti an so ni pe boya nkan kan sele laarin oko ati aya omo kan sin ba wa gbenu ile omo tun ba gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo tin sele laarin oko ati aya bi oko ba tile fe gbagbe awon kan ta ti bo mole awon kan ta ti dariji laarin oko ati aya gbati boya soro mi ni omo iya kan tun pankan ijade ni a tun so wi pe nisin o wa nse be ni pe o fe ran oko nisin o wa nse be ni pe o wa nje nisin o wa nse be ni pe o se fefe eyi to se lose to koja nko bon ti e ti pari e sugbon o ran ti eyan buruku ni eke amo e iru eni be to tun wo awon kan ta ti bo mole oku ose meji oku ojo medogun o tun hu jade iru eni be o ma nda ija sile ni iru eni be o ma ya ore nipa tabi boya inu gbogbo ati ndun boya enikan je apeyinda tele o ti pada wa sinu ijo awa inu gbogbo wa ndun anyo an so pe ati edupe lowo olohun arakunrin lagbaja pe eyapa ede aye o besile laarin won nkan ti o si mu ki iyapa ati ede aye de yi besile ni wo pe won je awon ti o ma nso wi pe bi ko ba di igba ti Paul waasu awon oni se nkan to ye ki won ki o se awon elomiran si so wi pe emi o ti e gbadun iwaasu Paul sugbon Apollo olohun iyo ohun ni mo gbadun re ojo to ba ti bo si ori aga iwaasu to ba ti je Apollo lo nsoro ni bo waasu wakati kan wakati meji orun o je waasu jumi emi a si so pe ati Paul ati Apollo ko ti e se ti mo ti e fe gbo ninu won ojo wo lawon yen mo Christi sugbon Peteru eni ti o je wi pe o ti ba Jesu wa lori oko oju omi o ti rin loju omi o si wa be ngba ti Jesu Christi to so akara marun ateja wewe meji to so di pupo ti a fi bo awon egbe dogun eniyan iyen ni mo le gboro re sugbon awon ton sese dide ni jeta lana wi pe kawon na kan gori aga waasu o se mi o ti e je gbo iru oro awon eniyan be Paul wa nso fun won wi pe ki lo de tori be se ki se Jesu Christi ni agbagbo ni bi mo ti nso nkan won yo se ki won na ki o ma so wo pe o ma se o iru ijo wo niyan iru ijo awon ara Corinthi o mo wi pe bakan na ni tire nigbati a fi awon adari ekun ti a yan won ti a so wo pe lagbaja ni adari ekun to wa se se o wo pe o ma se o won ri elomi ninu gbogbo ojo o wa di lagbaja ni temi bi ki ba se wi pe oluso agutan wa agba bi ki ba se wi pe ohun lo wasu ohun lo si beli bi won te n toka si beli mi okun je si wi beli kini won mo kini won fe so nitori mi o ni fi ti won se sugbon ti oluso agutan agba nikan oni mo le gbo ti e bi o ba je ohun lo wasu won ma wa sugbon ti o ba je awon kekeke awon ipere awon to sese di onigbagbo tabi to sese di adari ni ijeta ni jerin ah mi o ti e ni gbo ti won iru ede be o ma npa iyapa ninu ijo tabi boya o fe ki won ki o gbadura fun ni ah o digba tin ba ri oluso agutan o digba oluso agutan wo won di nisin eh fo won ba di igba bi ba ku moku sugbon bi n ba ri oluso agutan ko gbadura fun mi elomi o le gbadura fun mi ki lo de ta nse be se ki isoruko jesu ni gbugbo afin gbadura ni ati oluso agutan ati adari ninu ekun ati adari idapo ojule baba fe gbadura oruko jesu na ni baba fe gbadura ileri olorun ti ari ninu bibeli na ni e se ti a fi ape so oluso agutan di olorun ko dara be nitori be ki a ma je ki iyapa ki o wa sinu ijo wa ki a mo wi pe enikeni ti won ba fi sibe enikeni ti olorun ba dari wa wi pe ki o wa nibe gege bi adari o ye ki a gbo ti re nitori awon nkan wonyi ni o ma nfa iyapa laarin awon eniyan olorun mo si gbagbo wi pe bi a o ti gbadura bi a o ti so fun olorun bi a o ti ni ki olorun dari awon asise wa tele tele ki o dari won ji wa ki o si je ki a ma gbe igbe otun ki a ma hu iwa otun ki a ma rin irin otun ki a ma se gege bi omo olorun ki a je ki irepo wa mo gbagbo wi pe ibukun yanturu lopolopo yo wa si igbesi aye wa loruko jesu ki a to mu iwa so wa si opin ati pe ki a to gbadura kini awon ibukun ti o ma so po mo irepo ìṣọ̀kan ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́ láàrin àwọn ará nínú olúwa jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ orin dáfídì orí kẹtàléníàádóje orin dáfídì orí kẹtàléláàádóje láti ẹsẹ̀ kẹta láti ń kà á nísinsìnyí bí ìrì amóni tí ó sàn sórí òkè síóni nítorí níbẹ̀ ni olúwa gbé pàṣẹ ìbùkún àní iyè láéláé ohun tí olórin dáfídì ń sọ fún wa níhìn ni wípé bí a bá ní ìṣọ̀kan bí a bá wà ní ìrẹ́pọ̀ ọkùnrin sí ọkùnrin obìnrin sí obìnrin ọkọ sí aya àwọn òbí sí àwọn ọmọ àwọn ará nínú olúwa adarí sí àwọn ọmọ ìjọ àwọn ọmọ ìjọ sí àwọn adarí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara bí a ṣe jẹ́ ẹ̀yà ara kristi gbogbo wa kí a wà ní ìṣọ̀kan ó ní bí a bá wà ní ìṣọ̀kan ó ní inú dídùn yóò wà bí a bá wà ní ìṣọ̀kan ayọ̀ olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa bí a bá wà ní ìṣọ̀kan a ó rí wípé bá a ti ń kúnlẹ̀ bá a ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni olúwa ń gbọ́ nítorí wípé ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́ ṣé o mọ̀ jésù pàápàá ti sọ fún wa ó ní bí àwa méjì ẹni méjì bí a bá fohùn ṣọ̀kan papọ̀ ká a béèrè ohun kan nínú ayé yìí wípé òun yóò ṣe é fún wa nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa bí a bá ní ìṣọ̀kan a ó rí wípé àwọn ìlérí ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa láàrin ẹbí wa pẹ̀lú àwọn ará nínú olúwa a ó rí wípé ìbísí ọlọ́run a ó rí wípé ìbùkún ọlọ́run a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa ò ṣe dìde dúró kó sọ fún ọlọ́run ò ṣe sọ fún ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ má ṣe dúró de àwọn ẹlòmíràn wò àwọn ni wọ́n jẹ̀bi gbogbo ètò kọjá àti gbàgbé ẹ̀ àti bẹ́ẹ̀rì ẹ̀ nítorí bẹ́ẹ̀ gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí ká sọ fún ọlọ́run wípé nísinsìnyí o àfẹ́ jẹ ti ọlọ́run àfẹ́ ìdàpọ̀ àfẹ́ ìfẹ́ àfẹ́ ìṣọ̀kan ayọ̀ ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa dìde dúró sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ bí o bá tí ì ní ìgbàlà sọ fún ọlọ́run wípé ò ń fẹ́ ìgbàlà bí o bá tí ì ní ìsọ̀dí mímọ́ ò ṣe sọ fún ọlọ́run wípé ò ń fẹ́ kí a sọ ọkàn rẹ di mímọ́ kí ìṣọ̀kan pípé kí ó lè wà láàrin ìwọ àti ọlọ́run láàrin ìwọ àti àwọn ará pẹ̀lú ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run alágbára jùlọ àwa síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín à ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀ àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti ní òye ọ̀rọ̀ ọlọ́run ati lati je ki e konkan e si okan wa e ba wa mu awon idiwo won yi kuro ni oruko Jesu anbe yin wi pe gbogbo okan ti rin kiri gbogbo okan ti ki le duro ti ki le farabale lati ni oyi oro yin e ba won wi e mu o kuro ninu wa loruko Jesu e shanu fun wa be o ti ma si iwe mimo e la wa loju e se wa ni iye ki oye ki o le ye wa ki a le mo bi ati gbadura ki a le mo bi ati wa oju olorun ki a si le ni awon ohun amuye lati le wa ni irepo ati idapo pelu yin ni aye yi ati ni aye ti nbo adupe pe ti gbo ni oruko Jesu Christ oluwa wa e je ki a wo iwe owe ori kerin ese iketa lilogun ju gbogbo ohun ipamo pa aya re mo nitori pe lati inu re ni orisun iye ju gbogbo ohun ipamo pa aya re mo ikan na ni bi a ba so wi pe pa okan re mo nitori pe lati inu re lati inu aya tabi lati inu okan ni orisun iye loni an soro lori ise iyanu ninu okan eniyan ise iyanu ninu okan eniyan iwe owe ori ketalelogun iwe owe ori ketalelogun ese ikerin dinlogbon omo mi fi aya re fun mi ki o si je ki oju re ki o ni inu didun si ona mi awon ese meji ti mo ka fun o yi won so nipa aya tabi nipa okan eniyan tabi nipa inu eniyan awon opolopo eniyan ni ko mo we pe okan wa o se yebiye ni waju olorun won ko mo we pe awon nkan ti an ro lati inu awon ise wa gbogbo o nwa lati inu awon elomiran won ki ro we pe anilo ise iyanu ninu okan ninu aya eda won ma ro we pe bi a ba ti toju iwa ode ara oro siso lenu tabi aso wewo tabi irin bi a ba le se akowe awon ohun ti awon elomiran se bi a ba si ti fi awon igbe aye wa ti a n ri lojukoju bi a ba ti fun won seto won ro we pe eyi ti to awon ni wasu papa opolopo won o sese oni wasu ni awon ijo eleya meya kaakiri ni won ma n se asise yi ton ma ro we pe bi enikan ba ti ni iwa omoluabi wi pe iru iwa be o ti to lai ni iyipada okan iyipada aya ṣùgbọ́n ohun ti ọlọ́run jẹ́ kó ní mọ̀ fún wa ni wípé ohun tí ó ṣe pàtàkì níwájú òun òun ni bí ọkàn wa ti rí òun ni bí àyà wa ti rí àti wípé a ti ní iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn ti ìyípadà àyà bí kìí bá ṣe bẹ́ẹ̀ a ó rí wípé gbogbo ohun tí a ń ṣe kò ní lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa nínú òwe tí mo kà fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún ni o fi o n so wepe ju gbogbo ohun ipamo pa aya re mo pa okan re mo nitori pe lati inu re wa ni orisun iye e je wepe gbogbo ohun ti a n se ninu wa gbogbo ohun ti a n se ni igbesi aye wa won wa lati inu okan eyi ni Jesu Kristi n so ninu Matthew ori kejila Matthew ori kejila lati ese ikerin le logbon eyin omo paramole eyin ti se eniyan boboru yo ti se le soro rere nitori ninu opolopo ohun inu li enu eso ninu opolopo ti o njade lati inu okan lati inu aya wa ni enu ni o n so iwa ti a n ri lode o je ohun ti o n jeyo lati inu eeti ani lati inu okan nitori be ni o fi se pataki we pe ke a mo pe bi a ba fe sin olorun bi a ba fe se ohun itewogba ni waju olorun ani lati ni ikola aya ani lati ni ise iyanu le okan aya wa ani lati ni iyipada ti olorun nikan le se ani lati ni ni okan aya wa o meji ni a menuba ikoko meji ninu oro yi ikini ipo ti okan eniyan wa ipo ti okan eniyan wa ekeji iyipada okan omo eniyan iyipada okan omo eniyan lakoko ke awo ipo ti okan omo eniyan wa gba ti a so wi pe omo eniyan eyi je okan ti ko ti datun bi okan ti a ko ti iyipada okan ti ko ti ni ifowoto iyipada latoke wa iru ipo wo ni iru okan be wa ye ke awo Genesis ori kefa ese ikarun Genesis ori kefa ese ikarun Olorun si ri pe iwa buburu eniyan de popo le aye ati pe gbogbo iru okan re kiki ibini lojojumo leyin ti Adamu ati Eva ti subu ni ogba Edeni lati igba yi gan ni a ri wipe okan eniyan o je okan buburu ni waju Olowa nitori gbogbo ise gbogbo iwa gbogbo oro ti o n jade lati inu okan yi o je ohun to buru jai o seese ke enikan ki o je elesin awon elomiran ma ro wipe elesin o ti to o ti yege ni waju Olorun sugbon enikani le je elesin iwa ti ru eni ben hu ki se nipa ti esin o je nitori iro okan buburu ibi ti o wa ninu re o se se ke enikeni ki o je eni ti o mo we sugbon iwe mimo tabi iwe kika eyi ko yi okan pada a o ri wi pe iwa buburu ni aarin awon omowe lo peleke si o sese ki a ri enikan ti o je wi pe o ti rin lo si oke okun o ti lo si ilu oba fun opolopo igba tabi o sese ki a ri eni ti o je wi pe o ti le ti mo otito ihinrere die sugbon ti ko gbadura agbayori ki o ba le ni iyipada okan a o ri wi pe iru eni be iwa iru eni be yo je ohun ti ko ba ife Olorun mu ese karun yi eyi ni o fi so fun wa wi pe nitori Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye eredi iwa buburu ti o di pupo yi se nitori pe won o je olaju ni atabi nitori wi pe won o kawe tabi nitori pe won o ti rin jina si awon orile ede miran rara eredi iwa buburu yi ni we pe iro okan won iro okan re kiki ibini lojojumo bi a ba so wi pe nkan kan o je ibi o je kiki ibi e je wi pe ko si alaafo ninu iru okan be lati se rere ko si alaafo fun iru okan be lati se rere die se buburu die sugbon o je kiki ibi ki si se ni igba kan o je lojojumo eni afi ma nso fun awon ipere fun awon omode o sese ki o je wipe won fe se igbeyawo a ma nso fun wipe ki won ki o gbadura daradara adura agbayori adura ti a o ni idahun lati odo Olorun bi a ba fe se igbeyawo nitori opolopo ninu awon omo kekeke opolopo ninu awon omo ti o je wipe won sese fe igbeyawo won fe loko won a ma wo bi enikan se je elesin to won a ma wo bi enikan se ja papa ninu ise esin Olorun o sese bi a ti wa sinu ile esin ki a ri enikan o le je okunrin o le je obinrin o sese ki o je ohun ni o ma koko tete de si ile esin bi a ba ti n ko awon aga ijoko a ma ba wa ko bi a ba ti n ko iwe orin a n ko nkan miran a ma ba wa ko ki eni ti o fe gbeyawo ki o ma ro wepe ah bi oun ba le gbe iru eni bayi niyawo eni ti o je elesin bayi eni ti o ja papa ninu isan olorun bayi wi pe ohun ani ayo popo lati odo olorun wa ko mo wi pe eni yi o sese kenikeni ki o ja papa o sese kenikeni ki o teramo isin olorun lai gba adura agba yori si igbala si yipada okan tabi elomiran bi won ba fe gbe yawo won ma wo iru aso ti awon elomiran wo wi pe okunrin yi ojojumo lo wa ni imototo ojojumo lo dabi eni o dabi eni pe eni yi o ri nkan je o si seku nitori be won ma ro wi pe iru eni be ni awon fe ni loko tabi ki won ro wi pe o je olu eni ton showo eni ton rin kaakiri bo ba tin lo si ilu awon ausa to lo nko boya epa tabi epo lo nko wa si sale nihin be na lo nlo si ilu awon ibo boya isu lo fe lo ra ni boya nkan mi bo tin lo lo nde aso to sin wo bo se nawo iru moto to nlo awon elomi a ma ro we pe bi a ba ni iru eni bayi loko bi a ba le gbe iru eni bayi sile o dabi bi eni pe nkan yo de wa lorun ohun ti o ye won ni we pe iwa rere ko ti inu owo wa iwa rere ko ti inu ti gbajumo wa iwa rere ko ti inu esin wa iwa rere o ma ntinu iyi pada okan wa eni afi ma ntemo ni leti nihin we pe bi a ba de inu ijo ohun ti a kokko ni lati se ni we pe ki a gbadura se olorun ki a ni iyi pada okan tabi bi a ba fe gbe yawo ohun ti a ni lati se ni we pe ki a gbadura se olorun olorun nikan soso lo mo okan eniyan iwo funra re gege bi eniyan o ko le mo kilo wa ninu okan enikeni ye ke awo samueli kini ori 16 ese ikeje samueli kini ori 16 ese ikeje sugbon oluwa wi fun samueli pe ma se wo oju re ma se wo irisi re ni o ti an so nihin tabi giga re nitori pe emi ko nitori ti oluwa ki wo bi eniyan ti wo eniyan ma wo oju eniyan ma wo irisi tabi giga tabi bi eniyan se woso tabi bi eniyan se lokeke to sugbon oluwa a ma wo okan okan yi gan la nso nipa re wi pe awon ti ko mo olorun won ko ni iyi pada okan ati wi pe iro inu won kiki bi ni lojojumo ninu iwe oniwaasu ori kesan ese iketa oniwaasu ori kesan ese iketa eyi ni ibi ninu ohun gbogbo ti a nse labe orun pe ise kan na ni si gbogbo won ati pelu aya omo eniyan kun fun ibi isinwin nbe ninu won nigba ti won wa laye ati leyin eyi ni won a lo sodo awon oku o ye ki oyeye wa nihin ohun kan na ni oro olorun ni o tenumo fun wa wi pe aya omo eniyan kun fun ibi bi a ba so wi pe igo kun fun omi o je wi pe o ti kun to be ti a ko le fi omiran sinu igo yi bi a ba so wi pe abo o kun fun omi tabi o kun fun epo e je wi pe a ko le fi nkan miran sinu re o ni aya omo eniyan o kun fun ibi a fi se apejuwe gege bi abo tabi gege bi garawa wi pe ibi nikan soso ni o wa ninu garawa yi bakan na aya omo eniyan bakan na okan omo eniyan o kun fun ibi o wa nso fun a wi pe isinwin iwa ibi ni o wa ninu won nigba ti won wa le aye oni leyin na won a ku won a lo si ipo oku ninu ese won nitori be ki o ye wa wi pe bi olorun ko ba ti yi okan wa pada o je wi pe ninu okan wa lohun ibi nikan ni o wa ninu re eni a fi ma nje ki o ye ni wi pe bi a ba pe eniyan wa sinu ijo ki se wi pe ki a so wi pe mo ti kuro ni ijo sele mo ti wa nwa si dipa eyi ni ko ti fun ni iyi pada eyi ni je wipe o kuro lati inu ijo kan o bo sinu ijo miran bi o ba ti de yin bi o ba fe je ni te ogba ni waju olowa ki se wipe o fi aso funfun nikan sile tabi o fi aiwo bata nikan sile o fi tabela ati truari sisun nikan o fi sile eyi ni se pataki sugbon ko to ani lati wa si waju olowa ki a so fun olorun wipe okan ibi ni agbe ni angbe kakiri asin fe ki olorun ki o se iyipada aya iyipada okan fun wa ki abale je eni itewogba ni waju re eyi ni o se pataki eyi ni ani lati bojuto tabi o se se ki o je wipe ati je eni ti o nka bibeli tele tele asi ti je eni ti o mo bibeli ki se wipe o kan ye ki a mo bibeli si akasori bi abati de yin be ni lati ma gbadura fun iyipada okan iyipada aya nitori eyi ni olorun reti ke abale je eni itewogba ni waju re bi atile nwa si ilesi bi atile nka bibeli bi atile je eni ti o jafafa ninu ise esin bi atile nlo si idapo oju ile bi atile nka akiri lati se ijere okan bi ki ba se wipe ati gbadura ti o dani loju ti emi olorun si npa emi wa jere wipe ati di omo olorun wipe ati ni iyipada okan bi ki ba se pe ati se be gbogbo ti an se yo je ofo ati ohun ti ko lere ni waju oluwa olorun ni lati yi okan wa pada nitori wipe okan eniyan o je ohun ti o buru jaye ninu Marko ori keje lati ese ikokanlelogun Marko ori keje ese ikokanlelogun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu won yi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ke amo we pe awon ti an se bi we pe an fun awon alagbe lowo tabi an se awon nkan miran bi iwa omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada ohun ti a ni lati se ni wipe ki a ke pe olorun ohun ti a ni lati se ni wipe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwenumo eje jesu kristi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyipada ni igba miran ni a ma n ro wipe bi eniyan ba ni iwa omoluabi ti iwa re ti o dabi eni wipe o dara loju eniyan a ma n ro wipe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri iyipada okan e je asise pupo o ye ki o ye wa wipe bi ki ba se wipe olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju olowa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a n lepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun a wipe okan omo eniyan o je okan ti o buru jaye ko si eni ti o le mo ninu Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun ese ikesan okan eniyan kun fun etan ju ohun gbogbo lo o si buru jaye ta ni o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejowe ti olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni wepe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju olowa a ko ni le ba olorun rin nitori pe awon apejuwe ti bibeli se nipa okan ni wepe okan eniyan o je bi okan ti o le gege bi okuta o ni okan won le bi okuta adamanti
1: o si je okan igberaga o je okan iwa buburu o je okan alaroshe on buburu o je eni ti o je wipe won je alagidi e je wipe o dabi eni wipe tinu mi ni won se o po fun won elomiran bi a ba ka oro olorun bi a ba wewe nipa oro olorun bi a ba se apejuwe ti a ka ti a se itumo re sugbon a so wipe looto lo ye ohun ati ko lorin ati wa ni wasu ati gba aladura sugbon sibe sibe yo ma so wipe ohun ti ohun yo se ohun ni ohun yo se sibe sibe okan won kun fun okunkun okan won kun fun agidi okan won kun fun itanje o si kun fun oju kokoro eyi ni olorun fi so fun awe pe o se se ki a ma wa sinu ijo o si se se ki a ma lo sinu ijo miran o se se ki a wa ni esin ti awon onigbagbo ti bibeli tabi ki a wa ninu awon esin miran sugbon bi a ko ba ni iyipada okan a ko ni le gbe pelu olowa a ko ni le ni irepo tabi idapo pelu olorun nitori okan wa ni olorun ma nwo o si mo gbogbo ohun ti o wa ninu okan wa o mo ipo ti okan wa wa o mo ete ati aba ti o nwa lati inu okan wa o mo awon ipinu ati awon ilana ti o nwa lati inu okan wa ni waju olowa eni ti a ko ba ti yi pada okan re o dabi ipo ku okan re o kun fun gede gede okan re o dabi orisun awon omi ti o je wipe o ni oro ninu okan re o dabi ogun awon egungun awon oku tabi ki a so wipe o dabi iyan gbe ile nibi ti awon ero buburu ti o tin jade wa se gafra fun mi lati lo ede yi ki o le yi o dara dara iru okan eni be o dabi ile idoti ti a ma yi agbe si iru okan eni be o dabi ibi ti o kun fun eri pupo o si dabi ibi ori atan ti a ma n dalenu si iru okan eni be o dabi iho awon eranko buburu awon ero buburu awon ipinu buburu ro awon nkan won yi ki o gbe won yewo dara dara we pe okan re o je ipo ku ti a se sile ni waju olowa o je orisun omi buburu ti pani tabi ti gbe nkan miran majele sinu okan eniyan tabi sinu ara eniyan o je ogbun fun awon egungun oku o si je asale nibi ti awon ero buburu ti won tin je jade wa o je ile idoti o je ori atan o si je ibi ti awon ipinu awon ilana awon ero buburu ti won tin jade o se se ki enikeni ki o bo nkan won yi mole ki o ma je ki enikeni ki o mo sugbon gbogbo re patapata ni o sipaya ni waju olowa ninu Matthew ori ketalelogun Matthew ori ketalelogun nibe ni olorun ti nso ti o tin se alaye lati enu Jesu Christi ni kikun nipa iwa eniyan Matthew ori ketalelogun lati ese ike dogmon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin fo ode ago ati awopo komo sugbon inu won kun fun ireje ati wobia nihi ni ati ri itanje awon elesin itanje awon elomiran ti won fi ijo deeper ti won fi boju elomiran o sese ki o rin bi omo olorun ni gboro elomiran o sese ki o soro bi omo olorun ni gboro elomiran o sese ki o woso bi omo olorun ni gboro sugbon Jesu Kristi so fun anihi wo pe opolopo awon eniyan wonyi won kun fun agabagebe nitori wipe won fo ode agomo o dabi eni wipe won je eni bi ti inu olorun o dabi eni wipe won je eni tin rin dede o dabi eni wipe won je eni tin soro dara dara sugbon ni inu won ninu okan won won kun fun ireje won kun fun obia wese iketadinlogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin dabi iboji funfun ti o dara li ode sugbon ninu won kun fun egungun oku ati fun egbin gbogbo eyi ni olorun je ki o ye wa wepe ani lati wo inu wa ki a gba imole ihirere laye lati tan sinu okan wa ki a si gba emi olorun laye lati wa okan wa ri ki a mo wepe bi ati le je eni ti o dara lo de ara bi ati le je

iṣẹ́ ìsìn pa wà lórí. Kí a máa fi iṣẹ́ ìsìn di wà lọ́wọ́ àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ alákòóso tàbí adarí. Oyé kò yé wọn. Bí a bá rí ẹnìkan tí ó ti dé inú ìjọ láì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú, láì mọ̀ bóyá àwọn wọ̀nyí ní ìgbàlà tàbí wọn kò ní ìgbàlà, wọn máa sọ wípé ẹ ṣe dapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́, a ń fẹ́ àwọn òṣìṣẹ́, a ń fẹ́ àwọn ajìrẹ̀ ọkàn, a ń fẹ́ àwọn tí ó máa darí àdàpọ̀ ojú ilé. Jẹ́ kí a fi wọ́n sílẹ̀ náà, jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run, jẹ́ kí ó ṣe àwárí ọkàn wọn, kí wọn kí ó ba lè ní ìgbàlà tòótọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ bí adarí, ó ṣe ni láàánú wípé àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ di adarí ní ìjọ àwọn elédè Yorùbá tẹ́tí sílẹ̀ dáradára, a kì í fún àwọn ènìyàn láàyè láti gbàdúrà dáradára, èyí kò sì dára bẹ́ẹ̀. Bí a bá ti parí ìsìn, ó ṣeéṣe kí wọ́n máa sọ wípé a fẹ́ rí adarí wa. Àwọn elédè Yorùbá nísinsìnyí tí a ṣẹ̀ṣẹ̀ ní adarí, ó yẹ kí a gbádùn adarí wa. Bí a bá fẹ́ rí olùṣọ́ àgùntàn, bí a bá fẹ́ rí tìbí, bí a bá fẹ́ rí tọ̀hún, kí ó lè lànà fún wa, ó yẹ kí a gbàdúrà. Ó yẹ kí a gbàdúrà. Bí a bá ti ń parí ìsìn, èyí kì í ṣe pé kí a jáde, kí a lọ máa bá ara wa sọ̀rọ̀ níta, kí a máa ṣẹ̀fẹ̀ níta. Bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ láti lọ sọ́run, bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì, ọ̀rọ̀ Ọlọ́run yìí tí a gbọ́, ó yẹ kí a mú lọ sí orí eékún wa. Ó yẹ kí a gbàdúrà àgbàyanjú àgbàyọrí, kí a mọ̀ wípé a ti bá Ọlọ́run sọ̀rọ̀, a sì ti ní ìyípadà ọkàn nítòótọ́. Jẹ́ kí ó yé ọ. Adarí, ṣe gáfrà fún mi kí n bá ọ sọ̀rọ̀. Ṣé o mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ adarí ní elédè Yorùbá nísinsìnyí, a jẹ́ ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Kì í ṣe wípé àti tó tán ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé àti jẹ́ nǹkan kan ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé àti ní gbogbo àwọn ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ni a fi sọ wá di adarí. Ó jẹ́ àǹfààní fún wa wípé kí àwa náà kí a lè ṣe díẹ̀, bí àwọn onígẹ̀ẹ́sì ti ń ṣe díẹ̀, kí àwa náà kí a lè ṣe díẹ̀. Ṣùgbọ́n àwọn mìíràn, wọ́n jẹ́ kí nǹkan wọ̀nyí, wọ́n jẹ́ kí ó dí wọn lọ́wọ́. Bí a bá ti parí ìsìn, adarí kì í gbàdúrà mọ́ fún ara rẹ̀. Adarí kì í gbàdúrà mọ́ láti lè ní ìgbàlà tòótọ́, láti lè ní ìsọdímọ́. Bí ò bá tí ní ìsọdímọ́, àbí o rò wípé torí a ti sọ di adarí, èyí jẹ́ wípé ìsọdímọ́ ti fò mọ́ ọ bí àfòmọ́. Àbí o rò wípé torí pé a ti sọ di adarí, agbára ìfikún ni ẹ̀mí mọ́ Ọlọ́run, ó ti fò mọ́ ọ gẹ́gẹ́ bí àfòmọ́? Rárá. Ó yẹ kí a mọ̀ wípé a ní láti gbàdúrà. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ẹlòmíràn, bí a bá ti ṣetán, mo fẹ́ lọ wo àwọn ará ìdàpọ̀ ojú ilé mi, mo fẹ́ lọ bẹ̀ wò, mo fẹ́ lọ wo lágbájá, mo fẹ́ lọ wo tẹ̀mẹ̀dù. O ní gbàdúrà, o ní wọ ojú Ọlọ́run, o ní gbàdúrà àgbàyọrí títí ó fi mọ̀ wípé o ti ní ìyípadà ọkàn. Bí àwọn ẹlòmíràn, bí wọ́n ṣe ń wá, bí wọ́n ṣe ń lọ nìyí, láì ní ìfọwọ́kàn Olúwa, ìyípadà àtòkè wá nínú ọkàn wọn. Wọ́n máa ń rò wípé ìgbà tí a ti ń wá sí ilé ìsìn, ìgbà tí a ti ń ka àkà sórí Bíbélì, ìgbà tí a ti ń ka Bíbélì láràárọ̀, ìgbà tí a ti jẹ́ ẹni tó ń wá sí ìjọ Deeper Life, wípé ó ti parí nìyẹn. Nítorí bẹ́ẹ̀, bí Jésù bá dé, a ń ba lọ sí ọ̀run ni. Kò rí bẹ́ẹ̀. A ní láti ní ìyípadà. Ìwọ náà ti rí ohun tí a ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ọkàn ọmọ ènìyàn, gẹ́gẹ́ bí ó ti rí ọkàn tìrẹ, gẹ́gẹ́ bí ó ti rí. Bí o bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti tan ìmọ́lẹ̀ ìre sínú ọkàn rẹ, ó rí wípé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ òtítọ́. Wo ẹ̀kọ́ tí a kọ́ lónìí nínú wa inú ìwé mímọ́. Wo àwọn tí ó ti ń tẹ̀lé Jésù, wo Jákọ́bù, wo Jòhánù, wo bí wọ́n ti wá, wo nǹkan tó ń jáde láti inú ọkàn wọn, wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu jáde, wo ojú kòkòrò, wo ìwà ipò nínú wọn, wo bí wọ́n ṣe ń sọ pé kí àwọn kí ó wà níhìn, kí àwọn kí ó wà lọ́hùn-ún. Tí Jésù ń sọ fún ọ pé ẹ̀yin ọmọ ẹ̀yìn, báwo ni irú nǹkan wọ̀nyí tún ṣe wà lé ọkàn yín? Gbà tí àwọn mẹ́wàá tó kù, gbà tí wọ́n gbọ́, wọ́n ní ìrunú. Èyí tí a ń sọ nìyí, a lè máa sọ pé a ń tẹ̀lé Jésù. A lè sọ wípé a jẹ́ ọmọ ẹ̀yìn. Wo àwọn èrò tí ó wà nínú ọkàn wa, wo ìlépa tí ó wà nínú ọkàn wa, wo ìgbéraga tí ó wà nínú ọkàn wa, wo àwọn nǹkan mìíràn tí a kò gbọdọ̀ máa dárúkọ, tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn, tí a ní láti gbàdúrà lé lórí, tí a ní láti sọ fún Ọlọ́run wípé Ọlọ́run yẹ̀ mí wò, Ọlọ́run wá mi rí, Ọlọ́run wá dì mí, Ọlọ́run wo inú ọkàn mi. Àwọn nǹkan bí ẹ̀gbin, àwọn nǹkan bí ìwà búburú, àwọn nǹkan tí kò ní lè bá ọ gbé, àwọn nǹkan tí kò yẹ níwájú rẹ, àwọn nǹkan tí ó sọ mí di aláìtọ́, aláìyẹ níwájú rẹ, bá mi mú wọn kúrò. Èyí ni àdúrà tí a ní láti gbà.
kẹ́rin wípé àti

yẹ sí ìyà yìí jẹ nítorí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí àwa pàápàá kí a máa yọ̀ nínú Olúwa. Bí a tilẹ̀ ní wàhálà díẹ̀, bí a tilẹ̀ ní inú níbí ni, ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa. Àwọn apọ́sẹ́lì tí a ń kà nípa wọn yìí, ìgbà kan wà, ìgbà kan dé ní ìgbésí ayé wọn, tí a rí wípé wọ́n tilẹ̀ sọ wọ́n sínú túbú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ní ọ̀gànjọ́ òru, nínú túbú yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀. Yẹ kí a wo Ìṣe àwọn apọ́sẹ́lì orí 16, ẹsẹ̀ 15. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, Paul òun Sila ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run. Àwọn ará túbú sì tẹ́tí sí wọn lójijì. Ìṣẹ̀lẹ̀ ńlá ṣiṣẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mí tìtì. Ọ̀gán gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè wọn sì tú sílẹ̀. Ó ṣeéṣe kí a rí ẹnikẹ́ni nínú wa kí ó máa sọ pé òun ti ka èyí rí, ó kà á rí, ṣe ó ń ṣe é. Nígbà tí o bá bọ́ sínú wàhálà, ṣe ó ń ṣe báyìí, ṣe ó ń gbàdúrà, ṣe ó ń kọrin, ṣe ó ń yọ̀ níwájú Olúwa. Èyí ni a rí wípé àwọn wọ̀nyí ṣe bí wọ́n ti ń yọ̀ níwájú Olúwa, tí wọ́n ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ rẹ, ó jẹ́ olóòótọ́, ó jẹ́ ẹni gíga, ó jẹ́ ẹni tó ju ogba àwọn ènìyàn lọ, ó jẹ́ ẹni tó wà láti ayérayé títí dé ayérayé. Bí wọ́n ti ń yin Olúwa lógo, bí wọ́n ti ń kọrin ìyìn sí Olúwa, bí wọ́n ti ń yọ̀ níwájú Olúwa nínú wàhálà wọn, nínú ilé túbú tí wọ́n wà, ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. Lọ́gán ni a rí pé gbogbo èdè àwọn onítúbú yìí, àwọn tí ó wà nínú túbú, gbogbo èdè wọn já, a tú wọn sílẹ̀. Àwọn ilẹ̀kùn tí a ti tì pa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ni a rí pé wọ́n ṣe wọn sílẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Bí àwa pàápàá nínú bí ni, nínú wàhálà wa, nínú ìyàn, nínú àìríjẹ, bí a bá lè kọrin sí Ọlọ́run, bí a bá lè gbàdúrà níwájú Ọlọ́run, bí a bá lè máa dúpẹ́ fún àwọn nǹkan tí Ọlọ́run ti ṣe fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a rí wípé ìdè wa yóò já, àwọn wàhálà wa a ó mú wọn kúrò. Wò ó, bí a bá wà nínú ìbànújẹ́ pàápàá, ó yẹ kí a máa kọrin sí Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà sí Ọlọ́run, ó yẹ kí a máa yọ̀ níwájú Olúwa ní ìgbà gbogbo, ni ó yẹ kí a máa yọ̀. Nínú Kọ́rìntì 2:6, bí ẹni tí ó kún fún ìbínú jẹ́, ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo. Èyí ni ìtara àti ìlépa àwọn ọmọ Ọlọ́run. Èyí a rí ìwà bí Ọlọ́run tí àwọn ènìyàn wọ̀nyí ní, ó ní bí ẹni tí ó kún fún ìbínú jẹ́. Èyí jẹ́ pé kì í ṣe ìbànújẹ́ díẹ̀ ni Paul apostle ni ó ní. Ó dàbí ẹni pé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá sí ojú kan, látọ̀tún, látòsí, láti iwájú, láti ẹ̀yìn. Ó ní bí ẹni tí ó kún fún ìbínújọ́ ní, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa ń yọ̀ ní ìgbà gbogbo. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a máa yọ̀ níwájú Olúwa. Bí ó tilẹ̀ jẹ́ wípé a pàdánù àwọn nǹkan kan tí mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ níbi iṣẹ́, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ nínú ẹbí wa, nítorí pé a kò gbọ̀jẹ̀gẹ́ fún àwọn ẹlẹ́tàn, fún àwọn tí ó wà nínú ayé, àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n fẹ́ kí a kọjú sí wọn, kí a sì kọ ẹ̀yìn sí Jésù Kristì, a kò gbọ̀jẹ̀gẹ́, a kò pẹ̀yìn dà. Nítorí bẹ́ẹ̀, ó ṣeéṣe kí a pàdánù àwọn àǹfààní díẹ̀ díẹ̀ láti ọ̀dọ̀ wọn. Ṣùgbọ́n síbẹ̀, ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa. Nínú Hebrews 10:24, nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín, nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹni ọ̀rọ̀ tí ó wà títí, tí ó sì dára ju bẹ́ẹ̀ lọ lé ọ̀run. Èyí ni a rí tí àwọn onígbàgbọ́ ti ìṣáájú tí wọ́n ṣe, wípé nígbà tí a kó wọn lẹ́rù, wípé nígbà tí a jẹ wọ́n níyà, wípé nígbà tí a rẹ́ wọn jẹ, wípé nígbà tí a gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn, èyí tí wọn ìbá fi bọ́hùn, èyí tí wọn ìbá fi máa ráhùn, èyí tí wọn ìbá fi máa sọ wípé Ọlọ́run, kí ló dé kí wọ́n máa fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́? Ṣùgbọ́n a rí wípé wọ́n ń yọ̀ níwájú Olúwa. Ní àkókò tí a tún ní àwọn wàhálà mìíràn, jẹ́ kí a wo Pétérù kìíní láti orí 4, láti ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 13. Ó ní, olùfẹ́, ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì lè ó dé bá yín. Ó ṣeéṣe kí ìdánwò tí ń jóni bí iná, ìdánwò tí ń da ọkàn rú gẹ́gẹ́ bí iná tí ń da ọgbọ̀n kan rú, ìdánwò tí ó le púpọ̀. Ó ní, olùfẹ́, ẹ̀yin ènìyàn Ọlọ́run.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wà ní wípé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́, pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín, ẹ fún wa ní etí ọmọ. Kí a jẹ́ ẹni tí ń gbọ́, kí a jẹ́ ẹni tí ń gbà, kí a jẹ́ ẹni tí ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ yín. Kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Epístélì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá, nípa ògo àti ọlá ńlá rẹ̀, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí ìlànà ti ìràpadà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, àti wípé kí ẹ̀dá Ọlọ́run, àwòrán Ọlọ́run àti ìwà Ọlọ́run kí ó lè jẹ́ tiwa. Nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristì, nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí Ọlọ́run Bàbá tí ó fi rán Ọlọ́run ọmọ sínú ayé, tí ó sì fi fún wa ní Ọlọ́run ẹ̀mí láti máa bá wa gbé, láti máa tọpasẹ̀ wa, láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristì, Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú, kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ̀ méjì tí a kà yìí, èyí ni Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristì wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé, ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì. Ní tòótọ́ ni wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí ẹnikẹ́ni nínú wa kí ó má ba ṣègbé, kí a má ba lọ sí inú ìyà ayérayé ti ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò mọ níbẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹlòmíràn wọn a tún máa rò wípé a rán Jésù Kristì láti fi rú ẹbọ fún wa, àti wípé kí ó ba lè fún wa ní àwọn ìbùkún bí ìwòsàn, bí ìpèsè àti àwọn ìbùkún mìíràn tí kò kọjá ayé yìí.
o ye ke amo we pe ki se ati lowo ati loro ati ni wosan ati ni idande nikan ni a se ran Jesu Christi wa sinu aye o da bi eni we pe awon eniyan ti won lo si ile isin won ro we pe olorun fi ete sile lati ma pa lapa lapa nitori ohun ti o mu Jesu Christi wa sinu aye o ni we pe aye di baje aye kun fun ese ati pe ninu agbara ti wa a o le bori ese a o le bo lowo agbara ese ati ti esu e ti o de wa ni igbekun e ni afiran Jesu Christi wa sinu aye sugbon o se ni laanu we pe opolopo ti o wa sinu ijo ohun ti won wa ki se ohun ti o je ki Jesu Christi ki o ku lori igi agbelebo ibokun ti ara ki la o je ki la o mu bawo ni a o se ni iwosan bawo ni a o se bo lowo ofa awon eni bi awon ota won ronu ayeraye won ronu bi a se le jere iye ni pekun won ronu bi a se le bo lowo ese ke asi ma gbe igbese aye wa mimo ati ododo sugbon eyi ni o wo olorun lati je ke awo ninu iwe mimo loni o ti a soro lori re ni alabapin aworan olorun alabapin aworan olorun a le so wi pe alabapin iri olorun tabi ewa olorun sugbon mo ro wi pe oye gbogbo wa bi aba so wi pe alabapin aworan olorun nkan ti olorun nfe lowo eni kokan wa ni wi pe ke a fi iwa ati ise ke a fi jo eni ti o da wa bi omo ba jo baba ninu ohun gbogbo inu baba ma ndun bi baba ba je eni ti o logbon eni ti o lagbara eni ti o le rin dara dara eni ti o ja fafa bi omo yi ti abi ninu ebi bi o ba fi ohun gbogbo jo baba bi baba ba ti nri inu baba a ma dun o ye ke mo we pe bakan na ni pelu olorun o nfe ke a fi iwa irisi isesi ati gbogbo nkan ti a nlepa o nfe ke a fi jo ohun bi abale jo olorun ninu iwa ninu ise ninu irin ninu oro ninu ohun gbogbo ti a dawole inu olorun yo dun popo eyi ni a fi nso nipa jije alabapin ninu aworan olorun tabi ninu iwa olorun ye ke a tun wo ese ikerin ti a ka leekan ke a tun ka leekan si nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa pe nipa iwonyi eyi ni nipa awon ileri wonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun o nfe ki a je alabapin ninu iwa re tabi ninu aworan re nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ife ko fe wa ninu aye ibaje si wa ninu aye sugbon olorun ko fe ki a fara ko eri olorun ko fe ki a je alabapin ninu awon ibaje ati ife ko fe ti o wa ninu aye o nfe ki a je eni mimo olododo eni pepe eni ti o je alabapin ninu iwa ati aworan olorun ibeli so fun awe pe lati enu eni meji tabi enu eni meta ni a o ti fi idi otito mule ibere wa ni pe se ese oro kan yi lo so fun wa nipa wi pe ife olorun ni yo je inu didun olorun bi abale je alabapin ninu aworan ati iwa re.
kì í ṣe ẹsẹ ọrọ yìí nìkan jẹ kí a wo ìwé Róòmù orí kẹjọ ẹsẹ ìkọkàndínlọgbọn Róòmù orí kẹjọ ẹsẹ ìkọkàndínlọgbọn nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ li ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀ kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀ níhìn ni apostelli ni ó ń sọ fún wa nípa ìmísí ẹ̀mí mímọ́ wípé ó jẹ́ ohun tí Ọlọ́run ti gbèrò tàbí tí ó ti gbìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ayé kí ó tó wà tí ó sì jẹ́ wípé ìlérí àti ìlépa àti ìfẹ́ yìí ni ó sì wà nínú ọkàn rẹ̀ síbẹ̀síbẹ̀ èyí ni wípé kí ẹnìkọ̀ọ̀kan wa kí ó lè rí bí àwòrán ọmọ Ọlọ́run àti wípé kí Jésù Kristì kí ó ba lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀ jẹ́ kí a ṣe àlàyé díẹ̀ lórí èyí bí a bá wá láti inú ẹbí tí bàbá àti ìyá ti bí ọmọ púpọ̀ tí àkọ́bí ọmọ sì jẹ́ ọlọgbọ́n oníwà tútù ẹni jẹ́jẹ́ ọmọ tí kìí jalè ọmọ tí kìí porọ́ ọmọ tí kìí rìnrìn ìdọ̀tí tí ó sì jẹ́ irú àkọ́bí yìí ni Ọlọ́run fi ta wá lọ́rẹ ó máa ń jẹ́ dídùn inú wa wípé àwọn ọmọ tí wọ́n tẹ̀lé irú àkọ́bí rere bẹ́ẹ̀ wípé kí àwọn ọmọ wọ̀nyí kí wọn kí ó rìn nípa ìṣísẹ̀ ọmọ àkọ́kọ́ yìí ohun tí a mọ̀ nípa Jésù Kristì ni wípé ó jẹ́ ẹni tútù ó jẹ́ ọlọ́gbọ́n ó jẹ́ olódodo ó jẹ́ ẹni mímọ́ ó jẹ́ ẹni tí a kò rí ìwà ẹ̀ṣẹ̀ kankan nínú rẹ̀ tàbí lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan rí ó jẹ́ ẹni tí ó wu Ọlọ́run ǹjẹ́ mo fẹ́ kí o máa yẹ̀ ẹ́ wò ìhà ṣe ìlépa yìí ló wà nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan tí ó ń wá sí ilé ìsìn ìhà ṣe ìlépa yìí láti dàbí Jésù nínú ọkàn nínú èrò nínú ìlépa nínú ìfẹ́ nínú ìṣe ní ìkọ̀kọ̀ ní gbangba ní abúlé ní ìlú nínú ọjà tàbí ní ibi ìṣòwò wa ìhà ṣe ìlépa yìí ni ó wà nínú ẹnìkọ̀ọ̀kan láti rí bí Jésù láti rìn bí Jésù láti ṣe bí Jésù láti sọ̀rọ̀ bí Jésù àti láti wu Ọlọ́run gẹ́gẹ́ bí Jésù èyí ni ìlépa Ọlọ́run èyí ni ìfẹ́ Ọlọ́run èyí ni èròǹgbà Ọlọ́run èyí ni ohun tí Jésù Kristì fi wá tí ó fi kú fún wa lórí igi àgbélébùú nítorí bẹ́ẹ̀ bí ó bá jẹ́ èrò ọkàn rẹ ni wípé ìlépa rẹ tàbí èrèdí tí o fi ń wá sí ilé ìsìn ni àti ní ìwòsàn nìkan ìlépa tirẹ ni àti ní dúkìá ayé yìí Jésù pàápàá sọ fún wa ó ní kí ni èrè tí ó já sí fún ènìyàn bí a bá jèrè gbogbo ayé yìí ṣùgbọ́n tí a sọ ẹ̀mí wa nù o mọ̀ wípé ìdí tí a fi rán Jésù ni kí ó ba lè gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ nípa ti òde ara ẹ̀ṣẹ̀ nípa ti inú kí ó ba lè jẹ́ olùgbàlà wa kúrò nínú ẹ̀ṣẹ̀ pátápátá jẹ́ kí a wo Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́ nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́ bí o bá jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run o mọ̀ wípé kí a tó kọ ìwé mímọ́ ni Ọlọ́run ti ro dáradára ohun tí a fẹ́ kọ sílẹ̀ ó sì ń sọ fún wa nísinsìnyí wípé kí a rántí o àti kọ ọ́ sílẹ̀ ohun tí Ọlọ́run kọ kò sí ẹni tí ó lè yí padà jẹ́ kí n rán ọ létí wípé nínú orí tí ó kẹ́yìn nínú Bíbélì ni a ti fi ègún lé ẹni tí ó bá yí ohunkóhun tí a ti kọ ẹni tí ó bá yí padà ni a ti sọ wípé bí ẹnikẹ́ni bí ó bá yọ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí a ó yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé ìyè bí ẹnikẹ́ni bá sì fi kún un
a fi kun awon iyonu ati iponju ti o deba ranti wo pe ati ko pe eje mimo nitori ti emi je mimo jo je mo opolopo ilesin ni o ti yo iwa mimo kuro ninu eko won opolopo awon onigbagbo ni o ti yo iwa mimo kuro ninu ilepa won ninu adura won je kin bi o lere nje o ti yo iwa mimo kuro ninu adura to ngba ki se adura fun mi lowo fun mi lomo fun mi lonje fun mi ni iwosan fun mi ni idande langba nje a o ti yi eti akosile a o ti yi pada nje a o kin mu egun olorun wa sori ara wa nigba ti a so wi pe nitori a ti ko pe eje mimo nitori ti emi je mimo ninu opolopo ilesin ni a ma nri ti awon igbimo ninu ijo to ma so fun oluso agutan wi pe o to ge iwasu wi pe ke a ma wasu lodi si ese ke a ma wasu lodi si awon oso aye ke a ma wasu lodi si awon ibaje ti o wa ninu aye wi pe to ohun ti an fe ni wi pe sa ma gbadura fun wa sa ma ko wa bi a se le ma ni awon kan aye yi sugbon nipa ti ke a ko ese sile nipa ti ke a ni igbala nipa ti ke a wa ni iwa mimo yen na to iyolenu to ti fun wa o ti poju nitori be bo ba se fe je oluso agutan fun wa alufa ninu ijo yi ohun ti an fe ni we pe danu duro ti iwa mimo won yi iwe mimo pada egun si wa lori awon ti o ba n yi eyi ti a ti ko sile ti o ba n yi pada egun wa lori won o sora ki egun olorun ki o ma ba wa sori re oni nitori a ti ko pe eje mimo nitori ti emi je mimo o ye ki a tun fiyesi ohun ti an ka ko so wi pe ki a tele apere awon ti o je mimo awon elomiran bi won ba wa si inu ijo won ma toko si lagbaja won ma toka si elomiran won ma so pe ah o setan en lagbaja to saju mi denu ijo o na o sa je mimo won ma so wi pe arakunrin arabirin ti o ti le nse ojuse ninu ijo ko sa je mimo panomo ko so wi pe ki a je mimo nitori ti awon elomiran je mimo o ni nitori ohun ti o yi pada nitori lati aye baye lati aye raye titi di aye raye ni o fi je mimo nitori pe ko si akoko kan ko si iseju kan ko si ojo kan ti ohun ko fi je mimo o ni nitori be ohun ti o je baba fun wa ni o je apere wa o ni nitori emi je mimo ki eyin paapa ki e je mimo ye ki a wo Matthew ori karun ese ikeji dini adota nitori na ke eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe eyi ni oro ti Jesu Christi so fun wa awon elomiran won ti gbagbe we pe eyi ni oro Jesu Christi nitori be bi won ba wa ninu ese tabi won ni ailera nipa ti ara tabi o dabi eni we pe iwa won ko ba bibeli mu bi a ba so fun won wi pe arakunrin o gbadura ki o bo le ma ba ki o ni ojo ikeyin nigba ti ipe ba dun nigba ti a o gba awon ayan fe soke nigba ti a o pa awon ayan fe larada o gbadura ki o ba le wa ni iwa mimo ani oto ko seni to pe nitori be bi won o ti e pe bi won o ti e je mimo olorun na mo wi pe labe orun ko seni to pe iru eni be yo ya o lenu lojo ikeyin o gbo ti Jesu so pe nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe nitori be ife olorun ni pe ki eni kokan ninu wa ki a ba le je alabapin iwa olorun alabapin aworan olorun alabapin ise olorun awon oro won yi ti a ti ka lati nu peteru lati nu romu ati lati peteru kini peteru keji ati lati Matthew oni o nje ki o ye wa wi pe ife inu olorun ni we pe ki a ba le ni aworan olorun fun ara wa o si fun ni awon ileri ti o tobi awon ileri ti o se yebiye ati agbara re ni o fi ti awon

ìlàsílẹ̀ ọlọ́run tàbí ète ọlọ́run ìfẹ́ ọlọ́run. A ó sì máa wo ìkejì agbára ọlọ́run láti lè mú ète tàbí ìfẹ́ inú rẹ̀ lórí wa yìí láti lè mú ṣe. Àti ìkẹta ipa tí àwa kó kí alábàápín tí ọlọ́run fẹ́ kí a jẹ́ yìí kí ó ba lè jẹ́ tiwa. Jẹ́ kí a wo ìfẹ́ ọlọ́run, ète ọlọ́run, ohun tí ọlọ́run fẹ́, ohun tí ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa, kí a ba lè jẹ́ alábàápín ìwà àti àwòrán ọlọ́run. Nínú Pétérù kejì tí a ti kà, mo tún fẹ́ wò ó lẹ́ẹ̀kan sí i. Pétérù kejì, orí kìíní, láti ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, yẹ kí a dúró níbẹ̀ náà. Ó ní pẹ̀lú agbára Ọlọ́run ni ó ti fún wa ní ohun gbogbo, tí ṣe ti iyè, èyí ni tí ṣe ti iyè ẹni pẹ̀kun, àti tí ṣe ìwà bí Ọlọ́run, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè ẹni pẹ̀kun. Bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè nínú Jésù, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí ìwà ìgbésí ayé rẹ̀, ìrìn rẹ̀ tí kò yí padà, èyí kì í ṣe wípé Ọlọ́run ò tí ṣe ohun tí ó yẹ kí ó ṣe. Ọlọ́run ti ṣe ohun gbogbo tí ó yẹ kí ó ṣe. A sọ fún wa wípé ó ti fún wa lé ohun gbogbo nígbà tí ó ti rán Jésù Kristi láti kú lórí igi àgbélébùú. Nígbà náà ni ó ti fún wa ní ohun gbogbo tí ó yẹ kí ó fún wa, kí a ba lè jẹ́ alábàápín nínú iyè ayérayé, iyè tí kò ní pẹ̀kun, àti kí a ba lè jẹ́ alábàápín ìwà bí Ọlọ́run. Ó ní nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Nípa ìmọ̀ ẹni tí ó pè wá, èyí ni a fi rí pé àwọn ẹlòmíràn wọn kò ní ìmọ̀ nípa Jésù. Èyí ni ó fi dàbí ẹni wípé wọ́n wà nínú òkùnkùn, wọn ò mọ̀ bí a ti lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn ò mọ̀ gẹ́gẹ́ bí a ṣe lè di ọmọ Ọlọ́run, wọn ò mọ̀ bí a ṣe lè ní ìdáríjì àti ìwẹ̀nàmọ́. Ó ní nígbà tí a bá ní ìmọ̀, ìmọ̀ tí ẹni tí ó pè wá, ẹni tí ó pè wá kúrò nínú ayé wá sínú ìjọba Ọlọ́run, gbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀, nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú ìbàjẹ́ ayé, tí ó pè wá sínú òdodo àlàáfíà Ọlọ́run, nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò lábẹ́ ìsìnrú èṣù láti wá sí abẹ́ agbára olùdáǹdè àti olùgbàlà olùṣọ́ àgùntàn wa. Ó ní nígbà tí a bá ní ìmọ̀ yìí ní iyì àìnípẹ̀kun àti ìwà bí Ọlọ́run yóò jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, nígbà tí a bá dé inú ìjọ, ohun tí ó yẹ kí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn wa ni láti ní ìmọ̀ bí a ti di àtúnbí, bí a ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, bí a ti di ènìyàn Ọlọ́run, bí a ṣe lè gba Jésù Kristi gbọ́, tí ó jẹ́ wípé a ó kọ orúkọ wa nínú ìwé ìyè. Ìyè ẹnipẹ̀kun yóò sì jẹ́ tiwa, ìwà bí Ọlọ́run yóò sì jẹ́ tiwa. Jẹ́ kí n bí ọ́ jẹ́ oní ìmọ̀ wípé gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run. Ǹjẹ́ o ní ìmọ̀ wípé kò ṣeé ṣe nínú agbára tìrẹ, nínú agbára tèmi láti bọ́ lọ́wọ́ èṣù àti láti bá ẹ̀ṣẹ̀ jà kí a sì ṣẹ́gun nínú agbára tiwa? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ikú Jésù Kristi lórí igi àgbélébò nìkan ṣoṣo ló lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé oore ọ̀fẹ́ tí ọ̀dọ̀ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi, èyí ni a fi lè ní ìdáríjì, èyí ni a fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, èyí ni a fi lè di òmìnira, lẹ́ a fi lè di àtúnbí? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ẹnikẹ́ni tí a bá wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní láti mọ́ ni, ó ní láti mọ́ funfun ju snow lọ? Ìmọ̀ yìí, òun ni ó máa ń fún wa ní ìyè ẹni pẹ̀kun. Nígbà tí a bá gbàdúrà, tí a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rọ̀ mọ́ Ọlọ́run, tí a sọ fún wípé kí ó jẹ́ kí ohun tí Jésù Kristi wá ṣe lórí igi àgbélébò kí ó lè jẹ́ èrè fún ẹnìkọ̀ọ̀kan wa, wẹsẹ̀ kẹrin. Nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, àwọn ìlérí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn nǹkan wọ̀nyí ni ó fi fún wa

0: wípé kí a ba lè jẹ́ alábàápín nínú ìwà ọlọ́run. Ṣùgbọ́n ohun tí a máa ń rí nínú àdúrà ọ̀pọ̀lọpọ̀, ohun tí a máa ń rí ní ìlépa ọ̀pọ̀lọpọ̀ ni wípé ìlérí ìwòsàn nìkan ni wọ́n máa ń rọ̀ mọ́. O mọ̀ wípé ènìyàn lè ní ìwòsàn bí kò bá ní ìwà mímọ́, kò lè dé ọ̀run. O mọ nǹkan tí ìwé mímọ́ wí ni, ó ní ẹ máa lè pa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, láì sí èyí ni kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Kí ni ìtumọ̀ èyí? Èyí já sí wípé láì sí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní gbogbo owó ayé yìí, bí ò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní ìwòsàn kí ó sì wà fún ọjọ́ pípẹ́, fún ọdún púpọ̀, láì ṣàìsàn, bí kò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè bọ́ kúrò lábẹ́ lọ́wọ́ agbára òkùnkùn, agbára èṣù, kí ó sì máa ṣògo nípa wípé èṣù lè borí òun, àti pé àlákàrà kò sí mọ́, bí kò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè sọ wípé òun jẹ́ afàdúrà jagun, ẹni tí ó jẹ́ pé nípa àdúrà ni òun fi ṣẹ́gun oṣó. Òun ṣẹ́gun àjẹ́, bí o ṣẹ́gun àjẹ́ àti oṣó, bí ò bá ní ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ẹlòmíràn máa sọ fún wa wípé bí òun bá gbàdúrà, òun a máa lé ẹ̀mí èṣù jáde, òun a máa gbọ́wọ́lé àwọn aláìsàn, ara wọn a máa dá. Bí o bá ní gbogbo nǹkan wọ̀nyí, láì sí ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ẹni a fi ń sọ wípé ìlérí tí ó fún wa, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn ìlérí tí ó tóbi púpọ̀, kì í ṣe láti ní ìwòsàn nìkan, kì í ṣe láti ní owó nìkan, ṣùgbọ́n láti ní ohun tí ó ga ju owó, ohun tí ó ga ju ìwòsàn, ohun tí ó ga ju àwọn nǹkan ayé wọ̀nyí lọ, láti jẹ́ alábàápín ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, ohun tí ó ṣe wá láàánú ni wípé ìbàjẹ́ tí a rí nínú ayé, a tún máa rí nínú ìjọ. Ìbàjẹ́ ìkóbìnrin jọ tí ó wà nínú ayé, ǹjẹ́ kò sí nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí? Ìbàjẹ́ wípé kí a máa gba owó ẹ̀yìn tí ó wà lọ́wọ́ àwọn ẹni ayé, àwọn tí ò mọ Ọlọ́run, ǹjẹ́ a kì í rí lọ́wọ́ àwọn tí ó ń wá sí ilé ìsìn? Ìbàjẹ́ ilé ìsìn ni máa ń kọ́. Ìbàjẹ́ kí ọmọ kékeré ọmọdé tí a rán lọ sí ilé ìwé, ọmọ ọdún 14, ọmọ ọdún 15, kí o máa gbóyún wá láti ìta, kí o gbé wá sínú ilé, ìbàjẹ́ tí a rí nínú ayé, ǹjẹ́ a ò rí nínú ìjọ? Ìbàjẹ́ pé kí a máa ṣẹ́yún tí ó pọ̀ nínú ayé, ǹjẹ́ a kì í rí nínú ìjọ? Ìbàjẹ́ wípé kí a máa purọ́, ìbàjẹ́ olè jíjà, ìbàjẹ́ fàyàwọ́, ìbàjẹ́ àwọn nǹkan ayé wọ̀nyí, ìbàjẹ́ ìṣọ̀ṣọ́ ayé, ìbàjẹ́ wípé kí a máa rin ìrìnkúrìn, kí a máa jẹ ìjẹkújẹ, kí a máa mu ìmúkúmu tí ó wà lọ́wọ́ àwọn tí ó wà nínú ayé, ǹjẹ́ kò sí lọ́wọ́ àwọn tí wọ́n wá sínú ìjọ? Ọ̀pọ̀lọpọ̀ ìjọ lénìí ni a ti bàjẹ́, ẹ̀ṣẹ́ ti bà wọ́n jẹ́, ìkóbìnrin jọ ńkọ́ ti bà wọ́n jẹ́. Kí a máa yan àlè ní ìta, kí a máa ṣe paṣágà, kí a máa ṣe àwọn nǹkan wọ̀nyí tí kò dára, ǹjẹ́ bí a ti ń rí nínú ayé, ǹjẹ́ a kì í rí nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ? Kí a fi ìjọ àwọn ìjọ mìíràn sílẹ̀ láàrin ìwà ńkọ́. Àwa tí a wà nínú ìjọ, níbi tí a ti ń wàásù ìwà mímọ́, níbi tí a ti ń jẹ́ kí ó yé wa wípé a ní láti jẹ́ mímọ́, ǹjẹ́ irú àwọn ìbàjẹ́ wọ̀nyí, ǹjẹ́ a ti bọ́ lọ́wọ́ wọn? Ǹjẹ́ ìwọ ti bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ó wà nínú ayé? Èyí ni a ń sọ fún wa. Ó ní nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Nítorí bẹ́ẹ̀, ìṣísẹ́ àkọ́kọ́ fún wa ni wípé a ní láti di àtúnbí. A ní láti jẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ sílẹ̀, kí a ba lè di ti Ọlọ́run, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbàjẹ́, kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ó wà nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́, kí a lè sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí àwọn nǹkan ìjẹkújẹ tí àwọn ayé ń jẹ, ìmúkúmu tí àwọn ayé mu, ìrìnkúrìn tí wọ́n rìn, ìbọ̀rìṣà tí wọ́n ń lọ sínú rẹ̀, owó ẹ̀yìn, owó rìbá tí wọ́n ń gbà, àti àwọn nǹkan mìíràn tí wọ́n ń ṣe tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀, kí ó má bàa sí ní àárín wa, kí a bọ́ kúrò, kí a yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Nítorí bẹ́ẹ̀, ẹnìkọ̀ọ̀kan wa ni ó yẹ kí a wo díngí ọ̀rọ̀ Ọlọ́run, kí a rí wípé a jẹ́ ti Ọlọ́run. Ǹjẹ́ ìgbà tí Ọlọ́run dá ènìyàn, báwo ni ó ṣe dá a? Kì í ṣe nínú àwòrán Ọlọ́run, nínú ìwà mímọ́ Ọlọ́run ni ó dá ènìyàn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ní àkọ́kọ́, Je ki a wo Genesis ni. Ki a wo ife Olorun. Ki a wo bi Olorun se bere nkan wonyi. Genesis ori kini. Ese ikerin dilogbon. Olorun si wipe. Je ki a da eniyan le aworan wa. Gege bi iri wa. Je ki a menu duro nbe. Ife Olorun ni wipe ki eniyan ki o ba le jo ohun. Ni iwa. Ni iro. Ni irin, ni ise, ni ohun gbogbo. Nitori be, nigba ti Olorun da Adamu ati Eva, o ni je ki a da eniyan li aworan wa gege bi iri wa. Olorun ko da eniyan lati ri bi angeli. O da koja eyi ni. O da ni aworan Olorun fun ara re. Olorun ko da eniyan gege bi eranko. Eni ti ma nfa eni keji ya amo we pe awon eranko won ma nje ara won ni awon eranko opolopo iwa obun lo wa lowo won sugbon awa ni Olorun da lati jo ohun o fe je baba fun wa ni o ni e je ki a da eniyan le aworan wa gege bi iri wa wese iketa din logbon be li Olorun da eniyan le aworan re le aworan Olorun le o da ati ako ati abo le o da won o je mo awon elomiran o ma nro we pe awon okunrin nikan soso ni o ye ki o ni iwa mimo o ma nro we pe igbala ti okunrin o yato si igbala ti obirin won ma nro we pe iwa mimo ti okunrin ti o le ni o yato si iwa mimo ti obirin won ma so we pe ah Olorun o da wa dogba gba to da awon okunrin egungun mesan lo fun won gba to da awon obirin egungun meje lo fun mbolo tirika ta lo so be fun o ori nihi to so wi pe ni ese iketa din logbon o ni be li Olorun da eniyan le aworan re le aworan Olorun le o da won o ati ako ati abo le o da won e je wi pe iwa mimo ti adamo okunrin akoko iwa mimo yi kan na le adamo obirin akoko iwa ti o je wi pe owo Olorun ti o farajo Olorun ti o je ki a je alabapin aworan ati iwa Olorun eyi kan na ni ada fun okunrin ati obirin ni akoko wo Efesu ori kerin ese ikerin le logun Efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti Olorun fi ese daadara o eyi ti a da nipa ti Olorun li ododo ati li iwa mimo otito eni an so nipa we pe ada wa ni ada Adamu ati Eva ni aworan Olorun ni iwa mimo ati li ododo eni ife Olorun lati ibere eyi si ni ife Olorun titi di isinsiyi Olorun fe sibe we pe ki a ni iwa mimo ati ka fun wa ninu Peteru kini ninu Matthew ori karun ati ka fun ninu Rome ori kejo je ki a tun wo ninu Efesu ori karun ese iketa din logbon ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo lai ni abawon tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko eyi ni ife Olorun we pe ki abale je alai ni abawon eni ti ko si ese kan soso ni igbese aye re ati pe ki o ma se alebo kan ki a le je alai laboko ki a le wa ni mimo bawo ni Olorun se ma nse yi amo we pe ko si ohun ti o soro fun Olorun lati se ati pe bi a ba fe ri oju Olorun nikehin iwa mimo yi o ni lati wa ninu wa bi a ba wo Johanu kini ori keta Johanu kini ori keta ese ikeji ati ese iketa olufe omo Olorun le awa ise nisisin yi a ko si ti fi han bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀. Nítorí àwa ó rí àní bí òun ti rí. Ní ẹsẹ̀ kẹta olúkúlùkù, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Nítorí bẹ́ẹ̀, kìí ṣe fún Ádámù àti Éfà nìkan ni a dá pẹ̀lú àwòrán Ọlọ́run. Nísinsìnyí, Ọlọ́run tún fẹ́ tún wa dá. A ti sọ àwòrán Ọlọ́run àti sọ́nù. Ní àkókò ìṣubú ènìyàn ni ènìyàn di ẹlẹ́ṣẹ̀. Òun ni a ṣe sọ fún nínú Bíbélì pé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó sì kùnà ogun Ọlọ́run. Ṣùgbọ́n kò tẹ Ọlọ́run lọ́rùn wípé kí a wà ní ipò ẹ̀ṣẹ̀, ipò ẹ̀gbin, ipò àbùkù, ipò ilé rí síbẹ̀. Ó ń fẹ́ tún wa dá, ó ń fẹ́ tún wa mọ, ó ń fẹ́ tún wa ṣe. Ó ń fẹ́ fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ wá tí kì yóò fi sí àbùkù èérí kankan ní ìgbésí ayé wa, tí kì yóò fi sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé wa, kí ó bá lè ṣeéṣe fún wa láti ní àwòrán Ọlọ́run, láti ní ìwà Ọlọ́run. Yẹ kí a tún padà sí Pétérù kìíní, Pétérù kejì, ṣe gáfárà fún mi. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹrin. Nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí, kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run. Yẹ kí a dúró níbẹ̀, kí a ṣe àlàyé díẹ̀ sí i. Kí a ba lè di alábàápín nínú ìwà Ọlọ́run. Yẹ kí n bí ọ ní ìbéèrè kan, kí o sì jẹ́ kí ẹ̀mí Ọlọ́run pẹ̀lú ìmọ̀ ìwé mímọ́ kí o máa dáhùn láti inú ọkàn rẹ. Ǹjẹ́ bí a bá di alábàápín ìwà Ọlọ́run, ǹjẹ́ yóò ṣe é ṣe fún àgbèrè láti tún wà ní ìgbésí ayé wa? Kí a tọ́ka sí ẹnìkan wípé obìnrin kan kì í dúró nínú ilé rẹ̀, oṣooṣù ló ń pààrọ̀ obìnrin, ọ̀dọ̀ọdún ló ń ṣe ìgbéyàwó mìíràn. Ǹjẹ́ a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ní ó jẹ́ alábàápín ìwà Ọlọ́run? Rárá. Tàbí bí a bá rí ẹnìkan tí a bá rí wípé ìkà nírú ẹni bẹ́ẹ̀, tàbí ó jẹ́ olójúkòkòrò, tàbí àrán kan ló jọba ní ìgbésí ayé rẹ̀, ló dé ní ìgbèkùn. Ǹjẹ́ a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ alábàápín ìwà Ọlọ́run? Rárá. Tàbí a rí ẹni tí ó kún fún ìlara, ẹni tí ń máa jowú, ẹni tí kì í fẹ́ kí tẹnì kejì kí ó dára, ẹni tí ó jẹ́ wípé bí ó bá ti rí wípé ẹnì kejì ní lọ́wọ́, inú a máa bí. Irú ẹni bẹ́ẹ̀ a máa fẹ́ kí ti iṣẹ́ ẹlòmíràn, ilé ẹlòmíràn kí ó dàrú. A máa fẹ́ kí òun kí ó ní nǹkan ju àwọn ẹlòmíràn lọ. Owú, ìjà, ìlara, ìgbéraga kò kúrò ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run? Rárá. Tàbí sọ fún mi, ẹni tí ó jẹ́ wípé bí ó bá ti lóyún ló lọ ń ṣẹ́yún, apànìyàn, ẹni tí ó ń gba ẹ̀mí àwọn ọmọ aláìṣẹ̀, tàbí ẹni tí ó jẹ́ wípé ìjà, ìtànjẹ, ìwà búburú, a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bá ti ẹnì kejì jẹ́, ṣé a lè sọ wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run? Wọ́n ti di alábàápín ìwà Ọlọ́run, àwòrán Ọlọ́run. Tàbí ẹni tí ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn, akórira Ọlọ́run, àbí àwọn aláfojúdi tí a ka Bíbélì fún, a fẹ́ ka gbogbo Bíbélì fún, síbẹ̀síbẹ̀ ìwà ìbàjẹ́ ò kúrò lọ́wọ́ ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábàápín ìwà Ọlọ́run? Àgbéraga ńkọ́, ahalẹ̀ ńkọ́, aláròṣe ohun gbogbo ńkọ́, aṣàìgbọràn sí òbí nínú Olúwa ńkọ́. Àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn lórí rẹ, mo jẹ́ bí òbí lórí rẹ. A wàásù ọjọ́ ajé ni, ọjọ́ bọ̀ ni, ọjọ́ àìkú ni, a wàásù títí. Síbẹ̀síbẹ̀ ẹlẹ́ṣẹ̀ ò kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, síbẹ̀síbẹ̀ ẹni tí ń jà kò kọ ìjà sílẹ̀, ẹni tí ń bínú kò kọ ìbínú sílẹ̀. Ṣé irú ẹni bẹ́ẹ̀ tí ń ṣàìgbọràn sí ìwàásù òbí rẹ̀ nínú Olúwa, ṣé a lè sọ wípé ó ti di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run? Ọ̀dàlẹ̀ ńkọ́, aláìníye nínú aláìnífẹ̀ẹ́ oníkùpa ni ènìyàn alágidi aláìláàánú. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa ohun tí Ọlọ́run béè lọ́wọ́ wa. Ó ń fẹ́ kí a ní àwòrán Ọlọ́run. Ó ń fẹ́ kí a ní èèwà bíi ti Ọlọ́run. Kí a ba lè rí i wípé a ti di ẹni bíi ti inú Ọlọ́run. Báwo ni nǹkan wọ̀nyí báwo ló ṣe lè ṣeé ṣe? Ó lè ṣeé ṣe bí a bá fara wa fún agbára Ọlọ́run. Nítorí wípé Ọlọ́run lágbára láti tún wa ṣe, láti tún wa mọ, láti tún wa dá, láti yí wa padà, láti wẹ̀ wá mọ́, láti fọ ọkàn, èrò àti gbogbo nǹkan tí ó wà nínú ọkàn wa láti fọ ọ mọ́ kí ó funfun ju snow lọ. Ọlọ́run kò lè kùnà, agbára rẹ̀ kò lè kùnà. Èyí ni a fi sọ fún wa pé nípa agbára Ọlọ́run ni ó fi fún wa ní àwọn ìlérí wọ̀nyí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye nípa èyí tí a lè fi di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run. Yẹ kí a wo orin Dáfídì 142. Orin Dáfídì 142 ẹsẹ̀ 11. Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, lẹ́rìn kejì ni mo gbọ́ èyí pé ti Ọlọ́run lè agbára. Bí o bá ń fẹ́ ìwẹ̀nà mọ́, bí o bá ń fẹ́ ìyípadà tòótọ́, bí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó wá sí ìgbésí ayé rẹ, kí ó sì rí wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ni awẹ̀nà ni a mú kúrò, o ṣe sọ fún Ọlọ́run, o mọ̀ wípé agbára wà nínú Ọlọ́run. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Bí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó wẹ ọkàn rẹ mọ́, kí Ọlọ́run kí ó tún ọ dá, kí Ọlọ́run kí ó tún ọ ṣe, kí Ọlọ́run kí ó fọ ọ funfun ju snow lọ, o lè ṣe nǹkan wọ̀nyí bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Bí o bá sọ fún wípé o ń fẹ́ kí ó wẹ̀ ọ mọ́, ṣé o rí wípé a máa ń kọ lórin wípé Kristi Jésù lágbára, agbára láti dáríjì, agbára tí ń sọni dààyè, agbára tí ń fi iyì fún ẹlẹ́ṣẹ̀ wípé Jésù Kristi lágbára. À ń fẹ́ kí olúkúlùkù kí ó mọ̀ wípé kò sí bí ẹ̀ṣẹ̀ bí ó ṣe lè pọ̀ tó, bí ó ṣe lè jinlẹ̀ tó, bí ó ṣe lè ga tó ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wípé Jésù Kristi ó lágbára láti sọni dọ̀tun, ó lágbára láti wẹ̀ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn, láti sọni di pípé, ó lágbára láti pa wá mọ́. Nínú ìwẹ̀nùmọ́ yìí, nínú pípé yìí, nínú ìsọdọ̀tun, nínú ìwà mímọ́ yìí títí dé òpin wípé Jésù Kristi lágbára, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ti ń jọba, ẹ̀ṣẹ̀ ti wà ní ìgbésí ayé rẹ, Jésù Kristi lágbára láti pa ipa àti agbára ẹ̀ṣẹ̀ run kúrò ní ìgbésí ayé rẹ. Kí ni ó yẹ kí ó ṣe? Ohun tí ó yẹ kí ó ṣe ni wípé kí o wá sí ọ̀dọ̀ Jésù Kristi, kí o sọ fún yín pé òun gbẹ́ngbẹ́ ọ, kí o sọ fún yín pé òun fẹ́ wá láti lè ní ìyípadà tí ó ṣe sàn án, ìyípadà tí ó dájú, ìyípadà tí bá nìkalẹ̀, ìyípadà tí ó wà nínú ọkàn, ìyípadà tí ó wà nínú èrò, ìyípadà tí ó wà nínú ẹ̀ṣẹ̀, ìyípadà tí ó wà ní gbogbo ìgbésí ayé rẹ, ó lè ṣe. Nítorí pé Ọlọ́run wa kì í kùnà, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Bí o bá wá, ó dájú wípé Jésù Kristi pẹ̀lú agbára rẹ̀, pẹ̀lú agbára ìsọdọmọ, pẹ̀lú agbára ìwẹ̀nùmọ́, yóò wẹ̀ ọ mọ́, yóò sì jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí ó kúrò ní ìgbésí ayé rẹ. Wo Jeremiah 32. Jeremiah 32 ẹsẹ̀ 17. Olúwa Ọlọ́run, wò ó, ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Ọlọ́run lè jẹ́ kí a gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti iná kò ní. Ọlọ́run jẹ́ kí ó bá Ọlọ́run rìn, tí ó fìdí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Òwò ìgbésí ayé Jósẹ́fù, bí ó tilẹ̀ jẹ́ wípé a tà á sí oko ẹrú, ọmọkùnrin yìí ni a rí wípé ó ní èmi ó ṣe nǹkan búburú yìí, tí èmi ó sì dá ẹ̀ṣẹ̀ sí Olúwa Ọlọ́run mi. Ó gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Sámúẹ́lì, tí Ọlọ́run fún ni agbára, tí Ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Jeremiah nínú Májẹ̀mú láéláé, tí Ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti kékeré, láti gbé ìgbésí ayé òdodo, ìgbésí ayé àlàáfíà. Òòrùn ti Dánielì, tí a fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀, tí a sọ wípé ìbáà ṣe nípa ti ìjọba, ìbá ṣe nípa ẹ̀wà àti ara rẹ̀ wípé a kò lè rí ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀ àfi nípa ẹ̀sìn nípa ti ọlọ́run rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé a sọ sínú ihò kìnìún a rí pé ó mú ìdúró rẹ̀ wípé òun kò ní fi ohunkóhun bá ara òun jẹ́ òrànṣẹ́ Shedraki, Meshaki àti Abednego ọlọ́run tí ó fún àwọn ìní agbára ní ipa ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ọlọ́run lè ṣe fún ọ òun ti Jésù Kristì àpẹẹrẹ wa òun ti Jésù Kristì ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ tí ó sì ń sọ fún wa wípé kí a jẹ́ pípé kí a jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti jẹ́ pípé bí ó ti jẹ́ mímọ́ wo Luke orí kìíní ẹsẹ̀ 37 nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ́ nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè wẹ̀ ọmọ kí o fún ju snow lọ nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè mú ẹ̀dá ádámù tí ó wà nínú rẹ ẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ó wà nínú rẹ ó lè yọ ọ́ kúrò nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè sọ ọ́ di alábàápín ìwà ọlọ́run àwòrán ọlọ́run nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn rẹ tí ó wà nínú ẹ̀dá rẹ tí ó wà nínú èrò ọkàn rẹ ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ní ọjọ́ méje tí ó wà nínú ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ mẹ́rin tí ó wà nínú oṣù ní oṣù 12 tí ó wà nínú ọdún kọ̀ọ̀kan ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ nítorí kíni nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè mú àwọn nǹkan tí ó ti ń jọba lórí rẹ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí àìlera gẹ́gẹ́ bí ohun tí ó ń rò wípé òní lè bọ́ lọ́wọ́ rẹ̀ ó lè mú wọn kúrò ó lè sọ wọn di aláìlágbára ó lè jẹ́ kí o jẹ́ olùborí alágbára lórí ẹ̀ṣẹ̀ nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe wo ẹsẹ̀ 84 àti ẹsẹ̀ 85 lukú orí kìíní ẹsẹ̀ 84 pé òun ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí o lè máa sìn láìfòyà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo wípé ó ṣeéṣe fún ọlọ́run nínú agbára rẹ̀ ṣé agbára tí ó dá ọ̀run àti ayé ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mọ ènìyàn láti inú èrùpẹ́ ilẹ̀ ẹlẹ̀ ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mú kí òkun pupa kí ó pínyà ṣé kò lè yí ọ padà ni agbára tí Jésù Kristì tí ó fi jí dìde kúrò nínú òkú ṣé kò lè yí ọ padà ni ó lè ṣe bí o bá gbàdúrà ó lè ṣe bí o bá fi tọkàntọkàn rọ́lé ọlọ́run kí o sì ké pe ọlọ́run ó ń sọ fún wa ó ní kí àwa kí o máa sìn ín lé àìfòyà ó ní ní mímọ́ ìwà kí o má sí ọ̀rọ̀ ìbínú kankan lẹ́nu rẹ kí o má sí ìjà lọ́wọ́ rẹ kí o má sí èròkerò nínú rẹ kí o má sí àràn kan kí o má sí inú níbí kí o má sí ohunkóhun tí o lè ṣe tí a ó sọ wípé èyí jẹ́ ẹ̀ṣẹ̀ tàbí tọ̀hún jẹ́ ẹ̀ṣẹ̀ ó lè mú kí o wà ní ìwà mímọ́ àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo kìí ṣe ní oṣù kan kìí ṣe ní ọdún kan lé ọjọ́ ayé wa gbogbo ó ṣeéṣe fún ọlọ́run kí a ba lè borí àwọn ìdẹ̀wọ̀ àti ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù kí a mọ̀ wípé agbára wà lọ́wọ́ ọlọ́run agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kìí kùnà ó ṣeéṣe fún ọlọ́run láti pamọ́ wo Juda ẹsẹ̀ 24 Juda ẹsẹ̀ 24 ǹjẹ́ ti ẹni tí ó lè payín mọ́ kúrò nínú ìkọsẹ̀ kí ó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láì lábòkò pẹ̀lú ayọ̀ ńlá sórí agbára ọlọ́run wípé o lè pamọ́ láì kọsẹ̀ o lè pamọ́ láì ṣubú o lè pamọ́ láì padà sínú ayé o lè pamọ́ láì padà sínú ẹ̀ṣẹ̀ o lè pamọ́ láì ní ẹ̀ṣẹ̀ nínú èrò ẹ̀ṣẹ̀ nínú ara ẹ̀ṣẹ̀ níbikíbi o lè pamọ́ kúrò nínú ìkọ̀sẹ̀ gbogbo kí o sì mú wa wá síwájú rẹ̀ láì lábòkò láì lẹ́gbin láì lẹ́ṣẹ̀ pẹ̀lú ayọ̀ ńlá bí a bá gbàdúrà sí ọlọ́run bí a bá sọ fún ọlọ́run wípé èyí ni ẹ̀dùn ọkàn wa èyí ni ìlépa ọkàn wa èyí ni ohun tí à ń fẹ́ ó ṣeéṣe ọlọ́run lè ṣe fún wa kí ni ipa tirẹ̀ kí ni ohun tí ó yẹ kí o ṣe kí èyí kí ó ba lè jẹ́ tirẹ̀ yẹ kí a wo Jeremiah orí 23 ẹsẹ̀ 7 ké pè mí Emi o si da Olorun. Emi o si fi ohun nla ati alagbara han o ti iwo ko mo. Ohun ti o se nla nu ni pe nigba ti Olorun po wa pe ki a kepe ohun. Ki ohun ki o ba le fi ohun nla han wa, ohun kekeke le a ma nbere. O mo we pe ohun ti o ba le gbe ni dorun kekere ni. O mo we pe ohun ti o dabi eni we pe bi ani ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si orun rere lati wa pelu Olorun titi ayeraye o mo we pe ohun kekere ni loju o wa ni o se dabi eni we pe iwosan je ohun ti o tobi we pe mi o la alakala mo o dabi ohun ti o tobi loju o wa we pe Olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi niyawo fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun bi o ba je we pe omo lo ngbe ni lo sorun ni ah aba ma bi won le ni lai lo nka bi o ba je we pe owo lo ngbe ni lo sorun aba ma le pa owo lai dekun bi o ba je we pe eni ti o ni ilera ara dida sasa ohun lo ngbe ni lo sorun aba ma ma ro nipa lasaru e ti o lo sorun iwosan ogbe ni lo sorun awon nkan aye won yo gbe ni lo sorun awon nkan ti o si gbe ni lo sorun nkan kekere ni woju olowa nkan ti o se ti o se ti tobi ni waju Oluwa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si orun rere e ni a n pe ni iwa mimo somo lai si iwa mimo ko si eni ti o ri Olorun o ni ki a kepe ohun o ni ki a be lowo ohun wi pe ohun o da wa lohun ati wi pe ohun o fi ohun nla ohun alagbara ohun o fi han wa e ti a ko mo tele tele nipa be o ye ki a gbadura si Olorun o ye ki a so fun Olorun we pe a n fe nkan yi a n fe nkan yi a n fe wa mimo a n fe aworan Olorun ni igbese aye wa ninu Jeremiah ori kokan din logbon Jeremiah ori kokan din logbon ese iketala eyin o si saferi mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti ki je ki awon elomiran ki o ni iwa mimo iso mi iso di mimo iso dotun ohun ti ki je ki awon elomiran ki won ki o le bori ese ese ti inu ese ti ode ara nkan ti ki je ki awon elomiran ki won ki o le je asegun ki won ki o le wa ni eni mimo alai leri alai laboko alai legbin kan soso nkan ti ki je ki awon elomiran ki won ki o le dabi Jesu Kristi ni oro ni iwa ni iro ni ise ni ohun gbogbo ohun ni wepe won ki fi tokan tokan gbadura bi o ba je wepe won wa owo ni won fi tokan tokan wa bi won ba wa iwosan ni won fi tokan tokan wa bi won ba wa ise ni won fi tokan tokan wa bi o ba di pe an wa igbala an wa isodi mo an wa iwa mimo an wa agbara ti bori ese ti bori iwa okunkun ti bori gbogbo egbin aye yi won ki fi tokan tokan wa won ma gbadura be ni ti o le gbadura won ma gbadura be ni pe egbo wa lenu won won o le lanu lati ba Olorun soro sugbon Olorun so fun a wi pe o ni eyin o saferi mi e je pe e o wa mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti Olorun be lo wa ni pe nisinsin ki a lo si ori ekun wa mi o ni ki a joko mi o ni ki a dide ki a lo si ori ekun wa ki a so fun Olorun pelu ikerora ki a so fun Olorun pelu igbagbo ki a so fun Olorun pelu okan ti saferi Olorun ki a so fun Olorun wi pe Olorun iwa mimo ti a nso nipa re yi iwa mimo ti a daruko re yi iwa mimo ti a tenumo mo fe ni mo fe ni mo fe ki aworan Olorun iwa Olorun mo fe ki o wa ninu okan mi mo fe je bi eni bi ti inu Olorun lo sori ekun re so fun Olorun o mo bi Jesu Kristi se gbadura ni oke okay, Getsemani o mo bi o se fi ikerora gbadura o mo bi o se fi omije gbadura o mo bi iwaya eje adura yi ti o je ki iru eje ki o ma kan lati ara re o le so fun Olorun be o mo bi Jacob bi o ti duro ti angeli ni to so pe emi ki o je ki o lo bi ki ba se pe iwo bukun mi o le so fun Olorun be o le so wi pe eyi ni ogun ti mo nfe e ni ohun ini ti mo nfe e ni ohun ti o wun mi ju ni igbesi aye mi wi pe ki iwa mi ki o di mimo ki oro mi ki o di mimo ki irin mi ki o je mimo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun Olorun iwo mo duro se o le kunle o le gbadura o le kepe Olorun o saferi Olorun o ni eyin o saferi mi e o si ri mi nigbati e ba fi gbogbo okan yin wa mi so fun Olorun
1: gbàdúrà sí ọlọ́run jésù kó fọ lórí igi àgbélébù ó fẹ́ kí o bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ó fẹ́ kí o di ti ọlọ́run ó fẹ́ kí o ní ìwà mímọ́ ó fẹ́ kí o ní ìsọdi mímọ́ bí o bá tí ní ìgbàlà bèrè fún ìgbàlà bèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ sọ fún ọlọ́run wípé kí o fún ọ ní oore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ ènìyàn ọlọ́run àti bí o bá sì ti ní ìgbàlà kí o sọ fún ọlọ́run wípé o fẹ́ ní ìsọdi mímọ́ o fẹ́ ní ìsọdi mímọ́ o fẹ́ ní ìsọdi mímọ́ títí ọlọ́run yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ̀ yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ̀ tí o gbogbo nínú rẹ̀ ní ìgbésí ayé rẹ̀ tí yóò fi yí padà pátápátá tí ó jẹ́ ti ọlọ́run kí gbé pé ọlọ́run sọ fún ọlọ́run wípé ìwà mímọ́ yìí òun ní ẹ̀dùn ọkàn rẹ̀ o sì fẹ́ jẹ́ tirẹ̀ títí o sì fẹ́ jẹ́ tirẹ̀ nínú ìwà nínú ìṣe nínú èrò nínú ìrìn nínú gbogbo o fẹ́ jẹ́ ti ọlọ́run kí pé ọlọ́run ó dájú wípé yóò ṣe fún ọ.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìsẹ́lẹ̀ ti Paul Apostle sí àwọn ará Kolose, orí ìkẹrin. Ẹ̀yin Olúwa, ẹ máa fi èyí tí ó tọ́ tí ó sì dọ́gba fún àwọn ọmọ ọ̀dọ̀ yín, kí ẹ sì mọ̀ pé ẹ̀yin pẹ̀lú ní Olúwa kan ní ọ̀run. Ẹ máa dúró ṣinṣin nínú àdúrà ìgbà, kí ẹ sì máa ṣọ́ra nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ju gbogbo rẹ̀, ẹ máa gbàdúrà fún wa pẹ̀lú, kí Ọlọ́run lè ṣí ilẹ̀kùn fún wa fún ọ̀rọ̀ náà. Láti máa sọ ohun ìjìnlẹ̀ Kristi nítorí èyí tí mo ṣe wà nínú ìdè pẹ̀lú, kí èmi kí ó lè fi hàn gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ. Ẹ máa rìn nípa ọgbọ́n sí àwọn tí ń bẹ lóde, kí ẹ sì máa ṣe ìràpadà ìgbà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó dàpọ̀ mọ́ oore ọ̀fẹ́ nígbà gbogbo, èyí tí a fi ìyọ̀dùn, kí ẹ̀yin kí ó lè mọ bí ẹ̀yin ó ti máa dá olúkúlùkù ènìyàn lóhùn. Gbogbo bí nǹkan ti rí fún mi ni tí kíkù yóò jẹ́ kí ẹ mọ̀, arákùnrin olùfẹ́ àti olóòótọ́ ìránṣẹ́ àti ẹlẹgbẹ́ nínú Olúwa, ẹni tí mo ti rán sí yín nítorí èyí kan náà. Kí ẹ̀yin lè mọ bí a ti wà, kí òun kí ó lè tu ọkàn yín nínú, pẹ̀lú Onésímù, arákùnrin olóòótọ́ àti olùfẹ́, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, àwọn ni yóò sọ ohun gbogbo tí à ń ṣe níyìn yìí fún yín. Aristarku, ẹlẹgbẹ́ mi nínú túbúkì yín, àti Máàkù, ọmọ arábìnrin Bánábà, nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gba àṣẹ, bí ó bá sì wá sọ́dọ̀ yín, ẹ gbà á. Àti Jésù, ẹni tí à ń pè ní Jústù, ẹni tí í ṣe ti àwọn onílà, àwọn wọ̀nyìí nìkan ni olùbáṣiṣẹ́ mi fún ìjọba Ọlọ́run. Àwọn ẹni tí ó ti já sí ìtùnú fún mi. Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi kì yín, ó ń fi ìwà yá ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Nítorí mo jẹ́rìí rẹ̀ pé ó ní ìtara púpọ̀ fún yín àti fún àwọn tí ó wà ní Laodikea àti àwọn tí ó wà ní Hierapoli. Luke, oníṣègùn olùfẹ́ àti Dema kì yín, ẹ kí àwọn ará tí ó wà ní Laodikea àti Nympha àti ìjọ tí ó wà ní ilé rẹ̀. Nígbà tí a bá sì ka ìwé yìí láàrin yín tán, kí ẹ mú kí a kà á pẹ̀lú ní ìjọ Laodikea, kí ẹ̀yin pẹ̀lú sì ka èyí tí ó ti Laodikea wá, kí ẹ sì wí fún Akipu pé kíyèsí iṣẹ́ ìránṣẹ́ tí ìwọ ti gbà nínú Olúwa, kí o sì ṣe é ní kíkún. Ìkíni nípa owó èmi Pọ́ọ̀lù, ẹ máa rántí ìdè mi, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín. Àmì. Èyí ni òpin Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Kolose. Epístẹ́lì ìkíni ti Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Tẹsalóníkà. Orí ìkíni. Pọ́ọ̀lù àti Sílfánù àti Tìmótíù sí ìjọ àwọn ará Tẹsalóníkà nínú Ọlọ́run Baba àti nínú Jésù Kristi Olúwa. Orí ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa àti Jésù Kristi Olúwa.
2: Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo fún gbogbo yín.
1: Àwa ń ṣe ìrántí yín nínú àdúrà wa. Lé àìsinmi ni àwa ń rántí iṣẹ́ ìgbàgbọ́ yín àti làálàá ìfẹ́ àti sùúrù ìrètí yín nínú Olúwa wa Jésù Kristi níwájú Ọlọ́run àti Baba wa. Nítorí pé àwa mọ yíyan yín ará olùfẹ́ ti Ọlọ́run. Yíyìn rere wa kò ti wá sọ́dọ̀ yín ní ọ̀rọ̀ nìkan, ṣùgbọ́n ní agbára pẹ̀lú àti nínú ẹ̀mí mímọ́ àti ní ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́kẹ̀lé bí ẹ̀yin ti mọ irú ènìyàn tí àwa jẹ́ láàrin yín nítorí yín. Ẹ̀yin sì di aláfarawé wa àti ti Olúwa lẹ́yìn tí ẹ̀yin ti gba ọ̀rọ̀ náà nínú ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí mímọ́, kí ẹ̀yin sì jẹ́ àpẹẹrẹ fún gbogbo àwọn tí ó gbàgbọ́ ní Makedonia àti Achaia. Nítorí láti ọ̀dọ̀ yín lọ ni ọ̀rọ̀ Olúwa ti dún jáde, kìí ṣe ní kìkì Makedonia àti Achaia nìkan, ṣùgbọ́n ní ibi gbogbo ni ìyìn ìgbàgbọ́ yín sí Ọlọ́run tàn kálẹ̀, tó bẹ́ẹ̀ tí àwa kò ní sọ̀rọ̀ ohunkóhun, nítorí pé àwọn tìkára wọn ń ròyìn nípa wa, irú ìwọlé tí àwa ti ní sọ́dọ̀ yín. Bí ẹ̀yin sì ti yí padà sí Ọlọ́run kúrò nínú èrè láti máa sin Ọlọ́run àlàyé àti òtítọ́, àti láti dúró de ọmọ rẹ̀ láti ọ̀run wá, ẹni tí ó sì jí dìde kúrò nínú òkú, àní Jésù náà, ẹni tí ń gbà wá kúrò nínú ìbínú tí ń bọ̀.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Epístẹ́lì ìkíni ti Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Tẹsalóníkà. Orí ìkejì. Nítorí ẹ̀yin tìkara yín mọ̀ ara, irú ìwọlé wa sí yín pé kì í ṣe lásán, ṣùgbọ́n lẹ́yìn tí àwa ti jìyà ṣáájú, tí a sì ti lò wá nílò ìtìjú ní Fílípì gẹ́gẹ́ bí ẹ̀yin ti mọ̀, àwa ní ìgboyà nínú Ọlọ́run wa láti sọ̀rọ̀ ìrere Ọlọ́run fún yín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwà yá ìjà. Nítorí ọ̀rọ̀ ìyànjú wa kì í ṣe ti ẹ̀tàn tàbí ti ìwà àìmọ́ tàbí nínú àrékérekè, ṣùgbọ́n bí a ti kà wáyẹ láti ọ̀dọ̀ Ọlọ́run wa, bí ẹni tí a fi ìrere lé lọ́wọ́, bẹ́ẹ̀ ni àwa ń sọ, kì í ṣe bí ẹni tí ń wo ènìyàn bí kò ṣe Ọlọ́run tí ń dán ọkàn wò. Nítorí àwa kò lu ọ̀rọ̀ ìpọ́ni nígbà kan rí gẹ́gẹ́ bí ẹ̀yin ti mọ̀, tàbí ìbòjú ojú kòkòrò, Ọlọ́run ni ẹlẹ́rìí. Bẹ́ẹ̀ ni àwa kò wá ògo lọ́dọ̀ ènìyàn tàbí lọ́dọ̀ yín tàbí lọ́dọ̀ àwọn ẹlòmíràn, nígbà tí àwa ìbá fẹ́ ọlá lórí yín bí àwọn Apọ́stẹ́lì Kristi, ṣùgbọ́n àwa ń ṣe pẹ̀lẹ́ lọ́dọ̀ yín gẹ́gẹ́ bí abiyamọ ti ń tọ́jú àwọn ọmọ ohun ti kára rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwa ti ní ìfẹ́ inú rere sí yín, inú wa dùn jọjọ láti fún yín kì í ṣe ìrere Ọlọ́run nìkan, ṣùgbọ́n ẹ̀mí àwa ti kára wa pẹ̀lú nítorí tí ẹ̀yin jẹ́ ẹni ọ̀wọ́n fún wa. Nítorí ẹ̀yin rántí ará, iṣẹ́ àti làálàá wa, nítorí àwa ń ṣe làálàá ní ọ̀sán àti ní òru, kí àwa kó má bàa di ẹrù ru ẹnikẹ́ni nínú yín, àwa ń wàásù ìrere Ọlọ́run fún yín. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí àti Ọlọ́run pẹ̀lú bí àwa ti wà láàrin ẹ̀yin tí ó gbàgbọ́ ní mímọ́ ìwà àti ní òdodo àti ní àìlẹ́gàn. Gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti mọ̀ bí àwa ti ń bá olúkúlùkù yín lò gẹ́gẹ́ bí bàbá sí àwọn ọmọ rẹ̀, à ń gbà yín níyànjú, à ń tù yín nínú, a sì kọ́ ọ́ kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run, ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo ohun ti kára rẹ̀. Nítorí èyí ni àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ní àìsinmi, pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ ní tòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ń ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Nítorí ará, ẹ̀yin di aláfarawé àwọn ìjọ Ọlọ́run tí ń bẹ ní Judea nínú Kristi Jésù. Nítorí pé ẹ̀yin pẹ̀lú jìyà irú nǹkan náà lọ́wọ́ àwọn ará ìlú yín, gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti jìyà lọ́wọ́ àwọn Júù, àwọn ẹni tí ó pa Jésù Olúwa àti àwọn wòlíì, wọ́n sì ti wá jáde, wọn kò sì ṣe èyí tí ó wu Ọlọ́run, wọ́n sì wà lòdì sí gbogbo ènìyàn. Wọ́n kọ̀ fún wa láti sọ̀rọ̀ fún àwọn kèfèrí kí wọn kí ó lè là láti máa sọ ẹ̀ṣẹ̀ wọn di kíkún nígbà gbogbo, ṣùgbọ́n ìbínú dé bá wọn títí dé òpin. Ṣùgbọ́n ará, àwa tí a gbà kúrò lọ́wọ́ yín fún sáà kan ní ara, kì í ṣe ní ọkàn, pẹ̀lú ìtara ọ̀pọ̀lọpọ̀ ni àwa ṣe àníyàn tí a sì fẹ́ gidigidi láti rí ojú yín. Nítorí àwa fẹ́ láti tọ̀ yín wá, àní èmi Pọ́ọ̀lù lẹ́ẹ̀kínní àti lẹ́ẹ̀kejì, Sátani sì dè wá lé ọ̀nà, nítorí kí ni ìrètí wa tàbí ayọ̀ wa tàbí adé ìṣògo wa? Kí háìṣe ẹ̀yin ni níwájú Jésù Olúwa wa ní àbọ̀ rẹ̀, nítorí ẹ̀yin ni ògo àti ayọ̀ wa. Epístélì kínní ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Tẹsalóníkà. Orí ìkẹta. Nítorí náà, nígbà tí ara wa kò gbà á mọ́, àwa rò pé ó dára kí a fi àwa nìkan sẹ́yìn ní Atẹ́nì. Àwa sì ran Tímótíù, arákùnrin wa àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìrere Kristi, láti fi ẹsẹ̀ yín múlẹ̀ àti láti tù yín nínú ní ti ìgbàgbọ́ yín, kí a má ṣe mú ẹnikẹ́ni yẹsẹ̀ nípa wàhálà wọ̀nyí, nítorí ẹ̀yin ti kara yín mọ̀ pé a ti yàn wá sínú rẹ̀. Nítorí ní tòótọ́, nígbà tí àwa wà lọ́dọ̀ yín, a ti sọ fún yín tẹ́lẹ̀ pé àwa ó rí wàhálà gẹ́gẹ́ bí ó sì ti ṣe, kí ẹ̀yin sì mọ̀. Nítorí èyí, nígbà tí ara mi kò gbà á mọ́, mo sì ránṣẹ́ kí èmi kí ó lè mọ ìgbàgbọ́ yín, kí olùdánwò ni má bàa ti dán yín wò lọ́nàkọ́nà, kí làálàá wa sì di asán. Ṣùgbọ́n ní ìsinsìnyí tí Tímótíù ti ti ọ̀dọ̀ yín wá sọ́dọ̀ wa, kí ó sì ti mú ìrere ti ìgbàgbọ́ àti ìfẹ́ yín wá fún wa, àti pé ẹ̀yin ń ṣe ìrántí wa ní rere nígbà gbogbo, ẹ̀yin sì ń fẹ́ gidigidi láti rí wa, bí àwa pẹ̀lú sì ti ń fẹ́ láti rí yín. Nítorí èyí, ará, àwa ní ìtùnú lórí yín nínú gbogbo wàhálà àti ìpọ́njú wa nítorí ìgbàgbọ́ yín. Nítorí àwa yè ní ìsinsìnyí bí ẹ̀yin bá dúró ṣinṣin nínú Olúwa. Nítorí ọpẹ́ kíni àwa lè tún máa dá lọ́wọ́ Ọlọ́run nítorí yín, fún gbogbo ayọ̀ tí àwa ń yọ̀ nítorí yín níwájú Ọlọ́run wa. Ní ọ̀sán àti ní òru ni àwa ń gbàdúrà gidigidi pé kí àwa kí ó lè rí ojú yín, kí a sì ṣe àṣepé èyí tí ó kù nínú ìgbàgbọ́ yín. Ǹjẹ́ kí Ọlọ́run àti bàbá wa ti kára rẹ̀ àti Jésù Kristi Olúwa wa ṣe àmọ̀nà wa sọ́dọ̀ yín, kí Olúwa sì máa mú yín bí si, kí ẹ sì máa pọ̀ nínú ìfẹ́ sí ọmọnìkejì yín àti sí gbogbo ènìyàn gẹ́gẹ́ bí àwa ti ń ṣe sí yín, kí ó ba lè fi ọkàn yín balẹ̀ ní àìlábùkù nínú ìwà mímọ́ níwájú Ọlọ́run àti bàbá wa, nígbà àti wa Jésù Kristi Olúwa wa pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ rẹ̀.
0: DCLM Radio, your spiritual warfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ wípé àwa níhìn-ín, àwa sì hìn láti wá gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ yín kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín tí a ó kà àti ọ̀rọ̀ yín tí a ó gbọ́, kí a ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tòótọ́ nínú Kristi. À ń bẹ̀ yín wípé okun àti agbára láti sinmi lé yín, láti jẹ́ tiyín ní tòótọ́, àti láti ní oore ọ̀fẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí ìlànà yín. Ẹ fi fún olúkúlùkù wa bí a ó ti máa wo ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé kí ẹ jẹ́ kí a jẹ́ èlé ti ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe àwọn tí ẹ ń béèrè lọ́wọ́ wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ti o tun fun wa ni anfani lati wa papo ninu isin awa elede Yoruba adupe wipe gege bi Olorun ti se ilana yi sile o je ohun ti o je anfani fun wa o si se oju wa ki a ba le je oro ti o nbe ninu iru isin be o ye ki a so fun awon elomiran ti o dabi eni we pe boya ko ti de eti igbo won tabi ti won lora lati wa si isin Yoruba sugbon ti a mo we pe isin Yoruba yi ni o je ohun ti o se won lanfani popo loni mo nsoro lori pataki esin Christiani toto pataki esin Christiani toto awon ile ijo ati awon apejo popo lo wa sugbon opolopo le o dabi koriko igbe eyi ti o wa loni ti a si gbe so sinu ina lola ohun ti a so ni wipe iru awon ipejo be o sese ki won ki o rewa lode o sese ki o dabi eni wipe won dara sugbon nitori wipe won ko ni gbongbo won ko fe se mule won ko mo kini o je pataki igun ile ti o ye ki o wa ninu ijo tabi ninu esin Christiani toto a o gbe won so sinu ina laipe ojo awon ojise olorun ni iru ijo be won dabi awon alagbase tin toju igi ti o dabi eni pe o sijibo won bi igi ti o sijibo Jonah sugbon ti o rorun fun kokoro alai lagbara lati bi awon igi won isebo lati pa won run patapata esin Christiani ti ko ni gbongbo ti ko si ni ipele o le tete gberu sugbon ko ni pe lati doju bole eyi ni Jesu so fun wa ninu Luke ori kefa ese ikokandin laadorun oni sugbon eni ti o gbo ti ko se se o dabi okunrin ti o ko ile si ori ile lai ni ipele nigbati igbe omi bilu logan o si wo iwo ile na sipo eyi ni Jesu nje ki o da wa loju wipe bi abako ile igbagbo wa tabi esin Christiani wa ti ko ni ipele ti ko ni gbongbo ki o le se so ki o le pe lo titi wipe ni ojo idajo awon nkan woyi yo je ohun ti a wo pale ti o se dabi eni wipe afi ina sun won iru esin Christiani be ti o gbode kan lojo oni ni opolopo ibi ti ati man josin o dabi labalaba eyi ni ni iru esin Christiani ti ko le egun ti ko ni isan ti ko ni agbara labalaba le farahan bi ohun ti o rewa nigbati o ba nfo kaakiri sugbon nigbati owo omode ti nsere ti o ba te o je ohun alai lagbara ati alai wolo ko ni ipa lati sa ko ni ipa lati daabo bo ara re ko ni ipa lati gbe ara re ro be ni esin Christiani ti ko ni eko ninu o dabi Christiani ti ko lagbara ti ko legun ti ko ni isan tabi ti ko ni awon ohun ti o le pese wa sile fun orun rere awon iwaasu ti a si man gbo ni opolopo ibi ti a ti man lo o je awon iwaasu ti ko le gbe niro ti ko le mule lokan le ti ko le dari wa sibi a o ti mo Christi gege bi olugbala wa ati gege bi idakoro wa ati gege bi eni ti yo le se ategun fun wa lati aye lo si orun opolopo awon ti a si man ri ni ibi gbogbo wonyi won dabi awon ti a nfi afefe eko keko gba kaakiri sugbon eyi ni o fi ye fun wa lati gbaro ohun ti esin Christiani ti o duro le lori a wo ikoko meta ninu oro ti a o so fun wa ikini ipele esin Christiani toto ipele esin Christiani toto ikeji itan esin Christiani toto iketa ipenija lati pa esin Christiani toto mo ipenija lati pa esin Christiani toto mo ikini ipele esin Christiani toto bi abawo peteru kini ori keji ese kefa peteru kini ori keji ese ikefa an so fun wa on ti o je tabi eni ti o je ipile christiani toto ninu peteru yi peteru kini ori keji ese kefa nitori o nbe ninu iwe mimo pe kiyesi mo fi pataki okuta egun ile asayan iyebiye lele ni sioni eni ti o ba si gba gbo oju ki yoti an so fun anihin we pe christi ni ipele oni pataki okuta egun ile bi aba fe kole bi ako ba mo pataki egun ile ako ni le ko ile yi ki o dara tabi ki o joju awon ara ju bi won ba fe kole ni igba ti won won mu pataki okuta egun ile won akoko fi lele eyi ni o ma topase won lati mo bi won o se ma gbe awon okuta tabi biriki ti o ba ku le ibi ti o ye ki o wa be na ni christi je bi aba fe se isin christianity toto bi aba fe se ti o je eto gba ni waju olowa ani lati fi ipile christi ani lati fi lele nitori pe o ni ipile kan soso ti o je otito ninu corinthi kini oriketa corinthi kini oriketa ese ikokanla nitori ipile miran leni keni ko le fi lele ju eyi ti ati fi lele lo ti se jesu christi ipile yi ni ipile ti o daju bi abari eni ti o fe ko ile ti ko fe ki iji ki o wo ile yi pale o daju wi pe o ni lati koko se ipile nitori pe bi ki ba se be ile ti o ba ko ki o je ile ti o le duro pe lo titi nitori be bi aba fe sin olorun ni toto o ye ki a mo we pe christi ni ipile kan soso yi ti a le fi lele o si ni ipile toto a tun pe christi ni gbongbo gbongbo igi eyi ni a fi christiani we igi ti o ni ewe tabi ti o ni eka tabi ti o ni awon eso popo sugbon ki a ranti we pe gbongbo ni o gbe igi yero ninu romu ori kokanla romu ori kokanla ese ikerindinlogun nje bi akoso ba mo be ni akopo bi gbongbo ba si mo be si ni awon eka re na an fi jesu christi we gbongbo nihin we pe bi abari daju we pe agba jesu gege bi gbongbo igi awa ti a je eka lara igi na awa paapa a o le gba ore ofe lodo re bi on ba mo amo we pe o mo amo we pe o je olooto amo we pe o je eni rere amo we pe o je olugbala o je alailese bi on paapa ba mo yo fi ore ofe re je ki a je mimo pelu ninu efeso ori karun ese iketa lelogun efeso ori karun ese iketa lelogun nitori pe oko ni se ori aya gege bi christi ti se ori ijo eniyan re o nsi ni olugbala ara nihin ni a fi jesu we oko nitori we pe o ni se ori o lo ma ndari o lo ma nkoni o lo ma ntoni sona nitori be ninu ijo o ye ki a mo we pe jesu christi ni adari o ni olutoni sona o nsi ni agbara ti ngbe ni ro bibeli tun so fun awe pe o ni olugbala ati oluso agutan rere ninu johanu ori kewa ese ikokanla emi ni oluso agutan rere oluso agutan rere fi emi re lele nitori awon agutan awon ese olorun ti a ka yi o mu da wa loju we pe ipile esin christiani toto ni christi we pe christi ni okuta egun ile pe Kristi ni ipile kan soso ti o je otito we pe Kristi ni gbongbo igi ti igi ti a fi we Kristeni we pe oni ori ati agbara ti ngbe niro o nsi ni oludari fun ijo o ni olugbala ati oluso agutan o ni olufuni ni iye nitori be bi Kristeni bi ijo tabi bi enikeni ba fe ni iye ani lati mo wi pe Kristi gan o ni olugbala ati olufuni ni iye lai si re apejopo wa yo je isin lasan ti ko ni iye ninu yo je isin lasan ti ko ni agbara olorun yo dabi awon oku ti won ko ara won jo ti won duro de idajo olorun ti o bani lero lojo ikehin awon ti a so won yi nipa Jesu Kristi o ye ki a gba won ro o ye ki a ronu le won lori o ye ki a mo we pe bi e ba nwa si ilesin we pe Jesu Kristi ni okota yebiye o ni ipele fun ise isin wa o ni ipele fun igbese aye wa o ni ipele fun gbogbo ijo patapata lapapo je ki a koko wo gege bi oniwaasu bi oniwaasu ba ndari awon eniyan si odo ara re bi o ba nsoro bi eni wi pe o ni olutoni sona bi oniwaasu ba nfi ara re fun awon eniyan gege bi eni ti o je olugbala won iru ile isin be a o ri wi pe won ko ni le duro lori eko ti o ye koro ninu bibeli tabi bi awon adari ninu ijo bi awon osise ninu ijo bi won ba nfi ara won han gege bi awon ti yo mo awon eniyan lo sorun gege bi awon ti yo le se ase pe ni igbese aye awon eniyan o daju wi pe iru awon osise be won je asini lona nitori wi pe okota iyebiye okota igun ile ati ipile ti o daju ti se otito oni Jesu Kristi bi awa ti an wasu bi awa ti an koni bi awa ti an se ojuse ninu ijo bi abe fe je otito si olooto si ohun ti olorun fi pe wa o ye ki a mo wi pe ani lati ma toka awon eniyan si Jesu Kristi awa ti an wasu awa ti an koni o ye ki o ye wa wi pe ani lati ma fi han ni igba gbogbo wi pe Jesu Kristi oni olugbala nitori pe bi awon eniyan ba nwa si inu ijo bi a ba nsoro olorun fun won lai fi Jesu Kristi awon gege bi olugbala

bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ tí a kò sì fi wọ́n mọ Jésù Kristì tí ó jẹ́ ìmọ́lẹ̀ ayé tí ń tọ́ni sọ́nà, ìmọ́lẹ̀ tí ń fi ọ̀nà hàn wá, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó lè mú wa lọ sí ọ̀dọ̀ bàbá bí a kò bá fi Kristì lélẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ olùṣọ́ àgùntàn àti olùgbàlà àti ẹni tí ń darí wa sọ́dọ̀ bàbá, ó jẹ́ wípé a ń ṣe àwọn ènìyàn náà lọ́nà. Bí a kò bá fi Kristì lélẹ̀ gẹ́gẹ́ bí olùfúnilíyè, bí a kò bá kọ́ àwọn ènìyàn lọ́run ní ẹ̀kọ́ tí ó yè koro wípé Jésù Kristì nìkan ṣoṣo lè ó lè fún òkú ọkàn wa níyè, ó jẹ́ wípé a kò tọ́ wọn sọ́nà dáradára. A ń sọ nípa àwa tí a ń wàásù, tàbí àwa tí a ń kọ́ni, tàbí àwa tí a ń ṣe ojúṣe kan àbí ojúṣe mìíràn nínú ìjọ. Jẹ́ kí a sọ nípa ti àwa tí a ń wá sínú ilé ìsìn, àwa tí a ń jọ́sìn, àwa tí a sọ wípé a jẹ́ ọmọ ìjọ Deeper Life. Ó yẹ kí ó yé wa wípé òkúta igun ilé, ìpìlẹ̀ tí ó dájú, àti gbòǹgbò tí ń gbé niró, àti orí àti agbára ìsìn àti agbára ìjọ, olùgbàlà àti olùṣọ́ àgùntàn, olùfúnni níyè ni Jésù Kristì jẹ́. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn, wọ́n á gbìyànjú láti mọ àwọn ènìyàn tí ó wà ní ilé ìsìn, wọ́n á gbìyànjú láti mọ àwọn adarí tí ó wà ní ilé ìsìn, wọ́n á gbìyànjú láti mọ àwọn nǹkan mìíràn tí ó wà ní ilé ìsìn, bí a ti wọṣọ, bí a ti kọrin, bí a ti gbàdúrà, bí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ṣùgbọ́n wọn kò mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Ó dàbí ẹni tí ń kọ́ ilé láì fi ìpìlẹ̀ lélẹ̀, ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí kò kọ́kọ́ yanjú àti ní ìgbàlà àti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ó sì kọ́ sílẹ̀, àti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀, àti ní Jésù olùdáǹdè ní ìgbésí ayé rẹ̀. Ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí kò mọ Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa kí a ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, ó jẹ́ ẹni tí ń kọ́ ilé láì ní ìpìlẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ohun àkọ́kọ́ láti ṣe òun ni kí a mọ Jésù. A lè mọ orin kọ, bí a kò bá mọ Jésù a ò tí ní ìgbàlà. A lè máa ṣọ́wọ̀, bí a kò bá mọ Jésù a kò ní ìgbàlà. A lè mọ Bíbélì kà, bí a kò bá mọ Jésù a kò ní ìgbàlà. Ó tilẹ̀ ṣeéṣe kí a mọ àwọn díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá mọ Jésù a kò ní ìgbàlà. Ó dàbí ẹni tí ń kọ́ ilé láì kọ́kọ́ fi ìpìlẹ̀ ilé lélẹ̀. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó ṣe pàtàkì tí ó ṣe dandan fún olúkúlùkù wa ni pé bí a ti ń wá, bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a kọ́kọ́ rí wípé a mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa. A ní láti gbé Jésù sókè gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Wo Jòhánù orí kìíní ẹsẹ̀ 21 ní ìjọ kejì. Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wí pé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí ni ohun àkọ́kọ́ tí Jésù ní láti ṣe ní ìgbésí ayé wa. Èyí ni ohun àkọ́kọ́ tí a ní láti mọ Jésù Kristì fún ní ìgbésí ayé wa. Bí o bá jẹ́ olóòótọ́, o mọ̀ wípé nínú ẹ̀ṣẹ̀ lẹ bí ọ, nínú ẹ̀ṣẹ̀ lẹ sì lóyún rẹ. Bí o bá jẹ́ olóòótọ́, o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ tó bẹ́ẹ̀ tí a kò lè kà wọ́n ní iye. Bí o bá jẹ́ olóòótọ́, o mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run dá ọ lẹ́bi nínú ọkàn rẹ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀ nípa ọ̀rọ̀ ẹnu rẹ, nípa ìṣe ọwọ́ rẹ, nípa àwọn nǹkan tí o máa ń sọ tàbí tí o máa ń ṣe. O mọ̀ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, a sì sọ fún wa wípé ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo Olúwa, kò lè rí ojú Olúwa. Wípé bí àwọn ẹ̀ṣẹ̀ yìí bá wà síbẹ̀ tí o kò ní ìdáríjì, tí o kò ní ìgbàlà, kò ṣeé ṣe fún ọ láti bá Ọlọ́run gbé ní ayérayé. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó jẹ́ ohun àkọ́kọ́ àìgbọdọ̀ má ṣe ni wípé kí o mọ Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì ọ, gẹ́gẹ́ bí ẹni tí ó rà ọ padà, gẹ́gẹ́ bí ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, gẹ́gẹ́ bí ẹni tí ó ti mọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jìnà réré sí ọ tí a kò ní rántí wọn nípa rẹ mọ́. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tẹjú mọ́ Jésù, kí a mọ̀ wípé òun ni ẹni tí ó jẹ́ olùgbàlà àti olùràpadà wa. Ó yẹ kí a máa jẹ́ kó yé wa nígbà gbogbo wípé Ọlọ́run dènìyàn ni Jésù Kristì. Ó ti wà pẹ̀lú Ọlọ́run Bàbá láti àtètèkọ́ṣe, láti ayérayé, ṣùgbọ́n ó wá, ó dènìyàn nítorí tiwa. Ó gbé àgọ́ ènìyàn wọ̀, ó sì wá jẹ́ olùràpadà fún wa. Ó yẹ kí a mọ̀

0: pé nípa ìrúbọ rẹ̀ àti nípa ìlàjà tí ó ṣe láàrin ènìyàn àti Ọlọ́run ni a fi lè bá Ọlọ́run lájà. Ó yẹ kí a tẹnu mọ́ wípé ikú Jésù Kristi òun ni ó gba ìyá wa jẹ, òun ni ó gba ikú wa kú, òun ni ó ṣèṣe ìrúbọ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún wa, àti wípé nípa ikú rẹ̀ yìí lórí igi àgbélébó àti ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye tí ó ta sílẹ̀ fún wa ni a fi lè dá wa láre nípa ìgbàgbọ́ nínú rẹ̀. Bí a kò bá mọ nǹkan wọ̀nyí, ó jẹ́ wípé ilé ìsìn tí a ń wá a kò tí ì fi ìpìlẹ̀ lélẹ̀. Bí a kò bá mọ nǹkan wọ̀nyí, ó jẹ́ wípé ìsìn tí a ń sìn kò ní gbòǹgbò, kò sì ní ìtakùn tí ó lè gbé wa ró ní ọjọ́ ìkẹyìn. Gbogbo wa ni ẹ̀ṣẹ̀ ti parun, ni ẹ̀ṣẹ̀ ti ba ayé rẹ̀ jẹ́, ṣùgbọ́n nígbà tí Kristi wá tí ó kú fún wa, èyí ni ó fi ṣe ọ̀nà àti ètò láti rà wá padà nígbà tí a bá ronú pọ̀adà, tí a sì gbàgbọ́ nínú Jésù Kristi. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, a gbọ́dọ̀ máa kéde rẹ̀ lóòrèkóòrè wípé Jésù Kristi ni olùgbàlà kan ṣoṣo. Kí a mọ̀ wípé òní ó wá láti gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa nígbà gbogbo ni ó yẹ kí a máa sọ. Nítorí kíni? Nítorí wípé àwọn tí ó ń wá sínú ìjọ gẹ́gẹ́ bí ẹni tí ó wá ní àkọ́kọ́, ó yẹ kí wọn kí ó mọ̀ wípé a ní láti gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa nínú Matthew orí 1 ẹsẹ̀ 21. Matthew orí 1 ẹsẹ̀ 21. Yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ìgbà gbogbo ló yẹ kí a máa kéde èyí, ló yẹ kí a máa sọ létí àwọn tí ó ń wá sínú ìjọ wípé a ní láti ní ìgbàlà, a ní láti gbà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, a ní láti ní ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, a ní láti lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Ó yẹ kí a sì tún máa kéde rẹ̀ ní ìgbà gbogbo wípé Jésù ni ẹni tí ń sọni di mímọ́, wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, wípé nípa ikú tí ó kú fún wa. Bí a bá gbàdúrà, ìgbà yìí ni a ó rí wípé yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa nínú ọkàn wa yóò mú kúrò, yóò sọ wá di mímọ́. Irú Ádámù tí ó wà nínú ọkàn wa yóò fàtú, yóò yọ wọ́n kúrò pátápátá. A ó sì rí wípé ìfẹ́ pípé àti ọkàn tí ó ń sin Ọlọ́run pẹ̀lú ọkàn pípé yóò wá sínú ayé wa nígbà náà. Nínú Hebrew orí 13 ẹsẹ̀ 12. Nítorí náà pẹ̀lú Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń wá sí ilé ìsìn nígbà gbogbo wípé èyí tó láti sọ wá di mímọ́, wípé bí a bá ń ka bíbélì nígbà gbogbo wípé díẹ̀ díẹ̀ a ó máa sọ wá di mímọ́. Àwọn ẹlòmíràn rò wípé bí a bá ń ṣe ojúṣe nínú ìjọ wípé nígbà tí ó bá yá a ó sọ wá di mímọ́. Rárá, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristi ni ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, òní ó kú fún wa, òní ó jìyà fún wa, kí a bá lè sọ wá di mímọ́ nípa ikú tí ó kú fún wa. Bí o bá ti ní ìgbàlà tí o ti jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ sílẹ̀, tí a ti sọ ayé rẹ di ọ̀tún, tí o ti jẹ́ ẹni ọ̀tún níwájú Ọlọ́run, ó yẹ kí o tún lọ bá Ọlọ́run wípé kí o sọ di mímọ́, kí o mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ nínú ọkàn rẹ, kí o fà á tu, kí o yọ ọ́ kúrò. Ẹ̀dá Ádámù, ẹ̀dá àbínibí tí ó wà nínú rẹ, wípé kí o yọ wọ́n kúrò. Bí o bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé yóò sọ di mímọ́. Bí o bá fara rẹ róbọ, bí o bá gbé gbogbo ohun tí ó wà ní ìgbésí ayé rẹ síwájú Olúwa wípé ti Olúwa ni wọ́n máa jẹ́, ọkàn rẹ, ayé rẹ, gbogbo ohun tí ó wà láyìíká rẹ tí o lè tọ́ka sí pé ó jẹ́ tirẹ̀ wípé fún ògo Olúwa ni o máa lò wọ́n. Bí o bá sì gbàgbọ́ nínú Jésù Kristi tí ó kú láti sọ di mímọ́, ó dájú wípé yóò sọ di mímọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ni ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́, ẹni tí yóò fi agbára ẹ̀mí Ọlọ́run kún wa. Nítorí nínú Matthew orí 3 lè ti kà á, tí Johanu tí ó fi yé àwọn ènìyàn wípé nítòótọ́, nínú Matthew orí 3 ẹsẹ̀ 11, ó wípé nítòótọ́ ni èmi ń fi omi baptisi yín fún ìrònúpọ̀ àdà, ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ èyí ń tọ́ka sí Jésù Kristi. Ń bọ̀ lẹ́yìn mi, bàtà ẹni tí èmi kò tó gbé, òun yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Ó yẹ kí a mọ̀ wípé gẹ́rẹ́ tí a bá ti ní ìgbàlà, ohun tí ó yẹ kí a máa gbàdúrà fún, ohun tí ó yẹ kí a máa lépa ni wípé kí a làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun tí ó yẹ kí a ṣe níwájú Olúwa, kí a dúró níwájú Olúwa láti sọ wá di mímọ́. Bí a bá ti ní ìsọ̀di mímọ́, ó yẹ kí a tún làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun gbogbo tí ó yẹ tí Ọlọ́run pa láṣẹ fún wa, kí a ba lè ní agbára ẹ̀mí Ọlọ́run oní ìrètí wa ní àkókò ikú. Bí a bá ń sọ nípa ikú, ẹlẹ́ṣẹ̀ tí kò ti mọ̀ Ọlọ́run a máa bẹ̀rù, ó sì yẹ kí ó bẹ̀rù, nítorí pé bí ó bá kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, ó dájú wípé ìdájọ́ ìbínú Ọlọ́run yóò bà lé lórí, yóò sì jìyà títí ayérayé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ẹ̀rù kí ó ba aláìgbàgbọ́, kí ó ba ẹlẹ́ṣẹ̀, nítorí pé kò ní ìdákọ̀rọ̀, kò ní ìrètí bí ikú bá dé. Ṣùgbọ́n bí o bá ti gba Jésù Kristi gbọ́, ó yẹ kí o mọ̀ wípé Jésù Kristi ó ní ìrètí wa ní àkókò ikú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ní ilẹ̀kùn kan ṣoṣo tí ó lọ sí ọ̀run, tí a ṣí sílẹ̀ láti darí wa sí ọ̀run. Òun sì ní alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo. Bí ó bá di ọjọ́ ìkẹyìn, nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, bí a kò bá ní Jésù, ó dájú wípé a ó dá wa lẹ́jọ́, a ó sì rán wa lọ sí ibi tí àwọn tí kò ní Jésù tí wọn ó wà títí ayérayé, nínú ìpayínkeke àti nínú ìṣẹ́ àti nínú ìdánilóró. Ṣùgbọ́n bí a bá ní Jésù, a ti mọ̀ wípé òun ni olùgbàlà wa, òun ni alágbàwí wa, òun ni ẹni tí ó ti fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé tí ó yàtọ̀ sí èyí tí a ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Jẹ́ kí ó yẹ ọ wípé ẹ̀kọ́ yìí tí ó ń sọ nípa Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń batisí wa nínú ẹ̀mí mímọ́, gẹ́gẹ́ bí ìrètí wa ní àkókò ìkó, gẹ́gẹ́ bí ilẹ̀kùn kan ṣoṣo tí ó wà láti tọpa wa sí ọ̀run, àti gẹ́gẹ́ bí alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo, wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí a kò bá wàásù rẹ̀ bẹ́ẹ̀, bí a kò bá fi kọ́ni ní ìgbà gbogbo, irú ìjọ bẹ́ẹ̀, irú ẹ̀sìn bẹ́ẹ̀, ó jẹ́ ẹ̀sìn tí kò ní ìdákọ̀rọ̀, tí kò ní gbòǹgbò, tí kò ní ìpìlẹ̀. Jẹ́ kí a wo ìkejì, ìtàn ẹ̀sìn Kristẹni tòótọ́. Láti àtètèkọ́ṣe tí Jésù fún ara rẹ̀, tí ó ti fún wa ní ẹ̀sìn Kristẹni yìí, tí ó sì ti jẹ́ kí ó yé wa wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni a lè fi ní ìdáǹdè láti ìgbà yìí gan-an ni a ti ń tọpinpin, tí a sì jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni olùgbàlà. Ẹ̀kọ́ yìí ni ó jẹ́ ìdákọ̀rọ̀ fún gbogbo ìjọ láti àkókò náà títí di àkókò yìí. Jẹ́ kí a wo Matthew orí 16 ẹsẹ 18. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí lèmi ó kọ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ń jẹ́ kí ó dá àwọn ọmọ ìhìn rẹ̀ lójú wípé òun ní òkúta iyebíye, òun ní ìpìlẹ̀, òun ní àpáta tí a ó kọ ìjọ lé lórí. Àti wípé bí a bá kọ ìjọ lé Jésù Kristi lórí gẹ́gẹ́ bí ìpìlẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni ní ìdè, gẹ́gẹ́ bí ẹni tí mú wa wá sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé àwọn ipò òkú tàbí àwọn ẹ̀mí kẹ́mí àti èṣù pàápàá pẹ̀lú wọn, wọn kì yóò lè borí ìjọ. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ẹ̀sìn Kristẹni tòótọ́ ti fi gbòǹgbò múlẹ̀ lórí ìpìlẹ̀ ìhìn rere tí kò lábòlà, tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo àwọn ìránṣẹ́ Sàtánì àti àwọn ìránṣẹ́ ọ̀run àpáàdì wọn kò lè ṣẹ́gun rẹ̀. Àkókò yóò kùnà fún wa láti jẹ́ kí n lè sọ fún ọ, àwọn inú ni bíni tí ó dìde sí ìjọ láti àtètèkọ́ṣe àti láti ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé ìjọ àkọ́kọ́ kì í ṣe ìjọ tí ó lówó, ìjọ tí ó ní àwọn gbajúmọ̀ tàbí ìjọ tí ó ní àwọn dúkìá, ìjọ tí ó ní ohun ìní tàbí ilẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí wípé Jésù Kristi ni ó jẹ́ ìpìlẹ̀, nítorí pé Jésù Kristi ni ó jẹ́ àpáta, nítorí bẹ́ẹ̀ àwọn inú ni bíni tí a ṣe sí ìjọ wọn kò lè ba ìjọ jẹ́, tàbí kí wọn kí ó da ìjọ rú, tàbí kí wọn kí ó pa ìjọ run pátápátá. síbẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe nínú ibí ni wọ̀nyí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjọ lágbára sí gbogbo àkójọpọ̀ ìtàn ìtẹ̀síwájú àti ìkéde ìrere ní ìgbà àwọn apostoli títí di àkókò yìí wọ́n jẹ́ kí ó yé wa wípé ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà kì í ṣe gẹ́gẹ́ bí olùkọ́ni nìkan ṣoṣo tàbí bí wòlíì tàbí bí oníwà rere tàbí bí ẹni ńlá kan tàbí àpẹẹrere kan lásán kì í ṣe èyí ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára tí ó sì jẹ́ kí ó gbèrò ṣùgbọ́n ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe àṣekágbá ìgbàlà wa tí a fi ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ìwàásù yìí gan ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára ó sì yẹ kí ó yé wa wípé ohun yìí kan náà ló yẹ kí a máa tẹnu mọ́ títí di òní kí a sì máa tọ́ka àwọn ènìyàn tí ń wá síhìn sí Jésù Kristì olùgbàlà àti olùdáǹdè wa nínú Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànlá kí a tún wò lẹ́ẹ̀kan sí i nítorí ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ tí í ṣe Jésù Kristì ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ tí í ṣe Jésù Kristì ó yẹ kí ó yé wa wípé ìpìlẹ̀ yìí kan ṣoṣo ni ó lè gbé wa ró ìṣẹ́gun tí ẹ̀sìn Christianity ní ó jẹ́ ohun tí a ní nípa ìlànà tí a fi lé wa lọ́wọ́ láti inú Bíbélì nítorí wípé ìlànà yìí ni ó fi Jésù hàn gẹ́gẹ́ bí ẹni tí a kọ́ ilé ìgbàgbọ́ wa lé lórí bí àwa pẹ̀lú bí a bá mọ nǹkan wọ̀nyí yóò jẹ́ kí ìsìn wa kí ó jẹ́ ohun tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa kí ó sì jẹ́ pé àwa pàápàá a ó jẹ́ ẹni tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa kí a mọ̀ wípé àwọn ẹ̀kọ́ ìhìnrere tí ó gbé Jésù kalẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti gẹ́gẹ́ bí olùgbàlà àwọn wọ̀nyí ni ó wúlò fún wa láti jẹ́ kí ìjọ kí ó dúró níwájú Ọlọ́run bí ó bá jẹ́ pé olùdásílẹ̀ ìjọ lè à ń fi hàn àwọn ènìyàn bí ó bá jẹ́ pé olùṣọ́ àgùntàn ẹlẹ́ran ara lè à ń fi hàn àwọn ènìyàn bí ó bá jẹ́ wípé àwọn olùkọ́ lè à ń fi hàn àwọn ènìyàn bí ó bá jẹ́ wípé àwọn ènìyàn kan tí a kà sí pàtàkì nínú ìjọ lè à ń fi hàn àwọn ènìyàn ìjọ bẹ́ẹ̀ kí ó lè dúró ìjọ bẹ́ẹ̀ kí ó lè fún àwọn ènìyàn wọ̀nyí ní ohun tí ó ṣe kókó láti lè darí wọn sí ọ̀dọ̀ Ọlọ́run láti lè ní ìgbàlà nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ohun tí a kọ́ nínú ìtàn kristẹni ni wípé láti ìbẹ̀rẹ̀ ni wọ́n ti fi òǹtẹ̀ tẹ ọ̀rọ̀ yìí wípé Jésù Kristì nìkan ni ó máa sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà àti olùfúnni ní ìyè àpẹẹrẹ yìí ni ó yẹ kí àwa pẹ̀lú kí ó tẹ̀lé jẹ́ kí a wo Hebrew orí kejì ẹsẹ̀ kẹta Hebrew orí kejì ẹsẹ̀ kẹta àwa ti ṣe làá bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí í sọ láti ọ̀dọ̀ Olúwa tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́ ọ ó ní àwa ti ṣe làá àwa ti ṣe bọ́ nínú ìdájọ́ Ọlọ́run àwa ti ṣe bọ́ nínú ìjìyà ayérayé bí a kò bá náà ní ìgbàlà ńlá bí irú èyí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó jẹ́ ohun tí a ń sọ ní ìgbà gbogbo fún àwọn tí ó ń wá sí inú ìjọ wípé wọ́n ní láti gbàdúrà títí wọn ó fi rí wípé a ti gba ọkàn wọn là a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n a ti yí ìgbésí ayé wọn padà sí rere nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì nìkan ṣoṣo nínú Pétérù kejì orí kẹta ẹsẹ̀ ìkejì kí ẹ̀yin kí o lè máa rántí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn wòlíì mímọ́ sọ ṣáájú àti òfin Olúwa àti olùgbàlà wa láti ọ̀dọ̀ àwọn apostoli yín wípé ẹ̀kọ́ yìí tí àwọn apostoli fi lélẹ̀ tí wọ́n jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni olùgbàlà òun ẹni tí sọni di mímọ́ òun ẹni tí fi agbára ẹ̀mí mọ́kúni òun ni ìrètí wa ní àkókò ikú òun sì ni ìdákọ̀ró wa òun ni alágbàwé wa níwájú Ọlọ́run òun ni kí a máa rántí àwọn ẹ̀kọ́ yìí nítorí pé èyí ni yóò jẹ́ ìdákọ̀ró wa ní àkókò ikú ikoni ti o ye koro nipa Kristi ni o nfun ni ni igbagbo lati le dojuko iku nigbati iku bade eyi ni yo je ke a ma rin ajo wa nigbati rin ajo ba nlo sopin gege bi eni tin ri ohun ti a ko ri ti se ti ayeraye eko Kristi gege bi onilaja laarin awa ati Olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni tin sipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jiride fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati doju ko iku nigba ti akoko yi ba to eyi ni o je ki a so wepe iku oro reda isa oku isegun reda nitori be je ki oyi o wepe bi o ba ni Jesu gege bi Oluwa ati Olugbala re nigba na ni o le ni idakoro ni esin Christianity o sinsin yo je itewogba ni waju Oluwa ki se eyi nikan a npe wa nija wepe ani lati pa esin Christianity yi ani lati pamo ni toto titi a o fi ri Oluwa ye ki a wo epistle ti Juda si eniyan gbogbo epistle ti Juda si eniyan gbogbo ese keta olufe nigba ti mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin kin si gba yin niyanju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan sosho eyi ni ipenija ti bibeli nfun wa wepe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan sosho ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri Kristi ati awon aposteli re won ti so tele saju wepe ni igba ikehin awon eleko eke yo po awon woli eke yo po awon Kristi eke papa won yo po jojo wepe yo si rorun fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wepe o je eni tin sin Olorun nipase igbagbo ninu Jesu Kristi tabi iyosho ti si ti awon alariwi si awon apeinda ti won yosho ti si o ma se je ki awon nkan wonyi ki o da o pada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati filele fun o eyi ti se Jesu Kristi je ki o ye o wipe gbogbo awon oro Olorun ti o ti gbo nipa Jesu nipa wipe ani lati ni igbala wipe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si nse aisimi lati ri wipe o je eni ti ati gba okan re la nipa iwenu mo eje Jesu Kristi wo Heberu ori kerin ese ikini nitori na eje ki a beru bi ati fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma ba dabi eni pe o kuna re bi a ba kuro lori ipile bi a ba kuro ninu eko bibeli bi a ba kuro lori eko ti o so fun wa nipa Jesu gege bi olugbala gege bi eni tin so ni di mimo gege bi eni tin fi agbara emi mo kuni gege bi eni ti o je oluso agutan wa oluso agutan rere ati gege bi eni ti o je ipile eko Kristi atabi eko ihin rere bi a ba kuro lori nkan wonyi a ko ni le de ijoba orun a ko ni le ri Olorun ni ikeyin nitori be e je ki a beru ki a ri wipe bi ati fun ani ileri ati wo inu isimi re wipe enikeni ninu wa ko padanu iye ainipekun ati anfani lati ba Jesu joba ni ikeyin e je ki a dide duro ki a gbadura ki a so fun Olorun wipe eyi ti a ti file wa lowo gege bi Jesu olugbala eyi ti a ti file wa lowo Jesu eni ti so ni di mimo e ti ati fi le wa lowo Jesu Christi eni ti yo fun wa ni agbara emi mimo ati eni ti o ndari wa ti o je ilekun si ayeraye si odo Olorun we pe a o di mu shinshin titi di ojo ekeyin a ko ni je ki enikeni ki o fi eko eke ki o fi tan wa je tabi ki o fi gba wa kuro lodo Olorun dide duro ki o diju re ki o se gbadura si Olorun ki ori wipe o pa igbagbo to tomo bi o ko ba ti ni igbala eyi ni ohun akoko ti oni lati se oyin lati so fun Olorun wipe o fe ni igbala bi o ko ba ti ni isodi mimo o ye ki o so fun Olorun bi o ba ni idan loju epo ti ni igbala wipe o fe ni isodi mimo ti o fi fo kan re mo ti o se funfun laulau bi ojo didi bi o ba si mo wipe o ti ni agbara o ti ni isodi mimo o ye ki o gbadura ki a le fun ni agbara emi mimo ki ori wo pe eko yin rere ti a ti fi le olowo odi mu ti ti a o fi ri Jesu olowo ati olugbala wa
1: e je ki a gbadura. A dupe iwo Olorun wi pe iwo le o ma nfi esimi fun okan esimi o si ma nfun ni ni ifokan bale nigba ti a ba wa si odo re. A dupe fun oro re ati fun emi re ti ma toni sona. A nbe o wi pe nje bi o ba tin dari wa ti o si n to wa sona emi ti o ma gba si o lenu wa fi fun wa. Agbara ti o ma nse ife re fi fun wa.
2: Amen.
1: Asebe o wi pe gbogbo okan asako ati ti o ma rin kiri e ti o ma nko lodo iwo Olorun alaaye je ki o jina si wa.
2: Amen.
1: Je ka le duro ti ode opin ni oruko Jesu Kristi Oluwa wa. Fun akoko kokoro ti a ni ni aoye oro Olorun wo nipa etoni Olorun inu aye ti a wa o je aye ti a o ti wari awon oporo ati eletan ni won ma bi mo ton ma so pe baba Tunde tabi iyabo iya ki pada wa bi baba ba si ti lo o lo na niyen kosi baba Tunde kosi si iyabo bi a ba npe obe ka le men to se la se loruko won npe obe ni aye je ibi ti a o ti wari awon ti won ni ogbon die won ma so wi pe ta lo mola nitori wi pe oju wa ko ri na ju igi mu wa lo a si je ope to be to je wi pe eyi to nbo leyin ola ko la si wa loju ko si ye wa o ni itoni Olorun sese pataki ni gbogbo igbese ti a ba nfe gbe ni igbese aye wa. Awo itoni Olorun ni Exodus mo ka ese ti o gbeyin ninu ori ikejila Exodus ori ikokan le ni aadota Exodus ori ikejila motografara ese ikokan le ni aadota o si se ile ojo na gan. Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt gege bi ogun won. Mo fe ki o fiye si wi pe ki se Mose le o mu awon omo Israeli jade ki si se Aaron ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade Olorun funrara re Oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbesi aye wa eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo Israeli ori wi pe bi won ti le ti je iran Abrahamu sugbon gege bi eni to nka bibeli o ti mo wi pe Joseph ni eni ti ata si Egypt bi ojo tin gori ojo ti odun sin gori odun ni iyan bere si ni mu ni Egypt iyan yin si mu de Canaan ni bi ti Jacob ati awon omo re ti won wa bi asin gbo iroyin wi pe opo unje wa ni Egypt be ni Jacob ran awon omo won yi ni won lo itana gun pupo sugbon ni ipari gbogbo re ni awon mewa ti aran lo ni won ri we pe won ni isoro pupo nitori Joseph o bi won lere oro o ro we o so fun wi pe se ki se pe e wa se ami ni ile Egypt e n fe ri ihoho ile na won ni da o rara ki se be sugbon o fi ye won wi pe bi won ba fe ounje won lati mu Benjamin e ti o je aburo won ikeyin ti o si je omo iya Joseph won lati mu wa nigbati oro yi doju e gbati o ya ni Joseph fi ara re han fun awon eniyan won yi eyi ni o gbe Jacob ati awon omo re ati awon ti awon eniyan won ti bi pelu ni o mu owo si Egypt gbato ya Jacob ku awon baba nla meji lawon yi pelu Joseph awon na ku pelu awon omo Jacob nigbati ati yi oruko Jacob pada si Israel awon wonyi tedo ni ipinle Gosheni ni ti ile orile ede Egypt sugbon nigbati o ya iya nje won oju npon won won di eru ni inu isiru yin ni won wa ni won fi kepe Oluwa ni Olorun ran Moses si won o si so wi pe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni Olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni a wa nso fun anisinsin we pe o si se le ojo na gan Oluwa mu awon omo Israel jade kuro ni ile Egypt ni a fi se ape ni a fi se apere fun wa we pe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won ti nfe o je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti a sin sin Oluwa onroro ni ti a pe ni satani sugbon nigba ti o wo Oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo we pe ohun o fe ki a segbe nitori okan wa se yebiye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wo pe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a ti fi han wi pe eyi yi ni odo agutan Olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a ke pe Oluwa ti a si jewo ese wonyi fun Olorun ti o dariji wa a di eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa nisise ntele ni a ko gbogbo re patapata ni a ko le Olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wi pe mo ti di onigbagbo eyi je wi pe mo n lo si ijoba orun sugbon nipa ipinu ìṣísẹ̀ àti ètò ìgbésí ayé mi ìyẹn wà lọ́wọ́ tèmi. Ìkan tí n bá fẹ́ máa ṣe, ohun tó bá wù mí máa dáwọ́ lé, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa, òun ló máa ń tọ́ wa, kì í ṣe tiwa mọ́ láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀, tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́, ìran ni ó wò lọ. Àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́, tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó, ilé ijó la ti ń bá wọn pàdé, tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé, ó sì ṣe é ṣe nínú ọjà kí a bá wọn pàdé. Àwọn tá a bá pàdé bẹ́ẹ̀, wọn kì í lè dúró nílé, nítorí wípé àwọn pàápàá a ò fi pánìtàn fún wọn. Bàbá tiwọn ó fẹ́ púpọ̀ ni, ìyá tiwọn náà ó ṣe é ṣe kó jẹ́ ìkarùn tàbí ìkẹfà nínú ilé. Bí àwọn náà sì ti ń dàgbà ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn gẹ́gẹ́ bí ọkàn òmùgọ̀ wọn bó bá ṣe darí wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run ṣe ní olóríire. Bí o bá wà níbí ní àṣálẹ̀ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí, a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó, wípé ẹnìkan pè wọ́n jókòó, ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀, kò rí bẹ́ẹ̀. Tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde, wípé mo máa ṣe alárìbápàdé ètò ìgbéyàwó. Wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí, ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn? Tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́, ẹtí abájoko sí ìdí ẹmu àti ìdí ọtí, tàbí tí a ń ta ayò, bó sì jẹ́ lúdò ni atanámọ́rí tí a ń ta, a ò pa ní ìtàn fún wa wípé ẹnibi tí a ti ń ta ayò tàbí lúdò tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣi wa létí, tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ̀ nìyí, rárá o, kì í rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run dìídì jókòó, ni ó kọ Bíbélì fún, àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn, wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé, kí ayé wa kí ó má ba dàrú, kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹ́sẹ járí ní ọ̀nà ti ìgbàgbọ́. Ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà. Mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí, àbí inú ẹ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí Ọlọ́run ń darí ni a fẹ́ kà nípa wọn yìí. Mo sì ń bẹ Ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́, kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe, kí a lè ṣe ìfẹ́ Ọlọ́run títí ó fi rí Jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run. Àwọn wọ̀nyí lẹ́yìn tí Ọlọ́run gba ọkàn wọn là, tí ó yọ wọ́n kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọ́n kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà, ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá Exodus, ẹsẹ̀ ìkẹta. Mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ rántí ọjọ́ òní, nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní Íjíbítì, kúrò lé oko ẹrú, nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú yín jáde kúrò níhìn-ín, a kì yóò jẹ àkàrà wíwú. Ó ń sọ fún wa, ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ̀ là, ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí o ti kọ̀ ọ́ sílẹ̀, ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, tí o ti di ènìyàn ọ̀tún, ẹ̀dá titun. Ó ní ẹran tí ọjọ́ òní, ọjọ́ tí a gbà ọ́ là, ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ, ojo ti oro Olorun ti o la oloye ti o je ki o mo we pe ona abayo ko ninu ese we pe o wa oni eran ti ojo oni ninu eyi ti eyin jade ko ninu ese ko ninu aye ko ninu ife ti ara eni ko ninu iwa orikunkun ti atijo oni ani lati ranti eyi lo ye ki o ranti nigbati o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki esu ki o lugo si eyin ipako re ki o ma so fun o wi pe ki o ma ti ogbon ogbon wi pe ki o se eyi tabi ki o se eyi ni mo fe ki o ranti ojo ti agba okan re la oni ojo nla ni ojo na ti Jesu ti o gba mi ojo ti a fi eje Jesu we okan re mo ojo nla ni ojo na ko si ye ki o gbagbe o se se nibi ti o tin wa owo nibi ti o tin fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti agba okan re la we pe o tun ni sare bi aye se sare o ni je bi aye se nje o ni woso gege bi aye se nwoso o si ni gbe yawo tire gege bi aye se ngbe yawo bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti agba okan re la ojo ti a so wi pe a mu ese re kuro sugbon ti mo nfe ki o ye oni wi pe gere ti agba okan awon eniyan wonyi la ni ki se wipe okan won nikan ni Olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere si ni dari won bere si ni se akoso won ni Exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won pon lati Sukoti lo won si do si Etamu leti iju Oluwa si nlo ni waju won Oluwa si nlo ni waju won iwo to saju Olorun ni bo lo nsare lo bo ba sare saju Olorun wa popo gba to ba sare ibi t'Olorun o ba ede wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa kan apata ba o lo se fe mu omi jade ninu apata iwo to fe gbe yawo to ti gbe kan ri to si bere lowo Olorun eni to lagbara to be to si ni oye ati imo to be to gbe yawo fun Adamu eni to si se amona iru eniyan bi Enoki eni to se amona eniyan bi Noah awon eniyan to ti saju wa ninu igbagbo eni ti o ye ki agbekele ni bo lo nsare lo awon wonyi gba ti won jade kuro ni Egypt o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de Oluwa won si so fun wa wi pe Oluwa si nlo ni waju won ninu owon awo somo le osan lati ma se amona won amona ni eni ti o mo ona ti o si nlo siwaju ti o so sun wa wi pe ibi ni ki o gbe ese re si ki o lo si ihin tabi ki o lo si ohun lati ati le oru li owon ina lati ma fi imole fun won lati ma rin le osan ati le oru owon awosomo na ko kuro le osan tabi owon ina le oru ni waju awon eniyan na eduro sebi Mose ti wa le aginju saju akoko yi fun 40 odun to si ma nko awon eran Jetro to ma nko won rin lati jeun lati momi iru oludari be alakoso be to ti wa ni agiju yi kan na fun 40 odun Ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣe bí Mose ti mọ̀nà. Àwa tí a wá wòlíì káàkiri, wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀. Ìyàwó tiẹ̀ sá lọ kò mọ bó ṣe máa pè é padà. Àwọn ọmọ tiẹ̀ wọ́n ya igi, wọ́n ya kò gbọ́ kan alágídí sínú ilé tiẹ̀. Ohun tí ì fètò sí ilé tiẹ̀, ìwọ náà tún lọ kó tiẹ̀ bá. O fẹ́ ṣìnà nìyẹn. Mose tó ti lo 40 ọdún nínú aginjù, Ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà ọmọ Ísíráẹlì lé e lọ́wọ́. Ọlọ́run fúnra rẹ̀ ó tún ṣáájú wọn. Jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ̀, ṣé Ọlọ́run ṣáájú ẹ? Ṣó ń sọ ọ̀nà? Ṣó ń sọ fún ọ? Nínú ìṣòwò rẹ, nínú ọjà rẹ, níbi tí o máa ń lọ, ṣé Ọlọ́run ṣáájú rẹ lọ? Àwọn tó ń lọ sílé ọtí tí wọ́n gbé bíbélì sílẹ̀, tí wọ́n sì ń ka bíbélì, wọ́n lè ka sáàmù ju kíni lọ. Ó yẹ kí a bí wọ́n, ṣé Ọlọ́run ló ṣe àmọ̀nà wọn lọ sílé ọtí? Àwọn tí wọ́n lọ sí ilé sinimá tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri, àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́, ṣé Ọlọ́run ló lọ ṣáájú wọn ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀ ẹ̀yin ọmọ mi, ẹ wá wo nǹkan àràmàǹdà láti India? Ṣé Ọlọ́run ló ń tọ́ wọn, àbí ẹ̀mí òkùnkùn, àbí ẹ̀mí èṣù? Àwọn tí wọ́n ń lọ sí ilé tẹ́tẹ́ ń kọ́, ṣé Ọlọ́run ló ṣe wájú wọn lọ, tó sì ń roko sílẹ̀, tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó yá nílé tẹ́tẹ́, ilé ọtí ń kọ́, ilé ijó ń kọ́, àbí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ ṣeré ti bọ́ọ̀lù, tó di pé ìgbà tí eré bá dójú ẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ju ìgò fúnra wọn, ṣé Ọlọ́run ló ṣe àmọ̀nà tiẹ̀ lọ síbẹ̀ tó sọ pé ó yá o? Kò rí ìwàásù gbélé ẹ lọ́wọ́, ìran wíwò ló gbélé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísíráẹlì ni, wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn. Ẹ wo Númérì orí ìkẹwàá. Ẹ jẹ́ kí a wo àṣìṣe tí ọmọ Ísíráẹlì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni Ọlọ́run. Númérì orí kẹwàá, kí a wò láti ẹsẹ̀ 29. Mose sì wí fún Hobabu ọmọ Ragueli ara Midiani àna Mose pé, àwa ń ṣílọ sí ibi tí Olúwa ti wí pé èmi ó fi fún yín, wá bá wa lọ, àwa ó ṣe ọ́ ní oore nítorí pé Olúwa sọ̀rọ̀ rere nípa Ísíráẹlì. Rántí wípé Olúwa ni ó ti ń darí àwọn ọmọ Ísíráẹlì, olóhùn ṣàmọ̀nà wọn. Ọ̀wọ́n iná ní òru àti ìkúùkù ti àwọ̀ sánmọ̀ gẹ́gẹ́ bí ọ̀wọ́n pílà ni à ń pè ní ọ̀wọ́n ní ọ̀sán gangan, ó sì ń lọ níwájú wọn. Áńgẹ́lì Olúwa pàápàá ń lọ níwájú wọn. Ṣùgbọ́n ó tó àkókò kan, ìtọ́ni Ọlọ́run dàbí ẹni wípé ó fẹ́ sún àwọn ènìyàn wọ̀nyí ká máa dúró de Ọlọ́run, ó fẹ́ sún wọn ká sọ wípé a ò mọ̀nà, kí káṣẹ máa sọ pé Ọlọ́run ṣàmọ̀nà wà, ó fẹ́ sún wọn. Ni Mose bá sọ fún Hobabu ọmọ Ragueli àna rẹ̀ wípé, wá bá wa lọ, à á sanwó fún ẹ. Èyí tó ń gbà lọ́fẹ̀ẹ́ bí owó ńlá ni wọ́n ń san níta fún ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run wò wá sàn. Bàbá bèrè nínú àwọn tó wà nínú ayé, owó púpọ̀ ni wọ́n ń sàn. Ìwọ tó jẹ́ wípé láti ìgbà tí o ti di onígbàgbọ́ àtúnbí, tí Ọlọ́run ti gba ọkàn rẹ̀ là, bí orí bá ń fọ, Jésù orí ń fọ́ mi o, a sì mú kúrò. Bínú ń rán ni, Jésù èwo ni mo tún rìn, bá mú kúrò, a mú kúrò. Bó dàbí ẹni wípé o wà nípò ìlóyún ni, bó bá sáyà ti bó ti jẹun, tó bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀ tán kà fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ bí ẹ̀fọ́ wà lóko wọn? Èṣù á sọ pé wọn ò gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́. Bó jẹ́ àgbálùmọ̀ ni, bó jẹ́ ọsàn ni, èṣù á sọ wípé o gbọdọ̀ jẹ́. Bó bá jẹ́ ara ẹ̀ funfun, bí lájáde kò gbọdọ̀ jẹ́. bo je ewa lo jade loko e ko gbodo je bo jo san ni a kan ma wodan bo je ebepe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wipe ara nilo ni ru ipo be boya bi eyin ni won ti ma ka ewo fun wipe ah orise ni o gbodo je yin o orise o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e se kan won le so de bi wipe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gba ta ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon ko si po tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona ko ni pe o nsanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni imoran owo popo ni won san fun won eyi ni isina ti mose ati omo israel ti won tun fe wonu re lo won san fun o babo wi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun won fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won fe gbekele eni ti won foju re eni ti won mo tani won fe gbekele ta lo fe ko yan iyawo fun o e to tin duro di olorun to olorun tin to nko o ranti igba to fe sise ni se bi olorun lo dari re o ranti ko to wa se ko se bo olorun lo dari re o ranti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re si bi ti o ti ri se gba to da be ni wi pe eyin kan won ni ta se bi olorun lo ti ndari re o wa fi olorun isile o wa da be ni wi pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe ah e jowo eyi ni asise ti mose ati awon agba israel ti won se ni akoko yi sugbon o babu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o babu sugbon adupe lowo olorun we pe o ri ijati e lodo eniyan bo ba ri ijatile lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo omi ni o se je ki iru eje kule be ki o wa aye ni ese ekeji le logbon ni ese eketa le logbon won si sikuro ni oke oluwa ni irin ojo meta apoti majemu oluwa si siwaju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo nwa ibi isimi se won mo e pe igba to ba fe gbe yawo o nso pe mo ti e fe isimi bi n ba gbe yawo nsin ile eni ti n ba wa ma le mo wi pe mo debi ti mo n lo olorun lo ma nwa ibi isimi ori ti won so wi pe apoti majemu lo asi siwaju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won olorun lo ma n se awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe olorun lo ma nwa to si ma nri to si ma je ki o di mo fun wa pe ohun ti ri ni ese ekerin le logbon awo samo oluwa nbe lori won le osan nigba ti won ba si sikuro ni ibudo o nso fun wa ni exodus ori ekerin la igba miran a ma n se asise pupo awon onigbagbo ki mo kini se ti a ma ni isoro ma so wipe to ba je se wipe olorun lo n dari mi ewo ni mo tun wa ba pade yi je ki a ko eko ki a si ko ogbon lara awon omo israeli mo fe so fun o wipe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wipe wadi ara re bere lowo olorun wipe eyi to de ba mi yi kini eredi re ohunkun lo le sele boya ni igbeyawo re bere lowo olorun oluwa kini de tele ide ba mi alaye o bo ba je wi pe isoro yi de ki a le fi agbara olorun han ni gbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni gbesi aye re a fi han o ba si je pe afowo fa re a fi han o bo ba je wi pe o ye ki o ronu pe wada a fi han o bakan na ranti wi pe olorun dari awon mo israeli o si nto won o si nto won won lo ni jesus tele won tele olorun won wo awon ikuku ni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro olorun ni olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro olorun yo ma dari re sugbon wa wo ibi ti olorun dari won lo ni exodus ori ikerin la lati ese ikewa ni gbati farao si sunmo to si awon omo israel gbe oju soke won si kiyesi awon ara egypt nbo leyin won eru si ba won gidigidi omo israel si ki gbe pe oluwa o sese nigbati o tin wa ti a tin to sona gege bi oro olorun ti a tin ko gege bi oro olorun ti a laaye o ni kini kini gege bi oro olorun o si bere si tele oro olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se n ka bele bo se n gbadura sugbon o sese gege bi a tin dari re ti a to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele ta n pe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le jo lo tele o okun pa wa niwaju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si n so wipe ah se bi won so fun wa wipe baba gboto olorun won so fun wa wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni je lo ni mo ri to n tele mi abi ki se aisan to fi mi si e lojo ti mo ri gbala onko lo tun de yi kini ki n se won ba ki gbe gbati farao de ranti o baba so nkan kan fun o gege bi oro olorun nipa igbeyawo re boya pe ko se atunse n ta so fun e pe ore ofe olorun yo to fun o pe bo ba ti ni iyawo meji dandan ni ohun lati se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan ohun lati duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si lati duro de itoni olorun o si je wipe o ti n gboran yi tọlọrun si n tọ tinu re n dun to n kọrin ayọ to n sọ pe ah gbangba ijọba olorun ajọ debe ni bina n jo bojo n rọ amajọ de ijọba olorun ni iṣu awa ni ko foko niṣo pe ṣe o n kọrin ni o sọ pe o bọ lọwọ mi ah mi o ti ku mo lọ sabule ni mo lọ ṣiṣẹ labule ni mo tun ti de nsin aya awaja bi iru e ba ṣẹlẹ lọjọ monday wa ma sọ pe njẹ maa le lọ ni ọjọ iṣẹgun lọjọ tuesday ba njẹ maa le lọ sẹkọ bẹẹli yẹn pe awọn sọ pe o ṣe bẹrẹ ni awọn arale wọn sọ pe mi o sọ fun ẹ igbagbọ kò sẹni tó ka bíbélì bíi tiẹ yìí tí kì í dáran bíbélì èyítàn òyìnbó káàkàkà tí ó gbé wọn ìwọ náà wá gbé ìwọ èèyàn dúdú ìfa náà fi kọ́ wa nínú ilẹ̀ tiwa ojú òrìṣà tiwa lẹ̀ ò gbé bíbélì ó di nǹkan mìíràn ẹ lọ́wọ́ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè àyà ẹ wá já ó ní kíni kí n ṣe èyí ni ó dé bá ọmọ ìsírẹ́lì ni wọ́n gbójú sókè náà rí farao ló wá ń bọ̀ náà wá kígbe wọ ẹsẹ̀ kọkànlá wọ́n sì wí fún mose pé nítorí isa kò sí ní jìtì kí ìwọ ṣe mú wa wá láti kú ní agíjù láti kú ní ìjù èéṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ láti mú wa jáde tí jìtì wá bó o bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ wà bọ́hùn gbà tó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀lì tá a kọrin tá a pàtẹ́wọ́ tá a gbàdúrà tá a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sì ṣe ìpinnu wípé kò sí nǹkan náà gbangba ìjọba ọlọ́run amájọ débẹ̀ ni bó o ti délé náà tilẹ̀kùn àbí eré ni ó kánlẹ̀kùn wọn dáhùn o sì ń gbọ́ rédíógrám ó ń kọrin nínú ilé ó ń gbọ́ bóyá ọkọ ẹni ó ń kọrin tiẹ̀ o si pe awon mo ni e ma ju iya e ju iya were iya je ejule olowo nkan to wa kaki loru yi o tun kan lekun ko se en to dahun o pe omo e pe ade o to ba

wọ́n bẹ̀rù olúwa pẹ̀lú, wọ́n sì ṣe àlùfáà ibi gíga wọ́n nì fún ara wọn. Nínú àwọn ènìyàn lásán tí ń rúbọ fún wọn ní ilé ibi gíga wọ́n nì wọ ẹsẹ̀ 23. Wọ́n bẹ̀rù olúwa, wọ́n sì ń sin òrìṣà. Wọ́n bẹ̀rù olúwa bí ara bá san ní ojú ọ̀run wá sọ pé Ọlọ́run mi ò. Bọ́n bá rí ẹ̀jà bá mọ́tò, wọn agbárí wọn ní Jésù. Wọ́n bẹ̀rù olúwa ṣùgbọ́n òrìṣà kúrò nílé wọn. Ìwọ tó fi òrìṣà sílẹ̀ nílé, tó wá débi tó ń gbé wa lẹ́nu jó, tó ń sọ pé ẹ gbàdúrà fún mi, ẹ gbàdúrà fún mi. Òrìṣà ò ní jẹ́ kádúrà tá ń gbà fún ọ, kò ní jẹ́ kó gbà. Eré ìbejì ni tàbí èyí tó ń tapo sí nínú ilé ẹ pé kí o lè ní kò lè ní èrè ní ibi iṣẹ́ tó sì débi tó dàbí áńgẹ́lì tó jókòó jẹ́jẹ́jẹ́ tó sì dé tó sọ pé mo ní wàhálà ni. Òrìṣà tó wà nílẹ̀ ló kó wàhálà bá ọ. Ṣé o mọ̀ pé o jẹ́jẹ́ iṣu titun bí o bá jẹ́ pé o tún lọ ṣe ìrúbọ, o sì ń gbé bíbélì, o sì sọ pé o bẹ̀rù olúwa, wo nǹkan tí wọ́n sọ fún wa ní ẹsẹ̀ 23. Wọ́n bẹ̀rù olúwa, wọ́n sì ń sin òrìṣà. Wọ́n sin òrìṣà wọn gẹ́gẹ́ bí ìṣe àwọn orílẹ̀-èdè tí wọ́n kó láti ibẹ̀ lọ. Àwọn tí wọ́n bẹ̀rù olúwa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n ń dẹ́ṣẹ̀, àwọn ni a sọ fún wa wípé ẹlẹ́sìn lásán ni wọ́n o. Ǹjẹ́ ohun tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a máa ń káàkiri gbàdúrà fún mi, gbàdúrà fún mi, gbàdúrà fún mi, wòlíì tó lọ bá létí òkun ẹlẹ́sìn ni. Bó bá mọ̀ ju àtijẹ́ ẹlẹ́sìn lọ, kò ní wà létí òkun. Lóòótọ́ ló ń gbà wẹ. Ṣé ìwọ náà rí paṣọ ẹ̀ ń pọ́n? Ìmọ́tótó yẹ ẹni tó jẹ́ ẹni mímọ́. Ìwọ náà rí pé irun ẹ̀, irun ọkùnrin, ó ti dàbí tóbìnrin. Ṣọ́lọ́run ló fun níṣẹ́ irú ẹ̀ ṣe. Ọlọ́run ló ní kò gbọdọ̀ mọ ibi tán ti ń gẹrun. Àwọn wọ̀nyí la sì lọ ń bá létí òkun, ẹ gbàdúrà fún wa, ẹ gbàdúrà fún wa. Èèyàn Ọlọ́run, ò tí ìmọ̀ èèyàn Ọlọ́run. A máa wá wọn káàkiri, ẹni tó ní ìyàwó méjì nínú ilé, ẹni tó bímọ àlè káàkiri tán pọ̀ tí ò tiẹ̀ mórúkọ wọn tán. A sì lọ máa bá wọn, a ní ẹ alàgbà, wọ́n ń gbàdúrà fún wa. Ìwọ náà sì hàn pé látọjọ́ táwọn alàgbà wọ̀nyí ti ń gbàdúrà, wàhálà ò kúrò nílé ẹ. Àgbà náà kúrò, kò gbà á sí ajáde àpò, kò kúrò. Bí ìwọ fúnra ara rẹ bó o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n tó sọ pé ó bẹ̀rù olúwa, tó sọ pé láti ìgbà tí wọ́n ti ń ṣe ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ìṣẹ́gun mi ò pàjẹ́ rí. Òótọ́ lo ò pàjẹ́, ò pa ẹ̀ṣẹ̀ náà jẹ. Ojoojúmọ́ ló ń dẹ́ṣẹ̀, tó ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi, tó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ṣì ń wá. Bọ́n pé èrò ìjọba Ọlọ́run wàá sọ pé mi náà wà ńbẹ̀. Ó jẹ́ ronúpìwàdà nítorí ìdájọ́ ń bọ̀ wá. Jẹ́ kí n sọ ohun tó ṣẹlẹ̀ sí àwọn ará bíi fún ọ. Èyí á sì jẹ́ ìkìlọ̀ fún ọ, wo ẹsẹ̀ 25. Ó sì ṣe lé àtètè kọ́gbé ibẹ̀ wọn. Wọn kò bẹ̀rù Olúwa. Nítorí náà ni Olúwa ṣe rán àwọn kìnìún sáárín wọn tí wọ́n sì pa nínú wọn. Àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, àwọn tí wọ́n ń farapamọ́ ṣùgbọ́n tí wọ́n ń dẹ́ṣẹ̀, nítorí èyí ni wọ́n sọ fún wa ní ẹsẹ̀ 9. Àwọn ọmọ Ísíráẹ̀lì sì ṣe ohun ìkọ̀kọ̀ tí kò tọ́ sí Olúwa Ọlọ́run wọn. Wọ́n sì kọ́ ibi gíga fún ara wọn ní gbogbo ìlú wọn, láti ilé ìṣọ́ tí àwọn olùṣọ́ títí dé ìlú olódi. Ẹsẹ̀ 25 wa ń sọ fún wa wípé nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀ tí wọ́n ń dá, òun ni Ọlọ́run ṣe rán kìnìún sáárín wọn tí ó sì ń pa wọ́n. Ṣé ìwọ náà ṣe ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀? Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀, ìdájọ́ ń bọ̀ o. Ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpìwàdà tí ó sọ fún Ọlọ́run wípé ṣàánú fún mi, nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé bí o bá ronúpìwàdà jinlẹ̀ jinlẹ̀, tí o ronúpìwàdà tọkàn tọkàn, yóò dáríjì ọ́. Wo ìwé wòlíì Aísáyà, orí ìkíní

Pé wòlí Àísáyà orí ìkíní láti ẹsẹ ìkọkànlá. Olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn àti sí ti òbúkọ. Àwọn ẹlòmíràn wà lónìí ní àwọn ilé ìsìn káàkiri tí wọ́n sì ń pẹran síbẹ̀ fún ìrúbọ. Àwọn ẹlòmíràn a tilẹ̀ gbé ó ṣeéṣe kí ó jẹ́ orí ẹran yìí lọ sí ìkóríta mẹ́ta. Èṣù ni wọ́n ń sìn o, wọn ò sin Olúwa. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pa ìlànà Ọlọ́run dà. Èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn. Bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀, Ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe Olúwa. Ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi. Ta ló bèrè yí lé ọwọ́ yín láti tẹ àgbàlá mi? Nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́, wọn ò jẹ́ ọmọ Ọlọ́run, wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Èyí ni Ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀. Èwo ni ọ̀rẹ́ asán? Ìdámẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ọ̀rẹ́ asán ni. Ẹni tó lọ ṣe fàyàwọ́, ẹni tó lọ lu àwọn ẹlòmíràn ní jìbìtì, ẹni tó ń jalè, ẹni tó ń ta ọtí, ẹni tó ń ta sìgá láti owó sìgá, owó ìpànìyàn, owó ọtí, owó ìpànìyàn, ó wá mú ìdámẹ́wàá nú ẹ̀. Ó ní mo wá fún Olúwa o. Bó bá sì di ọjọ́ ìsinmi, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn a jó wá síwájú pẹpẹ ni wọn a sọ wípé Olúwa bùkún mi, mo sì wá fi oore Ọlọ́run hàn. Oore Ọlọ́run ẹni tó ń ta ọtí, tó ń ta sìgá. Ẹlòmíràn iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n a sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdámẹ́wàá wá síwájú Olúwa, a ní mo wá mo oore Olúwa ni o. Olúwa tó dá mi sí, ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó sì fún mi, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn. Dá mi lóhùn, ṣeṣẹ́ nìyẹn. A sì mọ owó ẹ̀ wá síwájú Olúwa. Ọ̀rẹ́ asán ni, tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì. Àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣeéṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kóun lè tẹ́lẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdámẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù tí àwọn pàápàá jẹ́ ẹlẹ̀sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múré lóní ilé ìsìn, àwọn ni igi lẹ́yìn ọgbà, àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀, àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀? Ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn, gẹ́gẹ́ ní bí 20 ọdún sẹ́yìn, kí n tó mọ ọ̀nà ìgbàlà, ìgbà tí mo sì jẹ́ ẹlẹ́sìn. A wọ aṣọ funfun, inú wa dúdú ju kínì lọ. Ìwà ìkà, ìbínú, ìjà, àrankan, ṣíṣónú, agídí, ọ̀tẹ̀ kò kúrò nínú wa. Bí a bá ti wọṣọ funfun, a gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú. Inú tá a sì wọṣọ funfun sí pàápàá, ó dúdú ju nǹkan míì lọ. Àwa ni ayé ìgbani, a fìyàn sínú. Bó ṣẹ̀ wá, 5, 7, 10, ó wà nú wa síbẹ̀. Mo jẹ́ ẹ̀kan nínú àwọn tó ń lùlù fún wọn nígbà náà. Àlákálá ò kúrò ńbẹ o. Ṣùgbọ́n bá a bá ti ń lùlù ni àwọn èèyàn ń jó, ni wọ́n ń fò sókè,
wọn ní ẹ̀mí gbé wọn ẹ̀mí èṣù ni a máa yí wọn mọ́lẹ̀ ẹ̀mí ọlọ́run kì í yíyàn mọ́lẹ̀ kò tún lọ sílé ìsìn kẹ́mi ọlọ́run kò tún dọ̀tí aṣọ ẹ̀ kò tó dé kan ní mbolo ti ń bọ̀ olọ́jà ni àbẹ́ olo lọ ṣe kò ní ẹ̀mí ọlọ́run ni ẹ̀mí ọlọ́run kọ́ yìí ni àwa ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ bí n bá ti ń lùlù àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè tí wọ́n ṣe panṣágà àti àwọn tí wọ́n kóbìnrin jọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn ni wọ́n ń fi orírun bẹ́ǹchì nínú léèsìn mo rí ni o kì í ṣe tí wọ́n pa nítàn fún mi mo jókòó sáàrin wọn ni àjọ ń gbọ́ àwẹ̀ ni àjọ ń ka sáàmù aago méjìlá aago mẹ́sàn-án lóru la ń gbàdúrà a lọ ń ṣe ìṣọ́ru pàápàá àjẹ́wọ́ bàtà bí ìṣó bá gun ẹlẹ́sẹ̀ bó bá kú o lọ sọ́run àpáàdì wo ẹsẹ̀ ìkẹtàlá ó ń sọ fún wa pé tùràrí jẹ́ sóhun ìríra fún mi oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ni àní àpéjọpọ̀ ọwọ́ nì oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi gbà tó ń gbàdúrà tó lọ́n sọ pé yé yọ mí lẹ́nu o mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ tó ń gbàdúrà tó lọ́n sọ pé ta ló ń yọ mí lẹ́nu yẹn ọmọ onínàkúnà wo ni ẹ tí ò padà wálé tó ń gbàdúrà tó ránṣẹ́ látòkèrè sílé wípé òun fẹ́ àlàáfíà òun fẹ́ ìlera òun fẹ́ ìwòsàn yé yọmí lẹ́nu bí ọlọ́run bá ka àdúrà ẹ sí ìyọlẹ́nu ó parí fún ẹ ṣùgbọ́n bó bá lè ronú pọ̀dà bó bá sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bó bá jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ bí ó bá sì ti kó ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó jẹ́ kó súnmọ́ sàkáánì rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi ó sún mi láti gbà wọ́n nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín ní tòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ kì í ṣe díẹ̀ o àdúrà ká máa gbà ká máa lami lójú àdúrà ká máa gbà ká máa mi gbogbo ara àdúrà ká máa làágùn ó ní bó tiẹ̀ gbàdúrà tó làágùn tó da omi lójú bó bá ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń sọ wípé èmi kì yóò gbọ́ ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò wá fi wá sílẹ̀ bẹ́ẹ̀ sórí ọlọ́run wa aláàánú ni bí ọmọ onínàkúnà bó tilẹ̀ rìn jìnà sí ilé bẹ́ẹ̀ ni ọkàn ọlọ́run ló ń pè é wá wípé má dúró síbẹ̀ sàsálà fún ẹ̀mí rẹ̀ padà wálé yé fi ara rẹ ṣiṣẹ́ yé fi ara rẹ jìyà mo sọ fún ọ wípé mo wà ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń wọ aṣọ funfun tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn wòlíì tí mo mọ̀ àwọn tí ó mọ iṣẹ́ ní iṣẹ́ ètò ìsìn láńpẹ́ bẹ́ẹ̀ àwọn tí ó mọ̀ wípé bí o bá láàlá báyìí kó o wá síwájú wọn kó o sọ pé mo lálá o báyìí lórí o kan máa túmọ̀ àlá fún wa kan sọ fún wa pé àlá ẹ̀yẹn àgbà sáàmù báyìí lọ́wọ́ ẹ wàá sì ká ní ìgbà méje tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje gbogbo ẹ̀ láti ṣe ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn ààyè rí oṣó àti àjẹ́ ààyè sọ pé àwọn àjẹ́ wọ́n ń ṣàdúrà wa jẹ́ a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀ a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀ àwọn ọ̀nà kúnkún tẹ̀ wá mọ́lẹ̀ ńgbà náà àìsàn wòlíì wa pàápàá àìsàn ojúlẹ̀ tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kí wòlíì ẹni tó jẹ́ tọlọ́run kó tún máa tọrọ jẹ́ bó bá ń ṣiṣẹ́ fọlọ́ ọlọ́run á tọ́jú ẹ a ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó a fẹ́ sin olúwa lé ẹ̀mí àti ní òtítọ́ ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ nsìn ó ju ọdún bíi 18 sẹ́yìn lẹ́nìkan sọ fún mi ló sọ pé kò sọ́nà bí tó wà yìí kò kọ́kọ́ yé mi mo ń rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni òun ni arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìnyí
o pe o ni kin wa ki wa gbo irere mo e ta wa na ni yi kan na ni irere na ni agbara papa wa lowo wa baba tin gbadura tan gba awe tan fo soke tan lulu beni emi nba le wa asin la la ngba na ah mo ni awon iwe ti mo nko ala si ni bi ma ti ji laro mi o je ki e kin to ko ala mi ile tori mo le lo gbagbe mi o je je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo irere bo ti le je wi pe ori mi kokokan mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi ma ngba we laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma nkan mi ni sugbon inu ifoju yi ni mo wa leni kan so fun pe ona irere wa pe eyan ma ni igbala ni to si n bo lowo ese awa omo kan bo lowo ese pe keyan bo lowo ota la wa ro sugbon olorun to je alaanu to si ni suru to be ge lo fi ipe yi fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe ah awon ele o mamadura agba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yi se alako be lawon ele yi ni emi o fa han bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo ko lowo won lemi na wa danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi wo na tin gbo lale yi mo nbe olorun wi pe ki on to gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro irere yi ton ni mo be si ni gbadura yato si tele tele la tele tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa ni lesin mo soro bo n waasu ma ti ma sori bayi tori kin na ati ma tami pa ko ma ti ma so pe we emi n de niyen asin lati jurale fun emi sugbon ojo yi adura ti mo gba njo na yato mo so fun olorun wi pe osu mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fe je jesu wo inu okan mi o je mo olooto le olorun awon ileri re ko yi pada mo wa ri wi pe ayo kan wa sinu okan mi àwọn ẹ̀ṣẹ̀ tó wù mí dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo á bẹ̀rẹ̀ sí ní kọ orin ìhere orin ayé àtijọ́ pé bàbá fò sókè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀ lẹ̀ mo yí padà pátápátá wòlíì bá wá mi wálé ó bá sọ pé òun ò rí mi mọ́ mo lóò lè rí mi mọ́ yí kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ́ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́ ṣe ìdájọ́ aláìní baba ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn gba ẹjọ́ opó wí olúwa wí pé wá nísinsìnyí ọ̀làkọ́ o má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la wá nísinsìnyí kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀ bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọn ò fún bí òjò dídì bí wọn pọn bí àlàárí wọn ò dàbí irun àgùntàn bí ẹyin bá fẹ tí ẹ sì gbọràn ẹyin ó jẹ ire ilẹ náà ẹ dìde kí ẹ jẹ kí a gbàdúrà bó bá fẹ dúró nípò ẹlẹsìn àwọn tí kò mọ olúwa àwọn tí wọn ń tẹsíwájú nínú ẹṣẹ síbẹsíbẹ ó kù sọwọ ẹ o. Ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá
tòdì onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀. Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Ké pe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pó ọ̀dà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pé nílé èsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ́sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n ń sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ ké pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wá Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. O ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. Afẹ́ jẹ́ tirẹ̀. A bẹ̀ ọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà.
ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù, gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn, àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, báwa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀tá Ọlọ́run, àfi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ ní orí igi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, tí omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ya ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wa ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rù ṣàmọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé,
Iwo ti o nfi ona ijoba Olorun han. Baba nbe o. Ma je ki o di okunkun mo wa lowo. Awon ti won ti wa ni egbe awo, egbe okunkun. Awon ti won rin loru ti won je loru. Awon ti won wa ninu egbe emere. Baba da won sile. Abe o. Wo pe nigba te o ri oni ojo ikeyin. Gbogbo ohun ti o n je ki awon eniyan ki o ka ba mo, ma je ki o sele si wa. Bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo. Be la fe ri ni koko. A fe ma dese ni koko. Nigba ti o se enikeni, nigba ti o se lufa. A o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se. Baba nbe o, ohun ti o ki fe dese. Ohun to n korira ese. Ohun to n sa fun ese. Baba fi sinu okan won ni oruko Jesu. Nibi kibi ta le wa, nibi ise ni, tabi ni abule wa, tabi pelu awon ebi wa, tabi pelu awon alejo. Baba ma je ki ese kese ki o wa ni owo wa. Se wa ni omo Olorun tooto. Oro enu wa se ni oro otito. Iwa owo wa se ni iwa mimo. Ero inu okan wa je ki o je mimo. Adupe pe o ti gbo. Awon ti o ni aisan ni igbesi aye won, baba ti won si wa ni ni asale yi, wo won tan ni oruko Jesu. O so fun a wi pe aya yi o pa won alejo. Wo si fi eru sajade ni bi kolo fi won. Nje a pase fun yeyin aisan ni bi kibi tele wa. E jade ni oruko Jesu. Nitori aduro ni abe ase Olorun Olodumare. Ati ni abe ojiji Olodumare. Aduro ni inu ase eje Jesu Kristi. Pelu oro Olorun ati ileri re. Pelu eje ti a fi rawo pada. Ni a pase fun gbogbo aisan patapata. E jade ni oruko Jesu. Baba, fi owo kan awon eniyan re. Lati ori de ese. De inu egungun. De inu ora. Ni gbogbo ara awon eniyan re. Le esan jade ni oruko Jesu. Ambe o. Omo imole ni wa. Aje ori wa gbese. Oso ori wa mo. Awon elebo logun won mo ti wa se. Ambe wo Olorun. Ba se wa ninu imole. Ti o so le sumo, ti a je o le farakan, ti elebo logun ti o le foju kan. Baba so wa di eru loju awon ologun. Abe wi pe nibi kibi ta le lo, ninu ile ni, tabi ni igboro, tabi ni ibi ise, bi won ti e so ogun, aba agbara re je ni oruko Jesu. Adupe ko ti so wa di ominira. Aisan lo,

òun dúró de àkókò láti gbẹ̀san ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀. Ó ń gbé nínú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sí mọ ibi tí òun ń rè. Ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run. Ó ń kọrin wípé Jésù Kristì ń padà bọ̀ láti mú mi lọ sílé. Ó ń kọrin wípé gbangba lájọ máa dé ìjọba ọ̀run, kò mọ ibi tóun rè, kò mọ̀ wípé òun roko ọ̀run àpáàdì sílẹ̀. Ó ní nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú, níbo ló wà? Èwo ló ń ṣe? Èwo ni ìpín rẹ? Ṣé o jẹ́ ẹni tí Jésù Kristì ti là lójú ni? O ti rí ọ̀nà ìgbàlà? O ti rí ọ̀nà ìyà nípẹ̀kun? Tàbí o ṣe wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀? Àwọn àwòrán tí a fi hàn wá yìí kìí ṣe àwọn nǹkan tí a lè fọwọ́ rọ́tì sẹ́yìn, kìí ṣe àwọn nǹkan tí a lè gbàgbé, tí a lè rò wípé kò jámọ̀ nǹkan kan. Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀ wípé afọ́jú nípa ti ẹ̀mí ni. Nítòótọ́ ó jẹ́ afọ́jú, nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré. Ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé, àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀. Bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé, àwọn nǹkan ti ìjọba ọ̀run, bí a bá ń sọ nípa ọ̀run rere, bí a bá ń sọ nípa wúrà rẹ̀, ilẹ̀ dídán rẹ̀, bí a bá ń sọ nípa àwọn èrè tí ó ń dúró de àwọn aṣẹ́gun, irú afọ́jú bẹ́ẹ̀ kò mọ nǹkan tí a ń sọ nípa rẹ̀. Kò tí ì rí Ọlọ́run, kò sì lè rí Ọlọ́run. Kò tí ì rí ẹwà ọ̀run àti ẹwà ẹ̀wà mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ bí ó tilẹ̀ ní àwọn ọ̀rọ̀ díẹ̀ tàbí ìmọ̀ díẹ̀ nípa ọ̀run rere, ṣùgbọ́n àwọn nǹkan tí ó mọ̀ wọ̀nyí kò mú kí ó jí gìrì láti dìde, láti sátọ Ọlọ́run lọ, láti wọ ọ̀nà ìyè, ọ̀nà ìgbàlà. Bí ó tilẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀, kò lè rí ọ̀nà tí yóò gbà, nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la là sílẹ̀ fún. Àwọn abọ̀rìṣà wọ́n la ọ̀nà sílẹ̀ fún, àwọn wòlíì èké wọ́n la ọ̀nà sílẹ̀ fún, àwọn agbódegbà alágbàgbà yíyí ti ìgbàgbọ́, àwọn tí ó rò wípé àwọn gbé ìgbàgbọ́ rù ṣùgbọ́n tí òye ọ̀nà ìgbàlà kò tí ì yé wọn, àwọn náà la ọ̀nà mìíràn sílẹ̀. Àwọn tí wọ́n ń tọ́jú ilé káàkiri, tí wọ́n ń ta ilé ìṣọ́ náà, tí wọ́n ń ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan, tán nígbà ilé yìí bó bá san báyìí, bó bá kà á, yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀. Ogun ni wọ́n ń sọ nípa rẹ̀, wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀. Nítorí bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibì kan dé ibòmíràn. Ó ń wá ọ̀nà nítorí wípé ó jẹ́ afọ́jú, kò mọ ọ̀nà ìjọba Ọlọ́run. Bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀, bóyá wọn ò lè ka Bíbélì ló ń dà wọ́n láàmú, bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ Ọlọ́run ló ń dà wọ́n láàmú. Rárá, kìí ṣe bẹ́ẹ̀. Bí a tilẹ̀ lè ka Bíbélì, bí ẹ̀mí Ọlọ́run bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà, a kò lè mọ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí, a kò lè mọ ọ̀nà sí ìyẹ́ nípẹ̀kun. Jẹ́ kí n kà á fún ọ láti inú Aesaiah orí 29. Aesaiah orí 29 láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 12. Ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì, tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà, wípé èmi bẹ̀ ọ́ ka èyí, tí ó sì wípé èmi kò lè ṣe é nítorí tí a dì í. Ìran ọ̀run, ìran Bíbélì, ìran ìgbàlà, ó dàbí èyí tí a gbé fún ẹni tí ó lè ka ìwé, ṣùgbọ́n Bíbélì ó jẹ́ ìwé tí a dì, ìwé tí a fi èdì dídì, tí kò sẹ́ni tí ó lè ṣi bí kì í bá ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí Ọlọ́run. Nígbà tí a sì gbé fún ẹni tí ó mọ ìwé kà, tí a sọ wípé èmi bẹ́ẹ̀ ọ́ka èyí, ó wípé èmi kò lè kà nítorí tí a dì í. Wẹ́sẹ̀ 12, a sì fi ìwé náà fún ẹnìkan tí kò mọ ìwé, wípé èmi bẹ́ẹ̀ ọ́ka èyí, ó sì wípé èmi kò mọ ìwé. Ṣé o rí àti tó mọ ìwé kà àti èyí tí kò mọ ìwé kà? Ni a rí wípé ọ̀nà ìjọba ọ̀run ó dàbí èyí tí a fi èdìdì dí. Nínú agbára tiwa, nínú ìṣe tiwa, ìlàkàkà tiwa, kò ṣeé ṣe láti rí Ọlọ́run. Àwọn tí ó jẹ́ adarí nínú ẹ̀sìn, wọ́n jẹ́ afọ́jú. Àwọn tí ó ń tẹ̀lé wọn pàápàá, wọ́n jẹ́ afọ́jú. Ọkàn àti ẹ̀mí wọn ó ṣókùnkùn. Àfi orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan nípa ìrànwọ́ ẹ̀mí Ọlọ́run ni ó lè mú kí afọ́jú kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run.

Bí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run wípé nígbà tí a bá fa ojúdé ni ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rúfẹ́ àti gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ní ọrọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa, tí ó sọ wá jí, tí ó fi iná ẹ̀mí, tí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa, tí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí wípé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní, tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa, èé ṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára Ọlọ́run, à ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára Ọlọ́run, èé ṣe tí a kò fi béèrè. Ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22, ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọ́ jí, kí ó wá sọ ọ́ jí, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùn tí ó na olóró, ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, òun kì yóò ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristì lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ 6. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò? Òun la tún sọ níhìn-ín: èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́, rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristì. Ìgbà yí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀
ohun ti a n sọ fun wa ninu Kolose ori keji ese

kíkún nínú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni ó bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristi wò bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí a ní ìsọ̀rí mọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ a ó tún máa tọ́ kíkún nínú Kristi a ó máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá yá tí a bá gbà wá sókè tí a bá pa aláàdá tí a bá rí Jésù Kristi lójúkojú tí a bá mú wa lọ sí ọ̀run tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láì pẹ̀lú Ọlọ́run nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀ gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀ nísinsìnyí a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi èéṣe tí a fi ń ṣe bí tálákà èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́ tàbí ìsọ̀dí mọ́ kò sí mọ́ tàbí agbára Ọlọ́run kò sí mọ́ ẹ jẹ́ kí a dìde ẹ jẹ́ kí a gbàdúrà ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébùú wípé yóò jẹ́ tiwa òun fẹ́ ìgbàlà ni tirẹ́ ni bí o bá lè béèrè òun fẹ́ ìsọ̀dí mọ́ ni tirẹ́ ni bí o bá lè gbàdúrà òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ̀kalẹ̀ lé ọ lórí ni tirẹ́ ni bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí ó fi sọ̀kalẹ̀ òun fẹ́ ìbùkún àtọ̀run wá òun fẹ́ ìwòsàn ni ohunkóhun tí ì àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́ kí a di ìlérí Ọlọ́run mú kí a gbàdúrà ó dájú wípé yóò gbọ́ sí wa.

kí ọ̀rọ̀ yìí kí ó sì ṣe ipasẹ̀ wa dé ọ̀dọ̀ rẹ ní ìkẹyìn. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ó sọ̀rọ̀ lé ọ̀nà sí ìbùkún. Ọlọ́run tí ó fẹ́ wa, tí ó sì ń fẹ́ ire wa, ó ti ṣe ètò púpọ̀ fún ìgbésí ayé wa, tí ó jẹ́ wípé bí a bá farabalẹ̀, tí a sì tẹ́tí lélẹ̀, tí a gbọ́ ohun tí ẹni tí ó fẹ́ wa, tí ó sì ń ṣe àníyàn lórí wa, tí a bá wo ètò tí ó ní fún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa, ó dájú wípé ìbùkún tí a ń retí, èyí tí a ti ń fi ọkàn dá àníyàn nípa rẹ̀, ó dájú wípé yóò jẹ́ tiwa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀, nítorí wípé ìfọ́jú tí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan àti ẹ̀dá kọ̀ọ̀kan, ni a máa ń rò wípé Ọlọ́run ń ṣe bí ẹni pé a jẹ onígbèsè. A sì máa ń sá fún Ọlọ́run bí Ọlọ́run bá kan ẹnu ilẹ̀kùn wa, tí ó sọ pé òun béèrè wa. A máa ń rò wípé ó ti mú kùmọ̀ dání, ó sì ti mú ìwé ìdájọ́ wa dání. A máa ń sá fún Ọlọ́run, a sì máa ń sọ fún àwọn tí ó wà nítòsí, pàtàkì àwọn tí ó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wa, tàbí àwọn tí wọ́n ń pè wá wípé kí a ká lọ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, pé kí wọ́n sọ fún Ọlọ́run wípé a ò sí nílé. Nítorí pé a rò pé a ti jẹ ìgbèsè tó pọ̀, a ò sì mọ bí a ó ṣe san ìgbèsè náà. Bí a bá sì fojú kan Ọlọ́run, a ti rò wípé ìdájọ́ ni Ọlọ́run fẹ́ gbé kò wá lójú. Nítorí bẹ́ẹ̀, a máa ń sá fún Ọlọ́run, a sì máa ń káàkiri, a ń fẹ́ ìbùkún. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, èṣù ọ̀tá ẹ̀mí wa ló fọ wọn lójú. Ó sì fọ wọn lójú sí ire àti àánú àti ìbùkún tí Ọlọ́run ní fún wọn. Ṣùgbọ́n àwa tí a ti sọ ara wa di ìsáǹsá kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí a ń sá káàkiri, tí a sì ń wá ìbùkún, mo fi lọ̀ fún ọ lónìí wípé bí o bá ń fẹ́ ìbùkún tòótọ́, ọwọ́ Ọlọ́run ni ire rẹ àti àlàáfíà rẹ ni ó wà. Ìbùkún tí a sì ń fẹ́, ọwọ́ Ọlọ́run ni a fi pamọ́ sí. Bí ò bá dìgbà tí a bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, tí a sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìbùkún wádà, ó dájú wípé kò sí bí a ti lè sáré tó, tàbí tí a ti lè gbìyànjú tó, ìbùkún á jìnà sí wa. Ṣùgbọ́n fún àwa tí a fẹ́ jẹ́ elétí ọmọ, tí a fẹ́ gbọ́ràn, ni a ó sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí wípé ọ̀nà sí ìbùkún wà. Mo jẹ́ sọ fún ọ pé ìbùkún tí ó ń retí kò jìnà sí ọ, ó wà ní etí ọ̀dọ̀ rẹ. O jẹ́ mọ̀ pé ní ìgbà mìíràn, bí a bá lọ sí ilé ìfowópamọ́sí, gbogbo owó tí o nílò ni ó wà nítòsí ọ̀dọ̀ rẹ. Ibi tí a fi owó yìí pamọ́ sí kò jìnà sí ọ tó bí ilé rẹ bí ó ṣe jìnà sí ọ tó. Ṣùgbọ́n bí ò bá jẹ́ wípé o mọ bí a ti rí ẹni tí ó ń kọ ìwé, tàbí ẹni tí ó máa fún ní ìwé sọ̀wédowó, bí ò bá jẹ́ pé o mọ irú ọ̀nà tí ó yẹ kí o gbà, á dàbí ẹni wípé owó tí o nílò tí ó sì wà fún ọ, tí a sì ti pèsè rẹ̀ sílẹ̀ fún ọ,

Adàbí ẹni pé ó jìnà sí ọ púpọ̀, bẹ́ẹ̀ náà ni ìbùkún Ọlọ́run. Ó wà nítòsí rẹ bí a bá là ọ lójú, ṣùgbọ́n ó jìnà sí ọ bí a bá dì ọ lójú tí a kò sì jẹ́ kí ó mọ ọ̀nà sí ìbùkún tí ó yẹ ọ, tí Ọlọ́run sì pèsè rẹ̀ sílẹ̀ fún ọ. Ó bá mi lọ sí inú ìwé mímọ́ ní orin Dáfídì orí kíní. Ó sọ fún wa wípé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Èyí ni kọ́kọ́rọ́ tí ó ṣí ilẹ̀kùn, tí ó sì ń pè ọ́ wípé wá wọlé. Ṣùgbọ́n ó dájú pé kí o tó wọ ilé ìbùkún Ọlọ́run, adènà wà ní ẹnu ọ̀nà. Ohun kan ṣoṣo tí ó sì ń wò kìí ṣe wípé bóyá o jẹ́ ọmọdé tàbí àgbà. Àwọn ilé àpèjẹ wà tí a máa ń fúnni ní ìwé bí o bá ti ń fẹ́ wọlé. A ó wo ibi tí o ti ń bọ̀, orúkọ rẹ, tàbí bóyá a fún ọ ní ìwé ìpè láti ní àǹfààní láti jẹ nínú ohun tí a pèsè sílẹ̀. Àwọn mìíràn wà tí ó jẹ́ pé bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo irú òkìkí tàbí oyè tí o ní ní àdúgbò rẹ kí a tó lè gbà ọ́ láti wọlé, tàbí ó ṣeéṣe ní ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ bí a bá ní àṣepapọ̀ kan ni a ti ń wo àwọn tí a fi ìwé pè, wọ́n a sì wo orúkọ rẹ àti ìletò tàbí ibùgbé tí o ti wá. Bóyá o lẹ́tọ̀ọ́ sí àti wọlé. Àwọn ẹgbẹ́ mìíràn wà tí ó jẹ́ pé àwọn obìnrin ni a gbà láàyè láti wọ irú ibi ayẹyẹ tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ náà ni bí a bá fẹ́ wọ ilé ìbùkún Ọlọ́run ni a ti fi adènà sí ẹnu ọ̀nà. Kí ni adènà yìí sì ń fẹ́ wò? Kò fẹ́ wo bóyá o wá láti ìlú ńlá tàbí ìlú kékeré. Kò sì fẹ́ mọ̀ bóyá o ní gbogbo oyè tí ó wà nínú ayé tí a máa ń fúnni, tí a fi máa ń dá ara wa lọ́lá wípé lágbájá ọ̀jọ̀gbọ́n tàbí ọlọ́lá ni. A ò sì fẹ́ mọ̀ lọ́wọ́ rẹ bóyá inú ilé ẹ̀sìn lè a bí ọ sí, tàbí o tiẹ̀ máa ń ṣe ojúṣe tìrẹ ní inú ilé ìsìn. Èyí kọ́ ni adènà tí ó máa ń gbani wọlé sí ibi ìbùkún Ọlọ́run tí ó fẹ́ wò. Kí ni ó ń fẹ́ wò? Ó ń fẹ́ wò bóyá ohun tí a bí ọ bí àbí ni bí ìwà búburú tí ó ti jinlẹ̀ ní inú rẹ. Ṣé ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó dàgbà tí ó sì ní òye? Bí a bá bí ọmọ, àwọn èérí àti ìdọ̀tí àti ohun mìíràn wà tí a ní láti gé kúrò, tí a sì ní láti fọ̀ kúrò ní ara ọmọdé yìí. Bí a kò bá fọ̀ kúrò, ó lè ṣe ọmọdé yìí lọ́ṣẹ́. Bí a ti fẹ́ gbà wọ inú ìbùkún Ọlọ́run, bẹ́ẹ̀ ni adènà láti ọ̀run wá, bẹ́ẹ̀ ni ó wò ó bóyá àbínibí, ìwà búburú, ìwà ẹ̀ṣẹ̀ tí o gbé wá láti inú ìyá rẹ, bóyá a ti wẹ̀ ẹ́ kúrò. Ìwọ náà sì mọ̀ wípé omi kìí wẹ̀ ẹ́, ọgbọ́n kìí wẹ̀ ẹ́, ẹ̀sìn kẹ́sìn tí a lè wà kìí wẹ àbínibí tí a gbé wá láti inú ìyá wa sínú ayé.
bẹ́ẹ̀ni bí ò bá di ìgbà tí a wẹ àwọn nǹkan wọ̀nyí kúrò ọ̀nà sí ìbùkún kò ní ṣí sílẹ̀. Èyí ni a fi máa ń rí tí àwọn tí ó ti pẹ́ nínú ayé tán máa fi sọ fún wa wípé ayé burú, wípé ẹ̀gún àti òṣì pé ó pọ̀ nínú ayé. Èyí ni ẹ̀rí wọn wípé wọn kò tí ì mọ ọ̀nà sí ìbùkún. Ṣùgbọ́n ní àṣálẹ̀ yìí ni mo ń jẹ́ kí ó tó ọ létí wípé ọ̀nà sí ìbùkún wà. Bí a bá là ọ́ lójú, tí a sì ṣe etí rẹ, tí o sì ń fẹ́ gbọ́ tí o ń fẹ́ gbà, nítorí wòlíì nì ni Ọlọ́run rán láti sọ fún wa wípé bí a bá gbọ́, tí a bá sì gbọ́ràn, a ó jẹ ire ilẹ̀ náà. Ó ní ṣùgbọ́n bí a bá kọ̀, ó ní idà àti ìdájọ́ Ọlọ́run ni a ó fi rún wá. Ṣùgbọ́n bí o bá tẹ́tí sílẹ̀ sí ohun tí mo ní láti bá ọ sọ, tí o sì mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ilé láti mọ̀ lónìí wípé ọ̀nà sí ìbùkún wà, ó ń sọ fún wa ohun tí a dènà yìí tí ó ń fẹ́ rí lé ọwọ́ wa. Ìbùkún lè fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀. Ìmọ̀ ni a ń pè ní ìmọ̀ràn. Àwọn ènìyàn búburú àti tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀, ó dàbí ẹni kí a pe ọkùnrin. Bí a bá sọ pé ọkùnrin, èdè yìí ni ó kó gbogbo àwọn ọkùnrin okoja. Ọlọ́pàá wà nínú àwọn ọkùnrin, àwọn aláìríṣe wọ́n wà nínú àwọn ọkùnrin, àwọn ọ̀kàwé wọ́n wà nínú àwọn ọkùnrin, àgbẹ̀ wà nínú àwọn ọkùnrin. Nítorí bẹ́ẹ̀, bí a bá ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ yìí ni ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn papọ̀, ọ̀mùtí wà nínú wọn, apànìyàn ó wà nínú àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀. Àwọn ìwà tèmi ò tí burú jù kò ju kí n purọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí n bá fẹ́ bọ́ sínú wàhálà, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn aníyàwó nílé kí a tún ní nǹkan síta, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Tàbí akóbìnrin jọ mẹ́ta mẹ́rin kò tí burú jù fún wọn nínú ti ìyàwó, wọ́n wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí ò bá di ìgbà tí a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìṣẹ́ kò ní jù wá sílẹ̀. Bí ò bá di wípé a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní irú àti ẹ̀yà ẹ̀ṣẹ̀, ó ń sọ fún wa wípé ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ní ṣí. A lè gbàdúrà, a lè gbà àwẹ̀, a lè sọkún, a lè sọ wípé a ti gbọ́ ìpè Ọlọ́run wípé ẹ kánlẹ̀kùn, a ó sì ṣí ilẹ̀kùn fún yín. Ẹ wá kiri, ẹ ó sì rí, ẹ béèrè, a ó sì fi fún yín. Mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà, a ti ń béèrè, a ti ń wá kiri, a sì ti ń kánlẹ̀kùn. Kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ṣí sílẹ̀? Èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú, a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa. Ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn? Àwọn tí ó gbé ní ìgbà ayé Noah. Wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn. Kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé Noah? Àwọn tí Noah tí ó wàásù sí, tí ó ń sọ fún wípé ìdájọ́ ń bọ̀,
Èkó omi ń bọ̀. Àti wọ́n sọ pé rárá. Kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni Ọlọ́run. Pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀. Tí a sì ń ṣe tinú wa. Tí a sì ń ṣe agídí àti àgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé oríire tiwa yóò dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Bínú wa ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wípé ẹ múra sílẹ̀ ìdájọ́ ń bọ̀ wọ́n ní rárá. Kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni Ọlọ́run. Bí ó bá jẹ́ pé ìdájọ́ wà àsáàtì ń dẹ̀ṣẹ̀ tipẹ́ ìdájọ́ ò ṣe dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Ọlọ́run wa ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn. Ibùgbé àwọn ọ̀mùtí ní ibùgbé ẹlẹ́gàn nítorí pé bí ọtí bí ó bá ti dé ọpọlọ wọn tí wọ́n ti mú ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ ṣùgbọ́n ọtí ọ̀tọ̀. Bí a bá mu ọtí kò dúró nínú ikùn ó máa ń lọ sí orí ó máa ń yí ohùn padà ó máa ń yí ojú padà ó máa ń yí ìwà pàápàá ó máa ń yí padà. Ibùjókòó àwọn ọ̀mùtí ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn ẹlẹ́gàn. Orí kẹta lé ní ogún. Ìwé òwe orí kẹta lé ní ogún. Ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n. Tani ó lé òṣì? Tani ó ní ìbànújẹ́? Tani ó ní ìjà? Tani ó ní asọ̀? Tani ó ní ọgbẹ́ láìnídìí? Tani ó ní ìpọ́njú? Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì. Àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlùwò. Ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́. Nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago. Tí a ń gbé mì tí ó ń dùn. Ní ìkẹyìn òun a buni ṣán bí ejò. A sì buni jẹ bí paramọ́lẹ̀. Ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin. Àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́. Ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun. Tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀. Ìwọ ó sì wí pé wọ́n lù mí. Kò dùn mí. Wọ́n lù mí, èmi kò sì mọ̀. Nígbà wo lè mi ó jí orun ikú nìyẹn o. Nígbà wo lè mi ó jí, èmi ó tún máa wá kiri. Bí a bá di ọ̀mùtí, a máa ń di ẹlẹ́gàn. Bí a tilẹ̀ rí ẹni tí ó ń kìlọ̀ fún wa, ọtí bí ó bá ti wọni lójú, tí ó sì ti kó wọ agbárí. Ó máa ń sọni di aláìgbọràn ní ìwé orin Dáfídì orí kìíní tí a ń kà. Lóun ti jẹ́ kí ó dimọ̀ fún wa wípé adènà tí ó wà lé ẹnu ọ̀nà ní ilé ìbùkún Ọlọ́run ohun tí ó fẹ́ wò ni wípé ìwọ kò rìn ní ìmọ̀ tàbí ìmọ̀ràn àwọn ènìyàn búburú. Ìwọ kò sì jókòó lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Àti ìwọ kò jókòó, ìwọ kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Ìwọ kò dúró ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa. Òfin Olúwa ni a ń pè ní àṣẹ Ọlọ́run. Ọlọ́run ní má ṣe. Ọlọ́run sì ni ohun tí ó pa láṣẹ láti ṣe. Ẹni tí ó jẹ́ ẹni ìbùkún, ẹni tí ó fẹ́ ní kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run, òun ni ó máa mọ má ṣe Ọlọ́run. Òun ni ó máa sọ wípé
mi o je rin ni ona bayi nitori pe olorun ko fe bi o ba ti ni ohun ti o nse tele tele aronu ko ada gege bi awon oluko wa ti so fun wa ni asale yi o so fun wa wipe didun inu re wa li ofin oluwa ati ninu ofin re ke akungun so wipe ati ninu oro re li o nse asaro li osan ati li oru ki o to gbe igbese boya o n fe gbe iyawo a fe lati se asaro ninu kini oro olorun wi boya o fe sise ni eni ibokun to n fe ri ibokun ni idi ise yi a fe se asaro ninu kini oro olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkankan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro olorun kini oro olorun wi nipa nkan woyi eni eni ti o nse asaro ninu oro olorun boya obi mo ni o n fe se asaro bawo ni kin se to omo yi oku lo ku fun gege bi agba ninu ile ni o n fe mo kini oro olorun wi bawo ni kin se gbese ninu nkan ti mo fe se eyi ni eni ti o nse asaro li osan ati li oru gege bi oro olorun awon elomiran bi o ba so fun wipe ki won ki o wa ko eko oro olorun a won ni bo ba je osan ni ibarorun lati wa gba ti a ti fi si ale ni o soro o ri ohun ti eni ti o mo inu olorun eni ti o mo ona si ibokun ohun ti o so fun wa o so wipe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibukun ati lati wo enu ona ibukun olorun o so wipe eko bibeli iba je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wipe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro olorun ya ti ninu ofin oluwa li osan ati li oru ole maroki ninu okan re ki o si ma je oleri wepe abajo ti ibukun jina si mi nitori wepe emi o mo pe o buru lati ma rin li ona awon elese ko wa sinu okan mi wipe o je ohun ti o ma mu egun olorun ba ni lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori ae mokan bi a ba ti de lati ibi ise ki a gbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro olorun ati ilana olorun se efe ki a gbe ijoko sita ka ma jo se efe tele tele n ko mo wipe o buru emi ro wipe a ma n sin olorun ni ojo isinmi bi o ba si ti di ojo monday titi di ojo saturday a se ife inu ti ara wa a sin esu die a jo fun esu die a lulu fun esu die a si lo si bi apeje yala o je awon moti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele tele n ko mo pe o buru sugbon o nso fun awe pe eyi ni o mu ki orun ki o se lai ro ojo si ile wa eyi ni o mu ki itanshan orun olorun ki o ma se ran si ile wa eyi ni o mu ki ibokun olorun ki o ma se tu jade si agbole wa ati si ori wa sugbon bi a ba ronu pe oda bi a ba so fun olorun wipe o to ise ati osi ati egun ire koja oro olorun ti o wa ni igbesi aye wa wipe o to ge loni a n fe yi pada si oluwa a si n fe rin ni ona ibukun re mo gba eri olorun je wipe lesekese ni awon ese re ti o ti wa tele tele lesekese ni olorun yi o dariji o
yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ. Ó ṣeé ṣe kí a ti máa wá ọmọ, kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí, ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàhálà tó kù sí, ìbùkún tí a wá káàkiri kò jẹ́ tiwa. Ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ̀ yìí, mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹta wípé yóò sì dàbí igi tí a gbìn. Mo fẹ́ kí o fiyèsí gidigidi o. Ó sọ wípé yóò sì dàbí igi tí a gbìn. O lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí? Igi tí a kò gbìn kò ní Olúwa, kò ní olùtọ́jú. Ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀. Èso orí rẹ̀ kò ṣe pàtàkì. Èso orí rẹ̀ a máa rẹ̀ dànù. Bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀, bí ó bá débẹ̀, agé igi ni lulẹ̀, a sì wọ sínú iná. Ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀, olùṣọ́ a wà lórí oko náà. Àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára, wọ́n á fún wọn ní owó, wọ́n á sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn. Àwọn tí ó sì máa mú ìkórè oko wá ilé, wọ́n á tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti hù lórí igi wọ̀nyí, kí wọn kí ó lè mú ìkórè rẹ̀, kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé, aládùúgbò rẹ, tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ará ilé rẹ, ni wọ́n jẹ́ igi tí a kò gbìn. Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí Ọlọ́run bàbá wa tí kò gbìn, ọjọ́ kan bọ̀ a ó fà á tu. Àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere. Ní ayérayé, àwọn ni a ó wọ́jú sí inú iná ọ̀run àpáàdì. Ṣùgbọ́n ó sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún, bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún Ọlọ́run, tí ó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jí, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jẹun, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń ṣiṣẹ́, ọ̀rọ̀ Ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo, ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí. Ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́. Ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ kí ó dùn, kí ayọ̀ rẹ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? Kò ṣeé ṣe kí a má fi ọwọ́ kan ohun tí a gbìn. Ǹjẹ́ Ọlọ́run ti fọwọ́ kàn ọ́? Kò lè gbìn ọ́ bí o bá fọwọ́ kàn ọ́, bí o bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí o bá mú ọ kúrò nínú ìṣe ayé, ìrìn ayé, ìsọ̀rọ̀ ti ayé àti ẹ̀ṣẹ̀ tí o ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ọwọ́ Ọlọ́run kò bá tí kàn ọ́, kò tí gbìn ọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá mú ọ, nígbà tí Ọlọ́run bá fọwọ́ kàn ọ́, nígbà tí ó bá yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà, tí ó sì mú ọ wá sí ìjọba Ọlọ́run, nígbà tí o ronú pọ̀dà, nígbà tí o wípé Ọlọ́run ó ṣe mí láàánú wípé mo ti máa ń rìn ní ọ̀nà tèmi, mo ti máa ń sọ ọ̀rọ̀ ti ara mi, ṣùgbọ́n láti òní lọ mo ronú pọ̀dà, mo sì ń fẹ́ jẹ́ tìrẹ. Ọlọ́run á fi ọwọ́ kàn ọ́, a sì mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, a mú u kúrò, a fi ìdí rẹ kalẹ̀, a fi ọ́ jókòó sí ìjọba Ọlọ́run níbi tí ọ̀wàrà ìbùkún, níbi tí ó gbé iṣan. Ó ń sọ fún wa wípé
àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Mo ṣe bí àwọn ewé rẹ̀ ni àwọn ọmọ rẹ̀, àwọn ará ilé rẹ̀. Ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ̀ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú, tí wọ́n ń bi tí ó ń kú, tí wọ́n ń bi tí ó ń kú, bí wọ́n ti ń kúnlẹ̀, tí wọ́n ń bi, bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ ni ó ń gbà á lé ọwọ́ wọn. Ewé wọn rẹ̀ ni láì tí pé ọjọ́, à ń gba ìbùkún wọn, à ń gbà á lọ́wọ́ wọn. Ohun tí ó jẹ́ ayọ̀ wọn, ó ń lọ ọmọ wọn lé ojú. Kí ni kí a ti sọ àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n kó owó wálé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè jẹun nínú owó náà, wọn ò lè kọ́lé nínú owó náà. Ó dàbí ẹni wípé àwọn ọ̀tá kò jẹ́ kí wọn kí ó gbádùn èrè iṣẹ́ ọwọ́ wọn. Èyí tí a ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ó sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run fún ọ, tí o sì wọlé ìbùkún yìí, ṣùgbọ́n rántí wípé adènà wà lé ojú ọ̀nà. Bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni adènà yìí yẹ ọ wò wípé bí o bá ní ẹrù olè, ẹrù èṣù, ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kì í ṣe fún irú tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ronú pọ̀dà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà, tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ lé òkè Kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù, bí a bá ti wọ̀ ọ́, a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ. Kí o tó dé irú ipò bẹ́ẹ̀, àwọn ẹrù jìbìtì tí o ti kó, bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ, bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Obìnrin olóbìnrin, ìyàwó oníyàwó, tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ, o sì gbádùn obìnrin náà. Obìnrin yóò kò yéé jà nínú ilé. Bó bímọ, ó ṣeéṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ lọ́wọ́. Síbẹ̀síbẹ̀, ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí. Obìnrin gan fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn. Àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ o gbádùn. Èṣù, ọ̀gá àti bàbá obìnrin yìí kò tún jẹ́, kò fi Ọlọ́run sílẹ̀. Àlákàlà ńkọ́, àbí wọn kì í lé ọ lójú oorun. Ṣùgbọ́n bí o bá ti ń kọ àwọn wọ̀nyí sílẹ̀ wípé àwọn nǹkan èṣù tó wà lọ́wọ́ rẹ, pé o jù wọ́n sílẹ̀, tó sì ń sọ wípé o fẹ́ wọlé nì, bó o ti ń sọ pé o fẹ́ wọlé ni, ẹ̀mí Ọlọ́run ni ó wù ọ́. Lé o ń sọ wípé jẹ́ kí n wo inú ọkàn rẹ, jẹ́ kí n wo inú èrò rẹ, jẹ́ kí n sìn ọ́ délé, jẹ́ kí n wo inú ẹrù rẹ. Bí ẹ̀mí Ọlọ́run ti rin wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lé o ti kọ̀ sílẹ̀, wípé o sì ti gba Jésù Kristì gbọ́ kí o fi ẹ̀jẹ̀ rẹ̀, kí o fi wẹ̀ ọ́, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ni ó ń bá ọkàn rẹ jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni ó ló ń sọ pé kí o wọlé. Bí o bá sì ti ń wọlé ni Ọlọ́run ń sọ wípé ìwọlé ẹni náà tí a ti ń retí, ìwọ ẹni ìbùkún ni ó ń sọ pé bèrè ó sì fi fún ọ pé kí ni o fẹ́. Ni ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn inú iyàrá tí ó wà ní ìjọba Ọlọ́run, iyàrá àti ìpèsè, iyàrá àti ọmọ, iyàrá àti àlàáfíà, iyàrá àti ayọ̀, iyàrá àti ìbùkún oríṣiríṣi ni ó fi hàn wípé èwo ni o fẹ́ nínú rẹ̀. Ni ó sọ pé mo ń fẹ́ èyí, mo ń fẹ́ èyí, mo ń fẹ́, ó ní kí o béèrè ni. Bí o bá ti ń béèrè, gbà tí o ti jẹ́ ẹni ìbùkún, bẹ́ẹ̀ ni ó ń jẹ́ tirẹ. Àìmọ ọ̀nà ìbùkún Ọlọ́run ni a kò ṣe ní ìbùkún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkẹta, ó ní láti ìgbà náà tí a ti rí ọ̀nà ìbùkún yìí, ó ní ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin, ó ní àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ o. Àwọn wọ̀nyí ni wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Afẹ́fẹ́ àìsàn ó ń gbá wọn káàkiri. Afẹ́fẹ́ àṣeèrí ó ń gbá wọn káàkiri. Wọ́n dàbí ìyàngbò bí afẹ́fẹ́ wàhálà, bí o bá ti fẹ́ díẹ̀, nítorí pé a kò gbìn wọ́n. Àwọn tí a gbìn, ìjì lè jà, òjò lè rọ̀, ìkú omi lè dé. Àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run, a kì í ṣí wọn nípò padà.
bi ji tilewun ki o ja to bi iponju tile po to ni awo to won ni agbegbe won awon ti agbin lati owo olorun a ki si won ni popada won ma tinu ibuku kan lo si inu omiran ni ewe won ki re afefe ki fe ewe won danu iku ki gba omo won lowo won ati ese ki ba ti won je sugbon awon ti won je lese sibe ti bibeli pe ni awon eniyan buburu ni ti won ori be o oni won adabi eyan gbo ti afefe nfe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo ki yo dide duro ni idajo be li awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni an se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni Jacobo ori karun Jacobo ori karun mo nka ni ese ikerin dini ogun oni eje wo ese yin fun ara yin eyi so fun awe pe bi o ba ti se iyawo re yo ba dele eje wo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyi so fun won nipa atunse ki o so fun oko re wi pe o se olanu wi pe o se bayi tabi o se won ni ile ise re ile ibi ise re ki o se atunse ki o ba awon ti o nbaja ki o ba won laja eje wo ese yin fun ara yin esin ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ise ti adura olododo nse li agbara pupo ise ti adura olododo nse li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki opin si meji ni waju Mose adura olododo on lo je ki mana ki o ma sokale ni ojojumo fun awon mo Israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo Israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki Elijah ki o le so wipe Ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta won yi ise ti adura olododo nse li agbara pupo bi o ba je ki Olorun ki o mo ona re gege bi olododo ti a fi eje Jesu Christi we o lati so di olododo o so wipe adura olododo o ni agbara pupo Job ori ikokanla Job ori ikokanla o nso fun wa ona lati si ilekun ni biti ibukun wa ni biti o wa Job ori kokanla lati ese iketala bi iwo ba tun okan re se ti iwo si nawo re sodo re bi o ba tin nawo si odo babalawo tele tele wakawoko lati odo awon babalawo tabi awon onisegun tabi awon elebo tabi awon elesin kesin tabi awon alalupayida oni nisisiyi ki o yi pada ki o koju si Oluwa bi iwo ba tun ona re se ona ti o ti buru tele tele ona o le ti o ti rin
ọ̀nà ìfẹ́kùfẹ́ tí o ti rìn bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe tí ìwọ sì náwó rẹ sọ́dọ̀ rẹ̀ bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ mú kúrò sí ọ̀nà jíjìn réré. Má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ nígbà náà ni ìwọ gbé ojú rẹ sókè lẹ́ẹ̀ni àbàwọ́n. Àní ìwọ dúró ṣinṣin, ìwọ kì yóò sì bẹ̀rù nítorí pé ìwọ ò gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó ń sọ wípé ìwọ ò gbàgbé òṣì rẹ, ìwọ ò sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bọ̀ ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ò dàbí òwúrọ̀. Ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. Ó ṣe ó lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ ṣe ni, tàbí ó ń pawó sí ajáde àpò, tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́, ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí. Àwọn ẹlòmíràn bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀, bí ìṣẹ́ bá ń ṣe wọn, bí ayé bí ó bá ń lé wọn, bí ìyá bá ń jẹ wọn, wọ́n máa sá fún Ọlọ́run. Wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀dà kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀. Ó ṣe é ṣe nígbà tí ó ń ronú pọ̀dà kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀. Má wo èyí nì, dúró ti Olúwa, kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́, kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá. Ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró, ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ. Mo sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ̀, ìlérí rẹ̀ kì í ṣàkí. Ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyà rẹ yóò kọjá lọ. Ó ní bí òkùnkùn tilẹ̀ bọ̀ ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ò dàbí òwúrọ̀, ìwọ ò wà láì léwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láì léwu nìyẹn. Òṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ò wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ò sá ní ìgbà méje. Ó ní kìkì ojú rẹ ni wọ́n fi máa wo èrè àwọn ènìyàn búburú, nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ. Nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run tí o sì ṣí i, nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. Ìwọ ò wà lé àìléwu, nítorí pé ìrètí wà, ìrètí wà fún ọ. Má ṣe sọ̀rì tínú. Kò sí ohun tí ó dé bá ọ tí ò dé bá ẹnìkankan rí. Kò sí ohun tó dé bá ọ tí o láti kárí sọ, kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùnso, rárá. Bí o tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé, ìgbà báyìí ni ó yẹ kí o kú, Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀dà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà. Àní ìwọ ò rin ilé rẹ wò, ìwọ ò rin ilé rẹ wò, ìwọ ò sì sinmi lẹ àlàáfíà, ìwọ ò sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́.
àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Bí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle kejì, orí keje, ẹsẹ̀ kẹrìnlá, bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀. Bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà. Ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeéṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpìwàdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi, wá gbẹ ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeéṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí, a lè sọ jẹ́jẹ́ ni, a lè sọ jẹ́jẹ́ lọ́jà, gbà tó fẹ́ ra nǹkan, o lè sọ jẹ́jẹ́ ni. Gbà tó lọ sí ilé báǹkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rán síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, torí wípé àwọn tó ń kó síwájú wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin nǹkan kan gba, o kí gbé, o sọ̀rọ̀, o ní kí wọ́n má gbàgbé ẹ. Gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pinṣẹ́, o kí gbé sọ̀rọ̀, o ní mo wà ń bí ẹjọ́ o, mi ò tí ì rí ṣe o, o sọ bẹ́ẹ̀, o lọ sí fátírì, o bẹ̀bẹ̀, wọ́n wá síwájú Ọlọ́run, o wá dákẹ́, o wá sọ pé bó bá fẹ́ bùkún mi, a rí mi ń bínà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà, Ọlọ́run mọ èyí tó wá ṣe, bóyá o wá wòran ni Ọlọ́run o mọ, èyí tó bá sọ lẹ́nu ẹ ni Ọlọ́run máa fi mọ̀ bóyá o wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà. Gbà tí àwọn yòókù tí wọn ò jẹ́ èrò wòran, tí wọn kì í ṣe pọ́n wá wòran, gbà tó bá ń gbàdúrà tí wọ́n kígbe Ọlọ́run ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí, dáríjì mi, mo mú kọ́kọ́rọ́ ìrònúpìwàdà dání, mo fẹ́ ṣílẹ̀kùn ìbùkún rẹ. Gbà tó máa ń sọ bẹ́ẹ̀, bó o bá dákẹ́, o wá wòran ni. Ṣùgbọ́n bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá wá ojú mi, tí wọ́n bá yí padà kúrò nínú ọ̀nà búburú wọn, ní ìgbà náà lèmi ò gbọ́ láti ọ̀run wá, èmi ò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ò sì wo ilẹ̀ wọn sàn. Àlàáfíà súnmọ́ tòsí rẹ, àánú súnmọ́ tòsí rẹ, ìdáríjì súnmọ́ tòsí rẹ, ìlera àti ìwòsàn nípa ẹ̀jẹ̀ Jésù, nípa agbára Ọlọ́run, ó súnmọ́ tòsí rẹ, gbogbo ìbùkún pátápátá láti ọ̀run. Torí pé nísinsìnyí bí a ṣe ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run ṣetán láti ṣí fèrèsé ọ̀run láti da ìbùkún lé wa lórí. Ó kù sọ́wọ́ rẹ bí èṣù tí ó fẹ́ àlàáfíà rẹ, tí ó fẹ́ kí o ní àǹfààní, tí ó fẹ́ kí o ní ojú rere, bó bá tún sìn ọ́ dé ibi àdúrà, ó jẹ́ lé padà, ó jẹ́ ní kúrò lẹ́yìn mi, Sàtánì, mo fẹ́ gbàdúrà, mo fẹ́ ké pe Ọlọ́run. Bí èṣù bá pa ẹnu ẹ mọ́, ó jẹ́ ya ẹnu ẹ. Bí èṣù bá ní kó má jẹ́ ẹwọ́ ẹ̀ṣẹ̀, ẹ bá sọ pé alára mímọ́ ni ọ́, ó jẹ́ sọ pé rárá o, mo ń fẹ́ lo kọ́kọ́rọ́ ìrònúpìwàdà láti wọ ojú Ọlọ́run. Ó kù sọ́wọ́ ẹ o, bó o bá rí nǹkan gbà, ọwọ́ ẹ ló wà.
onupewada ni a fi si ile kun orun rere eyi ni ibukun fi so kale ironupewada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun olorun dariji mi yi okan mi pada so mi direre fi eje jesu kristi we mi

sí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá.

0: Ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu. Bi o ba mo wi pe o setan tokan tokan pelu ipinu lati ko gbogbo ese sile pata pata ati lati gba eje Jesu Kristi ki o wo inu okan re mo lai da ese kankan sile na owo re soko nibi ti o gbe wa ti o ba je wipe ni toto lai si okan agabagebe lai si okan ti o siye meji bi o ba je pe ni toto tokan tokan tinu tinu ni o fi ko gbogbo ese sile ti o si nfe ki eje Jesu Kristi omo Olorun ki o wo inu okan re mo nibi ti o wa mo nfe ki o na owo re si oke eyi ni o fi so wipe isopo ti o wa pelu emi ati ese mo ja e ti o wa pelu emi ati aye mo ja Irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si fe ki eje Jesu Kristi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbesi aye mi ki o di otun isise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba Olorun gbo so fun Olorun wipe mo gbagbo pe o ti dariji mi mo si gbagbo wipe lati oni lo emi ati ese a oni nkan kan lati se mo gbagbo wipe eje Jesu Kristi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu rin lati oni lo mo se ipinu lati ma rin ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagbo wipe Olorun ti deriji mi ni oruko Jesu Kristi Oluwa wa
1: amen
0: baba a dupe lowo re wipe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun Olorun a si dupe wipe esu to ma n je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun wa ni anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu a dupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu
1: amen
0: je baba ẹ̀ṣẹ̀ tí lẹ̀ mọ́ ni ẹ̀ṣẹ̀ tí gba ìbùkún lọ́wọ́ ènìyàn bí ó ti wù kí ó kéré tó gbogbo àwọn tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti kọ̀ sílẹ̀ á bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí ìlérí rẹ dáríjì wọn ní orúkọ Jésù. Ìwọ lẹni tí ó ń wí tí ó ń ṣe bẹ́ẹ̀. Ìwọ ní ṣe ìlérí tí ó kì í yẹ. Ìlérí rẹ wípé bí àwọn ènìyàn náà tí a ń pe orúkọ mi mọ́ bí wọ́n bá jẹ́ rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wípé ó dáríjì. Àwọn ènìyàn wọ̀nyí dé wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkún rẹ wọ́n ń bèrè fún ìdáríjì fún ìdáláre fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. A sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́. A gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù. Dáríjì. Ṣàánú. Kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá. A dúpẹ́ wípé ó ti gbọ́. A dúpẹ́ pé ó ti ṣe fún wa. Àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí a bẹ̀ ọ́ wípé kí ẹnikẹ́ni nínú wa kí a má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù. Agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́ a gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù. Nísinsìnyí a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí o ti ní wàhálà nínú ilé tí kò lè sùn tí ó làlákàlà tí a ń dá lóró tí a ń ṣẹ́ níṣẹ́ tí ayé náà tí èṣù sì ń lé tí àìsàn fi tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé a bẹ̀ wípé pẹ̀lú agbára rẹ̀ àtòkè wá dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora

gbogbo àrùn àìsàn àti ọwọ́ oṣó àti àjẹ́ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó mọ́lẹ̀ fún wọn. Àwọn tí òkùnkùn bò mọ́lẹ̀, jẹ́ kí wọn kí ó rí òwúrọ̀ ire àánú Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ pé títí dé ìsinsìnyí, ewé wọn, ó rẹ̀, ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́. Wọ́n sì ń pàdánù owó wọn. Abẹ ó wí pé àwọn àdánù wọ̀nyí, báwa dá wọn dúró ní orúkọ Jésù. Adúpẹ́ ipò ti ṣe. Adúpẹ́ ipò ti gbọ́ ti wá. Adúpẹ́ pé láti àṣálẹ́ yìí lọ, ire àti àánú rẹ ni yóò máa tẹ̀lé wá. Ìbùkún rẹ sì jẹ tiwa láti àṣálẹ́ yìí lọ. Ìgbàlà tí ó sì ti fi fún wa, tí ó wà nínú ọkàn wa, tí ó bá ọkàn wa jẹ́rìí wípé ìgbà tí a ti jẹ́wọ́, tí a sì ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù láti wẹ̀ wá mọ́, láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, a bẹ̀rẹ̀ pé ìgbàlà yìí má ṣe jẹ́ kí ó kúrò lé ọkàn wa. Adúpẹ́ pò ti gbọ́ ti wa. Adúpẹ́ pò ti dáhùn àdúrà wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín, wípé ó wù yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá síhìn-ín ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù. A bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù. A bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ aláìlágbára, wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́rọ̀ yín tí a ó sì gbàdúrà, wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ kọ́ wa. Ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè. A ti ka orí kìíní, a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì. Lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá. Máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà

0: ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò. Àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa, kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri, kí a lè dúró ṣinṣin, kí a lè fẹsẹ̀ múlẹ̀, kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi, kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀, a rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àti aládámọ̀ ti ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní Kólósè lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ti dìde, wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú. Níhìn-ín ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí, ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́ wípé kí a má ṣe tàn wọ́n jẹ, wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà, kí wọ́n má ba ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ó fi hàn gbangba pé àwọn wòlíì èké wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀tàn àti apanirun, ó sì ń kìlọ̀ fún wọn. Ó ń gba àwọn onígbàgbọ́ tòótọ́ níyànjú wípé kí wọ́n máa ṣọ́ra láti má fi ààyè sílẹ̀ fún ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ láti rí ààyè wọlé. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa láti inú àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí, ẹsẹ̀ ìkẹjọ, ìkẹsàn àti ìkẹwàá, wọ́n jẹ́ kí ohun mẹ́ta kí ó yé wa dáradára. Ìkíní, ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Ìkejì, ewu àwọn ẹ̀kọ́ èké. Bí a bá gba ẹ̀kọ́ èké láyè ní ìdílé wa, ó ṣeéṣe láti ọ̀dọ̀ ọmọ tàbí láti ọ̀dọ̀ aya wa tàbí láti ọ̀dọ̀ ọkọ tàbí alábàágbé, ó yẹ kí a mọ̀ wípé ewu púpọ̀ ni ó wà nínú kí a gba ẹ̀kọ́ èké láàyè ní ìdílé wa. Ìkẹta, ìdákọ̀rọ̀ fún ọkàn. Yẹ kí a wò ó láti ìkórí kíní. Ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ, Pọ́ọ̀lù ń sọ wípé ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé kìí ṣe bíi ti Kristi. Ìgbà gbogbo ni àwọn ẹ̀kọ́ búburú àti àṣà búburú máa ń làkàkà láti yí àwọn ènìyàn Ọlọ́run padà kúrò nínú òtítọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run pàápàá fún ara rẹ̀, ó máa rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti jẹ́ kí ó di ímọ̀ fún wa wípé kí a ṣọ́ra. Ó máa ń kìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ ní gbogbo ìgbà àti láti ìran dé ìran. Àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń kọ́ni ní òtítọ́ ní ọ̀nà tí ó hàn gbangba, tí ó sì hàn kedere láti pa àwọn ọmọ ẹ̀yìn Kristi mọ́ kúrò lọ́wọ́ ìṣìnà àti èké. Ó dájú wípé bí a bá wà nínú ìmọ́lẹ̀, òkùnkùn kì yóò lè ráyè jọba ní ìgbésí ayé wa. Bí a bá ń tẹ̀lé Ọlọ́run ní ẹsẹ̀ ògbèjì, ó dájú wípé Sàtánì kì yóò lè rí àyè láti fà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run. Àti wípé bí a bá jáfáfá nínú ìmọ̀ òtítọ́, gbogbo ẹ̀kọ́ ìṣìnà àti àṣà ìṣìnà kì yóò lè ráyè ní ìgbésí ayé wa. Gbogbo wọn pátápátá ni wọ́n wò lulẹ̀ níwájú wa. Èyí ni a fi ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí wọn kí ó máa kíyè sára, kí a máa kíyè sára jẹ́ wípé kí a máa ṣọ́ra. Ó yẹ kí a mọ̀ wípé ìkìlọ̀ tí Pọ́ọ̀lù apóstélì tí ó fún àwọn ará Kólósè, ìkìlọ̀ yìí kan náà ni Olorun fun wa ti o si tin fun gbogbo awon ti won gba Olorun gbo lati isedale tabi lati ibere ninu Deuteronomy ori ketala Deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe eje ki atele olorun miran olorun ajeji leyin ti iwo ko ti mo ri ki asima sin won iwo ko gbodo feti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe olowa olorun yin leyin olowa olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki e si ma fara mo eyi ni ohun ti Mose eni Olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana Olorun ofin Olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti Olorun po ohun ohun ti fun awon omo Israeli o wa nso fun ki o to fi aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so dara dara to o sese ki alala kan ki o dide ki o so wi pe eyi ti Mose gbele won lowo wi pe ko kun to fun omo Israeli Mose so fun wi pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kan na ti Olorun fun wa wi pe awa ti a je ti Olorun awa ti a tele Olorun ki a sora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo Olorun awon elomiran ma nro we pe bi abankilo fun wa lati enu oniwaasu we pe ke asora lodo awon woli eke won ma fi esun kan wa we pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro we pe bi abani ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so we pe enikan lo n waasu eko odi eko eke tabi elomiran lo n waasu ihin rere tooto kini a le fi pe oro awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi a ba ni ife ni tooto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese kedogun Matthew ori keje ese kedogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o nkilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o nto wa wa ni awa agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi a ba ri awon omode ti won sere ni ita ti a si ri wi pe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni tooto se a o ma rerin a o fi awon omode wonyi sile lai kilo fun won rara bi o ba je wi pe ni tooto le a ni ife awon omode wonyi bi a ti ri wi pe apanije ikoko ti be si gboro o si ti n se ose fun awon eniyan òun pa wọn ní ìpakópa a sì rí àwọn ọmọdé tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì tí wọn kò mọ ìyàtọ̀ láàrin ajá tàbí ìkòkò a ó kìlọ̀ fún wọn a ó pè wọn wọnú ilé èyí ni ìfẹ́ bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìfẹ́ tí a rí wípé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ di àtúnbí àwọn tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì nípa ẹ̀kọ́ ìhìn rere tí a sì rí wípé àwọn apanijẹ́ ìkòkò àwọn èké wòlíì àwọn aláìlọ́lọ́run tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà wọ́n bẹ́ sí gbòòrò wọ́n kun ayé wọ́n sì ń da àwọn ènìyàn láàmú wọ́n sì ń fi wọ́n lákàlàkà wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀ ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n kí ó kíyèsára bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ní ìfẹ́ ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ ọlọ́run wípé kí a ṣọ́ra kí a sì máa gba ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa wo Matthew orí 16 ẹsẹ̀ ìkẹfà nígbà náà ni Jésù wí fún wọn pé ẹ kíyè sára kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn farisí àti ti àwọn sadusí kí ni Jésù ń sọ níyìn nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn àwọn onígbàgbọ́ tòótọ́ àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra kí wọn kí ó máa kíyèsára ní ti ìwúkàrà àwọn farisí àti àwọn sadusí wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ 12 nígbà náà lè ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà ti àkàrà lè ó wí pé kí wọn kíyèsára rẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn farisí àti ti àwọn sadusí Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà ẹ̀kọ́ èké sì wà Jésù la àwọn ènìyàn lóye wípé ní tòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n ń sọ ọ̀rọ̀ ìjọba ọlọ́run ní tòótọ́ ni wọ́n wà lẹ́ẹ̀kejì ọ̀ní ìdàkejì ó yẹ kí a mọ̀ wípé ní tòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà àwọn wọ̀nyí jẹ́ bíi farisí àti sadusí Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra kí wọn kí ó kíyèsára kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì ẹ̀kọ́ èké láàyè láàrin wọn nínú ìṣe àwọn apostoli orí 20 láti ẹsẹ 21 nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi ìkòkò búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn nítorí náà ẹ máa ṣọ́ra nítorí àwọn ìkòkò wọ̀nyí ẹ máa ṣọ́ra nítorí àwọn ènìyàn tí wọn ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra nítorí àwọn tí wọn ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ Kristi láti fàyín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ní àwa tí a jẹ́ ajíhìn rere àwa tí a jẹ́ oníwàásù ìhìn rere ni a ti ń sọ bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀ ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀ ni a ń wàásù ni a ń kọ́ni yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé tàbí ní àpéjọpọ̀ wa nígbà tí a bá péjọpọ̀ ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ ọlọ́run yálà nínú ilé ìsìn wa ni tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún tàbí ní ìgbà mìíràn ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ ọlọ́run bí ó ti rí ni Paul n so fun awon eniyan wonyi wepe o ye ki won ki o kiyesara ki won ki o mo wepe ati ko won ni eko irere bi ati ni igbala bi ati ni sodi mimo bi ati ni agbara emi olorun bi ati ni iwosan bi ati ngbekele olorun bi ati ngbadura ti adura wa ngba o ni ohun ti ko won ni ohun gbogbo o si ye ki won ki o kiyesara nitori wepe pelu omije pelu edun okan pelu itara pelu adura pelu ifara eni rubo pelu lati na ohun gbogbo ti o wa ti o ni ni o fi nko won ni eko ihirere o ye ki awa papa ki a je eni ti ngba ikilo o ye ki a ma sapun eko ike ki a ma je ki eko ti munisina ki o wa si aarin wa e je ki a wo peteru keji ori keji lati ese ikini peteru keji ori keji lati ese kini sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon olukoni eke yo ti wa laarin yin awon eni ti yo yo mu adamo igbewo inu yin wa ani ti yo se oluwa ti o ra won won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi yin se ereje nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni atun tin je ki o ye wa wepe o ye ki asora nitori eko eke gbode kan nitori awon woli eke won po le aye o si ye ki a duro ninu otito awon aladamo tin so awon nkan wonyi tabi tin so oro ekodi won so wepe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihirere sugbon a je ki o ye wa wepe ohun ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asa ti aye yi awon ti o je asan ati otubante o ye ki awa ti a ti ko awa ti a mo oro olorun o ye ki o ye wa wepe o ye ki a ma sa fun awon nkan wonyi kitile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o je afara bi abaje eni ti ko sora bi abaje eni ti ngbadulumo bi abaje eni ti ngbojege ti ngba awon eko eke wonyi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo e je ki a pada si Kolose ori keji Kolose ori keji ese ikejo le kan si e ma kiyesara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a so fun wa o si ye wa wepe bi abagba eko eke laaye wepe eko eke yi yo di wa ni igbekun bi a ba nso nipa wepe ki a di eni ni igbekun ohun ti a nso o ye Paul apostoli daradara nitori wepe eni ti o ja papa ninu imo ede Greek ti a fi ko majemu titun ni ki se be nikan eni ti o ja papa ninu itan majemu lailai ni nitori be nigba ti o nso wipe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wipe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wipe imo ti aye eko eke tabi eko odi tàbí ẹ̀kọ́ tí àwọn wòlíì èké máa ń kọ́ ni ó máa ń dini nígbèkùn ni ó máa ń mú wa lọ sóko ẹrú ni àti wípé ó máa ń mú kí ènìyàn kí ó wà lábẹ́ ìsìnrú ó máa ń jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó di ẹni ìparun kò ṣeé ṣe fún mi láti ka gbogbo àwọn ẹsẹ ọ̀rọ̀ ọlọ́run nínú májẹ̀mú láéláé àti nínú tuntun tí a lè kà láti fi ṣe àpèjúwe ohun tí ó jẹ́ wípé kí a dini ní ìgbèkùn ṣùgbọ́n jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nínú májẹ̀mú láéláé ni a ti rí wípé ó ṣeé ṣe kí orílẹ̀-èdè kan kí ó máa bá orílẹ̀-èdè mìíràn jà ṣùgbọ́n bí wọ́n bá ti ń bá wọn jà wọ́n á rí wípé ẹnìkan nínú orílẹ̀-èdè yìí ó jẹ́ alákínkanjú ó jẹ́ alágbára wọ́n á rí wípé bí wọ́n bá lè di irú ẹni bẹ́ẹ̀ nígbèkùn bí wọ́n bá lè mú un lọ sí oko ẹrú àwọn yòókù wọ́n á di ìjẹ fún wọn nítorí bẹ́ẹ̀ gbogbo ọgbọ́n tí wọ́n ní gbogbo agbára tí wọ́n ní ni wọ́n máa sà láti rí wípé akínkanjú jagunjagun láàrin àwọn ènìyàn wọ̀nyí a dì í ní ìgbèkùn wípé bí a bá sì ti ṣe bẹ́ẹ̀ àwọn yòókù wọ́n ó di ìjẹ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ni wọ́n lè lò bí o bá ka àwọn ìwé onídàájọ́ ó rí wípé a rí ọba kan lórí àwọn ènìyàn rẹ̀ gbà tí ẹnìkan tí ó wọlé wá ó sọ wípé òun ní ìhìn rere òun ní ẹ̀kọ́ kan tó mú wá fún wọn nítorí bẹ́ẹ̀ kí àwọn ènìyàn kí ó jáde nítorí pé ohun tí òun fẹ́ sọ fún ọba yìí ó jẹ́ ohun ìjìnlẹ̀ ó jẹ́ ohun àṣírí ó jẹ́ ohun kan tó wà láàrin òun àti ọba ọba kò mọ̀ wípé a fẹ́ pa òun a fẹ́ di òun ní ìgbèkùn ọba kò mọ̀ wípé ẹni tí ó wá yìí ó ti rí wípé bí a bá lè mú òun kúrò àwọn ènìyàn ìlú rẹ̀ wọ́n ó di ìjẹ nítorí bẹ́ẹ̀ ó ní kí àwọn ènìyàn kí ó jáde nítorí pé ẹni yìí ní ọ̀rọ̀ àṣírí tí ó fẹ́ bá òun sọ bí wọ́n ti jáde bẹ́ẹ̀ ni ó mú idà jáde láti inú aṣọ rẹ̀ tí ó gún ọba yìí ni ó kú bí ó ti kú ni ó ti rẹkùn tí ó sá jáde bí ó ti sá jáde ni ó pe ìpè ogun bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ènìyàn wọ̀nyí nìyí ó mọ̀ wípé èṣù rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà ẹni tí ó jẹ́ akínkanjú ó ń fẹ́ bá ọ jagun ó ń fẹ́ bá ẹbí rẹ jagun ó rí wípé bí òun bá lè yọ ọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké bí òun bá lè pa ọrun bí òun bá lè yí ọ lọ́kàn padà wípé àdúrà rẹ kò ní gbà mọ́ wípé ò ní mọ ọlọ́run mọ́ wípé jésù kristi pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọmọ èyí ni a fi ń sọ wípé kí a kíyè sára nítorí wípé àwọn alálàá ti máa ń wá àwọn èké wòlíì ti máa ń wá àwọn alákatakítí ti máa ń wá àwọn tí ó máa sọ pé wọ́n ní ohun kan ìmọ̀ ìjìnlẹ̀ ti máa ń wá àwọn tó máa sọ fún wa wípé wọ́n ní ọgbọ́n kan tí ó tayọ ti bíbélì nítorí pé ìwé kan tí ó jẹ́ ó yẹ kó jẹ́ ara bíbélì ṣùgbọ́n tí ó ti sọnù àwọn ti rí ìwé náà he nítorí bẹ́ẹ̀ wá sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè kọ́ lẹ́kọ̀ọ́ ó ní kí o ṣọ́ra o wípé wọ́n fẹ́ dì ọ́ ní ìgbèkùn wọ́n fẹ́ kó ọ lọ sí oko ẹrú wọ́n fẹ́ mú ọ lọ sí inú ìsìnrú wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí a ó parun níhìn-ín ni paul apostoli ni ó ti jẹ́ kí ó yé àwọn ènìyàn wọ̀nyí pé ẹ̀kọ́ èké ó máa ń dini nígbèkùn ni ẹ̀kọ́ èké ó máa ń sọni di aláìlágbára ẹ̀kọ́ èké ó máa ń pa iná ẹ̀mí wa ó máa ń parun ẹ̀kọ́ èké ó máa ń ra wá níyè ẹ̀kọ́ èké ó máa ń jẹ́ kí a kọjú wa sí oòrùn alẹ́ ẹ̀kọ́ èké ó máa ń yí wa lọ́kàn padà kúrò láti máa tẹ̀lé jésù a máa ń di ẹni tí a ra níyè tí a tẹ̀lé èṣù láìmọ̀ kì í ṣe nínú kólósè nìkan ni a ti ń kìlọ̀ fún wa nínú bíbélì la ti ń kìlọ̀ fún wa wípé ewu púpọ̀ ló wà nínú kí a máa tẹ̀lé àwọn wòlíì èké ìwọ tí ó jẹ́ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ bíbélì tí ó ń wá sí ilé ìsìn wa síbẹ̀síbẹ̀ àwọn wòlíì èké ni kò rí kò sùn rẹ àwọn wòlíì èké ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ ó tún máa ń gba àwọn ìwé mìíràn láti ibòmíràn ò fẹ́ kí a dì ọ́ ní ìgbèkùn lọ sí oko ẹrú ṣọ́ra ewu wà níbẹ̀ o yẹ kí a wo Jeremiah orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹjọ nítorí báyìí ni olúwa àwọn ọmọ ogun wí nítorí báyìí ni olúwa àwọn ọmọ ogun ọlọ́run Israẹli wípé e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se peti si ala yin ti eyin nla nitori ese ikesan won so asotele ike fun yin le oruko mi emi ko ran won li olowa wi awon jeun jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwon ba die ti olorun ti fi bukun o nitori be nitori jeun jeun won wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so we pe awon gba awe ni awon o ti eronu ti e sugbon bi won ti n gba awe ti won duro ni waju olowa ni olorun ran awon si o wi pe boya ojo fe ro ni o boya ina njo ni boya ikankan lo fe sele ni won wa kilo fun o bi won ba si tin kilo tan ni won ma so pe sugbon o to ba le se etutu to ba le mu owo die wa to ba le se bayi ta ba se eto fun o ko si eto miran gbogbo eto gbogbo irubo ni Jesu Christ ti pari lori igi agbelebo eyi ni olorun so fun wa wi pe emi ko ran won o awon alala awon alasotele awon alaposhe awon woli eke oni nitori won so asotele eke fun yin le oruko mi emi ko ran won li olowa wi nitori be o ye ki asora bi won ba to wa wa pelu asotele pelu iran bi won ba so to wa wa pelu isipaya tabi onkon ti ba je we pe olorun ko lo ran won nitori jeun jeun won wowo kaakiri ni won fi to yin wa ninu Romu ori kerin dilogun Romu ori kerin dilogun lati ese iketa dilogun ara emi si beyin e ma so awon ti se iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ko e si kuro ni iso won omo ti o je wipe ki a kuro ni iso eniyan bi abawa loja ti a ri wipe enikan wa ninu iso pelu wa wipe bi a se ntaja papo bi a ti nsoro ti a fe taja ni eni yi ni o nle awon onibara wa sa bi abaje eni ti o gbon a o se iso ti wa loto eyi ni Paul apostle so fun a wipe o mo we pe o n gbianju lati de ijoba orun o si ri eni to fe ko ni eko eke ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti olorun ti fun o ti o fe gba sonu igbala ayebaye igbala kuro ninu ase e ti oni nigba ti a we onu kuro ninu eje Jesu eni yi o fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na eje eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele o ni sora ki e kuro ni iso won ye ki a ka le kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon nkan won yi si tabili o kan aya wa ki a le sa fun eko eke ki a le sa fun awon woli eke ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa o ni ara emi si beyin e ma so awon ti n se iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a beere lowo wa eko wo ni ati ko eko igbala ninu Jesu Christi nikan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun wa pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi ku Jesu Christi lori igi agbelebo ko to fun igbala wa o ni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Christi a di eda titun wi pe ohun atijo ipe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma n ja ki a to di onigbagbo ife ọkùnrin bá ara ẹni jẹ́ tí a máa ń ṣe ki a to di onigbagbo o ni bi enikeni ba wa ninu Kristi o di eda titun awon ohun atijo iwa irin atijo won yi won ti koja lo kiyesi won di titun oni ka sora o bi enikeni ba mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko a ko ha ti ko wa nipa ti so di mimo a ko a ti ko nipa agbara emi mimo fun awon ti a so di mimo tabi kini ke a to ma so nipa eko wipe ko dara ki onigbagbo ki o je eni ti ko birin jo tabi ki obirin ki o je okunrin kan kokunu cupboard ke a ma si lati ile de ile a ko a ti ko a wipe okunrin kan aya kan a se ti ko nipa eko atunse oni ke a sora ke a ma je eni ti nka akiri ke a ma je eni ti a npi afefe eko keko gbakiri oni ke a kuro ni iso awon eniyan be mo gbadura wepe gege bi olorun ti nkilo fun wa wepe a o je eni ti ngboran bi a se ti ngboran ibukun ti o wa ninu igboran yo je ti wa ni oruko Jesu. E je ki a wo Heberu ori ketala ese ikesan Heberu ori ketala ese ikesan e ma se je ki a fi oniruru ati eko ajeji gba yin kiri nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe ki se nipa ounje ninu eyi ti awon ti o ti rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran awon bibeli ese bibeli ti a ka won yi o je ohun ti o ye eni ti o ni emi olorun o je eni ti o ye eni ti o ni igbala awon ojiyan won pa ara won run ni awon to ma jiyan oro olorun wi pe se o je wipe deeper life nikan ni a ti le ko eko oro olorun se o je pe awon elomiran ti o nka bibeli se o je wipe awon na o ni imo bibeli ni awa ki jiyan eko oro olorun ni a ma nko awon eniyan a si nfe se o lori o ni a fi soro olorun fun o o si ri wipe inu bibeli ni a ti nka wipe bi a ba je eni ti o feran olorun bi a ba je eni ti o fe tele olorun bi a ba je eni ti o fe gboran eni ti o fe fi orun sere je leyin aye buburu yi wepe ki a sora ki a ma kiye sara ki eni keni ki o ma se fi imo ati etan asan de wa ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko ti aye eko aye wa ti ki se bi ti Kristi. E je ki a pada si Kolose ori keji ese ikesan ati ese ikewa ki a wo idakoro ti a ni fun okan wa ninu Kolose ori keji ese ikesan ati ese ikewa nitori pe ninu re ni ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ninu Kristi oluwa wa olugbala wa oluso agutan wa ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara pipe ati ekun Kristi ni o duro gege bi idakoro fun okan wa dipo ki a ma fi ikolu kogba ero awon ti okan won ti poruru gba won soke sodo o ye ki awon onigbagbo simi ki won ki o si gbekele Jesu Kristi patapata ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ye ki o ye o wepe nigbati eniyan sobo nigbati Adamu ati Eva sobo ni ogba Edeni eniyan sobo kuro ninu ipo pipe ti olorun da si o si sobo si ipo aipe eyi ti o ba ni ninu je gidigidi eniyan je alaipe nipa ti emi nipa ti iwa bi olorun ati nipa ti ogbon ati oye gege bi eniyan ti sobo ni ogba Edeni lese kese ni Adamu ati Eva di alaipe ati awon omo ti a nbi nipase won ni won di alaipe ati awa paapaa ki a to mo Kristi le a di alaipe nipa ti emi aláìpé nípa ìwà bí Ọlọ́run, aláìpé nípa ọgbọ́n àti òye, ṣùgbọ́n nínú Kristi àti nípasẹ̀ Kristi ni a ti ní ìgbàlà kíkún. Òun ló sọ wá di pépé, ó fún wa ní ìdáríjì pépé, ó fún wa ní àlàáfíà pépé, ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀, ó fún wa ní ìfẹ́ pípé àti agbára kíkún àti ọgbọ́n àti ohun gbogbo láti lè jẹ́ kí ayé ti ìsinsìnyí àti ayérayé kí ó ní èrè fún wa. Jẹ́ kí a wò ó nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹta. Inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n, a sì ń fẹ́ ní ìmọ̀, ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀, nínú Kristi ni a ti lè rí. Kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ tó wà nínú Bíbélì. Kí a má ṣe fetí sí àwọn atanijẹ akónisìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeéṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n ń sìnkú sí, ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́. Òní rárá, nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí. Ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára. Ó ní rárá, nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo. Nínú Kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún. Nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú Bàbá wa ti ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì, ní ti àlàáfíà, ní ti ìgbàlà, ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ní ti ìfẹ́, ní ti oore ọ̀fẹ́, ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú Bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kìíní. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀, ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá lè a ti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kófẹ̀ẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run, tí ó wu Ọlọ́run, wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní lárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ, kí a sọ fún un pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlíì èké àti ẹ̀kọ́ èké, kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run, nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ. Bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké, nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a dá ọ ní ìdè, j je ki a gba okan re la je ki olorun pon ara re ki o fa kuro ninu awon kan won yi ki o je ti olorun lekun rere ki o si mo wi pe igbala lo nfe ni isodi mo lo nfe ni agbara emi olorun lo nfe ni iwosan lo nfe ni tabi idasile ituni sile lo nfe ni tabi omo lo nfe lati je ki o je ebukun fun ebi re tabi o fe ki olorun ki o bukun lona kan bi lona miran gbogbo nkan wonyi le a o ni bi a ba gbekele Jesu Kristi ni kan soso nitori ninu re ni ekun iwa olorun gbe li ara iyara e je ki a dede duro ki a ba olorun soro ki a so fun olorun we pe ati ko eko ati mo wi pe o je ohun ti o se pataki lati kiyesa bi a tin kilo fun wa e je ki a gbadura ki a so fun olorun we pe a fe je ti re e je ki a gbadura ki a so fun olorun we pe a fe ma tele imo ati otito ti o wa ninu ihirere e je ki a gbadura ki a so fun olorun wi pe gbogbo eko eke gbogbo eko ti mu ni sina gbogbo awon woli eke oluko ni eke awon iwe eke akon sile afi won sile ajo won nina ati nfe tele oro olorun gbogbo nkan to ba yato si eko ihirere ti ati ko wa afi ju won sile afi tele olorun timo timo gbadura so fun olorun bi o ba je alailera bi o ba je eni ti a le tete yi lokan pada so fun olorun we pe o fe duro sese o fe duro ninu eko o fe duro ninu eko ti o le se o pe se o ye fun ijoba olorun bi o ba gbadura ti o gbekele olorun ti o simile olorun bi o ti le je alailagbara yo fi agbara fun o yo fi okun fun o yo le je ki o le duro sese ninu eko ti o ye koro
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Baba wa tin be le orun adupe fun ireti ti e fun gbogbo awon nigbagbo wi pe lojo kan ipe yo dun a o si gbe awon ayan.

0: Today we're going to continue with our Bible reading. But before we read, shall we just have...
1: Ìwé ìkíni ti Chronicle, orí ìkẹsàn-án. A sì ka iye gbogbo Ísírẹ́lì ní ìdílé ìdílé wọn. Sì kíyèsí, a kọ wọn sínú ìwé àwọn ọba Ísírẹ́lì. Júdà ni a sì kó lọ sí Babilóni nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Àwọn tí ó tètè kọ́gbé ilẹ̀ ìní wọn àti ìlú wọn lé àwọn ọmọ Ísírẹ́lì, àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì àti àwọn Nétínímù. Ní Jerúsálẹ́mù ni nínú àwọn ọmọ Júdà àti nínú àwọn ọmọ Bẹ́njámínì àti nínú àwọn ọmọ Éfraímù àti Manasse ń gbé. Utai ọmọ Amihudi, ọmọ Omri, ọmọ Imri, ọmọ Bani, nínú àwọn ọmọ Farisi, ọmọ Júdà, àti nínú àwọn ará Ṣílò, Asaya, Àkọ́bí àti àwọn ọmọ rẹ̀, àti nínú àwọn ọmọ Sera, Jegueli àti àwọn arákùnrin wọn, 580, àti nínú àwọn ọmọ Benjamini, Salu, ọmọ Meṣulamu, ọmọ Odafaya, ọmọ Senua, àti Ibneya, ọmọ Jerohamu, àti Ela, ọmọ Usi, ọmọ Mikri, àti Meṣulamu, ọmọ Sefataya, ọmọ Regueli, ọmọ Ibnaya, àti àwọn arákùnrin wọn, gẹ́gẹ́ bí ìdílé wọn, 84. Gbogbo àwọn ọkùnrin wọ̀nyí ni olórí nínú àwọn baba ní ilé baba wọn, àti nínú àwọn àlùfáà, Jedaya, àti Jehoyaribu, àti Jakini, àti Asaraya, ọmọ Ilkaya, ọmọ Meṣulamu, ọmọ Sadoku, ọmọ Mireotu, ọmọ Ayitubu, olórí ilé Ọlọ́run, àti Adaya, ọmọ Jeroamu, ọmọ Pashuri, ọmọ Makija, àti Maasai, ọmọ Adieli, ọmọ Jasera, ọmọ Meṣulamu, ọmọ Meṣilemiti, ọmọ Imeri, àti àwọn arákùnrin wọn, olórí ilé baba wọn, 130, àwọn alágbára akọni ọkùnrin fún iṣẹ́ ìsìn ilé Ọlọ́run, àti nínú àwọn ọmọ Léfì, Ṣemaiah, ọmọ Haṣubu, ọmọ Asrikamu, ọmọ Aṣabaya, nínú àwọn ọmọ Mirari, àti Bakbakari, Ereṣi, àti Galali, àti Mataniah, ọmọ Mika, ọmọ Sikri, ọmọ Asafu, àti Obadiah, ọmọ Ṣemaiah, ọmọ Galali, ọmọ Jedutuni, àti Berekiah, ọmọ Asa, ọmọ Elkana, ti ń gbé ìletò àwọn ara Netofa. Àwọn adènà sì ni Ṣalumu, àti Akubu, àti Talmoni, àti Aimani, àti àwọn arákùnrin wọn, Ṣalumu lé olórí. Títí di ìsinsìnyí, àwọn tí ó dúró lé ojú ọ̀nà ọba ní Àìlà Ọrùn, adènà ni wọ́n ní ẹgbẹ́ àwọn ọmọ Léfì, àti Ṣalumu ọmọ Kórè, ọmọ Ebiasafu, ọmọ Kóra, àti àwọn arákùnrin rẹ̀ tí ilé baba rẹ̀. Àwọn ọmọ Kóra ní ń bẹ lórí iṣẹ́ ìsìn náà, olùtọ́jú ìloro àgọ́ náà, àwọn baba wọn ti ń bẹ lórí ibùdó Olúwa tí wọ́n máa ṣọ́ àtìwọlé náà, àti Finiasi ọmọ Eliasari ni olórí lórí wọn ní ìgbà àtijọ́, Olúwa sì wà pẹ̀lú rẹ̀. Sekaraya ọmọ Meṣelemaya ni adènà ilẹ̀kùn àgọ́ àjọ ènìyàn. Gbogbo wọ̀nyí tí a ti yàn láti ṣe adènà lójú ìloro jẹ́ 212. A ka àwọn wọ̀nyí nípa ìdílé wọn ní ìletò wọn. Àwọn ẹni tí Dáfídì àti Samueli àríran ti yàn nítorí òtítọ́ wọn. Bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí àti àwọn ọmọ wọn ń ṣe àbójútó ìloro ilé Olúwa. Èyí ni ilé àgọ́ náà fún ìṣọ́. Igun mẹ́rẹ̀ẹ̀rin ni àwọn adènà ń bẹ ní Àìlà Ọrùn, Ìwọ̀ Oòrùn, Àríwá àti Gúúsù, àti àwọn arákùnrin wọn ń gbé ìletò wọn láti máa wà pẹ̀lú wọn ní ìjọ ìkeje láti ìgbà dé ìgbà. Nítorí tí àwọn ọmọ Léfì wọ̀nyí jẹ́ àwọn olórí adènà mẹ́rin, wọ́n sì wà nínú iṣẹ́ náà, wọ́n sì wà lórí ìyàrá àti ibi ìṣúra ilé Ọlọ́run, wọ́n sì máa sùn yí ilé Ọlọ́run ká nítorí tiwọn ní ìtọ́jú náà àti ṣíṣí rẹ̀ ní òrò òwúrọ̀ jẹ́ tiwọn, àti àwọn kan nínú wọn ní ìtọ́jú ohun èlò ìsìn láti máa kó wọn sínú ilé àti sí òde ní iye. Nínú wọn lé àyàn láti máa bójútó ohun èlò àti gbogbo ohun èlò ibi mímọ́ àti ìyẹ̀fun kíkúná àti ọtí wáìnì àti òróró àti òjíá ati turari ati omiran ninu awon omo awon alufa si fi turari se ororo ati matitaya okan ninu awon omo lefi ti se akobi shalumu omo kora ni o se alabojuto ise ohun ti andin ati ninu awon arakunrin won ninu awon omo kowati ni o se itoju akara ifiran lati ma pese re ni ojojo isimi won yi si le awon akorin olori awon baba awon omo lefi won ko ni ise ninu iyara won ni nitori ti won wa lenu ise won losan ati loru awon wonyi ni olori baba awon omo lefi ni iran won olori ni won awon wonyi ni ngbe jerusalemu ati ni gibeoni ni baba gibeoni ngbe yegieli oruko ayeni ti je maaka akobi omo re si ni abdoni ati suri ati kishi ati bali ati neri ati nadabu ati gedori ati akio ati sekaraya ati mikloti mikloti si bi shimiamu awon wonyi si nba awon arakunrin won gbe ni jerusalemu koju si awon arakunrin won neri si bi kishi kishi si bi solu solu si bi jonatani ati makishua ati abinadabu ati eshbali ati omo jonatani ni meribali meribali si bi mika ati awon omo mika ni pitoni ati meleki ati taria ati ahasi ahasi si bi jara jara si bi alemeti ati asmafeti ati simri simri si bi musa musa si bi binia ati refaya omo re eliasa omo re aseli omo re aseli si bi omo mefa oruko won ni wonyi asrikamu bokeru ati ismaili ati shiaraya ati obadaya ati anani wonyi li awon omo aseli iwe ikini ti chronica ori ikewa awon ara filistia si ba israeli jagun awon okunrin israeli si sa niwaju awon ara filistia won fi ara pa won si subu ni oke gibua awon ara filistia si lepa solo kikan ati awon omo re awon ara filistia si pa jonatani ati abinadabu ati mekishua awon omo solo ogun na si le fun solo awon tafatafa si ba oun si damu nitori awon tafatafa nigba na ni solo wi fun eni ti o ru ihamura re pe faida re yo ki o si fi gun mi ki awon alaikola wonyi ki o ma ba wa fi mi sesin sugbon eni ti o ru ihamura re ko nitori eru ba gidigidi pe ni solo si mu ida o si subule nigba ti eni ti o ru ihamura re si ri pe solo ku oun na pelu si subule ida re o si ku pe ni solo ku ati awon omo re meteta gbogbo ile re si ku sokan nigba ti gbogbo awon okunrin israeli ti o wa ni petele ri pe won sa ati pe solo ati awon omo re ku won fi ilu won sile won si sa awon ara filistia si wa won si joko ninu won o si se ni ijo keje nigba ti awon ara filistia de lati wa bo awon oku ni aso won si ri solo pelu ati awon omo re pe won subu ni oke gilboa won si bo ile aso won si gbe ori re ati ihamura re won si ranse si awon ara filistia yika lati mu yin loro fun awon ere won ati fun awon eniyan won si fi ihamura re sinu ile orisa won won si kan agbari re mo ile dagoni nigba ti gbogbo jabesh gilead gbo gbogbo eyi ti awon ara filistia ti se si solo won dide gbogbo awon okunrin ogun won si gbe oku solo lo ati oku awon omo re won si wa si jabeshi won si sin egungun won labe igi oaku ni jabeshi won si gbawe ni ijo meje pe ni solo ku ninu ese re ti o da si oluwa nitori oro oluwa ti o n ko kiyesi ati pelu nitori o lo bere oran lowo aboku soro lati se ibere ko si bere lowo oluwa nitori na ni o se pa o si yi ijoba na pada sodo dafidi omo jesu.

0: o ti gbọ́ bí a ti kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nísinsìnyí, a ó mú àwọn ohun tí a ti gbọ́ tí a sì ti kọ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run nínú àdúrà. Ẹ jẹ́ kí a dìde dúró. Bá Olúwa sọ̀rọ̀. O ti rí ìlérí Ọlọ́run tàbí àṣẹ rẹ̀ tàbí àpẹẹrẹ tàbí ìkìlọ̀. O ti rí ohun tí ó fẹ́ kó jẹ́ olùgbọràn sí. Gbàdúrà sọ fún Ọlọ́run kí ó lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe àwọn ọ̀rọ̀ rẹ̀ tí o ti gbọ́.
1: Òwe orí kẹta, àǹkẹsẹ̀ ìkẹsàn àti ìkẹwàá. Bí a ti fẹ́ fi ìdá mẹ́wàá àti ọ̀rẹ́ wa fún, fi ohun ìní rẹ bọ̀ fún Olúwa àti látinú gbogbo àkọ́bí ohun ìní rẹ. Bẹ́ẹ̀ ni àká rẹ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ àti agbára rẹ yóò kún fún ọtí wà ní tuntun. Ohunkóhun tí o bá mú wá gẹ́gẹ́ bí ìdá mẹ́wàá àti ọ̀rẹ́, ẹ jẹ́ á gbé sókè báyìí. Àwa sọ́nà àti àwọn adarí wọn wà níbẹ̀. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín fún ohun tí a mú wá. Ẹ gba ohun tí a mú wá, ẹ mú ìlérí yín ṣẹ nínú ayé wa. Ní orúkọ Jésù ni a gbàdúrà.

ẹgbẹgbẹrun àwọn ènìyàn yìí ọgọgọrùnún àti ẹgbẹgbẹrún àti àwọn obìnrin ẹgbẹgbẹrún àti ọgọrùnún àwọn ọmọ wọn ò mọ bí èèyàn ṣe wẹ ká tẹ̀síwájú kẹ̀ ntolúwa sọ nìyẹn ó sọ eléyìí kì í ṣe ó mọ tí wọ́n lè ṣe tàbí tó lè ṣe ó sọ eléyìí torí pé ó mọ tí òun olódùmarè yóò ṣe tẹ̀síwájú tẹ̀síwájú wẹsẹ̀ ìkẹrìndínlógún 16 ẹsẹ̀ ìkẹrìndínlógún ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè ìdáhùn ó wà lọ́wọ́ rẹ bó ṣe ń sunkún bó ṣe ń kígbe nígbà tó ń sọ fún olúwa tó ń bẹ̀bẹ̀ sí ìtẹ́ ọlọ́run ìdáhùn ó wà lọ́wọ́ rẹ kí ìwọ kí o sì na ọwọ́ rẹ sí ojú òkun kí o sì yá méjì àwọn ọmọ ìsírẹ́lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀ ó pàdánù àmì tó dára ẹsẹ̀ ìkẹtàdínlógún 17 àti èmi kíyèsí èmi ò mú àyà àwọn ará íjíbítì lé wọ́n rò pé àjọ lọ́gbọ́n ni wọ́n rò wípé àwọn nígboyà wọ́n rò wípé àwọn ní ìlépa tó dára wọ́n rò pé ohun tá à ń bá fẹ́ ṣe àwọn lè ṣe kò tiẹ̀ sí ọlọ́run ọ̀run kan tó lè dí wọn lọ́wọ́ fààyè gbà wọn láti ṣe tí wọ́n fẹ́ ṣe màá mú agídí àyà wọn le wọn ó sì tẹ̀lé wọn a ó sì yìn mí lógo lórí farao àti lórí gbogbo ogun rẹ̀ àti lórí àwọn kẹ̀kẹ́ rẹ̀ àti lórí àwọn ẹlẹ́sìn rẹ̀ ọlọ́run bó ló ṣe ṣe léyìí má ṣe béèrè ó ní tó ń fẹ́ ṣe léyìí ọlọ́run ò tí nǹkan kankan bí eléyìí rí ṣáájú àkókò yìí nínú ìtàn ó kọjá ìtàn òun ni láti ayérayé di ayérayé ó mọ tó yẹ kóun ó ṣe wọ́n sọ ṣe tó ní kó o ṣe na ọ̀pá rẹ ẹsẹ̀ ìkejìdínlógún 18 àwọn ará íjíbítì yóò sì mọ̀ pé èmi ni olúwa nígbàtí mo bá gba ògo lórí farao lórí àwọn kẹ̀kẹ́ rẹ̀ àti lórí àwọn ẹlẹ́sìn rẹ̀ ẹsẹ̀ ìkọkàndínlógún 19 áńgẹ́lì ọlọ́run náà tó ṣáájú ogun ìsírẹ́lì ó sì sí lọ sẹ́yìn wọn ọ̀wọ̀n àwọ sánmọ̀ sì sí kúrò níwájú wọn ó sì dúró lẹ́yìn wọn ẹsẹ̀ ogun ó sì wá sí agbede méjì ogun àwọn ará íjíbítì àti ogun ìsírẹ́lì ó sì ṣe àwọ sánmọ̀ àti òkùnkùn fún àwọn tí ọ̀wọ̀ àwọn ará íjíbítì ṣùgbọ́n ó ṣe ìmọ́lẹ̀ ní òru fún àwọn tìyín àwọn ọmọ ìsírẹ́lì bẹ́ẹ̀ ni ìkíní kò sún mọ́ ìkejì ní gbogbo òru náà olúwa ó ní agbára ó ní ọgbọ́n láti gbà ọ́ lọ́wọ́ àwọn ará íjíbítì yóò sì gbà ọ́ ní orúkọ jésù nínú orin dáfídì 119 ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rùn 89 olúwa títí láé ọ̀rọ̀ rẹ kalẹ̀ ní ọ̀run ìṣẹ̀lẹ̀ ní etí òkun pupa yìí àwọn ọmọ ẹsẹ̀ ó jẹ́ tó.

ṣíṣe ọkàn lè lòdì sí fi ọlọ́run kò lérè kankan nínú ìdíbàjẹ́ ọkàn ó mọ́ mú ìparun wá ni o yóò mú kí ète agbéraga kó di àwátì fún filẹ̀ o.

biba olorun ja mo ro po olorun o tu ba o olorun boya yo ka wo gbera nitori pe farao alagbara o nja rara o yo na opare yo na owo re lodi si ihale farao ati ihale awon elesin re o je iwa were lati ma ba olorun ja o je isi okan le ti a si were lati ma ja lati ma bo olorun ja o mu iku wa o iku tara iku temi iku keji iku ati idaju ayeraye omo olorun kilode to nberu iberu nitori pe ojo ni o ninu o nberu nitori pe o nsawawi kilode ti iwo se mu wa wa sin yi lati ku se ko si sa oku ni jibiti ni wo on ta so fun otele re o pe je ka joko gege bi eru ka di eru won awon ara jibiti wo ni isinsin yi bayi o o leto lati ma beru ma se beru eniyan ohun ti eniyan le se ro agbara re ronu lori gbogbo ise iyanu re ele ti o ti fi hana ni ile ijibiti o n so iyanu lainiye olorun ni ko yi pada to ba ni agbara lati sise iyanu ni ile ijibiti o si lagbara sibe lati se iyanu ni eti okun pupa ko si idi kan lati beru mo so fun yin eyin ore mi e ma se beru ohun ti eniyan le se si yin sugbon beru olorun to ni agbara lati mu ki a komi o gbe eniyan mi beru olorun en to ni agbara lati mu ki olote okunrin atobirin alagidi okan ki o ri ninu eko pupa ki o si se dajo won leyin iku bakan na beru e o ologo se meji kan ni awanta ni owo de wewe meji ko si kan ninu won to subu lule lai si matele baba yin tin be lorun kesi gbogbo iru ori re ni a kape sansan ko si si kan to ma bo sile lai je nipa imotele re
láì se nípa ìmọ̀tẹ́lẹ̀ rẹ̀ láì se pó lọ́wọ́ sí i yóò dáàbò bò ẹ́ yóò pa ọmọ kò sí ìbẹ̀rù ìgbàgbọ́ ni ìgbàgbọ́ nínú rẹ̀ yóò ṣe gbogbo tó ti sọ jáde yóò mú ìlérí rẹ̀ ṣẹ ìbẹ̀rù ènìyàn ó máa ń jẹ́ kéèyàn ó di apadà sẹ́yìn ìbẹ̀rù ènìyàn ó máa ń sọ̀yàn di ojo ìbẹ̀rù ènìyàn ó máa ń yọ kéèyàn máa gbọ̀n kó máa ṣàníyàn kó máa káyà sókè ìbẹ̀rù ènìyàn ó máa ń yọrí sí àìgbọràn má bẹ̀rù ìbẹ̀rù èèyàn ó máa ń mú kéèyàn ó pàdánù ọ̀run ó bẹ̀rù wọn òun ṣàìgbọràn sí ọlọ́run òun mú sí àìbọlá fún ọlọ́run ojú ìwà mímọ́ nù wọ́n sọ pé má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ má wàásù eléyìí mọ́ eléyìí ló ṣẹ́ egun ẹ̀yìn apadà sẹ́yìn ṣe ohun tí olúwa ti sọ pé kó o ṣe sọ ohun tí olúwa ti fi hàn ọ́ láti sọ wàásù ohun tí olúwa ti sọ fún ọ láti wàásù rẹ̀ kọ́ ni ohun tí olúwa ti pàṣẹ fún ọ láti kọ́ ni ní orúkọ jésù ni a gbàdúà bàbá a dúpẹ́ lọ́wọ́ rẹ tó rán wa létí wípé ìwọ ni ọlọ́run àti pé o kò yí padà jésù olúwa a dúpẹ́ lọ́wọ́ rẹ tó rán ẹ̀mí rẹ tó rán wa létí wípé jésù olúwa wa olùgbàlà wa àti ẹni tí ó ti gbà wá là tó sì ràn wá níṣẹ́ ọ̀kan náà ni lánàá lónìí àti títí láéláé a dúpẹ́ lọ́wọ́ rẹ tó rán wa létí wípé o ní fi wá sílẹ̀ bẹ́ẹ̀ ni o kò ní kọ̀ wá sílẹ̀ o rán wa létí wípé títí láé ni wọn yóò di olùrànlọ́wọ́ wa atọrọ àforíjì olúwa pé a tiẹ̀ ti fìgbà kan ṣàwáwí atọrọ àforíjì olúwa pé a tiẹ̀ ti fìgbà kan fi ìwà ojo hàn atọrọ àforíjì olúwa pé a ti fìgbà kan gbé ara àwọn kẹ̀kẹ́ íjíbítì àtẹlẹ́sìn wọn ga àti farao pẹ̀lú ju okun àti agbára rẹ lọ aronúpìwàdà ìbẹ̀rù wa aronúpìwàdà ìwà ojo wa olúwa gbàdúà pé ẹ ó fi fún wa ìgbẹ́kẹ̀lé àti ìgboyà àti ìgbàgbọ́ láti tẹ̀síwájú a sì mọ̀ wípé aṣẹ́gun ni wá a sì ju aṣẹ́gun lọ ní orúkọ jésù olúkúlùkù ẹ̀sìn àti oníkẹ̀kẹ̀ àwọn ẹlẹ́sìn tó wà níwájú àwọn èèyàn rẹ àwọn ọmọ ọlọ́run tí à ń halẹ̀ mọ́ wọn tó ń jẹ́ kí wọ́n máa rò wípé báyìí ikú ti súnmọ́lé olúwa ẹ kọlu gbogbo àwọn oníkẹ̀kẹ́ yẹn ẹ kọlu gbogbo kẹ̀kẹ́ ogo wọn ẹ mú àwọn èèyàn yín la òkun pupa ayé wọn já lórúkọ jésù
gbogbo igi ti wo Olorun o ba gbin sinu aye wa gbogbo oke ti se wo lo gbe ka waju wa gbogbo igi yen gbogbo oke yen gbogbo idiwo yen e fa won tu loruko Jesu e je ki olukuluku omo Olorun gbogbo okunrin gbogbo obirin ninu Israel Olorun gbogbo omokunrin omobirin ninu ijo Olorun e je ki olukuluku ka ju asegun lo ni oruko Jesu e si okun pupa e la okun pupa ni waju olukuluku wa e pa okunkun ko la sile titi olukuluku wa ta fire koja sodi keji ni oruko Jesu ilekun re sinu isegun ko wa sisi sile ilekun re sinu ile ileri ko wa ni sisi sile ilekun re si orin isegun ko wa ni sisi sile ko si enikan ko si keke tabi elesin ko si farao ko si ara Egypt kan ti yo le ti ilekun ti e si ni waju won ni oruko Jesu aisan won ko ni gbemi aye yin iranse won ko ni gbemi yin inu ni bi ni won ko ni fi opin si emi yin dide tesiwaju oluwa nbe ni waju re ma tesiwaju keke won ko lagbara tesiwaju agbara okokun yo segbe agbara okokun patapata ni a o segun re fun ebi re tesiwaju emi n tesiwaju awa n tesiwaju a o pade ni odi keji okun naa ko si kankan ninu wa ti o ri tabi ti o segbe pelu ara Egypt ile leri to n san fun wara ti oyin ti oluwa to ti se leri fun o to ti se leri fun mi to ti se leri fun wa gbogbo wa la o debe arakunrin wa debe arabirin iwo na debe omo Olorun a o debe ni oruko Jesu Oluwa n ba olo o lo ni waju re o wa ni owo otun ati osi re o wa leyin re o wa lori re ati ni abe re labi atelese re ni apa ayeraye wa fidi ileri re agbara re ati asotele re lori aye olukuluku wa ati lori ijo lapapo ese oluwa tori pe a mo pe ti se ni oruko Jesu ni agbadua.

ṣe kọkọ. Kò sí ẹnìkan nínú wa tí yóò pàdánù irú ìrètí ológo báyìí ní orúkọ Jésù. A mọ̀ wípé ìgbà náà ń kù fẹ́rẹ́fẹ́. A sì mọ̀ wípé kì yóò pẹ́.

tẹ ọ fi ṣí wa lọwọ láti wá ṣírò àti láti wá jìhìn ohun tí a ti ṣe nínú ara. À ń bẹ̀bẹ̀ wípé yálà lóòrọ̀ ni tàbí lọ́sàn tàbí lálẹ́, ní ìgbàkigbà ìpè dé bá wa lẹ́nu iṣẹ́ ni tàbí nínú ilé ìsìn tàbí níbikíbi tí ó ti lè dé bá wa. À ń bẹ̀bẹ̀ wípé

0: kí nǹkan kan kí ó sọ sí ọ lọ́kàn kí ó sọ wípé gbèjẹ jòkó má jáde. Ó dàbí ẹni wípé ìwú wà níwájú ọ̀rọ̀ olúwa nìyẹn tàbí ó ṣeéṣe o lè jẹ́ awakọ̀ bí o ti fẹ́ gba ọ̀nà kan ó ṣeéṣe kí ó jẹ́ ọ̀nà apá ọ̀tún kí nǹkan kan kí ó sọ sí ọ lọ́kàn wípé bí o bá gba ọ̀nà tí o fẹ́ gbà yìí o ní tètè débi tí o ń lọ. Ó dàbí ẹni wípé èṣe kan ti ṣẹlẹ̀ níwájú lọ́hùn yẹn kí ló ń bá ọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ olúwa ni a sì sọ fún ọ wípé kí o gba ọ̀nà mìíràn ó ṣeéṣe kí o jẹ́ wípé ní ibi tí o wà ni ẹnìkan ni ó fẹ́ bá ọ̀dọ́ rẹ ló ń rẹ́rìn-ín ló ń ṣọ̀yàyà pẹ̀lú rẹ kí ìkìlọ̀ kan kí ó sì sọ jáde láti ẹnu ọkàn rẹ wípé ṣọ́ra o kì í ṣe gbogbo ohun tí ń dán ni wúrà kì í ṣe gbogbo àwọn tí ń rẹ́rìn-ín ni ọ̀rẹ́ wa. Ta ló ń bá ọ sọ̀rọ̀ òbójú wẹ̀yìn owó ọ̀tún owó òsì ò rí ẹnì kankan bí ẹni sì ti ń fẹ́ bá ọ ṣọ̀rẹ́ bí o sì ti ń fẹ́ gbà á mọ́ra gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nǹkan kan ń laago nínú ọkàn rẹ tí nǹkan yìí ń sọ fún ẹ pé ṣọ́ra o ewu wà lójú ọ̀nà ṣọ́ra o kì í ṣe gbogbo ẹni tí ń rẹ́rìn-ín ni ọ̀rẹ́ rẹ o ọ̀rọ̀ ọlọ́run ni níhìn-ín ni a rí i tí Jeremiah sọ wípé nígbà náà ni ọ̀rọ̀ ọlọ́run tọ̀ mí wá wípé kí èmi kí ó tó dá ọ ní inú èmi ti mọ̀ ọ́ kí ìwọ kí ó tó ti inú jáde wá lèmi ti sọ ọ́ di mímọ́ èjẹ́ wípé mo yà ọ́ sí ọ̀tọ̀ èmi sì yà ọ́ sọ́tọ̀ ṣe wòlíì fún àwọn orílẹ̀-èdè èmi sì wípé olúwa ọlọ́run ṣàwò èmi kò mọ ọ̀rọ̀ ìsọ nítorí ọmọdé li èmi ṣùgbọ́n olúwa wí fún mi pé má wí pé ọmọdé li èmi ṣùgbọ́n ìwọ ó lọ sọ́dọ̀ ẹni tí èmi ò ràn ọ́ sí àti ohunkóhun tí èmi ò pàṣẹ fún ọ ni ìwọ ó sọ má bẹ̀rù níwájú wọn nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ ni olúwa wí olúwa sì na ọwọ́ rẹ̀ ó fi ba ẹnu mi olúwa sì wí fún mi pé ṣáàwó èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu ṣáàwó èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu ohun tí a rí tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun ni wípé olúwa fi ọ̀rọ̀ rẹ̀ sí wọn lé ẹnu ní ìgbàkúùgbà ni a máa ń rí wípé àwọn wòlíì yìí àwọn tí a kà nípa rẹ̀ nínú bíbélì kí wọn kí ó tó sọ ohunkóhun wọn máa ń gba ọ̀rọ̀ láti ẹnu olúwa wá bí àwa pàápàá bí a bá ṣe báyìí bí a bá rí wípé kí a tó sọ ohunkóhun àwọ̀ inú bíbélì àwọ̀ inú ọ̀rọ̀ ọlọ́run a rí wípé ohun tí a ń sọ kì í ṣe wípé a ń sọ nípa ti àìgbàgbọ́ a ń sọ nípa ti ìnira tí a ní a ń sọ nípa ti àìlera tí ó wà ní àgọ́ ara wa ṣùgbọ́n a ń sọ nípa èyí tí a gbà láti ẹnu olúwa bí a bá ṣe bẹ́ẹ̀ èyí jẹ́ wípé ọ̀rọ̀ tí a sọ yìí nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ olúwa ó jẹ́ ọ̀rọ̀ tí ó ti ti ẹnu olúwa jáde kí a tó sọ ọ́ jáde lé ẹnu tiwa a ó rí wípé agbára àṣẹ yóò wà nínú ọ̀rọ̀ náà wọ ìwé Jóòbù orí kejìlélógún.
1: Ìwé Jóòbù orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlélógún. Èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ̀. Èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá kí o sì to ọ̀rọ̀ rẹ̀ èyí ni ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ. Bí a bá ní à ń to ọ̀rọ̀ ọlọ́run sí àyà wa èyí jẹ́ wípé kí ìdánwò kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ kí wàhálà kí o tó dé bá ọ to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ kí ọjọ́ àìsàn kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ kí wàhálà kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ. Jẹ́ kí a ṣe àpẹẹrẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ wa ní ilé ìwé bí ó bá jẹ́ wípé àkókò tí wọ́n ń lọ sí ilé ìwé kí ìdánwò kí o tó dé wọn ò to àwọn ẹ̀kọ́ tí a ń kọ́ wọn yálà ẹ̀kọ́ nípa ti èdè òyìnbó ẹ̀kọ́ nípa ìtàn ti orílẹ̀-èdè wa ẹ̀kọ́ nípa ti ìṣirò

ẹ̀kọ́ nípa ti ìmọ̀ sáyẹ́ǹsì tàbí ẹ̀kọ́ nípa àwọn nǹkan mìíràn tí wọ́n kọ́ wọn ní ilé ìwé wọn ò to àwọn ẹ̀kọ́ wọ̀nyí lẹ́sẹ̀ sí ọkàn àyà wọn. Ọjọ́ tí ìdánwò bá dé, bí wọ́n bá lọ sí ibi ìdánwò, wọn ò ní rí ohunkóhun mú jáde. Nítorí wípé ní àkókò tí ó yẹ kí ó máa to ọ̀rọ̀ yìí sí ọkàn àyà wọn, wọn ò ṣe bẹ́ẹ̀. Kì í ṣe ọjọ́ ìdánwò ni a ń to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà wa. Kí àìsàn tó dé ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ìwòsàn. Kí wàhálà kí ó tó dé ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni àwọn ìlérí Ọlọ́run. Kí a ti to àwọn ọ̀rọ̀ wọn jọ sínú ọkàn àyà wa. Tí àìsàn bá wá dé, ọ̀rọ̀ tí yóò máa jáde lẹ́nu wa yóò jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Yóò jẹ́ ọ̀rọ̀ tí a ti tò sínú ọkàn wa. Ọ̀rọ̀ wo ni yóò máa jáde lẹ́nu wa ní ọjọ́ tí àìsàn dé? Ọ̀rọ̀ tí yóò máa jáde ni wípé èmi ni Olúwa Ọlọ́run tí ó mú yín lára dá. Bí ọ̀rọ̀ yìí bá ti ń jáde láti ẹnu wa, a ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ yìí nítorí wípé ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ Ọlọ́run ni, kì í ṣe ọ̀rọ̀ tiwa. Nígbà tí àìsàn bá dé, ọ̀rọ̀ wo ni ó yẹ kí ó máa jáde lẹ́nu wa? Ọ̀rọ̀ Ọlọ́run ni wípé èmi kì yóò kú ikú kíkú kan, ṣùgbọ́n èmi ó wà láàyè. Èyí jẹ́ wípé a ń retí ìmúláradá láti ọ̀dọ̀ Ọlọ́run. Nígbà tí àìsàn bá dé, ọ̀rọ̀ wo ni yóò jáde lẹ́nu wa bí a bá ti ń to ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa? Ọ̀rọ̀ tí yóò jáde ni wípé bí a bá gbàdúrà fún aláìsàn wípé yóò rí ìwòsàn, àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn. Èyí ni a fi ń sọ fún wa wípé bí ọ̀rọ̀ Ọlọ́run bá wà ní ọkàn wa, tí a ti tò ó sí ọkàn wa, tí a tò ó sí àyà wa, kí ọjọ́ ibi, ọjọ́ wàhálà, ọjọ́ àjálù, ìpọ́njú kí ó tó dé, ọ̀rọ̀ Ọlọ́run ni tí a ti gbà sí ọkàn wa ni yóò máa jáde. Èyí ni a rí nípa àwọn wòlíì wípé ọ̀rọ̀ tí ó ń jáde láti ẹnu wọn kì í ṣe àròsọ, kì í ṣe ọ̀rọ̀ ti ara wọn, kì í ṣe ọ̀rọ̀ ti ẹnìkan tí ó gbélé wọn lọ́wọ́. Ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí àwa pàápàá bá fẹ́ ní agbára, a sì fẹ́ ní àṣẹ, gẹ́gẹ́ bí àwọn wòlíì, ohun àkọ́kọ́ tí a ní láti mú ṣe ni wípé kí a gba ọ̀rọ̀ Ọlọ́run, kí a tò wọ́n jọ sí ọkàn wa. Ìkejì, àwọn wòlíì tí a kọ́ nípa wọn nínú Májẹ̀mú láéláé, a rí wípé wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ tọkàntọkàn. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò yé wọn bí a ó ti mú ọ̀rọ̀ yìí, bí a ó ti mú ṣe, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ tọkàntọkàn. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò yé wọn bí a ti lè mú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣe. Jẹ́ kí n ka díẹ̀ fún ọ nínú Bíbélì gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Nínú Àwọn Ọba Kìnní ni a ti ń wo orí 17, ẹsẹ̀ ìkíní. Àwọn Ọba Kìnní, orí 17, ẹsẹ̀ kìnní. Elijah ará Tishbi láti inú àwọn olùgbé Gileadi wí fún Ahabu pé bí Olúwa Ọlọ́run ti wà níwájú ẹni tí èmi dúró, kì yóò sí ìrì tàbí òjò lé ọdún wọ̀nyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Kì yóò sí ìrì tàbí òjò nínú àwọn ọdún wọ̀nyí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Níhìn-ín ni a rí ewé pé Elijah ó gba ọ̀rọ̀ Olúwa gbọ́, a ti fún un lé ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì wá síwájú Ahabu láti sọ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ó sì sọ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan fún ọ. Mo bẹ Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ èyí fún ọ, kí ó lè yé ọ dáradára. Ohun tí a ń ṣàlàyé nípa rẹ̀ lónìí, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Ọ̀rọ̀ tí Elijah sọ, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí ó gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ fún Ahabu, ó sọ wípé bí Olúwa ti wà níwájú ẹni tí èmi dúró, kì yóò sí ìrì tàbí òjò. Nígbà tí ó sọ wípé bí Olúwa ti wà níwájú ẹni tí èmi dúró, èyí jẹ́ wípé mo ti dúró níwájú Olúwa. Ọlọ́run ti bá mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí ó sọ fún mi, ó jẹ́ ọ̀rọ̀ tirẹ̀, ó jẹ́ ọ̀rọ̀ ti Ọlọ́run. Ohun tí Ọlọ́run sì sọ ni pé kì yóò sí ìrì tàbí òjò, ṣùgbọ́n nígbà tí ó máa parí rẹ̀, ó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Èyí jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ó ti di ọ̀rọ̀ Elijah. Ọ̀rọ̀ Ọlọ́run ni o, ó jẹ́ ohun tí Ọlọ́run sọ, ó jẹ́ ohun tí ó jáde láti inú Ọlọ́run. Ṣùgbọ́n ohun tí Elijah wá sọ ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Bákan náà ni a rí nínú ọ̀rọ̀.
ti Paulu apostoli ti o so igba miran a ma pe ihinrere ni ihinrere mi gbogbo wa ni asimo we pe ihinrere ti a gbo o je ihinrere ti Jesu Kristi sugbon nigba miran Paulu a so we pe ihinrere mi wo Romu orikeji ese ikerin dilogun Romu orikeji ese ikerin dilogun li ojo na nigba ti Olorun yo ti ipa Jesu Kristi se idajo asiri eniyan gege bi ihinrere mi eyi ti an so ni we pe oro ti an so yi oro Olorun ni sugbon iba se Elija iba se Paulu won ti gbin oro Olorun yi si okan o ti dapo mo igbagbo ninu won o ti ba won lara mu o ti wo inu ero won o ti wo inu oro ti won ti o fi wa dabi eni we pe oro yi o je oro ti won paapa ninu ede Yoruba won ma nso we pe bi ewe ba pe ninu ose ewe yi paapa a di ose e je we pe ati ose ati ewe a o ni da won mo yato nitori be ohun ti a nso ni pe oro Olorun yi o ti wa sinu Elija o ti sasaro lori re o ti gbagbo o ti gbekele nigba ti o wa nso jade o nso jade gege bi oro ti ara re sugbon oro Olorun ni ohun ti a nso ni we pe awon iliri Olorun nigba ti o ba ka won nigba ti o ba sasaro lori won nigba to ba gbekele won nigba to ba gba won gbo ti o wa je wipe ileri Olorun yi o ti dapo mo igbagbo ninu re o wa da bi oro ti re oro ti o nso bi o ba fe ba iyawo re so oro igbagbo ni oro bibeli ni o sugbon o ti di ajemonu fun o bi o ba fe ba awon mo re so oro Olorun ti di ajemonu o nso jade gege bi oro ti ara re gege bi onigbagbo o tun je so wipe ah mo gbe ah egbe ni fun mi ah ori mi buru ah isele ti sele si mi ah mbo ni kin gbegba o iru oro be ti ku lenu re oro to n jade lenu re ni wo pe ojo la yo dara bi enikeni kankan bi won so pe ah kilode o omo yin ni won gbe lo sita o lo sita sugbon o ba ijamba oko pade ah oni ko sewo oro Olorun o ti dapo mo igbagbo ninu re to je wi pe oro ti o nso ni igbagbogbo o je oro igbagbo oro ti wuni lori oro ti ki je ke enikeni ki o ka ba mo o si gba oro yi gbo tokan tokan bi o ti le je wi pe o mo bi a o se se oro yi ni pipe abi bi a o ti mu se e ni a mo ni ti awon woli wi pe lakoko won gba oro Olorun oro Olorun ti won gba won gbekele won gba agbo won fokan tan won si je ki oro Olorun ki o dapo mo igbagbo ninu won ti o ba fi je wi pe oro yi wa je oro ti won so jade lenu ni akoko aisan won ki soro ti bani lero won ki soro nipa iku won ma soro nipa imu ilarada ni akoko wahala won ki soro nipa bi eni we pe ko si ona ti won o gbegba sugbon won ma soro igbagbo jade lenu ni igbagbogbo ni o ye ki oro re ki o je oro igbagbo oro ti o je pe bi elomiran ba gbo a mo we pe o je eni bi ti inu Olorun iketa awon woli ti arika ninu majemo laile ati ninu majemo titun won ma nso oro Olorun jade won si ma nreti imuse oro ti won nso won ma nso oro Olorun jade won si ma nreti oro imuse oro ti won nso kini se ti awon woli wonyi ti won ma nse be ti won nreti imuse nkan ti won nso wo Isaiah ori ogota din marun ori ogota din marun Isaiah ki awo lati ese ikokanla be ni oro mi ti o ti enu mi jade yori ki yo pada sodo mi lofo sugbon yo se eyi ti o wu mi yo si ma se rere ninu ohun ti mo ran eyi ni oro Olorun gba ti o mo we pe oro ti o n jade lati enu re ti o n jade lati enu onigbagbo we pe oro igbagbo ni o si je oro ti Olorun ti kokko so si olokan lati owo emi mimo e ti o ti ka ninu bibeli ti emi mimo ti o ran o leti re
bi o si tin so jade igbagbo wa ninu okan re wepe daju daju olorun ki seke wepe daju daju oro yi yo ni imuse nitori be ni oro ti o ti enu olorun jade ki yo pada sodo olorun lofo sugbon yo se eyi ti o wu olorun yo si ma se rere ninu ohun ti olorun ran eyi ni a fi ri wepe nigba ti elijah ti o wa si odo arabirin opo ni eti a so fun a wepe oni omokunrin kan ati wepe iyefun ti won ni ati ororo ti won ni yo gbe won lati le je ounje kan soso leyin yi won reti iku sugbon woli de nihin ti woli wa so wepe ki won kun oni ounje won so wepe awon oni ohunkohun ni woli wa so oro igbagbo je ki iru oro be ki o wa lenu re ni igbagbogbo oro be ki o wa lati odo emi olorun ki o wa sinu okan re ki o si so jade pelu igbagbo ninu awon oba kini ori 17 ese 13 ati ese 14 Elijah si wi fun pe maberu eyi ni a ma nri lenu woli maberu eyi lo e ke ari lenu onigbagbo maberu iyawo nsa esan ni maberu omo lo nsa esan ni maberu omo lo dabi eni wi pe o fe ya omo ita o fe ba awon amugbo o fe ma ba won rin awon so fun e pe omo wa owo oka mo maberu o fe dabi eni pe ise fe bo lowo re ni o si n so fun arakunrin tabi arakunrin lo n so fun wepe o ma dabi eni wepe mo n gboro wepe ise fe bo lo awon ko si bi ko seru fomo olorun maberu eyi ni oro onigbagbo sugbon eni ti a pe ni onigbagbo ti o ni ajalu die tabi ti o ni wahala die tabi ti o ni idojuko ni bi ise tabi ti o ni aisan die ranpe ni ago ara re ti o ti saka kiri en bo ni kin gbegba o dabi eni pe aisan lo pa lagbaja iko fe ohun lo pa temedu eje riru ohun lo pa lakasogbe awa ti a je onigbagbo e se ti a fi soro iku kini ti a o soro wepe nitori pe jesu kristi wa laaye emi o wa laaye bakan na elijah so fun wepe maberu lo ki o si se gege bi o ti wi sugbon ki o tete ko se akara kekere kan fun mi ninu re na ki o si mu fun mi wa leyin na ki o se tire ati ti omo re nitori bayi le olowa olorun israel wi ikoko iyefun na ki yo sofo be ni kolobo ororo na ki yo gbe titi ojo ti olowa yo fi ro ojo sori ile nihi ni elijah ni o so oro fun opo yi o je oro igbagbo bi o ti le je wi pe o sese ki elijah tabi obirin yi ki o ma mo bi a se le mu oro yi se sugbon o so pelu igbagbo o ye ki awa na ki a ma so oro igbagbo be ikerin ki a ri wi pe a duro lori oro ti o ti enu wa jade bi o ti le je wi pe awon alatako won yi wa ka bi o ti le je wi pe ijinja nitosi wa ki a ri wi pe oro ti a so yi a duro lori re bi o ba je oro igbagbo ni olorun yo kin oro igbagbo yi leyin ki o je ki oro yi lo lai se eyi ni a ri pelu awon woli ninu majemu lailai ati ninu majemu titun eyi ni o si ye ki o je akomona fun enikokan wa wi pe bi aisan ba de bi a ba ti so nipa ileri olorun ileri olorun ti a so nipa re yi ni ki a duro ti ni ki a joko ti ki a ri wipe oro olorun ti a ti so kokona ki a ri wipe a ni igbagbo a si fokan tan oro olorun ti a ti so yi eyi ni yo je ki agbara ati ase ki o wa ninu oro ti a n so jade lenu ikarun ki a ri wipe a o si iye meji oro olorun a o jiyan oro olorun bi o ti le je wipe o fale die wipe a o muse lese kese ki a ri wipe a so oro igbagbo ye ki a se apere boya ara re o dani a si gbadura fun o tabi iwo fun are lo gbadura o si be si ni yin olorun logo wipe o dupe lowo olorun wipe iwosan ti de bi o se so wipe iwosan ti de yi o dabe ni pe enu re koro sibe o le jeun o dabi eni pe o lokun lara sibe sibe bi o ti gbadura tan ti o fi so wipe mo gbagbo mo gba olorun gbo wipe iwosan ti de
síbẹ̀ síbẹ̀ ó dàbí ẹni pé ààrẹ mú àgọ́ ara rẹ̀ síbẹ̀ ò jẹ́ yí ohun padà ò jẹ́ sọ wípé bóyá ọlọ́run ò tí ì gbàdúrà bóyá kìí ṣe ìfẹ́ ọlọ́run kí ara mi kí ó dá bóyá ọjọ́ ikú ti súnmọ́ tòsí bóyá àwọn tó ń ṣe mí náà tí kú lẹ́yìn mi bóyá àìsàn yìí òun ló máa jẹ́ àìsàn ìkẹyìn tí wọ́n ṣe tí wọ́n fi fojú ba ikú onígbàgbọ́ ò jẹ́ sọrú ẹ̀ lẹ́nu onígbàgbọ́ a máa gbẹ́kẹ̀lé ọlọ́run onígbàgbọ́ kìí ṣe iyèméjì nítorí wípé bí a bá ti gbàdúrà bí a bá ti dúró lórí ìlérí ọlọ́run a ò ní jẹ́ kí iyèméjì kí ó wá sí ọkàn wa tàbí ọ̀rọ̀ mìíràn tí kìí ṣe ọ̀rọ̀ ìgbàgbọ́ kìí ṣe bẹ́ẹ̀ nìkan ìkẹfà ó ṣeé ṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó wà nítòsí wa kí àwọn kí ó máa sọ̀rọ̀ àìgbàgbọ́ a kò ní jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kí ó ba ìgbàgbọ́ wa jẹ́ wo àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní nígbà náà ni Elisha wí pé ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa báyìí ni olúwa wí ní ìwọ̀n ní ìwòyí ọ̀la ni a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè samaria ẹsẹ̀ ìkejì nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn ọlọ́run lóhùn wípé ó sì wípé kíyè sí bí olúwa tilẹ̀ ṣe fèrèsé lé ọ̀run nǹkan yìí a lè rí bẹ́ẹ̀ òun sì wípé kíyè sí ìwọ ò fi ojú rẹ rí kíyè sí ìwọ ò fi ojú rẹ rí ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ níhìn ni a rí ewé pé bí ẹni yìí tilẹ̀ ń sọ̀rọ̀ àìgbàgbọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí kò bomi lu ìgbàgbọ́ àti iná ti Elisha ó yẹ kí àwa náà kí ó mọ̀ wípé bí àwọn tí ó wà nítòsí wa bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ àìgbàgbọ́ kò yẹ kí èyí kí ó mú àìgbàgbọ́ wọ inú ọkàn wa yẹ kí n rán ọ létí ohun mẹ́fà tí a ti mẹ́nu kan ìkíní ni wípé a ní láti kọ́kọ́ gba ọ̀rọ̀ ọlọ́run ìlérí ọlọ́run ìkejì ni pé a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run kí a gbà á gbọ́ kí a ṣàṣò lórí rẹ̀ kí ọ̀rọ̀ ọlọ́run yìí kí ó di ọ̀rọ̀ tiwa kí ó jẹ́ wípé nígbà wàhálà nígbà ìpọ́njú nígbà ìní nígbà ẹ̀sàn ọ̀rọ̀ ọlọ́run tí a ti tòjọ sínú ọkàn wa ni yóò máa jáde lẹ́nu wa yóò sì jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ìkẹta kí a rí wípé bí a ti ń sọ̀rọ̀ yìí jáde kí a máa rí wípé a ń retí ìmúṣẹ ọ̀rọ̀ náà nítorí ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde kì yóò lọ láìṣe ìkẹrin kí a dúró lórí ọ̀rọ̀ náà bí àwọn mìíràn bí wọ́n tilẹ̀ ń já wa ní koro bí wọ́n tilẹ̀ ń ṣe iyèméjì ọ̀rọ̀ náà bí wọ́n tilẹ̀ ń sọ wípé rárá kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ kí a dúró lórí ọ̀rọ̀ ọlọ́run ìkarùn kí a má ṣe ṣiyèméjì bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan náà falẹ̀ díẹ̀ bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí a kò tètè mú u ṣe kí a rí wípé a mọ̀ wípé ọlọ́run kì í ṣèké yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣe ìkẹfà kí a rí wípé bí àwọn tí ó tilẹ̀ wà nítòsí wa bí wọ́n tilẹ̀ ń jiyàn ọ̀rọ̀ náà tí wọ́n sì ń sọ̀rọ̀ àìgbàgbọ́ kí a má jẹ́ kí ìyàn jíjà tiwọn àti àìgbàgbọ́ tiwọn kí ó bomi pa ìgbàgbọ́ tiwa kí a rí wípé a gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run bí a bá ṣe bẹ́ẹ̀ ó dájú wípé agbára yóò wà nínú ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí agbára ti wà nínú ọ̀rọ̀ àwọn wòlíì nígbàánì jẹ́ kí a wò ó nínú máàkù orí ìkọkànlá máàkù orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkejìlélógún jésù sì dáhùn ó sì wí fún un pé ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé àwọn ojúṣe rẹ nínú ẹbí ni ó dàbí ẹrù wúwo tí ó ń wọ ọlọ́run ni ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé àìsàn ni ó ń fi ara rẹ ṣe ibùgbé tí ó dàbí ẹni wípé ìrora pọ̀ jù fún ọ ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé ó dàbí ẹni wípé àìní àti ìpọ́njú ni ó ń bá ọ jà ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé níbi iṣẹ́ ni wọ́n ti kó tì ọ́ tí wọ́n sọ wípé iṣẹ́ yóò bọ́ lọ́wọ́ rẹ ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé wọ́n ń rìn ọ mọ́lẹ̀ lójú oorun ni àbí wọ́n ń pọ́n ọ lójú oorun àbí àwọn ẹ̀mí kẹ́mi ni wọn ò jẹ́ kó gbádùn ni ó ń rò wípé báwo ni ó ṣe bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí ó ní ohun kan ni kí o ṣe
ni igbagbo si olorun ibaje laaro ibaje losan ibaje ni asale ni igbagbo si olorun ibaje ni ilu tabi ni ileto ni igbagbo si olorun ibaje laarin awon ore tabi laarin awon ota o dabe ni pe awon ota lo sowo papo ti won so wi pe won ni je ki o lo si iwaju won ni je ki o ni itese iwaju ni igbagbo si olorun aye kaye epo kipo ti o ba ba ara re ninu ebi ni laarin awon ore ni nibi ise ni nibi kibi ti o ba wa aye kaye ti o ba ba ara re ohun kan lo le se ki o le ni ki o le bori awon ota ki o le bori awon isele ti o nsele ni ayika re ohun kan na ni pe ni igbagbo si olorun wo ese iketa le logun ni to looto ni mo wi fun yin enikeni ti o ba wi fun oke yi sidi ki o se bo sinu okun ki ti ko ba si siye meji li okan re sugbon ti o ba gbagbo pe ohun ti ohun wi yo se yo ri be fun nihin ni Jesu Kristi so wi pe ase kan na ti o wa lenu awon woli nigbani ase yi le wa ni lenu enikokan wa se o mo wi pe ase woli ni anka nihin ti o so wi pe enikeni ti o ba wi fun oke yi pe sidi yo si ki o si bo sinu okun ti ko ba si siye meji ninu okan re ti o si gbagbo pe ohun ti ohun wi yo se oni yo ri be fun bi o ba wo igbese aye Mose e la ri ni igbese aye Mose bi o ba wo igbese aye Joshua e la ri ni igbese aye Joshua bi o ba wo igbese aye Elijah tabi Elisha tabi Danieli tabi Ezekiel Isaiah Jeremiah ohun kan yi ni a ri ni igbese aye won wi pe bi won ba ti so oro kan gege bi oro ti Olorun fi si won lenu wi pe won ki si emeji won a gbagbo wi pe nkan yi yo ri be Jesu so fun wi pe enikokan wa a le ni ase ati agbara iso tele ti awon woli igbani wi pe bi aisan ba wa gege bi oke ni waju o wa bi ani ba wa gege bi oke ni waju o wa bi awon ota ba wa gege bi oke ni waju o wa bi ase iri ba wa gege bi oke ni waju o wa bi agba na ba wa gege bi oke ni waju o wa bi ohunkohun gege bi isoro bi o ba wa gege bi oke ni waju o wa wi pe a le so fun oke yi pe sidi ki a si gbagbo ki a ma se iye meji wi pe yo si ri be wese kerin le logun nitori na mo wi fun yin nitori na mo wi fun yin ohunkohun ti eyin ba toro nigba ti e ba n gbadura e gbagbo pe e ti ri won gba na yo si ri be fun yin e ni ileri olorun fun wa oni nitori be ohunkohun ti eyin ba n bere nigba ti eyin ba n gbadura e gbagbo wi pe e ti ri won gba na yo si ri be fun yin se igbala lo nbe ni o fe bo lowo ese gbagbo bi o ba ti gbadura tan isodi mo lo nbe ni gbagbo bi o ba ti so fun olorun abi agbara emi mo latoke wa lo nbe lowo olorun gbagbo bi o ba ti so fun olorun abi asan lo wa lagu ara re ti o fe ki olorun ki o mu kuro gbagbo o sa ti wi pe emi ni oluwa ti mu yin lara ti mu yin laada oni adura igbagbo yo si wo alaisan na san oni bi o ba ti dese a o si dariji oni adura olododo o lagbara popo gbagbo bi o ba ti gbadura oni ami won yo ma ba won tun gbagbo lo loruko mi won o ma le emi esu jade loruko mi oni mo ba mu ohun olorokan ki o pa won lara won o gbo wole alaisan ara won yo si da bi o ba ti gbadura o ye ki o gbagbo oni o so fun wa je kin tun ka si ole chile kan si nitori na mo we fun yin ohunkohun ti eyin ba toro nigba ti e ba n gbadura e gbagbo pe eyin ti ri wa gba na eyin ti ri won gba na oni yo si ri be fun yin nitori be o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe a n fe nkan bayi tabi nkan bayi ni boya igbara lo n fe ni isorimo lo n fe ni agbara emi olorun lo n fe ni ipese lo n fe ni abi o n fe gbe yawo ni o si mo eni to o fe o n be lowo olorun o n fe loko ni tabi o ti ni ebi o si ti ibimo o ye ki o so fun olorun wi pe o n fe nkan wonyi o ni ohunkohun ti eyin ba bere bi e ba gbagbo e o ri ogo olowa bi e ba gbagbo e o ri ogo olowa ranti wi pe je ki ileri olorun ki o wa ninu okan re je ki ileri olorun ki o dapo mo igbagbo ninu okan re gba oro yi gbo tokan tokan bi ko ti le yi o bi o ti le bi o ti se se
gba oro yi gbo tokan tokan ki o si ma reti imuse re nitori pe olorun ti o se leri ki seke gba oro yi gbo bi o ti le je wi pe awon odiyan awon oporo awon ti se meji won wa ni ayika re won si so fun pe boya ko le sese gbagbo o ri ogo oluwa ni igbese aye re bi o ba tin bere ohun yi lowo oluwa ki o gbagbo ki o si ma yin oluwa logo o ri we pe isegun yo je ti re

ọgọ́ta orin dáfídì orí kejìlé ní ọgọ́ta ẹsẹ̀ ìkarùn-ún ọkàn mi. Ìwọ sáà dúró jẹ́ de Ọlọ́run, nítorí láti ọ̀dọ́ rẹ̀ wá ní ìrètí mi. Nígbà tí ó bá dàbí ẹni wípé ìrètí ń pin, nígbà tí ó bá dàbí ẹni wípé ó ń ṣe àfẹ́rí nkankan, nkan yóò sì tí tẹ̀ ọ́ lọ́wọ́. Nígbà tí ó bá dàbí ẹni wípé àwọn abánigbàdúrà ẹ ti jọ gbàdúrà, àwọn ọ̀rẹ́ rẹ tí ẹ jọ máa ń ka bíbélì, tí ẹ jọ máa ń gbàdúrà, tí ẹ jọ máa ń mú ìbéèrè ara yín lọ síwájú Ọlọ́run, wọ́n ti bá ọ gbàdúrà, ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí, àwọn ìṣòro wọ̀nyí ṣì wà síbẹ̀síbẹ̀. Ó sọ wípé àkókò dé láti dúró jẹ́ẹ́dẹ̀ Ọlọ́run, àkókò dé láti lọ síwájú Ọlọ́run, láti pa àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí òwò, gẹ́gẹ́ bí iṣẹ́, gẹ́gẹ́ bí àwọn nǹkan mìíràn tó máa ń dí wa lọ́wọ́, láti pa wọ́n tì, láti wá sí Olúwa, tàbí láti tilẹ̀kùn wa mọ́rí kí a dúró jẹ́ de Olúwa, nítorí láti ọ̀dọ̀ rẹ̀ wá ni ìrètí wa wà. Yẹ kí a wo orin dáfídì yìí kan náà, orí kẹtàléní ọgọ́fà. Orin dáfídì orí kẹtàlé ọgọ́fà. Ìní èjì ẹ̀ẹ́ta, ókan èjì ẹ̀ẹ́ta. Ẹsẹ̀ ìkejì, kíyè sí bí ojú àwọn ìránṣẹ́kùnrin tí máa wo ọwọ́ àwọn bàbá wọn, àti bí ojú ìránṣẹ́bìnrin tí máa wo ọwọ́ ìyá rẹ̀, bẹ́ẹ̀ ni ojú wa ń wo Olúwa Ọlọ́run wa, títí yóò fi ṣàánú fún wa. Nígbà tí a bá ń wá àánú Ọlọ́run, bóyá o ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ láìròtẹ́lẹ̀ ni, bóyá ó dàbí ẹni wípé ìdánwò ni ó le ré kọjá oore ọ̀fẹ́ tí o ní, tí ó sì dàbí ẹni pé bóyá orí irọ́ ní ìgbésí ayé rẹ, tàbí orí pé ojú kòkòrò tún ti ń wọlé, tàbí orí wípé àrán kan ìbínú ó tún ti ń wọ inú ọkàn rẹ, tàbí orí wípé àwọn nǹkan tó ò lérò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ń yọ wọlé, o sì rí wípé ó ń ba ìgbésí ayé ìgbàgbọ́ rẹ jẹ́, ó ń sọ ọ́ di àpẹyìndà. Ó ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o wojú Olúwa, irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o ké pe Olúwa, irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o sọ agbára rẹ dọ̀tun nínú Olúwa. Ìwé òwe ni a tún kà nísinsìnyí, orí ogún. Ìwé òwe orí ogún ẹsẹ̀ ìkejìlélógún. Ìwọ má ṣe wípé èmi ó gbẹ̀san ibi, ìwọ má ṣe wípé èmi ó gbẹ̀san ibi, ṣùgbọ́n dúró de Olúwa, òun ó sì gbà ọ́. Ó ṣeéṣe kí ọ̀rọ̀ kan bí aáwọ̀ kí ó wà láàrin ìwọ àti ẹnìkan, kí ẹni yìí kí ó sọ̀rọ̀ ibi nípa rẹ, kí ẹni yìí kí ó ṣe ibi sí ọ, kí ìdánwò láti ọ̀dọ̀ ṣù kí ó máa sọ sí ọ lọ́kàn wípé gbẹ̀san, lù ú padà, parọ́ mọ́ òun náà. Ṣe báyìí, ó ní nírú àkókò bẹ́ẹ̀ tí èṣù tó ń fòòró rẹ, tó ń fòòró ọkàn rẹ, tó ń sọ wípé kí o gbẹ̀san fún ara rẹ, ó ní nírú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí o dúró de Olúwa, wípé bí o bá dúró de Olúwa, òun ó gbà ọ́ nínú àwọn ìkẹkùn tí ó ń dé bá wọn yìí nínú Aesaiah orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún. Aesaiah orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún. Èmi ó dúró de Olúwa tí ó pa ojú rẹ̀ mọ́ kúrò lára ilé Jákọ́bù, èmi ó sì máa wo ọ̀nà rẹ̀. Ó ní nígbà tí ó bá dàbí ẹni wípé Ọlọ́run wà, ó jìnà réré. Nígbà tí ó bá dàbí ẹni wípé àánú rẹ̀ ń jìnà sí wa, nígbà tí ó bá dàbí ẹni pé àwọn ìlérí rẹ̀, ìmúṣẹ wọn jìnà sí wa, ó ní ohun tó yẹ ká ṣe ni pé kí á dúró de Olúwa. Àwọn ẹlòmíràn wọn máa kùn nírú ìgbà bẹ́ẹ̀, àwọn ẹlòmíràn wọn máa sá káàkiri nírú ìgbà bẹ́ẹ̀, àwọn ẹlòmíràn wọn máa tún mú ìgbẹ́kẹ̀lé wọn kí ó wà nínú ènìyàn tàbí nínú òrìṣà ní ìgbà bẹ́ẹ̀. Ó ní àwa tí a fẹ́ dé ọ̀run, àwa tí a fẹ́ fi ọ̀run ṣeré jẹ lẹ́yìn ayé yìí, ó ní ohun tó yẹ kí a ṣe ni pé kí a dúró de Olúwa. Yẹ kí a padà sí Aesaiah orí ogójì kí a tó gbàdúrà. Aesaiah orí ogójì ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò sọ agbára wọn dọ̀tun, àwọn tí ó bá dúró de Olúwa wọn ó tún agbára wọn ṣe, wọn ó fi ìyẹ́ gun òkè bí ìdì, wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Ṣé òkè kan wà níwájú rẹ? Dúró de Olúwa. Ṣé ó dàbí ẹni pé òkun ló wà níwájú rẹ? O sì mọ bó ṣe fò ré kọjá òkun yìí. Dúró de Olúwa. Ṣé ó ti ń rẹ̀ ọ́ ni? Ṣé ó dàbí ẹni pé àdúrà ọgbà ni? Ṣé o ní wàhálà ni? Ṣé ó dàbí ẹni pé àwọn kèfèrí fi ọ́ ṣẹ̀sìn, wọ́n fi ọ́ ṣe ẹlẹ́yà? Ṣé ó dàbí ẹni pé ohun tó ti ń retí, ó dàbí ẹni pé wọ́n jìnà rẹ, wọn ò tí ì dé? Ó ní ohun tí a láti ṣe ni pé kí a dúró de Olúwa, kí a dúró de Olúwa, kí a má jẹ́ kí ohun kan kí ó dí wa lọ́wọ́

orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàdínlógún ó ní olúwa ọlọ́run wò ó ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ bí o bá ní irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ó dájú wípé òkè tí ó wà ní ìgbésí ayé rẹ yóò kúrò láṣáálẹ̀ yìí lórúkọ Jésù nítorí ọlọ́run tí a ń gbàdúrà sí òun ní ọba lórí ohun gbogbo báwo ni ó ti yí ọ sí wípé ọlọ́run ni a tóbi jù tó ní gbogbo agbára àti gbogbo ipá ronú nípa agbára tó tayọ ti ẹ̀dá nígbà tí ọlọ́run dá gbogbo àgbálá ayé láti inú òfo ṣé o mọ̀ wípé kí kápẹ́ńtà kí ó tó lè kan tábìlì tàbí àga ó nílò igi kí alágbẹ̀dẹ kí ó tó rọ àdá tàbí ọkọ́ ó nílò irin ṣùgbọ́n ọlọ́run wa kò nílò ohunkóhun láti fi ṣẹ̀dá ohun gbogbo tí à ń rí lónìí èyí ni a fi ń sọ fún wa tí a fi ran ara wa létí wípé ọlọ́run wa àtòbí jù ni ó ní gbogbo agbára ó ní alágbára ńlá ó ní olùwòsàn olódùmarè tó ní ohun gbogbo ní ìkáwọ́ rẹ̀ olùpèsè ni pẹ̀lú ó tún ní àníṣẹ́kù ó ní balógun lójú ogun tó ń pa gbogbo iṣẹ́ sàtánì run bí o bá fi ojú rí èyí tí a ń sọ yìí tí o sì wo ọlọ́run ọba lórí ohun gbogbo o kò ní rí ohunkóhun ní ìgbésí ayé rẹ tí ó ṣòro jù fún ọlọ́run láti ṣe o sì rí wípé ní àṣálẹ̀ yìí gbogbo kò ṣeé ṣe ní ìgbésí ayé rẹ yóò di ṣíṣe é ṣe lórúkọ Jésù ní kíákíá a ó máa wo kókó mẹ́ta lórí ìwàásù ti alẹ́ yìí ìkíní olúborí agbára ńlá ti ọlọ́run wa olúborí agbára ńlá ti ọlọ́run wa ìkejì òkè ńlá ńlá tó ń ṣìdí nípasẹ̀ ọlọ́run wa òkè ńlá ńlá tó ń ṣìdí nípasẹ̀ ọlọ́run wa ìkẹta onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ ọlọ́run wa ìkíní olúborí agbára ńlá ti ọlọ́run wa wo Exodus 15 láti ẹsẹ̀ ìkọkànlá ni a ti ń sọ fún wa bí ọlọ́run wa ṣe lágbára tó ta ni ó dàbí ìwọ olúwa nínú àwọn alágbára ta ni ó dàbí ìwọ ológo ní mímọ́ ẹlẹ́rù ní ìyìn tí ń ṣe ohun ìyanu ǹjẹ́ ọlọ́run lè ṣe ohun ìyanu ní ìgbésí ayé rẹ lónìí yóò ṣe ohun ìyanu nítorí wípé alágbára ni ológo sì ni a ń sọ fún wa nínú chronicle kíní orí kọkàndínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọkànlá sí ìkejìlá ti rẹ olúwa ni títóbi àti agbára àti ògo àti ìṣẹ́gun àti ọláńlá nítorí ohun gbogbo lé ọ̀run àti ilé ayé tirẹ ni ìjọba ni tirẹ olúwa a sì gbé ọ lékè lórí ohun gbogbo ọ̀rọ̀ pẹ̀lú ọlá ọ̀dọ̀ rẹ ní tiwa ìwọ sì jọba lórí ohun gbogbo lé ọwọ́ rẹ ní agbára àti pàwà àti lé ọwọ́ rẹ ní sísọ ní di ńlá wà àti fífi agbára fún ohun gbogbo agbára yìí yóò ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ lónìí àkàìkàtán ni àwọn ohun tí ọlọ́run wa ti ṣe pẹ̀lú agbára ńlá rẹ nítorí àìlópin ni ọlọ́run tí à ń sìn nígbà tí a bá mòye irú agbára ńlá tí ọlọ́run wa ní a ó dàbí òmìràn nínú ẹ̀mí wa ìbẹ̀rù ìfòyà àti sísá kíjokíjo yóò di ohun ìgbàgbé àti ohun àjèjì lójú ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù àìgbàgbọ́ yóò di ohun ìgbàgbé nínú èdè ẹnu wa iyèméjì yóò kò dànù bí èlò.